Ni isisiyin a nfe ko eko oro Olorun toro dole lori agbelebo ati igbala wa agbelebo ati igbala wa ninu Isaiah ori iketa leni adota lati ese ikerin si ese ikefa oni looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo ṣugbọn awa ka si bi eni ti ana ti a lu lati odo Olorun ti a si pon loju ṣugbọn asa le ogbe nitori irekoja wa apa le ara nitori aisedede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mo wa lara da gbogbo wa ti sina kiri kiri bi agutan olukuluko wa tele ona ara re olowo si mu aisedede wa gbogbo pade lara re ninu majemo titun ni petero kini ni astinka ori keji petero kini ori keji ese ikerin le logun eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi yini lori igi agbelebo pe ki awa ki o le di oku si ese ki asidi aye si ododo nipa ina eni ti amoyin lara ada bi a ba nso nipa agbelebo ki se wepe igi ti Jesu ku lori igi ti Jesu ku nikan la nsoro re bi a ba nso nipa agbelebo yi ti o je ogunagbongbo fun igbala enikokan wa a nso nipa ijiya Kristi nipa ijaporo Kristi nipa ifarada irora Kristi ikerora ikoro ati irobo Kristi ti o se fun wa lori igi ibanoje kan ti a npe ni agbelebo lori oke kan ti a npe ni Calvary besi ni ikuoro ti a nso nipa re yi eyi ni ikuoro Jesu Kristi lori igi agbelebo ko se si rara nitori ati sotele nipa re lati atete ko se ninu bibeli bi o ba je ni ti o nka bibeli daradara o ri wepe lati ibere nigbati eniyan ti sobo ni ati so nipa iko Jesu ati le so wepe se ni okan Jesu Christi mogi bi o ba wo Genesis ori keta ese ike dogun oni emi o se fi ota saarin iwo ati obirin na Olorun ba satani ti o fi ara han ni ebi bi ejo nihi oni emi o fi ota saarin iwo ejo lailai ni ti se esu ati obirin na ati saarin iru omo re ati iru omo re owo fo li ori iwo si pa ni gigise wipe a o pa omo Maria omo obirin na a o pa ni gigise eyi n toka si ikanmo agbelebo ikanmogi ti Jesu se fun wa ni ori igi agbelebo fun igbala wa fun imukuro ese wa ki o le ye wa wipe ohun ti a n so nipa agbelebo ati igbala wa wipe ki n se ohun to sadede wa tabi ohun to sese a o tile ri oro ti Jesu so lori igi agbelebo a o ri ninu akosile nibi egba odun ki Jesu Kristi ki o to de ninu ori Dafidi a o ka awon ese die lati je ki o ye wa wipe bi amotele Olorun ohun ti a ti so tele wipe yo sele ni o si se pataki to be ge ti Olorun ti o fi ko awon nkan wonyi ninu iwe mimo ni opolopo odun ki Jesu to de ori Dafidi ori kejilelogun ese ikini bi o ba je eni ti o ti mo itan iko Jesu awon ese ti an ka yi ko ni se ajeji fun o rara o ni Olorun mi e se ti iwo fi ko mi sile o ran ti we pe awon oro won yi ni Jesu Kristi Oluwa wa
nígbà tí ó kú láti ṣe iṣẹ́ àṣepé ìgbàlà wa ni ó sọ lórí igi àgbélébó ẹsẹ̀ ìkeje. Ó ní gbogbo àwọn tí ó rí mi ń fi mí rẹ́rìn ẹlẹ́yà, wọ́n ń yọ ṣòtì ètè wọn, wọ́n mi orí wọn pé jẹ́ kí ó gbẹ́kẹ̀lé Olúwa, òun ó gbàálà, jẹ́ kí ó gbàálà nítorí inú rẹ̀ dùn sí i. Èyí ni bí wọ́n ti ń ṣe ẹlẹ́yà Jésù, nítorí wípé ó kú ikú oró, ikú ìbànújẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ni ó ń sọ wípé nítorí àwọn ajá yímíká, ìjọ ènìyàn búburú ti ká mi mọ́, wọ́n lu mí lé ọwọ́, wọ́n sì lu mí lé ẹsẹ̀. Wípé wọ́n lu òun lé ọwọ́ pẹ̀lú ìṣó, wọ́n lu lé ẹsẹ̀ pẹ̀lú ìṣó. Èyí ń tọ́ka sí ikú orí igi àgbélébó ní ẹsẹ̀ ìkejìdínlógún. Ó ní wọ́n pín aṣọ mi fún ara wọn, wọ́n sì ṣẹ́ kèké lé aṣọ ìlékè mi. Gbogbo nǹkan wọ̀nyí ni a rí wípé ó ṣẹlẹ̀ lórí igi àgbélébó. Èyí ni ó ń jẹ́ kí àwa tí a gbàgbọ́ nínú Jésù, àwa tí a ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, àwa tí Ọlọ́run ṣe lóore tí ó mú ẹ̀ṣẹ̀ wa kúrò pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálvárì. Èyí ni ó jẹ́ kí a mọ̀ wípé ohun tí a gbàgbọ́ kì í ṣe ìtàn lásán, ó jẹ́ ohun tí ó ti ní àkọsílẹ̀ nínú májẹ̀mú láéláé tí a sì múṣẹ nínú májẹ̀mú titun. Nínú Sekaráyà orí ìkejìlá ẹsẹ̀ ìkẹwàá, jẹ́ kí a tún wo ìkan nínú àkọsílẹ̀ tí a ti ṣe kí Jésù tó wá sáyé, tí ó sì ṣẹlẹ̀ nígbà tí Jésù Kristì wà lórí igi àgbélébó. Sekaráyà orí ìkejìlá ẹsẹ̀ ìkẹwàá, èmi ò sì tú ẹ̀mí orí ọ̀fẹ́ àti ẹ̀bẹ̀ sórí ilé Dáfídì àti sórí Jerusalemu, wọ́n ò sì máa wò mí ẹni tí wọ́n gún lé ọkọ̀. Ṣé o rí nísinsìnyí? Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ nígbàtí Jésù wà lórí igi àgbélébó. Ó ní wọ́n ò máa wò mí ẹni tí wọ́n gún lé ọkọ̀, wọ́n ò sì máa ṣọ̀fọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ti ń ṣọ̀fọ̀ fún ọmọkùnrin rẹ̀ kan ṣoṣo. Ṣé o mọ̀ wípé orúkọ tá à ń pe Jésù ni ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo? Ó wá ń sọ fún wa wípé àwọn ọmọ Ísíráẹlì wọ́n ó máa ṣe ọ̀fọ̀ Jésù gẹ́gẹ́ bí ọmọkùnrin kan ṣoṣo, ọmọkùnrin rẹ̀ kan ṣoṣo. Wọ́n ó sì wà ní ìbànújẹ́ bí ẹni tí ń bànújẹ́ fún àkọ́bí rẹ̀. Èyí ń tọ́ka sí Jésù Kristì tí ó kú lórí igi àgbélébó, wípé wọ́n gun lé ọkọ̀, wọ́n lu lé ọwọ́, wọ́n lu lé ẹsẹ̀, wípé kí ó lè ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ní kété tí ọmọ ènìyàn ṣubú kúrò nínú ipò gíga, ipò ọlá, ipò ìwà mímọ́ àti ìdàpọ̀ aláìlẹ́gbẹ́ pẹ̀lú Ọlọ́run tí ó wà tẹ́lẹ̀, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe ètò fún ìgbàlà wa. Nítorí wípé Ọlọ́run kò fẹ́ láti dágunlá nípa ọ̀ràn ènìyàn, nítorí bẹ́ẹ̀ ó ṣètò fún ìgbàlà wa. Ikú Jésù ni ó gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, nítorí wípé Bíbélì sọ fún wa, ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n bí a bá gba Ọlọ́run gbọ́, a yí ikú tó wà lórí wa, a yí padà sí iyè. Ìdí abájọ rèé tí ọmọ Ọlọ́run bíbí kan ṣoṣo, ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, Jésù aláìlẹ́ṣẹ̀, aláìlábùkù, ẹni mímọ́ aláìlábàwọ́n, tí ó fi ní láti fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi àgbélébó, láti gbà wàhálà àti láti sọ wá di òmìnira. Ṣé ó ṣeéṣe fún ẹnìkan láti sanwó ìràpadà rẹ̀, èyí tí ìbá fi jẹ́ wípé kò lẹ́tọ̀ọ́ fún Jésù, tàbí kò ṣe dandan fún Jésù láti lọ sí orí igi àgbélébó láti kú fún ẹnìkọ̀ọ̀kan wa? Nínú orin Dáfídì, ni Dáfídì ti jẹ́ kí ó yé wa pẹ̀lú ìmísí ẹ̀mí Ọlọ́run. Orin Dáfídì orí 119, orin Dáfídì orí 119, láti ẹsẹ̀ ìkẹfà, ó ní àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn, tí wọ́n sì ń ṣe ìlérí lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn. Kò sí ẹnìkan bí ó ti wò kí ó ṣe tí ó lè ra arákùnrin rẹ̀,
Beni kole san owo irapada fun Olorun nitori re nitori irapada okan won iyebiye ni irapada okan wa iyebiye ni o si ni lori to be to je wo pe Jesu nikan lo le san owo tabi lo le san ohun ti o gba ohun ti o na fun irapada wa ila fi nko lorin wo pe Jesu nikan Jesu nikan lorin wa oni olugbala olowosan oba tin bo lekeji ori je ki o da wa loju gege bi eko iwe oro olorun we pe Jesu ni olugbala wa oru gbogbo ebi wa ododo re lo gbe wo wa o sagbara wa dotun bi o ba wa sodo Jesu ti o se gbagbo ninu ohun to se fo ni oke Calvary ori we pe gbogbo ese re ati idalebi ati eri ese ni yo mukuro ni igbesi aye re awo ikoko meta ninu iwaso wa ti oro yi ikini irubo Kristi ikeji igbala nipase Kristi iketa iwenumo ninu eje Kristi ikini irubo lori agbelebo ti Kristi se ni Calvary irubo lori agbelebo ti Kristi se ni Calvary ikeji igbala nipase ikomogi Kristi ni Calvary igbala nipase ikomogi Kristi ni Calvary iketa iwenumo gbogbo ese pelu etutu eje Kristi iwenumo gbogbo ese pelu etutu eje Kristi ki awo ni ikokan ikini answer lori irobo lori agbelebo ti Kristi se ni Calvary anwo eberu ninu majemo titun eberu ori kewa ese ikejila eberu ori kewa ese ikejila oni sugbon ohun lehin igba ti o ti ru ebo kan fun ese titi lai o joko lowo otun olorun bi o ba fi si ohun ti a ti ko ninu majemo lai lai o ri wi pe nigba ti a ko tempili awon Jew a ko fi aye sile fun awon alufa tabi olori alufa lati joko nitori pe ebo ti won ru won lati ma ru ebo won yi lojojumo fun ese awon omo Israeli sugbon nihi la nso fun wa wi pe bo se ti Jesu Kristi ni we pe leyin igba ti o ti ru ebo kan fun ese ebo yi ni o wa titi lai nisisiyi o joko le owo otun olorun e je we pe ebo yi je itewogba lodo olorun ko si ni ilo lati ru ebo miran mo nitori lati iran de iran fun enikokan wa nigba ti a ba wa si odo re ti a se gbagbo ebo yi kan soso to ti ru lori oke Calvary on lo wa fun imukuro ese gbogbo okan ti o ba gbagbo ninu Peteru kini ori keje ti a ti ka tele ki a tun ka le kan si Peteru kini ori keje ese ikerinlelogun eni ti ohun ti ka ara re fi ara re ru ese wa lori igi o so fun wa we pe eru wowo ti a ko le ru funra wa eru ese eru ebi idalebi ese ati idajo ese ti a ko le ru funra wa Jesu Kristi o ru fun wa lori igi agbelebo eni o je we pe Jesu di aropo fun enikokan wa o wa so we pe bi o ba je be we pe o ti gbagbo ninu eje Jesu ninu iko Jesu ninu iya ti Jesu je fun o wa ni ese ikerin lelogun ye pe ki a wa ki o le di oko si ese ki a si di aye si ododo o wa so fun awe pe nipa ina Jesu yi kan na ni amowa larada.
ni Korinti kini. Korinti kini. Ori karun ese ikeje. Korinti kini. Ori karun ese ikeje. Nitorina emu iwukara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwukara nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa oni nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa bi aban so nipa ire koja itumo meji ni a le fun ire koja bi enikan ba fa ilasile bi abada ilaye koja ni ise lodi si ofin ti a ti fun wa an pe ohun ti a se yi ni ire koja we pe ati fun wa ni ofin ati fun wa ni ilana ati fun wa ni ohun ti o ye ki a se ki a ma se koja ala ti a la sile bi aba koja ala yi o je we pe a koja aye wa o je we pe a se si ofin olorun ohun ti a si se yi ni a n pe ni ire koja sugbon ire koja yi o tun ni itumo miran yi ni a ri ninu exodus ori kejila exodus ori kejila ni ese kejila ati ese iketala ranti ohun ti a n se agbeyewo re ki a le ni itumo ti o kun itumo ti o ye ni nipa ire koja nitori o so we pe ati fi Kristi ire koja wa ati fi rubo fun wa ninu exodus yi ori kejila ese kejila oni nitori emi o la ile Egypt ja li oruna emi o si kolu gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eranko ati lara gbogbo orisha Israeli li emi o si se idajo emi li Olowa wose ketala oni eje na ni yo si se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja eyi ni a so nipa itumo keji ikini ni wipe awa je eni ti o ti re ofin olorun koja aje elese aje elebi aje eni ti o wa labe idaje olorun sugbon olorun fun ara re nigbati o n koja ni Egypt ti o si fi iya ese won je won o wa n so fun awon omo Israeli wipe ki awon wonyi ki won ki o pa eran fun igbala won eran yi je eran alailese alailaboko awon eran wonyi ni o je aropo fun awon omo Israeli o wa so wipe bi won ba lo eje eran yi e ti se apere Jesu nitori pe Jesu ni odo agutan olorun ti o ko ese aye lo oni bi o ba ti ri eje na o wo mo wi pe aropo kan ti ku fun won oni o si re won koja eyi ni itumo keji ti re koja iwo ti o ti re ofin olorun koja bi o ba wo Jesu Jesu yo di ire koja fun o nipa wi pe nigbati a ba ri ami eje Jesu nipa ti emi ni ori aterigba ile re a o ri okoja iku yo ri okoja idajo yo ri okoja ati iji aye raye pelu yo ri okoja loruko Jesu ki a le ni ekunrere eko ati oye ninu ohun ti a ka yi nipa ire koja ni Egypt pelu awon omo Israeli a wo ohun meje ti ako nipa irubo ire koja na bi a tin wo awon ohun meje yi ki o ye wa we pe awon nkan wonyi ni a fi se eko ko ninu ti Jesu to ti se fun wa ikini irubo kan soso na ni a se fun igbala gbogbo awon omo Israeli ni ale ojo yi ti a ti so fun wa we pe ki won fi eran yi rubo
wipe bi mo ba ri eje na emi o re yin koja irubo kan soso ti a se yi lo fun gbogbo won ni igbala ba kan na ni irubo Jesu Christi kan soso ti o ti se ni bi egba odun seyin tabi egba ji odun seyin irubo kan yi ni o wa fun gbogbo agbaye ikeji irubo kan soso yi to fun to lowo ti talaka ti omowe ti porontu o ye ko ye wa wi pe ona igbala ko pe meji ona ti ba olorun laja ko pe meji ona lati lo sorun lati gbe pelu olorun ko pe meji oni ki a wo odo agunta olorun oni oko ese aye lo abaje olowo tabi aje talaka omowe ni wa ni tabi porontu bi abasa ti gbagbo ninu Jesu Christi ti o ko fun wa a ri wi pe idalebi ese ati ijega ba ese lori wa gbogbo re ni yo koro loruko Jesu eko keta ti a ri ko ni wi pe eje re se etoto kikun ni igba na ki se wi pe nigba ti a ti ta eje yi sile igbala ti won ni ko to nitori be won lati se ohun miran bi ki won lo wa omi lati we oju we ese we owo we enu oni rara oni eje yi kan soso ti atasile lo fun oni etoto kikun fun ese won iketa abi ikerin nisisin yi amuye ti aigbodo lo iwokara ati ibowon eje ati wiwa labe abo eje na o je nkan kan na fun olukuluko won aso fun wi pe aigbodo ma se o wa lori won wipe ni gbogbo ojo yi won ko gbodo lo iwokara iwokara yi ni o nse apere ese eyi ni o so fun a wipe bi a ba wa ni aiwokara ani lati ronupo ada ke ko gbogbo ese sile a si to so fun a wipe ironupo ada nikan ko to ani lati gbagbo ninu eje ti Jesu ti o ta sile fun wa ikarun won bo lowo iku nitori pe odo agutan gba iku won ku odo agutan yi je aropo ti ko ni ese aso fun anipa Jesu Kristi we pe o je olugbala wa o je odo agutan ti apa o je aropo fun wa aropo ti ko ni ese e ni o fi je ki o yi o wi pe ko si enikankan yala ninu ile isin tabi ni igboro ti o le gba o kuro lowo ese bi abanilo aropo aropo yin lati je eni ti ko ni ese nitori pe elese kan ko le ru ese elomiran bi o ba ma gba idajo idajo ese ti re ni yo gba sugbon Jesu Christi to je eni pepe eni mimo eni ti o laba won oni o ku fun gbogbo ese wa nitori pe ohun o nilo lati ru idajo tabi lati gba idajo kankan nitori ese ti re nitori ohun ko ni ese ikefa irobo pipe to je ite ogba yi lo tu olukuluku amo Israeli sile nigba na kuro ninu eru isiro won irobo pipe ti Jesu na lo tu wa sile kuro ninu isiro kikoro ese lo ja ajaga ese kuro lorun wa ikeje awon mo Israeli ti an so nipa re ni igba na won di ominira patapata to be to je we pe won ko tun pada sinu isiro Egypt mo nigba ti a ba gba wala ti eje Jesu ti o sise ribiribi ni igbesi aye wa ti a si ni igbagbo we pe eje yi ti mu gbogbo ese wa kuro a o ri we pe awa na a o di ominira patapata kuro ninu ese mo gbadura we pe iru ominira yi ati agbara ti bo lowo ese ki olorun ma sai fun enikankan wa o nso fun wa nitori na we pe iku ifa eni robo ti Jesu ko fun wa o lo fun wa ni idariji ese o lo fun wa ni ominira kuro lowo ese a si di ominira kuro lowo idajo ati igbekun ese ati ti iku bi ati n fi apa kini yi si opin ki a to lo si apa keji e je ki aranti wo pe agbelebo Jesu
lo mu wa bori ese gbogbo irubo jesu lo fun wa ni igbala idamu re lo fun wa ni idunu ipalara jesu lo fun wa ni idariji ati iwenomo iku re lo fun wa ni iye iponju jesu lo fun wa ni isodotun ati iwa mimo irora re lo fun wa ni itura ina jesu lo fun wa ni ilera ijiya re lo si fun wa ni isegun bi o ba nfe isegun isodotun iwa mimo iye ni pekun idariji iwenomo igbala toto ohun ti onilo gege bi enikan ni lati gba jesu kristi gbo eni ti o ku fun wa lati ko ese wa lo bi o ba ti gbagbo o ri wipe igbala ti a nso yi yo ti je tire sugbon bi o ba ti gbagbo aye wa anfani wa fun o lati pe jesu ti o ku fun o ti o je aropo re yo si dariji o loroko jesu an lo si ikoko keji ninu eko wa igbala nipase ikomogi kristi ni Calvary igbala nipase ikomogi kristi ni Calvary o ye ko ye wa wi pe igbala je ohun ti o se pataki bi enikeni ba nwa si lesin tabi enikeni wa si ipago bi ko ba ni igbala o je wi pe o ba won wa ni o wa lasan yo je eni ti o padanu ninu ni ayeraye sugbon mo nbe olorun wi pe ninu anu re yo je ki eti wa ki o gbo ki okan wa ki o gba lati ni igbala kikun ti Jesu Christi ti o tira fun gbogbo wa pelu eje re ninu ise awon aposteli ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikejila bi a tin ka awon ese olorun ti o ma kayi ni ki o ma fi iye ba lo lati wo bi a tin daruko igbala ki o si ma wo ni kokan ohun ti iwe mimo pe ni igbala nitori wepe opo lo nso wepe ati gba ohun la sugbon ti oye tabi itumo igbala ti ko ye won wo ni kokan ise awon aposteli ori kerin ese ikejila oni ko si igbala lodo elomiran ko si igbala lodo elomiran nitori ko si oruko miran labe orun ti a fi fun ni ninu eniyan nipa eyi ti a le fi gba wala ko si igbala lodo elomiran bi o ba ti gbekele ohun miran fun igbala tabi elomiran fun igbala o je we pe o n tan ara re je nitori we pe ko si igbala lodo elomiran ninu Matthew ori kini ese ikokanlelogun Matthew ori kini ese ikokanlelogun eyi ni angeli n so fun Joseph nigba ti o ri we pe Maria loyun lati owo emi mimo o ni yo si bi omokunrin kan Jesu ni iwo o pe oruko re nitori oni yo gba awon eniyan re la nitori ohun ati onikan ni yo gba awon eniyan re la kuro ninu ese won yo gba awon eniyan re la elomiran bi o ba ni jamba moto sugbon ti o je wi pe ada emi re si ani igbala nla nla ti olorun fun mi ko se fenu so eyi ki se igbala ti a n soro re nitori o ye wa ni iwe pe bo ba gba wala o gba wala kuro ninu ese kuro ninu idalebi kuro ninu idajo ayeraye yo gba awon eniyan re la kuro ninu ese won ninu Titu ori keji ese ikokanla ati ikejila an wo ohun ti igbala jasi ti igbala je ninu aye awon ti o ba ti di omo igbala Titu ori keji ese ikokanla nitori ore ofe olorun ti mu igbala fun gbogbo eniyan wa ti farahan o so fun awe pe ki se ise owo wa lo mu igbala wa
kìí ṣe iṣẹ́ ìsìn wa ló mú ìgbàlà wá. Kìí ṣe wípé a bímí sílé ìsìn yẹn ló mú ìgbàlà wá, nítorí wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn. Olówó ni, tálákà ni, ọ̀mọ̀wé ni, póróǹtù ni, fún gbogbo ènìyàn. Kìí ṣe ẹ̀kọ́ tí a kọ́ ní ilé ìwé, kìí ṣe aṣọ tí a ń wọ̀ sára. Ó sọ fún wa wípé kìí ṣe iṣẹ́ ọwọ́ wa ló mú ìgbàlà wá, kìí ṣe iṣẹ́ ìsìn wa ló mú ìgbàlà wá. Kìí ṣe wípé a bímí sílé ìsìn yẹn ló mú ìgbàlà wá, nítorí wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn. Olówó ni, tálákà ni, ọ̀mọ̀wé ni, póróǹtù ni, fún gbogbo ènìyàn. Kìí ṣe ẹ̀kọ́ tí a kọ́ ní ilé ìwé, kìí ṣe aṣọ tí a ń wọ̀ sára, kìí ṣe àwọn ojúṣe tí a ń ṣe nínú ilé ìsìn ló ń fún wa ní ìgbàlà. Ó ní, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run, àti ìfẹ́ kó fẹ́ ayé, àti kí a sì máa wà lí àìrè kọjá, lí òdodo, àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Orí ohun tí a kọ sí yìí wípé kí a wà ní àìrè kọjá. Bí a bá ti fi Kristi robọ fún wa tí ó jẹ́ ìrè kọjá wa, nígbà náà yóò fún wa ní agbára láti gbé ìgbésí ayé ọ̀tún, ìgbésí ayé òdodo. Ìlànà tí Ọlọ́run sì là sílẹ̀, ìlà tí ó fà sílẹ̀ wípé kí a má ṣe ré ìlà tàbí ìlànà yìí kọjá, a ó gbé ìgbésí ayé wa ní ìwọ̀ntúnwọ̀nsì. Ó ní, a ó wà ní àìrè kọjá. Èyí jẹ́ wípé a ó gbé ìgbésí ayé òdodo, tàbí ní èdè mìíràn, a ó wà ní ìwà bí Ọlọ́run nínú ayé ìsinsìnyí. Àwọn atanijẹ́ máa ń sọ fún wa wípé kò sẹ́ni tó lè gbé ìgbésí ayé ìwà bí Ọlọ́run nínú ayé tí a wà yìí, ṣùgbọ́n sọ fún wa wípé ó ṣeéṣe fún àwọn tí a ti ra padà, ó ṣeéṣe fún àwọn tí a ti gbàdà láti gbé irú ìgbésí ayé bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà, ìràpadà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kì í ṣe ẹ̀ṣẹ̀ púpọ̀ tàbí ẹ̀ṣẹ̀ díẹ̀, yóò rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́. Ìwẹ̀nùmọ́ là ń pè bẹ́ẹ̀, fún ara rẹ̀, fún ìní ohun tìkára rẹ̀, àwọn onítara iṣẹ́ gbogbo. Ní ohun tí a ti kà wọ̀nyí, ó jẹ́ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàlà. Ṣùgbọ́n kí a tún máa ṣe àlàyé ju bẹ́ẹ̀ lọ lórí ohun tí a ń pè ní ìgbàlà, ó yẹ kí a béèrè ìbéèrè kan. Kí ni a tilẹ̀ ń pè ní ìgbàlà? Jẹ́ kí a kọ́kọ́ wo ohun tí kì í ṣe ìgbàlà náà. Bí a bá wo ohun tí kì í ṣe ìgbàlà, àwọn tí ó gbé ayédèrú ìrírí ẹ̀sìn lọ́wọ́ tí wọ́n fi ń pe ìgbàlà, yóò yé wọn wípé wọ́n nílò ìgbàlà tòótọ́ tí Bíbélì ń sọ fún wa nípa rẹ̀. Ìkíní, ìgbàlà kì í ṣe wípé a jẹ́ ẹlẹ́sìn láì ní ìwà mímọ́. Ìgbàlà kì í ṣe wípé a ti ṣe ìrìbọmi láì ní ìwẹ̀nùmọ́ ti ọkàn. Bí a bá rí wípé ẹ̀ṣẹ̀ sì wà ní ìgbésí ayé wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ ẹlẹ́sìn, a ń lọ sí ilé ìsìn, tàbí a ti rè wá bọmi, yálà ní bí ọmọ kékeré tàbí bí àgbàlagbà, bí a bá rí wípé a ò tí ì ní ìwẹ̀nùmọ́ ọkàn, ìgbésí ayé wa kún fún ẹ̀ṣẹ̀, ó yẹ kí ó yé wa wípé a ò tí ì ní ìgbàlà tí Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀. Ìkejì, kì í ṣe wípé mo bẹ̀rù Ọlọ́run. Àwọn ẹlòmíràn a máa sọ fún wa wípé mo bẹ̀rù Ọlọ́run púpọ̀, ẹ̀rù Ọlọ́run bà mí. Ṣùgbọ́n ó yẹ kó yé wa wípé àwọn ẹ̀mí èṣù pàápàá, wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n sì wá rìrì. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ìbẹ̀rù nìkan ló ní tí o fi ń ṣe ìgbàlà, tí o rò wípé o ti ní ìgbàlà, ó ní o sàn ju àwọn ẹ̀mí èṣù lọ. Bí o bá sì sàn ju àwọn ẹ̀mí èṣù lọ, ó dájú wípé ìwọ àti èṣù àti àwọn ẹ̀mí èṣù ni ó lo ayérayé nínú ọ̀run àpáàdì. Wo Jákọ́bù orí kejì, Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó ní, ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan ní ń bẹ, ó dára. Àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́, wọ́n sì wá rìrì. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ wípé ìgbàgbọ́ tó o ní, ìgbàgbọ́ wípé mo bẹ̀rù Ọlọ́run lòní, tó sì ní ìgbàlà tó gbà ọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀,
o je wepe loro yi oni lati gbadura ki a le gba o patapata kuro lowo ese re bi o

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí. Ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. A ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì, tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù, nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì ọmọ Ọlọ́run, ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀? Jẹ́ kí a wò ó nínú ìwé mímọ́, kí ó má jẹ́ wípé o rò pé a ń sọ fún ọ láti ọgbọ́n orí ènìyàn. Nínú Matthew ori kerin le logun ese ikejo gbogbo nkan won yi ni ipilese iponju nihi ni Jesu Kristi so fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan won yi o je iponju sugbon Jesu so fun wa wi pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si kuro ogun ati idagiri ogun e kiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan won yi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu ti nlago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibomiran wi pe won o si ma gboro re o n so fun a wi pe gba ti awa papa bi a ba nka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sile wi pe awon eniyan pelu ohun ija oloro ti won ti se pelu imo ti olaju ti o mu wa se aye nisisin wi pe won fi pa opolopo awon eniyan won si fi dogbe si opolopo awon eniyan lara o ye ki o ye wa wi pe gbogbo nkan won yi ni Jesu Kristi ni o ti so tele tele ri ninu ese ikeje nitori pe orile ede yo dide si orile ede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo se wa ni ibi pupo ise ni ibi die ise ni ibi kan soso sugbon eyan ajakale arun ati isele yo se wa ni ibi pupo bi a ba nso wi pe a o ri ounje je to bi a ba nso wi pe oda tabi eyan o de si orile ede pupo awon nkan wonyi ni Jesu Kristi ti so tele bi a ba so pe Jesu Kristi so nkan tele ki se wi pe Jesu Kristi ni o fe ki o sele tabi oni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan wonyi eyi je ebun ti o ni gege bi omo Olorun wi pe o ti ri saaju wi pe awon nkan wonyi yo sele lati kilo fun awon omo ehin lati mu ki awon omo eyin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun eyi ni o fi so tele wi pe awon nkan wonyi n bo wa sori ile aye ti o si je ki o ye wa wi pe bi a ba n ri nkan wonyi ki a ma se jaya ki a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan wonyi ko le salai sele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori kerinlelogun yi kan na ni ese ikesan nigba na ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi a ba ni idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wipe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni ari wipe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won a ma je iru eni be niya won a ma pon iru eni be loju e a se wipe o se eyin Olorun e a se wipe Olorun ko mo nipa re e a se wipe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wipe o fi wa sile fun ipinu awon elese rara ni Jesu Kristi ti so tele wipe ninu aye e o ri iponju sugbon e tujuka nitori pe mo ti segun aye ninu Marko ori ketala ese ikejila arakunrin yo si fi arakunrin fun pepa ati baba yo fi omo re han àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn, wọn ó sì mú kí a pa wọn. Ó máa ń yà wá lẹ́nu nígbàtí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tí a rí wọn kà nínú ìwé ìròyìn, bí àwọn ará ilé, bí wọn ó ti dìde sí ará ilé wọn, tí ó jẹ́ wípé ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ni yóò dìde sí bàbá tàbí sí ìyá rẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn òbí ni yóò dìde sí àwọn ọmọ. Ó ṣeéṣe nígbà mìíràn bí a bá gbọ́ inú níbí ni tí àwọn ọmọdé tí wọ́n máa ń rí ní ọwọ́ òbí wọn, ó ṣeéṣe kí wọ́n ṣe àwọn nǹkan mìíràn tí a máa rò wípé báwo ni bàbá tàbí ìyá ṣe lè lajú sílẹ̀ kí a ṣe irú ìwọ̀sí bẹ́ẹ̀ sí ọmọ láti inú rẹ̀ wá. Àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìjà tàbí àrán kan tàbí inúnibíni ó lè ṣẹlẹ̀ láàrin ẹbí nínú ẹsẹ̀ ìkẹtàlá gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà lè a ó gbàlà. Àwọn ẹlòmíràn tí òye bíbélì òye tẹ́tí sílẹ̀ dáradára, ohun tí ó máa ń fa ìpadà sẹ́yìn wọn nìyí. Wọ́n máa sọ wípé kí ló dé tí ó jẹ́ wípé nígbà tí a ti dẹni ìgbàlà, kí ló dé nígbà tí a ti di ọmọ Ọlọ́run ni a tún wá ń rí ìdojúkọ, ìpọ́njú àti ìyà àti inú ni bí ni báyìí. Wọ́n máa rò wípé ìgbà tí àwọn fi ayé wọn fún Kristì, àwọn rò wípé kò ní sí inú ni bí ni, àwọn rò wípé kò ní sí ìpọ́njú. Ó yẹ kí ó yé wa, ìwọ tí ó ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí ó bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fún ara rẹ̀, nígbà tí ó bá kọ̀ wọ́n sílẹ̀, ó ṣeéṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀, nítorí pé ó pàdánù ìwọ tí ó ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú. Ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ kò yẹ kí ó ní àìsàn lára. Kì í ṣe bẹ́ẹ̀, àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run, kò fi hàn wípé a kò ní Ọlọ́run. Èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá, nítorí wípé a ti ní Ọlọ́run. Ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá, kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ, kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní. Nígbà tí a jẹ́ ti Ọlọ́run, Jésù ti sọ fún wa, ó ní a ó rí ìpọ́njú, ó ní ìyá lè dé, ohunkóhun lè ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kí a tújú ká, òun ti ṣẹ́gun ayé. Èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà. Ó rántí àwọn ọmọ Ísíráẹlì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Jósẹ́fù, tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn bàbá ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Íjíbítì. Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíbítì, ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénánì. Fetísimi dáradára. Nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíbítì, tí ara tù wọ́n, wọn ò rántí wípé Kénánì wà, wọn ò rántí wípé Íjíbítì kìí ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn. Ara tù wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn, wọn rò wípé àwọn tún fẹ́ jáde mọ́. Èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè. Gbà tí inú ni bíni dé, gbà tí ìyá dé, gbà tí ìpọ́njú dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o, Ọlọ́run rántí ìlérí rẹ, Ọlọ́run rántí wípé Íjíbítì kì í ṣe ilé wa, Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Ábrahàmù bàbá ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Íjíbítì. Èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísíráẹlì ó dé etí òun, òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Íjíbítì. Bákan náà ni fún ìwọ àti èmi, àwa tí a wà nínú ayé, ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kì í ṣe ilé wa, a kì í rántí wípé ọ̀run ni ilé, a kì í rántí wípé Jésù Kristì ti lọ pèsè àyè sílẹ̀ fún wa àti wípé ó ń bọ̀ wá. Bí ara bá tù wá, bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà ṣòro nítorí owó ti wà, ọmọ ti wà, ìyàwó ti wà, ilé gbégbé ńkọ́ ó ti wà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńkọ́ ó ti wà, a ń fi ọkọ̀ kan pààrọ̀ mìíràn ni. Irú ìgbà bẹ́ẹ̀ a kì í rántí wípé ayé kì í ṣe ilé wa. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá gba ìpọ́njú díẹ̀ láàyè, inú níbí ni díẹ̀ láàyè, àti nǹkan wọ̀nyí tó ń débá nínú ìgbésí ayé wa, tí ó bá gba díẹ̀ díẹ̀ láàyè nínú wọn, ìgbà yí gan la máa ráyè gbàdúrà, ìgbà yí la máa súnmọ́ Ọlọ́run, ìgbà yí la máa ran Ọlọ́run létí àwọn ìlérí rẹ̀. Èyí ni Ọlọ́run fi máa ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ láàyè ní ìgbà kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí mo ń sọ ni wípé Jésù Kristì ó ti sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ nínú ayé, ó sì bọ́ sí àkókò tiwa wípé àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ó yà wá lẹ́nu, nítorí wípé kò lè ṣaláìṣe, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jẹ́ kí a wo Máàkù yìí, orí 13 ẹsẹ̀ 13. Gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ti fi ayé wa fún Jésù Kristì, bí a bá ti gba ọkàn wa là, èyí kò jẹ́ wípé ìgbà tí a sì ti gba ọkàn wa là, a lè padà sínú ẹ̀ṣẹ̀, a lè padà sínú ayé, nítorí pé a ti di ọmọ Ọlọ́run láéláé. Ọmọ Ọlọ́run làá máa jẹ́, Jésù Kristì ní rárá kò rí bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n ti rò wípé ìgbà tí àwọn ti nígbàlà lẹ́ẹ̀kan, bí àwọn tilẹ̀ padà sọ́dọ̀ Èṣù, bí àwọn tilẹ̀ bọ́hùn tí wọ́n padà lọ sínú ayé, wípé a ó gbà wọ́n là, síbẹ̀síbẹ̀ rárá ni ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbà là. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ ìtànjẹ, wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jẹ ọmọ Ọlọ́run nígbà kan rí, títí láé ni ó máa jẹ ọmọ Ọlọ́run. Wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jẹ ẹni tí ó wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, tí ó ti jẹ ẹni ìgbàlà, tí ó ti jẹ ẹni tí adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ẹni tí a kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè Ọlọ́run, wípé títí láé ni yóò máa jẹ ọmọ Ọlọ́run, Bíbélì ní rárá kò rí bẹ́ẹ̀. Ó ní ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Ṣùgbọ́n Jésù Kristì ń sọ, ó ní ìgbà tí a bá rí àwọn nǹkan wọ̀nyí, àwọn ìpọ́njú tí ó wà nínú ayé, àwọn ìdáyàpò tí ó wà nínú ayé, àwọn tí ó lè mú kí ọkàn rẹ̀ wẹ̀sì tí ó wà nínú ayé, àwọn àìní, ebi, èèyàn tí ó wà nínú ayé, wípé kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìrí bẹ́ẹ̀, wípé ó ti lè ju bẹ́ẹ̀ lọ. Bí a bá wo Lúkù orí 21, Lúkù orí 21 ẹsẹ̀ 11, ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri, àti ìyàn, àti àjàkálẹ̀ àrùn, ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá. Ní ẹsẹ̀ 25, àmì yóò sì wà lé òòrùn àti lé òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé, ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpáàyà ti ariwo. Àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé, nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì. Èyí ni Jésù Kristì sọ, kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujúká, a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run. Èyí ni a fi ń béèrè lọ́wọ́ ara wa wípé kí ni Bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ní àkókò ìpọ́njú, ní àkókò ebi, ní àkókò ìyàn, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímú, ní àkókò àìríṣẹ́ṣe, ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san, ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa, ní àkókò àìsàn, ní àkókò àjàkálẹ̀ àrùn. Kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí? Kí n tó sọ ohun tí ó yẹ kí a ṣe, jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run, àwọn tó jẹ́ aláìgbàgbọ́, nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú, ní àkókò àìsàn, ní àkókò inúnibíni, ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan. Àwọn ẹlòmíràn wọ́n a máa pokùnso. Jẹ́ kí a wo Sámuẹ́lì 2 orí 17. Sámuẹ́lì 2 orí 17 láti ẹsẹ̀ 23. Nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi ìmọ̀ tirẹ̀ ṣe, ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀, ni gari o si dide o lo ile re o si pale ile re mo o si so o si ku a si sin si boji baba re eyi je akoko ogun akoko wahala nitori wepe Absalom dide ogun si baba re Dafidi Aitofeli yi o ki Absalom leyin nigba ti o wa ri wepe imoran ati imo ti ohun fun Absalom pe ko mu se o si ro wepe bi Dafidi bi o ba segun Absalom o daju wepe o ni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti Absalom ti o fe fa wa si ori ara re ati si ori Aitofeli eni Aitofeli ni o fi lo pokun so eni a ma ri wepe opolopo ma nse ni aye ti wa yi nitori wepe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wepe bi nkan ti le loni wepe yo ro lola won ko ni igbagbo wepe o sese bi ekun pede ale kan wepe ayo nbo loro nitori aini reti won nitori aini igbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wipe ko tun se o ti anduro de iru awon eni be won lo pokun so won asiku iru eni ti o se para re bayi o ya ro wipe o n fe pokun so lati bo kuro ninu ijogbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi lai to ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be o ye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni iponju bi a ba ni idamu okan eyi ko so we pe ki a lo pokun so o ye ki a mo we pe a ni Olorun o ye ki a mo we pe Olorun yo gbo ti wa o ye ki a mo we pe Olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni we pe ki a ro lu Olorun ki a lo si odo Olorun ki a gbadura ki a wo le fun Olorun ki a so fun wi pe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wi pe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo fi so fun o wi pe awon elomiran won ba iku da majemu won ba iku kumule awon elomiran won pada lo sinu egbe okunkun won so wi pe awon fe abo se oranti wi pe aka ninu Isaiah ni ose ti o koja wipe iru eke abo eke be wipe omi ti o kun gege bi idaju Olorun ni o gba won lo ati wipe gbogbo majemu ti awon won yi ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo ikuda wipe idaju Olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu Bibeli Saulu oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma nkororo igba ogun o je igba ti irewesi ma nde ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma nda mu pupo iru akoko yi ni Saul wa won ti wo pe Saul je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni we pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni we pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko lo Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saul ni o le kuro ni ilu ti ko je ki won ki ori bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa wa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saul si we fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si beere lodo re awon iranse re si we fun pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro ti o ranti pe mo ni solu yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma npe ni igbala ninu majemo titun e je ohun ti a ma npe ni ki eniyan ki o de atun bi ninu majemo titun apuni okan miran okan titun ṣugbọn o ti di apeyinda ko le bo lorun soro mo ko mo we pe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikunju bo ba ni idamu bo ba ni inu ni bi ni bi o ba ni ogun ni igbese aye re ogun abele o ti o ye ki a se ni wo pe o ye ki a rolu olorun o ye ki a do ba le gba la ja ni waju olorun ki a so fun olorun wi pe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a nfe ki olorun ki o wa ran wa lowo so lo le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni afiri wi pe ise se Saulu yi nihi ye ki a wo nigba ti o koko dori mo so tele wo pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saulu se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin yi ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saulu ko mo we pe Saulu ti di apeyinda ko mo we pe ohun ti Saulu ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo ni waju opolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi ti o n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n woso funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be bi won ba ni wahala o sese boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi tan a ma riro awon eniyan be won tun ma yo kele kele lo si odo awon adahun se won tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Christi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je iwo na lo tun mu adie sabe agbada to tun lo ba baba asale kan loru o je iwa peyinda eyi ni ari ti Saulu se awon elomiran won aso funfun to ti jo tele tele e se ti o tun je wipe iwo lo tun lo iwo lo tun lo sodo abaniranso lo ni ki won ran aso funfun ki se dipa lo n lo ni saranso fun mi saranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo n je mo mo iponju ti mo n ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo oro n jeje awon ana papa ojuse to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se n ran aso funfun mi ebi nkan to ba ma da ko da o mo nkan to n se o mo wipe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran ebi ani ri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun o a o ri yin dede se ko si nkan ani ko si nkan ani sugbon nsin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon omi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to run eniyan lo sorun apadi agbara to n gba omo latodo igi agbara to n gba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe boran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu jesu lagbara wa ninu eje jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si pade a lo ri won won se pade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati efe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ku pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko poriti ni Matthew ori kerin le logun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran tun ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won teko leti won lo si oke okun bi o ti le je wi pe lohun ko si egbe awon onihirere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wi pe ki a le to won si ona ti o dara ohun ton ma nse ni pe won kankan iwe here here kan won so pe oluso agutan o pe ti mo ti n gbero yi pe mo fe lo si ile okere nitori wi pe awon omo orun jeje nihin iyawo ori nkan nihin bayi n lo bayi n se nitori be awon ti lo o ka ma gbadura fun o iru adura be se adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa nko iwe ranse wi pe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyen se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomiran won ki ronu pada ni akoko iponju eti iponju yi ibamu somo olorun eti ekun won omije won ibamu won somo olorun eti iponju ati iya to nje won eti ibamu won somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun wọn tún máa bá ọlọ́run jà.

àti ti igimọ àwọn tí kò lè ríran tàbí kí wọn gbọràn tàbí kí wọn rìn bẹ́ẹ̀ ni wọn kò ronú pòádà ènìyàn pípa wọn àti oṣó wọn àti àgbèrè wọn àti olè wọn ẹni a rí tí àwọn tí ó wà nínú ayé ń ṣe wípé bí wàhálà tilẹ̀ wà bí ìpọ́njú tilẹ̀ wà èyí tí wọn ìbá fi wá sí ọ̀dọ̀ ọlọ́run èyí tí wọn ìbá sá sí abẹ́ òjìji olódùmarè èyí tí wọn ìbá rọ̀ mọ́ àgbélébu kristi wọn kì í ṣe bẹ́ẹ̀ ohun tó máa ń ṣe ni pé wọ́n tún máa ń tẹ̀síwájú ní ìwà ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n àwa tí a jẹ́ ti ọlọ́run àwa tí a ti ní ìgbàlà àwa tí a mọ ọlọ́run gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa kí ni ó yẹ kí a ṣe ní àkókò ìpọ́njú ohun kìíní tí ó yẹ kí a ṣe a sọ fún wa nínú bíbélì nínú jọ̀hánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní jọ̀hánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ gbà mí gbọ́ pẹ̀lú èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú àkókò àìsàn àkókò inúnibíni ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú bí a bá ní wàhálà bí a bá ní inúnibíni a jẹ́ kí àyà kí ó fò wá a mú ìdààmú wọ inú ọkàn wa a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí ọlọ́run a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti képe ọlọ́run èni Jésù Kristi fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa kí a ṣẹ̀ṣọ́ lórí ìrò inú wa kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú kí a gba ọlọ́run gbọ́ ṣé o mọ̀ wípé ọlọ́run ó jẹ́ alágbára kì í bá tì ní kò sí kò ṣeé ṣe fún ọlọ́run kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀ wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú àkókò inúnibíni àkókò ìyà fún àwọn ọmọ ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára ọlọ́run wo àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe fún àwọn ọmọ ísírẹ́lì nínú májẹ̀mú láéláé wo iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú májẹ̀mú titun àkókò wo ni ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyìí ṣe rántí àwọn ọmọ ísírẹ́lì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan orí wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù bí wọ́n ti dé etí òkun pupa bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ íjíbítì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá ìgbà yìí gan-an ni agbára ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà ó jẹ́ àkókò ìpọ́njú àkókò ìyà àkókò ìdààmú fún àwọn ọmọ ísírẹ́lì rántí tí a bá ń sọ wípé odi Jericho wó lulẹ̀ àkókò wo ni odi Jericho wó lulẹ̀ ó jẹ́ àkókò ìyà ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ ísírẹ́lì ṣe rántí pé Joshua ó gbàdúrà ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀ kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀ àkókò wo ni àkókò ogun ni ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì àkókò wo ni àkókò wàhálà ni àkókò ogun ni nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn àwọn tí ó tẹ̀lé ọlọ́run bí a bá sì wo inú májẹ̀mú titun bí a bá sọ wípé Jésù Kristì ti dìde ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́ jẹ́ àkókò wo ni àkókò wàhálà ni àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú tí ọkàn wọn dààmú tí wọ́n ké pe olúwa ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣí sílẹ̀ a sì tú gbogbo èdè àwọn tí ó wà nínú túbú àkókò wo ni àkókò tí Saulu Paul nísinsìnyí àti Sila tí wọ́n ń jìyà àkókò igan ni a rí pé ọlọ́run mú wàhálà wọn kúrò nítorí bẹ́ẹ̀ rántí àwọn ìlérí ọlọ́run ó rántí Shedraki Meshaki àti Abednego bí a ṣe tú wọn sílẹ̀ bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru àkókò wo ni àkókò inú ni bínin láti ọ̀dọ̀ Nebukadnezari nítorí bẹ́ẹ̀ bí ìdààmú bá dé ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu bí a bá ní inú ni bínin kí a sọ àkókò inú ni bínin yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu bí a bá ní ìpọ́njú àìríjẹ àìrímu àìrówó lẹ́san kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: In Relecti Matthew, Ori Ikeji, Nigba ti asiri Jesu ni Bethlehem ti Judea, Nigba aye Herodu oba, kiyesi awon amuye kan ti ila orun wa si Jerusalemu, won bere wipe nibo le eni ti abi ti se oba awon Juu wa, nitori awa ti ri irawo re ni ila orun, awa si wa lati fori balẹ fun. Nigba ti Herodu oba si gbo, ara re ko lile, ati gbogbo awon ara Jerusalemu pelu re. Nigba ti o si pe gbogbo awon olori alufa ati awon akowe awon eniyan jo, o bi won lere ibi ti a o gbe bi Kristi, won si wi fun pe ni Bethlehem ti Judea ni. Nitori bẹ ni akọwe rẹ lati ọwọ wòlíì ni wa, iwo Bethlehem ni ilẹ Judea, iwo ko kere julọ ninu awọn ọmọ alade Juda, nitori lati inu rẹ ni baalẹ kan yoo ti jade ti yoo ṣe itọju Israeli awọn eniyan mi. Nigba naa ni Herodu pe awọn amoye naa si ikọkọ, o si bi wọn lẹsọlẹsọ akoko ti irawọ naa han, o si ran wọn lọ si Bethlehem, o wi pe ẹ lọ iwadi ti ọmọ ọwọ naa lẹsọlẹsọ, nigba ti ẹyin ba si ri ẹ pada wa sọ fun mi ki emi ki o le wa fori balẹ fun pẹlu. Nigba ti wọn si gbọ ọrọ ọba, wọn lọ si wo irawọ ti wọn ti ri lati ailọrun wa o ṣaaju wọn titi o fi wa iduro loke ibi ti ọmọ ọwọ naa gbe wa. Nigba ti wọn si ri irawọ naa, wọn yọ ayọ nlanla. Nigba ti wọn si wọ ile, wọn ri ọmọ ọwọ naa pẹlu Maria iya rẹ, wọn wulẹ wọn si fori balẹ fun. Nigba ti wọn si tu iṣura wọn, wọn ta a lọ rẹ wura ati turari ati ojiya, bi Ọlọrun ti kilọ fun wọn ni oju ala pe ki wọn ki o ma ṣe pada tọ Herodu lọ mọ, wọn gba ọna miiran lọ si ilu wọn. Nigba ti wọn si ti lọ, kiyesi angẹli Oluwa yọ si Josefu ni oju ala, o wi pe ide gbe ọmọ ọwọ naa pẹlu iya rẹ ki o si sa lọ si Ejipti ki iwọ ki o si gbe ibẹ titi emi o fi sọ fun ọ, nitori Herodu yio wọ ọmọ ọwọ naa lati pa. Nigba ti o si dide, o mu ọmọ ọwọ naa ati iya rẹ le oru, o si lọ si Ejipti, o si wa nibẹ titi o fi di igba iku Herodu ki eyi ti Oluwa wi lati ẹnu wòlíì ni ki o le ṣe pe ni Ejipti ni mo ti pe ọmọ mi jade wa. Nigba ti Herodu ri pe o n di ẹni itanjẹ lọdọ awọn amoye, o binu gidigidi, o si ranṣẹ, o si pa gbogbo awọn ọmọ ti o wa ni Bethlehem ati ni ẹkun rẹ lati awọn ọmọ ọdun meji jalẹ gẹgẹ bi akoko ti o ti bere lẹsọlẹsọ lọwọ awọn amoye naa. Nigba naa ni eyi ti a ti sọ lati ẹnu wòlíì Jeremaya wa ṣe pe ni Rama ni a gbọ ohun, ohun rere ati ẹkun ati ọfọ nla. Rakeli n sọ fun awọn ọmọ rẹ, o gbipẹ nitori ti wọn ko si. Nigba ti Herodu si ku, kiyesi angẹli Oluwa kan yọ si Josefu ni oju ala ni Ejipti, wipe dide mu ọmọ ọwọ naa ati iya rẹ ki o si lọ si ilẹ Israeli, nitori awọn ti n wa ẹmi ọmọ ọwọ naa lati pa ti ku. O si dide, o mu ọmọ ọwọ naa ati iya rẹ, o si wa si ilẹ Israeli. Ṣugbọn nigba ti o gbọ pe akela ojọba ni Judea ni ipo Herodu baba rẹ, o bẹru lati lọ sibẹ. Bi Ọlọrun si ti kilọ fun le oju ala, o yi pada si apa Galili. Nigba ti o si wa, o joko ni ilu kan ti a n pe ni Nasareti, ki eja ti sọ ni ẹnu wòlíì ki o le ṣe pe a o pe ni ara Nasareti.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí, a ń bẹ̀bẹ̀ wí pé kí ẹ bá wa sọ̀rọ̀.
3: Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wí pé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwa inú ìwé mímọ́ ti òní. Nítorí bẹ́ẹ̀, àkókò kúkúrú ni ó wà níwájú wa. Ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí, ni a ó fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Àwa tí a jẹ́ onígbàgbọ́, Bíbélì pè wá ní ọmọ Ọlọ́run. Láti ìgbà tí a ti gbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run, ó sì jẹ́ ẹni tí kìí fẹ́ gba ìfẹ́ Ọlọ́run tàbí ìlànà Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Ìṣípayá tí Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ ohun tí ẹlẹ́ṣẹ̀ kìí fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run. Ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásán-làsàn, tí kò tí ì gba oore Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀, tí kò tí ì ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀. Kò sí lè tẹríba fún ìfẹ́ Ọlọ́run. ati ìṣàkóso ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Èyí ni Bíbélì ṣe jẹ́ kí ó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ níwájú Olúwa. Bí kìí bá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ronúpẹ̀wàdà, ó sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú fún wa lórí igi àgbélébòó, irú ẹni bẹ́ẹ̀ kò lè di ọmọ Ọlọ́run. Bí a bá ń sọ wípé kí a ronúpẹ̀wàdà, èyí jẹ́ wípé kí a wá síwájú Olúwa, kí a jọ̀wọ́ ara wa sí ìfẹ́ Ọlọ́run, kí a sì fi ara wa lélẹ̀ lẹ́sẹ̀ àgbélébòó wípé ohunkóhun tó bá wí fún wa láti ìsinsìnyí lọ ni a ó máa ṣe. Gbà tí a bá ti ní àǹfààní yìí wípé a di ọ̀rẹ́ Ọlọ́run, a di ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run, a wá sínú agboolé ìgbàgbọ́ àti di ẹbí Ọlọ́run, lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ ó rí wípé ìfẹ́ láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó wà nínú wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ohunkóhun tí í ṣe ìfẹ́ Ọlọ́run, ohunkóhun tí a mọ̀ wípé Ọlọ́run gbà láàyè ní ìgbésí ayé wa, a ó jọ̀wọ́ ara wa fún láìkùn. Ìjọ̀wọ́ ara ẹni yìí àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run, èyí ni àmì tí a fi ń dá ọmọ Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n ní ìdàkejì, a rí wípé àìgbọ́ràn àti ìṣọ̀tẹ̀ ni a fi ń dá àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn ọ̀tá Ọlọ́run ni a fi ń dá wọn mọ̀. A ó sọ nípa ìkókó méjì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí yìí. Ìkíní, ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ìkejì, ìpè sí ìgbọràn àti ìjọ̀wọ́ ara ẹni. Jẹ́ kí a wo ìwé òwe láti orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí tí èmi pè, tí ẹ̀yin sì kọ̀, tí èmi na ọwọ́ mi, tí ẹnìkan kò sì kà á sí, ṣùgbọ́n ẹ̀yin ti ṣá gbogbo ìgbìmọ̀ mi tì, ẹ̀yin kò sì fẹ́ ìbáwí mi, èmi pẹ̀lú ó rẹ́rìn ìdààmú yín, èmi ó ṣe ẹ̀fẹ̀ nígbà tí ìbẹ̀rù yín bá dé. Jẹ́ kí a dúró níhìn-ín. Ó jẹ́ ohun tí ó kọni lóminú àti ohun tó bani nínú jẹ́ wípé nígbà tí Ọlọ́run pe àwọn ọmọ Ísíráẹ̀lì, wọ́n kọ etí ikún sí ìpè Ọlọ́run. Èyí jẹ́ wípé wọn ò gbọ́, wọn ò gbà, wọn ò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ní orílẹ̀-èdè wa, bí ẹni tí ó juni lọ, bí ó bá ń pe ni, ó jẹ́ ìwà ìrẹ̀lẹ̀ àti ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ yẹ nígbà tí a bá dá a lóhùn. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísíráẹ̀lì ti mọ̀, bí ọba ní Ísíráẹ̀lì bí ó bá ń pe ẹnikẹ́ni, ọba tí ó ń pè ọ́ yìí, bí ó bá ti rán àwọn oníṣẹ́ rẹ̀ wípé ọba fẹ́ rí ọ, ohun gbogbo tí ó ń ṣe, bí ó tilẹ̀ wò kí nǹkan náà kí ó ti ṣe pàtàkì tó, ni o ní láti fi sílẹ̀ kí o jẹ́ ìpè ọba. Ṣùgbọ́n ọba ọ̀run, Ọlọ́run ọ̀run òun ayé, ẹlẹ́dàá ohun gbogbo, ó ń pe àwọn ọmọ Ísíráẹ̀lì, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé wọ́n kọ ìpè Ọlọ́run, wọ́n kọ ohùn Ọlọ́run. Ṣé a mọ̀ bí ọba bá ń pè wá, tàbí bí bàbá nínú ilé, tàbí bàbá gbogbo agboolé, ó ń pe ẹnìkan nínú wa? Bí a bá ṣe àìgbọràn sí ìpè yìí, a ó rí wípé ìjìyà yóò dé nítorí bẹ́ẹ̀. Èyí ni Ọlọ́run fi ń sọ fún ọ ni wípé gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wọn, gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ọ̀run òun ayé, gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí olùfẹ́, ṣùgbọ́n tí wọn kò ka ìpè òun sí wípé nítorí bẹ́ẹ̀ òun ó rẹ́rìn wọn nígbà tí ìdààmú bá dé, òun ó sì ṣe ẹ̀fẹ̀ nígbà tí ìbẹ̀rù wọn bá dé. Nínú ẹsẹ̀ 17, nígbà tí ìbẹ̀rù yín bá dé bí ìjì àti ìdààmú yín bí àfẹ́yíká ìjì, nígbà tí wàhálà àti àròdún bá dé sí yín, nígbà náà lé ẹ̀yin ó ké pè mí, ṣùgbọ́n èmi kì yóò dáhùn. Wọn ó ṣàfẹ́rí mi ní kùtùkùtù, ṣùgbọ́n wọn kì yóò rí mi. Níhìn-ín ni a rí wípé Ọlọ́run ó ń bá àwọn ọmọ Ísíráẹ̀lì wí, ṣùgbọ́n kì í ṣe fún àwọn ọmọ Ísíráẹ̀lì nìkan. ìbáwí kan náà ni ó kan gbogbo ẹlẹ́ṣẹ̀ lónìí àti gbogbo aṣáko gbogbo apẹ̀yìndà. Apẹ̀yìndà ni a ń pè ní aṣáko. Èrèdí tí a fi ń pe apẹ̀yìndà ní aṣáko ni wípé ó kúrò ní ilé, ó kúrò lábẹ́ ìtọ́jú Ọlọ́run, ó kúrò lábẹ́ ìfẹ́ Ọlọ́run, ó ṣáko lọ. Ó lọ láti máa gbé ilẹ̀ iyọ̀ níbi tí ẹnìkan kì í gbé. Ó lọ ń gbé aṣálẹ̀, ẹni tí ó jìnà sí Ọlọ́run, ẹni tí ó ti pẹ̀yìndà, ẹni tí ó jẹ́ ọmọ onínakúnà tí Ọlọ́run ń pè ṣùgbọ́n tí kò ká Ọlọ́run sí, òun ni a ń pè ní aṣáko tàbí apẹ̀yìndà. Èyí kan náà ni Ọlọ́run ń sọ fún ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ aṣáko, ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ apẹ̀yìndà, wípé nígbà tí òun pè wọ́n sí abẹ́ àkóso, sí abẹ́ ọ̀rọ̀ òun, sí abẹ́ ìtọ́jú àti ìlànà òun, ṣùgbọ́n tí wọ́n ṣá àwọn nǹkan wọ̀nyí tì, wípé ìdájọ́ yóò bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà yìí dẹ́nì ni a ti rí wípé àìgbọràn àti ọ̀tẹ̀ ti wà nínú ẹnì kọ̀ọ̀kan tí a bí sínú ayé yìí. Bí o bá wo àwọn ọmọ kéékèèké bí wọ́n ti ń dàgbà, a máa ń rí ìwà ọ̀tẹ̀, ìwà àìgbọràn nínú wọn. Ó jẹ́ ìwà àbínibí wọ́n gbé wá sí ayé bẹ́ẹ̀ ni. Ẹnì kọ̀ọ̀kan nínú wa ni ó yẹ kí a béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìrànwọ́ kí irú ìwà àìgbọràn bẹ́ẹ̀ àti ọ̀tẹ̀ kí ó lè kúrò nínú ẹ̀dá wa, nínú ọkàn wa. Ọlọ́run tí ó jẹ́ olùfẹ́, tí ó sì jẹ́ ẹni tí ó dá wa, nínú ìfẹ́ rẹ̀ tí ó ní sí wa ni ó ti ń pète àwọn rere, àwọn ohun ayérayé tí ó yẹ kí a máa gbádùn wọn, ó pèsè wọn fún wa. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣáko ní ìgbà púpọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti jẹ́ aláìgbọràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, síbẹ̀ ó lọ́ra láti bínú, síbẹ̀ kò mú ìdájọ́ wá kankan. Ó ń wá wa, ó ń pè wá kí ó ba lè ṣe wá lóore, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń tẹ̀síwájú ní ìwà ìgbàgbọ́, ìwà àìgbọràn àti ìwà ọ̀tẹ̀ wọn. Gbogbo wa ni a ti ṣáko lọ ní ìgbà kan rí. Bẹ́ẹ̀ náà ni fún àwọn ọmọ Ísíráẹ̀lì. Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n ṣọ̀tẹ̀ sí Olúwa. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti ṣe wọ́n lóore, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti dáàbò bò wọ́n, ó ti pèsè fún wọn, ó ti mú wọn wá sí ilẹ̀ tí ó kún fún ọ̀rá púpọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà lẹ́yìn Ọlọ́run. Bákan náà ni fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo ore tí a ti ń rí gbà lọ́wọ́ Ọlọ́run, gbogbo àánú tí ó ti ń fi hàn fún wa, kò jẹ́ kí àwọn wọ̀nyí kí ó tẹríba. Wọ́n rò wípé ohun tí àwọn ní àti ìgbé ayé tí àwọn ń gbé ó jẹ́ nínú agbára wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti rí fún àwọn ọmọ Ísíráẹ̀lì wípé wọ́n jìyà púpọ̀, a sì sọ ìlú wọn di ahoro nítorí àwọn ìwà ọ̀tẹ̀ àti àìgbọràn wọn. Bẹ́ẹ̀ náà ló rí fún ẹlẹ́ṣẹ̀ lónìí. Bí ẹnikẹ́ni nínú wa bí a bá tẹ̀síwájú nínú ìwà àìgbọràn àti ọ̀tẹ̀, ìjìyà ni yóò gbẹ̀yìn irú ìwà bẹ́ẹ̀. Yẹ kí a wo Jeremiah orí keje. Jeremiah orí keje láti ẹsẹ̀ ìkẹtàlélógún. Ṣùgbọ́n èyí ni mo pàṣẹ fún wọn wípé gba ohùn mi gbọ́, èmi ó sì jẹ́ Ọlọ́run yín, ẹ̀yin ó sì jẹ́ ènìyàn mi, kí ẹ sì rìn ní gbogbo ọ̀nà mi, ọ̀nà tí mo ti pàṣẹ fún yín kí ó lè dára fún yín. Ẹsẹ̀ ìkẹrìnlélógún, ṣùgbọ́n wọn kò gbọ́, bẹ́ẹ̀ ni wọn kò tẹ etí sílẹ̀, wọ́n sì rìn ní ìmọ̀ àti agídí ọkàn búburú wọn. Wọ́n sì kọ ẹ̀yìn wọn kì í ṣe ojú wọn sí mi. Níhìn-ín ni a rí tí Ọlọ́run pe àwọn ọmọ Ísíráẹ̀lì lẹ́jọ́. Ìpìlẹ́jọ́ yìí kan náà ni ó dé fún ẹnì kọ̀ọ̀kan tí ó ń ṣe àìgbọràn. Ọlọ́run sọ wípé òun ti pàṣẹ fún wọn, òun ti rán àwọn wòlíì sí wọn láti sọ̀rọ̀ fún wọn àti láti fún wọn ní ìlànà àti àṣẹ òun, ṣùgbọ́n wọn kò ẹ̀yìn sí òun, wọn kò kọjú wọn sí òun. Èyí jẹ́ wípé wọn kò gbọ́ràn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni a rán sí wọn, síbẹ̀síbẹ̀ wọ́n ṣe àìgbọràn. Wo ẹsẹ̀ 24, síbẹ̀ wọn kò gbọ́ tèmi, bẹ́ẹ̀ ni wọn kò tẹ́tí wọn sílẹ̀, ṣùgbọ́n wọ́n mú ọrùn wọn le won se buburu ju won se buburu ju awon baba won lo bi aban so nipa ti awon mo israeli ke aranti we pe oro yi kan na ni ako fun awa na we pe bi awa paapa bi abaje alai gboran bi abaje olote ti a o gboran si oro olorun bi ji ati de ba awon mo israeli nitori aigboran won be na ni ijiya yo de ba enikokan wa mo bebe we pe ki olorun ki o se wa lele ti omo ki o je ki a je eni ti ngboran ki ijiya ti de ba alaigboran ati olote ki o ma ba je ipin wa ninu Isaiah ori karun dini adorin Isaiah ori karun dini adorin ese ikeji ni gbogbo ojo ni mo ti na owo mi si awon olote eniyan ti rin li ona ti ko dara nipa iro ara won eyi ni olorun tun so nipa ti awon mo israeli we pe ni gbogbo ojo ni o ti ran awon oluko o ran awon woli o ran awon ajihin rere oran awon oniwaasu awon ti won so nipa oro olorun fun won sugbon won je alagidi ati olote eniyan nje bi a ba nso yi nipa ti awon israeli nje a o le so be nipa re nipa enikokan wa se olorun o ti so fun wa nipa awon oniwaasu ti o fun wa wi pe ani lati ronupo ode se wa bi olorun ba ti ranse si wa wi pe ohun bere ironupo ada lowo wa kini de ti a ri eni kokan ti ko ti ironupo ada bi olorun ba ti ranse si wa wi pe atunse je ohun ti o se pataki ani lati mu ona wa to ni waju oluwa wi pe bi a ba ti ri eni ti a se tele tele gba ti a ba ti wa wole ni waju oluwa ti a so pe ki o dariji wa ni igba kan na ti a ti n gba ore ofe yi lati owo oluwa ni ani lati lo ba awon ti a ti se tele tele ki a bere idariji lowo won bi a ba ti so be fun wa e se ti a o fi se atunse igbesi aye wa bi olorun ba so fun wa wi pe awa ti a n jale tele tele ki a ma se jale mo awa ti a n rede oru tele tele awa ti a n rin kunrin tele tele ki a ma se be mo kini se ti a o gboran awa ti olorun ti so fun ti o ti ranse si wi pe iso isota olorun ni wi pe a n ba aye dore wi pe a tun lo n jebo pelu awon ti o wa ninu aye tabi wi pe isoso aye iwoso aye ati kikun ete kiko oju ti awon aye ma n se o je iwa awon ti o lolorun bi Jezebeli ti a ri ninu bibeli bi olorun ba ti kilo fun wa bi o ba ti ranse si wa bi o ba ti so fun wa iru irin ti o ye ki onigbagbo rin e se ti a o fi se ohun ti olorun n fe e se ti a fi n se aigboran si olorun awa ti a ba n se bee ti a n se aigboran ti a fi eti didi ti a ko eti didi si oro olorun o je wipe a dabi awon olote ile israeli o se se ki a ri awon omo israeli ki o ma so wipe ona ti awon woli won awon iranse ti olorun ran si won ona ti won fi gbe nkan won yi kale ni oye won daradara tabi wipe won o gbe kale pelu ife nitori a ma ri wipe esun yi kan na ni awon elomiran ni o ma fi n sun awon oniwaasu wa loni won a so wipe ah awon oniwaasu wa nife ni we pe bi o je pe won ni ife ti won fi ife han fun awon awon ibase ife olorun sugbon olorun o ran jesu christi omo bibi re kan soso o ran si awon omo israeli nje o mo we pe ife pipe ni jesu ni o fi so gbogbo ti o se ni o fi so gbogbo ti o so bi o ti le je we pe eni ti o ni ife re koja ni jesu christi to n gbadura fun won to n se ise iyanu laarin won to n wo awon alaisan laarin won to n wo won san to si n so ife olorun to n so fun awon omo israeli bi o ti le je we pe onife ni jesu christi ife ti jesu christi to fi han won yi ko mu ote ati aigboran kuro ninu okan won awon elomiran ti won fi esun kan wa wi pe a o nife wi pe eyi ni won o fi se ife olorun won so we pe awon adari ti a sese fi si ori ekun awon ni o so fun won daradara eyi ti oluso agutan so fun onko eyi ti emi olorun fun ara re ti o so fun onko gba ti o n ka bibeli ti emi olorun to n so fun o to n juwe nkan fun o pe ki eyi kuro ni gbese aye re ki eyi kuro ni gbese aye re se emi olorun to n so fun o se ko ni ife to ni awa wi ni nkan won yi je ki a wo iwe Matthew irere ti Matthew ori keta lelogun ese iketa din logoji Jerusalem Jerusalem iwo ti o pa awon woli ti o si so okotalu awon ti aran si opa igba melo li emi nfe radobo awon omo re bi agbebo adiye ti radobo awon omo re labe apa re sugbon eyin ko fe sawo afi ile yin sile fun yin le ahoro Jesu Kristi ni o soro yi se ori wo pe bi Jesu Kristi ti le je eni ti o ni ife sibe awon won yi ko gba Jesu o ni o to awon ti re wa sugbon awon ti re ko si gba sugbon iye awon ti o gba awon ni o fi agbara fun lati di omo Olorun oro yi kan na ni Olorun tun ran si wa we pe ki a ma se bi awon olote ara ile Israeli bi won ti se we pe ki a gboran si Olowa ki a jowo ife wa ero wa ona wa ki a jowo ohun gbogbo fun Olorun ki a so fun Olorun wi pe ife ti re ni a o se sugbon ki a to le se ife Olorun ani lati ni iyipada okan nitori ko si ni agbara eda kan lati le se ife Olorun bi ki ba se wi pe iru eniyan be o ni iyipada okan o ni ore ofe lati odo Olorun wa ninu Rome ori kejo ese ikeje ati ese ikejo ni ati nka Rome ori kejo lati ese ikeje nitori ero ti ara otani si Olorun nitori ki teriba fun ofin Olorun ohun ko ti le le se be ni awon ti o wa ninu ara ko le wo Olorun eyi nso nipa awon ti ko ti ni igbala we pe awon ti o wa ninu ara awon ti o nse ife inu ara won awon ti o wa ninu ese abinibi sibe ti ese abinibi yi ti o si nso eso ni igbese aye won eso ote ati eso aigboran won ko le wo Olowa nitori be ki a to le di eni ti o wo Olowa ki a to le di eni ti gboran si Olowa ani lati jewo ese wa ki a ko sile ani lati toro idariji ki a gba idariji lati odo Olowa ani lati ni igbagbo ninu Jesu Kristi eni ti o ku fun wa lati ko ese ara aye lo nigba ti a ba se be ni a ri we pe lese kese ni Olorun yo ma pe wa si ijowo ara eni ati igboran e lo mu wa lo si ikoko keji ipe Olorun si igboran ati ijowo ara eni e je wi pe bi o ba ti di omo Olorun Olorun pe eni kokan wa wi pe o ye ki a wa sinu igboran ki a si jowo ara wa fun Olorun lai jiyan lai ma so fun Olorun wi pe a o le se yi tabi a o le se yi ni Olorun pe o si igboran ati ijowo ara re je ki a wo Matthew ori kokanla ese ikeji din logbon ati ikokan din logbon e wa sodo mi gbogbo eyin tin sise ti asidi ero wowo le lori emi o si fi simi fun yin ipe ti akajade yi o pin si ona meji la koko Jesu Kristi npe gbogbo elese ti adi ero wowo le lori gbogbo elese tin se aisimi ti se laala ti nsise sugbon ti a so fun wi pe ise ara wa ododo ara eni wi pe ko le igba wala nitori be Jesu Kristi o npe gbogbo okan asako o npe gbogbo okan elese o npe gbogbo awon ti o ti ko eyin si hin rere awon ti won ti je ota Olorun o ni e wa sodo mi gbogbo eyin ti nsise sugbon ti o je wi pe ise ti en se ko le fun yin ni igbala ise ododo ara wa ko le fun ni idalare ni waju Olowa ati eyin ti a di eru wuwo le lori nitori ese ma nfa ibanuje o ma nfa laala o ma nfa ijeni niya ati iponi loju lati odo esu o ni awa ti a di eru wuwo le lori o ni ke a wa sodo nki onki o ba le fun wa ni isimi e wa sodo Jesu Kristi gbogbo awon ti ko ti imo Jesu gbogbo awon ti ko ti iba Jesu pade awon ti ko ti igba Jesu Kristi gbo loni o npe o bi o ba fe gboran o n to ni lati se ni wepe ki o wa wole lese Jesu wepe o fe je ti Olorun wepe o fe wa ni eni ti o ni ore ofe pẹ̀lú Ọlọ́run, ó sì ní orí ọ̀fẹ́ láti ṣe ìgbọràn sí ohun gbogbo tí ó ń sọ fún wa. Ṣùgbọ́n mo sọ wípé ó pín sí méjì. Níhìn-ín bákan náà, Ọlọ́run tún ń bá Jésù ń bá àwọn onígbàgbọ́ sọ̀rọ̀. Bí o bá wò ó kí a fi iyè, kí a fi ìyèdénú, kí a wo Jésù Kristì, kí a farabalẹ̀ dáradára, kí a wo Jésù Kristì, kí a wò wípé ó wà ní àárín gbùngbùn ìfẹ́ Ọlọ́run. Ó dàbí ẹni tí ó wà ní ibi tí ó jìnà réré. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti wá sínú ìjọba Ọlọ́run, ṣùgbọ́n a ò sí nínú ọ̀gangan ìfẹ́ Ọlọ́run. Ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí a ṣe ní pípé, ní kíkún, gbogbo rẹ̀ kọ́ ni a ti ń ṣe. Ṣùgbọ́n Jésù Kristì, ó jẹ́ ẹni tí ó ṣe ìfẹ́ Ọlọ́run ní pípé àti ní kíkún. Ó wà ní ọ̀gangan ìfẹ́ Ọlọ́run. Níbi tí Jésù Kristì wà yìí ló wá ti ń pe ẹnì kọ̀ọ̀kan wa tí a jẹ́ onígbàgbọ́ wípé kí a wá sí ọ̀dọ̀ òun. Kí a wá pàápàá kí a fi hàn wípé a fẹ́ wà ní ọ̀gangan ìfẹ́ Ọlọ́run. Ní ẹsẹ̀ 29 ni wọ́n ti ṣe àfikún fún wa wípé ẹ gba àjàgà mi sí ọrùn yín. Kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé mi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín. Àwa tí ó jẹ́ wípé a dàgbà ní ìletò tàbí ní abúlé, ó yẹ kí a lè mọ ohun tí a ń pè ní àjàgà. Bí a bá ní ẹran ọ̀sìn tí a kò fẹ́ kí ẹran ọ̀sìn kí ó máa jáde káàkiri láti lọ jẹ oúnjẹ nínú oko ẹlòmíràn, kí wọ́n máa lu ẹran ọ̀sìn yìí pa mọ́ wa lọ́wọ́. Ohun tí wọ́n máa ń ṣe ní abúlé ni wípé wọ́n ó sọ àjàgà mọ́ ẹran yìí lọ́rùn. Bí ẹran yìí bá ti fẹ́ wọ ọgbà ẹlòmíràn, àjàgà tí ó wà nínú lọ́rùn rẹ̀ kò ní jẹ́ kí ó lè wọlé. Ohun tí Jésù Kristì ń sọ fún wa ni wípé a ní ní àjàgà yìí ní ọrùn wa, kí a má bàa lè lọ sínú ayé mọ́, kí a má bàa lè ṣe ohun tí àwọn yòókù tí wọ́n wà nínú ayé tí wọ́n ń ṣe. Ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín. Bí a bá ti gba àjàgà Ọlọ́run, àjàgà Jésù sí ọrùn wa, a kò ní lè lọ sí ilé ijó ti àwọn ayé mọ́, a kò ní lè lọ sí ibi ìmùtí wọn, a kò ní lè ṣe ti ìkóbìnrin jọ àti ìbọ̀rìṣà, àti wípé wọ́n tún lọ, èèyàn tún lọ ń gbégún. Onígbàgbọ́ kì yóò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ nítorí wípé a ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀. Ó ní onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi. Onínú tútù, onírẹ̀lẹ̀ ọkàn, bí a bá di ọmọ Ọlọ́run, a kì í lè jà mọ́. Ẹni tí ó jẹ́ sọ̀ṣẹ́ sọ̀ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí a bá ti di ọmọ Ọlọ́run, a kì í lè sọ̀ṣẹ́ mọ́, a kì í lè mutí mọ́, a kì í lè jalè mọ́. Ṣé àwa náà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó jẹ́ pé bí a ò rí ìjà, a ó dá ìjà sílẹ̀. Ṣùgbọ́n ìgbà tí a bá ti di ọmọ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run ni wípé kí a jẹ́ onínú tútù àti onírẹ̀lẹ̀. Bí ẹnìkan bá sì ti ṣe ọ́, ṣe o mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí kí a tó di onígbàgbọ́, a kì í fẹ́ dáríji ẹnikẹ́ni. A ó sọ wípé títí a ó fi kú, kò sí ẹni tí ó lè parí ìjà láàrin àwa àti lágbájá. Ó ní ṣùgbọ́n kí a farabalẹ̀, kí a jọ̀wọ́ ara wa fún ìfẹ́ Ọlọ́run. Àwa ẹni tí ó jẹ́ ẹlẹ́ran ara, ó máa ń fẹ́ láti gbèjà ara rẹ̀, ó máa ń fẹ́ láti gbẹ̀san, ó máa ń fẹ́ láti sọ wípé lágbájá ó sọ òkòlùmí, èmi náà láti sọ òkúta sí i padà. Ó nígbà tí a ti di ọmọ Ọlọ́run nísinsìnyí, a ò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Èyí ni wípé kí a fi ọ̀rọ̀ wa, kí a fi lé Ọlọ́run lọ́wọ́, kí a jẹ́ kí ó jẹ́ wípé Ọlọ́run ni yóò gbèjà wa, kí ó má jẹ́ wípé àwa la tún jà láti gbèjà ara wa. Èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe lọ sílé ẹjọ́. Èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe kọ ìyàwó rẹ̀ sílẹ̀. Èyí ni ọmọ Ọlọ́run kì í ṣe sọ wípé ọmọ yìí ó jẹ́ ọmọ ìpáǹle nínú ilé. Nítorí bẹ́ẹ̀, mo ń láti fi hàn, mo ń láti jẹ́nìyà dáadáa kí n tì í mọ́ta. Ọmọ Ọlọ́run kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ìfẹ́ ni a fi ń bá ènìyàn lò. Ṣé o mọ̀ wípé Ọlọ́run fẹ́ wa? Ìfẹ́ tí Ọlọ́run ti fi hàn fún wa, òun ni ó yẹ kí a fi hàn fún àwọn ẹlòmíràn. O Jákọ́bù orí kẹrin, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkeje. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun ó sì sá kúrò lọ́dọ̀ yín. Nǹkan méjì ni a ń sọ níhìn-ín. Ìkíní, ẹ tẹríba fún Ọlọ́run. Ìkejì, ẹ kọjú ìjà sí èṣù. Bí kì í bá ṣe wípé a gbé ìṣísẹ̀ kíní, kì yóò ṣeé ṣe láti gbé ìṣísẹ̀ kejì. Bí kì í bá ṣe wípé a tẹríba fún Ọlọ́run, kì yóò lè ṣeé ṣe fún wa láti kọjú ìjà sí èṣù. Èyí ni ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fi ní ìṣẹ́gun ní ìgbésí ayé wọn. Wọn ò lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀, wọn ò lè ṣẹ́gun àrùn, won le segun esu won o le koju oja se esu nitori wipe wo teriba fun olorun won sa oro olorun ti nigba ti olorun so fun wa wipe enikan ti o se oni wipe ki o dariji bo ba teriba fun olorun o so wipe olorun ni toto ni nkan yi dun mi sugbon nitori ti re mo dariji eni yi se awa ti awa lati ile yoruba amo wipe bi ija ba wa laarin oko ati aya bi baba ti o dagbaju ninu agbole bi o ba pe oko yi ati iyawo re ohun ti won ma nso ni we pe bi won ba ro ejo sile oko arojo iyawo na arojo bi iyawo bi o ba fe soro nigba ti oko nsoro baba ya so pe pa inu re mo ni baba ti o dagba to hiwu lori bo ba ti le so pe pa inu re mo je ni iyawo lo ma dake awa ti a le bowo fun awon agbalagba be ni idile wa a o se le bowo fun olorun bi o ba je ni to ma nsoro popo pelu oko re to je wipe eyi ni o ma nfa ede ayede laarin wa ti oko re sugbon ti olorun so wipe gbeje dake panumo awa ti a ngboran si awon eniyan lasan bi ti wa to hewu lori kini de ti a o le gboran si olorun lenu tabi bi won ba rojo sile bi oko yi ba so wi pe ko si sise ko sa ise obirin lati oni lati lo ni ti obirin yi kunle ti o so pe rara o fa kikori wi pe ohun o gbe ebe bi baba yi ba so wi pe omokunrin dariji iyawo re mu iyawo re pada lo sile nitori baba ti so be awon ti o si wa ni ide o so pe ah o gbodo koro si baba lenu o gbodo koro si baba lenu baba ti ko dariji iyawo re o a ma ri wepe iru eniyan be aso bi o ba je ti baba ni ba dile e jade nitori sugbon nitori ti baba ma dariji e baba wa ti nbe lorun ko to ko sile gadagba gadagba to fi ye wa daadara wepe a o gbodo ko yawo wa sile iwo to ngboran si baba to wa ninu aye lenu o le gboran si baba wa ti nbe le orun lenu o le so wepe ese ti yawo se mi o dun mi re koja sugbon nitori pe baba wa ti nbe le orun o ti ni kin dariji o ti ni kin gboju fun awon nkan won da nitori be won o dariji e je wipe ajowo ara wa fun olorun wipe ohun to ba fe la o se ibi to ba fe la o lo e to ba fe la o so eyi ni pe a ngboran a ki se olote ni waju oluwa nitori be o ye ki a le gboran si oluwa o ni ki a teriba fun olorun ki a si koju ija si esu wipe yo sa fun wa gbogbo awon eko oro olorun ti o ti nko wa Olorun fe ki a teriba. Olorun fe ki a gboran. O si n pe wa loni lekan si wepe ki a teriba. Ki a gboran. Ye ki a dide duro. Ki a ba Olorun soro. Ki a so fun wepe bi ohun to nso bo ti le soro fun wa. Bi ohun to nso bi o ti le ye wa popo popo. Sugbon nigba ti a ti mo wepe oro Olorun ni wepe a o se. Eyi ni wepe a n teriba fun Olorun. Ba Olorun soro. Yo fun olore ofe lati je eni ti n gboran. Ma se je alagidi omo ni waju Oluwa ma se je eni ti ko eti ikun si oro Olorun so fun Olorun wi pe o gboran wi pe ohun gbogbo ti Olorun so fun o wi pe o teriba o jowo ara re o se ife Olorun Olorun yo si fun olore ofe lati se ife re ni pepe ati ni kikun

ó yẹ kí ó yé wa. Ohun tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí yẹ kí a padà sí Kolose orí kẹta. Ó ń sọ fún wa nípa àwọn ìkókó mẹ́ta tí ó farahàn nínú ohun tí a ń kẹ́kọ̀ọ́ yìí. Ìkíní, bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Ìkejì, àwọn ìwà ọkùnrin titun. Ìkẹta, ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan. Bí mo ti sọ tẹ́lẹ̀, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀, ẹ̀kọ́ tí ó wá láti inú Ọlọ́run, ẹ̀kọ́ tí ẹ̀mí Ọlọ́run tí ó ń fẹ́ la ojú wa sí lónìí. Mo tún gbàdúrà wípé ẹnìkọ̀ọ̀kan wa, òye yóò yé wa, wípé ẹnìkọ̀ọ̀kan wa yóò gbọ́ ohùn olùṣọ́ àgùntàn látòkè wá, àti wípé bí a ti ń gbọ́ a ó dìde láti ṣe ohun tí Ọlọ́run fẹ́ ká ṣe láì fi ohunkóhun falẹ̀, láì jáfara. Jẹ́ kí a wo ìkíní, bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ bí ẹ wà kísà tí a fẹ́ gbé sọnù. Bíbọ́ sílẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ ìṣe ti àtijọ́. Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn-ín ni Ọlọ́run ti ẹnu Pọ́ọ̀lù apọ́sẹ́lì sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà, wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀, ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. Ó wá ń sọ fún ni, ṣùgbọ́n nísinsìnyí, ìgbà tí Pọ́ọ̀lù apọ́sẹ́lì ń sọ nísinsìnyí, ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kolose, ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́. Ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀, kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé àti wá sí ìjọba Ọlọ́run. Nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run, ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù, a ti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristì olùgbàlà wa. Ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun, ó ń sọ nípa wípé a ti kúrò nínú òkùnkùn, a ti bọ́ sínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ nísinsìnyí tí a wà nínú ìmọ́lẹ̀, ó ń sọ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀, a ti di ààyè sí Kristì, a ti jí ìjí òdodo. Ó wá ń sọ wípé ìgbà tí a ti kúrò ní ẹni ti àtijọ́, tí a sì ti wá nísinsìnyí láti di titun nínú èrò wa nínú Kristì, ó ní ó yẹ kí a fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀. Ó wá ń sọ ó dàbí kí àwọn ọlọ́pàá tàbí ọ̀gá ọlọ́pàá kí ó sọ fún ọlọ́pàá kan tí ó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́, bóyá ó rí ọlọ́pàá ìjí láàárọ̀, ó wá sí orí ìlà níbi tí wọ́n ti ń tò kí a ba lè ṣe àyẹ̀wò wọn kí wọn kí ó tó jáde lọ sí ẹnu iṣẹ́. Ọ̀gá ọlọ́pàá wá rí ọlọ́pàá tí ó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ yìí, ó wá rí wípé ó wọ aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò wọ aṣọ tí a fi dá ọlọ́pàá mọ̀. Ni ọ̀gá ọlọ́pàá wá sọ pé ǹjẹ́ nísinsìnyí nígbà tí o ti darapọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, ó yẹ kí o fi àwọn aṣọ wọ̀nyí sílẹ̀, kí o wọ aṣọ tuntun tí a lè fi dá ọmọ gẹ́gẹ́ bí ọlọ́pàá. Ṣé ohun tí mo ń sọ yé wa? Ó dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni a fi ń sọ fún wa wípé kí a fi nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹni ti àtijọ́, àwọn nǹkan tí o fi wá hàn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ìgbà tí a ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, kí a fi ìbínú kí a fi sílẹ̀. Ṣé orí àwọn ẹlòmíràn bí wọ́n bá jí láàárọ̀, ojú àfàrò, á dàbí ẹni wípé ẹnìkan ṣẹ̀ wọ́n látojú oorun, ìyàwó ò ní gbádùn, àwọn ọmọ ò ní gbádùn, àwọn aládùúgbò wọn ò ní gbádùn. A máa bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ló dé? Ṣé bí àjọsùn lálẹ́ àná ni? Èwo ló wá dé tójú yín fàrò? Kí ló fa ìbínú? Ó ní ìgbà tí a ti mọ Jésù Kristì, ó ní kí a fi àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ká jẹ́ kí ìyàwó kó dúró jó.

wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan-an ni a ti ń tọpinpin tí a sì jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni olùgbàlà. Ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdàkọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí. Yẹ kí a wo Matthew orí 16 ẹsẹ̀ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye, òun ní ìpìlẹ̀, òun ní àpáta tí a ó kọ ìjọ lé lórí. Àti wípé bí a bá kọ ìjọ lé Jésù Kristi lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè, gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn, wọn kì yóò lè borí ìjọ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀sìn Kristẹni tòótọ́ ti fi gbòǹgbò múlẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere tí kò lábòlà, tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ Sàtánì àti àwọn ìránṣẹ́ ọ̀run àpáàdì wọn kò lè ṣẹ́gun rẹ̀. Àkókò yóò kùnà fún wa láti jẹ́ kí n lè sọ fún ọ àwọn inú ni bíni tí ó dìde sí ìjọ láti àtètèkọ́ṣe àti láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọ àkọ́kọ́ kì í ṣe ìjọ tí ó lówó, ìjọ tí ó ní àwọn gbajúmọ̀ tàbí ìjọ tí ó ní àwọn dúkìá, ìjọ tí ó ní ohun ìní tàbí ilẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí wípé Jésù Kristi ni ó jẹ́ ìpìlẹ̀, nítorí pé Jésù Kristi ni ó jẹ́ àpáta, nítorí bẹ́ẹ̀ àwọn inú ni bíni tí a ṣe sí ìjọ wọn kò lè ba ìjọ jẹ́ tàbí kí wọn kí ó da ìjọ rú tàbí kí wọn kí ó pa ìjọ run pátápátá. Síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe inú ni bíni wọ̀nyí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjọ ńlá gbára sí i. Gbogbo àkójọpọ̀ ìtàn, ìtẹ̀síwájú àti ìkéde ìrere ní ìgbà àwọn apọ́stẹ́lì títí di àkókò yìí, wọ́n jẹ́ kí ó yé wa wípé ìwàásù Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà kì í ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni nìkan ṣoṣo tàbí bí wòlíì tàbí bí oníwà rere tàbí bí ẹni ńlá kan tàbí àpẹẹrere kan lásán, kì í ṣe èyí ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára tí ó sì jẹ́ kí ó gbèrú, ṣùgbọ́n ìwàásù Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe àṣekágbá ìgbàlà wa tí a fi ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ìwàásù yìí gan ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára. Ó sì yẹ kí ó yé wa wípé ohun yìí kan náà ló yẹ kí a máa tẹnu mọ́ títí di òní, kí a sì máa tọ́ka àwọn ènìyàn tí ń wá síhìn sí Jésù Kristi olùgbàlà àti olùdáǹdè wa. Nínú Kọ́rìntì 1:3 ẹsẹ̀ 11, kí a tún wò lẹ́ẹ̀kan sí i, nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ó yẹ kí ó yé wa wípé ìpìlẹ̀ yìí kan ṣoṣo ni ó lè gbé wa ró. Ìṣẹ́gun tí ẹ̀sìn Christianity ní, ó jẹ́ ohun tí a ní nípa ìlànà tí a fi lé wa lọ́wọ́ láti inú Bíbélì, nítorí wípé ìlànà yìí ni ó fi Jésù hàn gẹ́gẹ́ bí ẹni tí a kọ́ ilé ìgbàgbọ́ wa lé lórí. Bí àwa pẹ̀lú bí a bá mọ nǹkan wọ̀nyí, yóò jẹ́ kí ìsìn wa kí ó jẹ́ ohun tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, kí ó sì jẹ́ pé àwa pàápàá a ó jẹ́ ẹni tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kí a mọ̀ wípé àwọn ẹ̀kọ́ ìhìn rere tí ó gbé Jésù kalẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti gẹ́gẹ́ bí olùgbàlà, àwọn wọ̀nyí ni ó wúlò fún wa láti jẹ́ kí ìjọ kí ó dúró níwájú Ọlọ́run. Bí ó bá jẹ́ pé olùdásílẹ̀ ìjọ lè à ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ pé olùṣọ́ àgùntàn ẹlẹ́ran ara lè à ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn olùkọ́ lè à ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn ènìyàn kan tí a kà sí pàtàkì nínú ìjọ lè à ń fi hàn àwọn ènìyàn, ìjọ bẹ́ẹ̀ kí ó lè dúró, ìjọ bẹ́ẹ̀ kí ó lè fún àwọn ènìyàn wọ̀nyí ní ohun tí ó ṣe kókó láti lè darí wọn sí ọ̀dọ̀ Ọlọ́run láti lè ní ìgbàlà. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ohun tí a kọ́ nínú ìtàn Kristẹni ni wípé láti

0: tete oro yi wepe Jesu Kristi nikan ni wo ma soro re gege bi olugbala ati olufuni ni yi apere yi ni o ye ki awa pelu ki o tele ye ki awo Heberu ori keji ese keta Heberu ori keji ese keta awa ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo Olowa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa ti se la awa ti se bo ninu idajo Olorun awa ti se bo ninu ijiya ayeraye bi aba bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a nso ni igba gbogbo fun awon ti o wa si inu ijo we pe won ni lati gbadura titi won o fere we pe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saju ati ofin Oluwa ati olugbala wa lati odo awon apostle yin wepe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju wepe Jesu Kristi ni olugbala oni eni ti so ni di mimo oni eni ti fi agbara emi mo kuni oni ireti wa ni akoko iku oun si ni idakoro wa oni alagbawe wa niwaju Olorun oni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o ye koro nipa Kristi ni o nfun ni ni igbagbo lati le dojuko iku nigbati iku ba de eyi ni yo je ki a ma rin ajo wa nigbati rin ajo ba nlo sopin gege bi eni tin ri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati Olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni tin sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigbati akoko yi ba to eyi ni o je ki a so wi pe iku oro reda Isa oku isegun reda nitori be je ki oye owe pe bi o ba ni Jesu gege bi Olowa ati olugbala re nigba na ni o le ni idakoro ni esin Christianity o sinsin yo je itewogba ni waju Olowa ki se eyi nikan a npe wa nija we pe ani lati pa esin Christianity yi ani lati pamo ni toto titi a o fi ri Olowa je ki a wo epistle ti Juda si eniyan gbogbo epistle ti Juda si eniyan gbogbo ese keta olufe nigbati mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin kin si gba yin niyan ju lati ma ja gidi gidi fun igbagbo ti a fi le awon eniyan mimo lowo le kan soso eyi ni ipenija ti bibeli nfun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti a fi le awon eniyan mimo lowo le kan soso ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon apostle re won ti so tele saju wi pe ni igba ikehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wi pe yo si ronun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wi pe o je eni tin sin Olorun nipase igbagbo ninu Jesu Kristi tabi iyosho ti si ti awon alariwisi awon apeinda ti won yo soti si o ma se je ki awon nkan wonyi ki o da opada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati filele fun o yi ti se Jesu Christi je ki o ye o wipe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wipe ani lati ni igbala wipe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si nse asimi lati ri wipe o je eni ti ati gba okan re la nipa ewenu mo eje Jesu Christi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki aberu bi ati fi leri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma bada bi eni pe o kuna re bi abakuro lori ipile bi abakuro ninu eko bibeli bi abakuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko Kristi atabi eko ihin rere bi abakuro lori nkan wonyi a ko ni le de ijoba orun a ko ni le ri olorun ni ikeyin nitori be e je ki aberu ki a ri wipe bi ati fun ani ileri ati wo inu isimi re wipe enikeni ninu wa ko padanu iye ainipekun ati anfani lati ba Jesu joba ni ikeyin e je ki a dide duro ki a gbadura ki a so fun olorun wipe eyi ti a ti fi le wa lowo gege bi Jesu olugbala eyi ti a ti fi le wa lowo Jesu eni ti so ni di mimo eyi ti a ti fi le wa lowo Jesu Christi eni ti yo fun wa ni agbara emi mimo ati eni ti o ndari wa ti o je ilekun si ayeraye si odo olorun wipe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo Olorun dide duro ki o diju re ki o se gbadura si Olorun ki ori wipe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun Olorun wipe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun Olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wipe o fe ni isodi mimo ti o fi fo okan re mo ti o si funfun laulau bi ojo didi bi o ba si mo wepe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun o ni agbara emi mimo ki o ri wepe eko ihin rere ti a ti fi le olowo o di mu titi a o fi ri Jesu olowo ati olugbala wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: In reality, Matthew, Ori Iketa, ni Jonwani, ni Juanu Baptisiwa, onwa su ni Yududia. Osi mwipe, eronu kiwada, ni tori ijobon, unku zidede. Ni tori e yinye, ni tuwo liya isaya sorore, wipe, onwe ni kantin kigbe ni iju. E ton olu washi, e shi oju onare to, asho Juanu nansi jete yon ibakasye, osi dia mwia wosi ekbere. Oúnjẹ rẹ̀ ni Yesu àti oyin gan. Nígbà náà ni àwọn ará Jerusalemu àti gbogbo Judea àti gbogbo ẹkùn apá Jordani yìí ká jáde tọ̀ọ̀ wá. A sì ń baptisí wọn lọ́dọ̀ rẹ̀ ní odò Jordani, wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n nígbà tí orí ọ̀pọ̀ àwọn Farisi àti Sadusi wá sí baptisímù rẹ̀, ó wí fún wọn pé, ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ta ni ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀? Nítorí náà, ẹ so èso tí ó yẹ fún ìrònú pé wàdà, kí ẹ má sì ṣe rò nínú ara yín wípé àwa ni Abrahamu ní bàbá. Kí èmi wí fún yín, Ọlọ́run lè yọ ọmọ jáde láti inú òkúta wọ̀nyí wá fún Ábráhámù àti ní ìsinsìnyí pẹ̀lú àti fi àkélé gbòǹgbò igi náà. Nítorí náà, gbogbo igi tí kò bá so èso rere, a ó ké lulẹ̀, a ó sì wọ ọjọ́ sínú iná. Lóòótọ́ ni èmi ń fi omi baptisí yín fún ìrònú pìwàdà. Ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi, bàtẹ ẹni tí èmi kò tó gbé, òní yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisí yín, ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀, yóò sì gba ilẹ̀ paka rẹ̀ mọ́ tótó, yóò sì kó àlìkámà rẹ̀ sínú àbá. ṣùgbọ́n ìyàn bò ni yóò fi iná àjò òkú sun. Nígbà náà ni Jésù ti Galili wá sí Jọ́dánì sọ́dọ̀ Jòhánù láti bàtísí lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n Jòhánù kọ̀ fún un wípé èmi ni àbá bàtísí lọ́dọ̀ rẹ̀, ìwọ sì tọ̀ mí wá. Jésù sì dáhùn, ó wí fún un pé jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà, nítorí bẹ́ẹ̀ ni ó yẹ fún wa láti mú gbogbo òdodo ṣẹ. Bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀. Nígbà tí a sì bàtísí Jésù tán, ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá, sì wo ọ̀run ṣí sílẹ̀ fún, ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà, ó sì balẹ̀, sì kíyèsí ohun kan láti ọ̀run wá wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. Ó jẹ́ ayọ̀ ọkàn wa láti wá sí iwájú yín, nítorí wípé a mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó sọ òkun wa di ìmọ́lẹ̀. A mọ̀ pé nígbà tí a bá wá, àìsàn yóò pòórá. A mọ̀ wípé nígbà tí a bá wá, gbogbo òṣì, gbogbo ìṣẹ́ yóò dópin ní ìgbésí ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa àti sí ipa ọ̀nà wa àti sínú ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá sí iwájú yín, gbogbo àwọn agbára òkùnkùn tí ó ti ń jẹ gàba, tí ó ti ń tẹ̀ wá mọ́lẹ̀, wípé a ó ní ìdáǹdè kúrò nínú àwọn nǹkan wọ̀nyí tó ń dá wa lóró. A mọ̀ wípé nígbà tí a bá wá, a ó lè gbàdúrà, ẹ ó sì lè gbọ́ àdúrà wa. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, wípé ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò sọjí nínú ọkàn wa lórúkọ Jésù. A sì ń bèrè wípé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò ti dìde nínú ọkàn wa, wípé bí a ó ti máa gbàdúrà, ẹ ó gbọ́ àdúrà wa. Ẹ ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ fún wa. Àwọn ìkáàánú tàbí àwọn ohun tí ó ń dá wa lóró, ẹ ó mú wọn kúrò ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ mú wa súnmọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé a ti máa ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ohun tí ìgbàgbọ́ lè ṣe, èrè tí ó wà nínú ìgbàgbọ́, ipa tí ìgbàgbọ́ kó nínú àdúrà tí a máa ń gbà. Bí a bá wo Hebrew 11:1, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí, bí a kò bá tí rí ohun kankan, bí ọwọ́ wa kò bá tí tẹ ohun tí a ń fẹ́. Ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run ń jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wípé ohun yìí tí a kò tí rí yóò jẹ́ tiwa, èyí ni à ń pè ní ìgbàgbọ́. Bí a bá ń retí ohun kan tí kò sì tí dé, ṣùgbọ́n tí a ní ìdánilójú, tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wípé Ọlọ́run kì yóò jẹ́ awakulẹ̀, àti wípé Ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí, a sì ní ìdánilójú yìí, a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa, èyí ni à ń pè ní ìgbàgbọ́. Bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà tuntun yóò dé nínú ọmọ rẹ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, o kò tí rí, kí o fi ojú ara rí, ṣùgbọ́n o ní ìdánilójú. Ẹ̀mí Ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan Ọlọ́run yóò ṣe, wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù. Èyí ni à ń pè ní ìgbàgbọ́. Bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí, ìyípadà rere ní ti iṣẹ́, ìyípadà rere ní ti ìgbéga yóò dé, ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú, a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń bèrè lójúkojú, ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa. Ọkàn wa balẹ̀ wípé Ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí. Ẹ̀mí Ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí, bí a kò tilẹ̀ tí ì rí, síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé Ọlọ́run ti ṣe é. Èyí ni à ń pè ní ìgbàgbọ́. Ó sọ nínú 12 wípé nítorí nínú rẹ̀ lí àwọn alàgbà ní ẹ̀rí rere. Bí a bá ń sọ àwọn alàgbà, kì í ṣe àwọn tí wọ́n léwó lórí, a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. À ń sọ nípa àwọn alàgbà, àwọn bàbá wa nínú ìgbàgbọ́, gẹ́gẹ́ bí Ábráhámù, tí ó jẹ́ wípé bí ìlérí tí Ọlọ́run ṣe fún, bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́, síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú Rómù orí kẹrin nínú láti 17. Gẹ́gẹ́ bí a ti kọ pé, mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. Níwájú ẹni tí ò ń gbàgbọ́, Ọlọ́run ti kára rẹ̀, tí ó sọ òkú di ààyè, ti o si pe a ohun won ni ti ko si bi eni pe won ti wa je ki o ye wi pe ni akoko yi Abraham ko ti bi omo ileri sugbon ati se ileri fun a si so fun awe pe bi o ti le je wi pe ko ti ipoju ri Olorun pe ohun won ni ti ko si bi eni pe won ti wa ijeri si ninu okan re yi idani loju ti o ninu okan re yi eyi ni a npe ni igbagbo wese keji ni logun nigbati ireti ko si eni ti o gbagbo ni ireti ki o le di baba orilede popo gege bi eyi ti a ti wi pe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni igbagbo koro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi agbagbo si emeji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o nfi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o ba ti leri ohun si le se ini a pe ni igbagbo wi pe bi a ko ti le ti ipoju ri sugbon a ti gbadura debi wi pe emi olorun ba emi wa jeri o si je ki o da wa loju wi pe ohun ti a n beere olorun ti se nigbati a ba gbadura ti a ba de akoko yi ti a be sinu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idaniloju ati ifokanbale wi pe ma dupe lowo olorun ohun to n beere olorun ti se ma yin olorun logo nitori wipe ohun to n beere olorun ti fi ifo bi o ti le je wipe o ko ti ri nigbati o ba be sin yin olorun logo nigbati o ba be sin dupe nigbati o ba be sin bu ola fun olorun nigbati o ba be sin ki olorun nigbati o ba be sin so nipa agbara nla olorun bi o ti le je pe o ti o ko ti fi oju ri nkan wonye yi ni a npe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese kefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o fi ara bale wa eni o so fun wa wi pe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wi pe bi a ba ni igbagbo a o ma gbiyanju lati wu olorun bi a ba ni igbagbo a ma to olorun wa ni igbagbogbo bi a ba ni igbagbo wi pe a ma ke pe olorun a ma gbadura bi a ba ni igbagbo a ma fihan nipa ohun ti a n so lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma n ja wa sile aigbagbo je ohun ti o ma n pani aigbagbo je ohun ti o ma n je ki igbala olorun iyi olorun ibukun olorun ki o bo lowo eniyan igbagbo ma n so nipa ohun ti o dara aigbagbo ma n so nipa ohun ti ko dara lati inu okan wa ohun ti a ma n so ni o ma n fihan eyi ti a ni yala a ni igbagbo tabi a ni aigbagbo bi a ba ni igbagbo igbagbo yio so osi ati ise wa yio so di ayo igbagbo yio mu wa kuro ninu okunkun yio mu wa sinu imole igbagbo yio yi atubotan aye wa yio yi pada igbagbo yio mu wa kuro ninu ona to lo si orun apadi yio mu wa si ona ti o lo si orun rere ni eda keji aigbagbo yio so ayo di ibanuje aigbagbo yio ya wa nipa kuro lodo olorun kuro ninu iye olorun ati kuro ninu ibukun olorun bi eniyan ba ni igbagbo igbagbo ti gbanila igbagbo aye igbagbo ti dagba soke ati igbagbo ti fese mule ninu olorun ati ninu oro re igbagbo yi yo ni ohun ti n ba olorun soro eni a fi n so ni asale yi nipa ohun igbagbo tabi ki a koko wi pe oro ti igbagbo ma n so lati enu re jade ohun igbagbo tabi oro ti igbagbo ma n so ki a to ku igbagbo yo ma soro bi a ti e wa ni ibi to je wipe o dabi eni pe aye fe pin fun wa igbagbo yo si ma soro bakan na bi o ba wo ise awon aposteli ori keje ese 15 Iṣẹ́ àwọn apọ́stẹ́lì orí keje, ẹsẹ̀ ìkarùndínlọ́gọ́ta, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́. Ó tẹjúmọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run, àti Jésù dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Òun sì wí pé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀, àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà náà ni wọ́n kígbe lé òun rárá, wọ́n sì di etí wọn, wọ́n sì fi ọkàn kan rọ́lù, wọ́n sì wọ sẹ́yìn òde ìlú, wọ́n sọ ọ́ lé òkúta. Àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní Saulu, ṣùgbọ́n wọ́n sọ Stéfánù lé òkúta. Ó sì ké pe Olúwa wípé, Jésù Olúwa, gba ẹ̀mí mi. Bí o bá wo ibi tí a kà yí dáradára, ó rí wípé nípa ìgbàgbọ́ ni Stéfánù ni ó fi sọ̀rọ̀. Ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́. Wò wípé ó kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí a fẹ́yàn Stéfánù, ohun yìí ni a rí kà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́, ó kún fún ọgbọ́n Ọlọ́run, ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú. Níhìn ni a ń ṣe inúnibíni sí i, níhìn ni a ń sọ́lé òkúta. Ó ní, wò ó, mo rí Jésù dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Rí wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí, ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Báwo ni Stéfánù ṣe mọ̀ wípé kì í ṣe wípé Jésù dúró gẹ́gẹ́ bí onídàájọ́? Kì í ṣe wípé Jésù dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá a lẹ́bi wípé bóyá Stéfánù ti sọ ohun kan tí kò dùn mọ́ Ọlọ́run nínú, ohun kan tí ó fa inúnibíni tàbí sísọ lókúta tí wọ́n sọ lókúta. Báwo ni ó ṣe mọ̀ wípé Jésù dúró gẹ́gẹ́ bí alágbàwí, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ pe òun lọ sílé, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí òun káàbọ̀ sí ìjọba Ọlọ́run? Ohun tí ó fi mọ̀ ni wípé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti Ọlọ́run, àti wípé Jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́, wípé ní ojú ikú, ẹni tí ó bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ ń kú lọ, yóò máa wípé mo ń lọ sílé, yóò máa wípé a ti pèsè adéògò sílẹ̀ fún mi, yóò máa wípé mo mọ̀ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, àti wípé èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín, wípé nígbà tí mo bá sì ṣetán, èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi. Ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run, mo ń lọ sí ibi rere. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí, yóò máa wípé mo fẹ́ wọlé, nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè. Èyí ni a fi mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé, ohùn wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́. Ní ojú ikú, ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́, wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú, yóò máa ṣiyèméjì, gẹ́rẹ́ tí ó bá ti ní inúnibíni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sí ohun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyànfẹ́, bẹ́ni wípé mi ò kúnkún mọ̀ bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun, mi ò kúnkún mọ̀ bóyá mo kàn ń wá sí ilé ìsìn lásán, mi ò kúnkún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtú báńtẹ́ níwájú Ọlọ́run. Ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́, kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn, yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́. Ohun tí ó ń jáde láti ẹnu wa, yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́, èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́. Kí n tó máa sọ síwájú sí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú, kí n tó sọ síwájú sí ohun tí ìgbàgbọ́ máa ń ṣe, ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ, jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ. Láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́, wo Ezekieli orí 37, Ezekieli orí 37 ẹsẹ̀ 11. ni gba na le o so fun mi pe omo eniyan egungun won yi ni gbogbo ile Israeli wo won wi pe egungun wa gbe ireti wa si pin ni ti awa ati ke wa kuro Olorun ni ero rere nipa awon eniyan won yi o so fun Ezekiel wi pe oun fe dabira pelu awon omo Israeli oun fe ki awon egungun won ti o ti gbe ti o wa ni aponifoji awon egungun ti a ti ya nipa kuro ninu awon egungun miran oun fe se ikojopo oun fe fun ni iye oun fe ki won ki o le dide lori ese won gege bi ogun lanla sugbon bi o ti le je wipe olorun ni ireti ti o dara ipinu ti o dara ilana ti o dara ti eto ti o dara nipa awon eniyan won yi sibe sibe ni won so wipe ko si ireti fun won ni won so wipe ko dabi eni pe awon ale ni igbala ni won so wipe ko dabi eni wipe egungun ti o ti gbe wipe o tun le ni iye e je oro aigbagbo lenu awon ti o je wipe bi olorun ti le ni ohun ti o dara ti o so nipa won ohun ti o dara ti o npete ti o npero nipa won sibe sibe aigbagbo a ma di won loju aigbagbo a ma se inu won aigbagbo ki je ki won ki o le mo ohun iye biye ohun rere ti olorun pese nipa won je ki o ye o wi pe olorun je alaanu olorun je eni ti o ni ife olorun ronu nipa re ohun ti o so nipa re ninu Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon ki a si iwe ki a si bibeli wa kia kia Jeremiah ori kokandinlogbon lati ese kokanla nitori emi mo ero ti moro siyin le oluwa wi ani ero alafia ki si se fun ibi tabi fun yin ti lati fun yin ni igba ikehin ati ireti awon ti ko ni igbagbo boya omo ngbona boya omo saisan boya oko lo si bi ise ko tetede boya iyawo lo soja ko tetede boya awon ebi won ni ariwisi die si boya o dabi eni wi pe ounje ko to ninu ile ti o dabi eni wi pe awon omo won o le je ajeyo iru awon eniyan be ti won ko ni igbagbo e ti won iba fi ma wi pe ojo ola yo dara wi pe ola yo mu ibukun waju ti oni wi pe nigba ti o ba di owuro imole yo tan ati wi pe nigba ti oru yi ba koja wi pe itanshan ogo olorun yo farahan e ti won ba fi ni reti wi pe mo mo wi pe olorun ronu nipa mi mo mo wi pe olorun pe olorun se opolopo eto nipa mi won ma wi pe ah Olorun ki gbadura mi mi o mo kini mo se boya ise baba boya ise iya boya ise baba boya ise koko boya ise to farahan boya ise ti a mo mi o kunkun mo kini mo se mo ti gbadura mo ti gba awe mo ti wa si dipa ko si bi ton lo ti mi o ba won lo ipago mo debe bi won so wi pe ninu ekun ni ijo tun wo mo debe bi won so pe gbagada ni gbogbo akatun korisi mo ti debe bi won so wi pe alimoso tabi ninu ni ipaja ni ibi ti won tin se ni ayobo ni katun lo ko si bi ton nikan lo ti mi o lo sugbon wo bi mo ti ri bi gbogbo bi ti mo ti de adura ti mo ti gba awe ti mo ti gba bibeli ti mo ti kan bon so pe ipade ojule wa ba mi nbe bon bi won so pe ninu ekun ni wa ba mi nbe ko si nkan ti mi o ti se tan sugbon bi nkan ti na lo sise ri omo o si alaafia o si gbogbo ara lo kun fun aisan bi won ti eni ka wa si ile iwosan e sibe sibe ko sowo ti ma san mo fe ri oluso agutan o pe ti mo ti n gbiyanju awon ti mo ni mo ko iwe ebe adura ti bi won ka ebe adura awon elomi won o je ka temi mi o mo kini mo se o boya olorun ti yan omo mi wo pe mi o ni ni igbala boya olorun ti yan omo mi wo pe ko ni si idunnu ni gbogbo ojo aye mi sibe sibe won ko mo we pe olorun ro ero rere ero alaafia nipa won awon wonyi je awon ti soro aigbagbo ohun ti a se so yi fun wa ni wo pe ki a le yi ohun wa pada ki a le yi oro enu wa pada ki a le ma so oro igbagbo ki se oro aigbagbo ki a le ma wi pe ojo ola yo dara ki a le ma wi pe bi ekan pede ale kan a mo wi pe ayo n bo ni oworo ki a le ma wi pe mo mo pe oludande mi olurapada mi mo mo ko nbe mo mo wi pe olorun yo gbo temi Mama we pe bo ti le je pe nkan dojuru fun mi nisisin yi bo ti le je pe ko si kobo lowo mi loni mo mo we pe lola igba itura ati igba ipese yo de ba mi mo mo we pe bo ti le je pe mo rin ninu okunkun ati ninu aponi poji ojiji ku sibe sibe mo mo we pe oluwa ni oluso agutan mi eyi ni oro igbagbo kudara ke ma ba oro igbagbo lenu wa nitori pe oro igbagbo ki je ki adura gba oro igbagbo ki mu ireti wa oro igbagbo ki mu ni lokan le oro igbagbo ki si ni lori oro igbagbo ki je ki awon elomiran papa ki won fe tele olorun oro igbagbo ki je ki a le ni ibukun lodo olorun sugbon ye ki a mo we pe olorun ro ero rere nipa wa wo mi nihi mo fe ki o mo we pe olorun feran re mo fe ki o mo we pe olorun ro ero alaafia nipa re mo fe ki o mo we pe jesu papa ni owo otun olorun nisisin yi o n gbadura fun o se o gbagbo be bi o ba gbagbo be e se ti a fi sunkun asun dekun bi a ba gbagbo be e se ti a fi se meji ninu adura bi a ba gbagbo be we pe olorun se ero nipa ti wa e se ti a fi se bi eni ti ko ni reti o ye ki a le ni reti ninu olorun o ye ki a le mo we pe olorun ti gbadura olorun alaanu olorun olori ofe olorun ti se ileri ti si ti ileri na leyin olorun ti ki se ke o ni ato wa yo si gbo adura wa mo ni yo si gbo adura wa bi a ba gbagbo be o ye ki a ma soro igbagbo latenu wa je ki tun fi apere miran han o eni ti o ni aigbagbo ninu okan re o si fi aigbagbo re han nipa oro ti o so jade lati enu re mo fe ki o wo lati inu iwe Samueli kini ori keta Samueli kini ori keta wo lati ese ike edogun Samueli dubole titi di oworo o si si ileku ile olowa Samueli si beru lati ro ifihan na fun Eli nigba na ni Eli pe Samueli o si we pe Samueli omo mi oun si dan we pe emi ni o si we pe kini ohun na ti Oluwa so fun o emi be o ma se pa mo fun mi ki Olorun ki o se be si o ati ju be lo pelu bi iwo ba pa ohun kan mo fun mi ninu gbogbo ohun ti o so fun o Samueli si ro gbogbo oro na fun ko se pa ohun kan mo fun o si we pe Oluwa ni je ki o se eyi ti o dara le oju re bi o ba ti je anything ka bibeli ti o ti ka itan ti mo ka po yi ti o ti ka tele o ri wi pe olorun so fun Samueli wi pe inu mi ko dun si Eli nitori wi pe ko boju to awon omo re ko si ba won wi ninu awon ohun ti won se ti ko dara ati pe o dabi eni wi pe Eli bo ola fun awon omo re ju ati bo ola fun olorun ko si je ki won ki o dekun ati ma se buburu tabi lati si won ninu ise olorun nigba ti o ri we pe won ko rin ni ona eto sugbon nigba ti olorun so nkan won yi fun Samueli ti o si so we pe owo mu idajo ba ile Eli Samueli so fun Eli nigba ti Eli beere lowo re e ti Eli ba fi se bi awon ara ni Nepe nigba ti Jonah lo si Nepe we pe ni ogoje ojo Olorun yo pa ilu yirun sugbon ti won ni oro igbagbo wi pe eje ki a ronu pada ki a fi ise kise ti o wa lo wa ki a fi won sile ki Olorun ki o ba le fi oju rere wo wa e ti Eli e ba se be Eli so wi pe o dara Olorun ni se Oluwa ni se ohun kon to ba da loju re mo ti nsin lati ojo yi bi o ba je pe tori asise tabi tori alebo ti o ti ri ninu ebi ni o fe fi da mi lejo dada na ni nitori wipe Olorun ni ohun to ba fe se ko se eni ti o le yi lokan pada eyi ni a pe ni oro aigbagbo so fun mi bi oba Ninepe bi o ba se be nigba ti Jonah ti o so pe ni ogoje ojo a o pa Ninepe run a o biwo a wo olule ki oba Ninepe ki o so pe Oluwa ni ohun ti o ba da loju re je ki o se abapa nine peru ni akoko na shugbon olorun siju anuwo won nitori pe won ronuko ada won ni oro igbagbo lenu shugbon wo okunrin yi ti o ni igbagbo elomiran boya olaala ti olorun kilo fun loju ala we pe o se dada o gbadura to o ni bi o se ye ni waju mi nitori be sora ki ibinu olorun ki o ma ba jalo iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah olorun dariji mi o olorun sanu fun mi o olorun ma ka ese si mi lorun o olorun sanu fun mi o ma ni itara o ma ka bibeli ma ma gbadura ma ma wo oju re o kun to ba fe kin se ma se ma je ki idajo olorun ma je ki o sibulu mi o eti ba fi se be ani dada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbianju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi olorun ba si so wi pe gbogbo eti mo se ina ko ti to wi pe idajo tabi aisan tabi nkan mi lo nbo oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin to se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai mura sile lai rotele o si subu nipa ekiye sara a se da duro kuro ninu ise olorun we pe ah arakunrin tabi arabirin e to se yi o da m tori be lo gbadura wa oje olorun ki o fi ara sile ni akoko die sinu adura ki a ba le pe o pada e ti ba fi gbadura ani ah church o fe mi won fe ki n wulo ninu ile isin won kan fe so fun mi pe ki ma wa si deeper life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe ki n wa won fe ki temi da won fe ki n lo sinu ijo miran mo si feran deeper life yo mo feran gbogbo eko ro olorun osugbon asise die ti mo ni won ni ki ma lo won olorun papa o fe mi boye mi ni mo nse wahala ti mo kan tira mi mo olorun lorun boya olorun o ti e fe ki n lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni eti ba fi ni oro igbagbo un die kekere ti a so fun pe ki o lo gbadura eti ba lo gbadura a ma bohun a ma so pe olorun o le gbadura awon mo eni eli nse ti o wi pe oluwa ni je ki o se yi ti o dara le oju re ohun ti mo so fun ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju wi pe bi o ti re dabi eni pe o sunkun loni o rerin lola wo genesis ori ogbon genesis ori ogbon lati ese ikini nigbati rakeli ri pe ohun ko bimo fun jacobo rakeli se ilara arabirin re o si wi fun jacobo pe fun mi le omo bi ko se be emi o ku se ori ohun ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe ah kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba nwa si ilesin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi bibeli sile gbogbo eti mo ti n gbadura ti mo n wa si church lemo lemo ti mo n wa ni igba gbogbo bi o ba se pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma kun fi church na sile ma fi bibeli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda reja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabi eni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabi eni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo ko o se temi e ti a ba fi ni oro igbagbo lenu a n so fun olorun we pe bi n ba bimo okunkun se okunkun dabi eni pe o dara ki n ku
3: ma se soro be e je oro aigbagbo sugbon je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi abani igbagbo a ori wo pe igbagbo yo ma konrin didun ni ogonjo oru se oranti sila on paulu bi won tin konrin be ni a ri wo pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le konrin orin igbagbo ni akoko ti wa ala wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si olorun wi pe gbogbo ide re ni yo ja loruko jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o seje ke ma pojuri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ilekun won sile ni loruko jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni we pe a ko ri imole oju olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o ti le je wi pe awon igana jericho won duro sibe igbagbo a ma yi odi jericho ka lekini bi odi jericho ba wo a tun yi ka lekeji bi odi jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo koni sori tinu ni ojo kerin a tun yi odi jericho ka ni ojo karun a tun yi odi jericho ka ni ojo kefa yo tun yi odi jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o ti le ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o da bi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu olorun yo tun yi odi jericho ka ni ojo keje mo so fun wi pe bi a ba ni igbagbo ninu olorun ki odi jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju wi pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yo ho iho ayo iho isegun si oluwa mo so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le da bi eni wi pe ikun kanlekun sibe sibe eni ti o ni igbagbo yi o ma so aso tele nipa iye aini pekun igbagbo ni o ma mu idani loju wa wi pe a o ni isegun lori ota to lagbara ju wa lo se o mo wi pe golati je ota to lagbara ju dafidi lo sugbon igbagbo lo nsoro lati enu dafidi wo pe ohun o segun igbagbo ni ma so lati enu wa wi pe bo ti ohun ko ri a o segun mo mo wi pe lasale yi isegun yo je ti wa mo mo wi pe a o segun loruko jesu igbagbo lo ma nsoro e oro imuni lokan le oro ireti oro idakoro bi o ti le je pe gbo nkan to yi wa ka lo le mu okan eniyan poruru igbagbo ni o ma je ki ayo ayo wi pe a mo wi pe oro ojo ajinde nbo nigbati oru iku ti o ba koja nitori be a o se ni igbagbo ninu olorun a o se je ki igbagbo wa ki o ma soro si olorun wi pe a mo wi pe bi a ti le ni aisan bi a ti le ni ajalu bi a ti le ni ohunkohun ti o n deru ba wa wi pe a ki yo ko yiye ni a o ye wo orin dafidi ikeji din ni ogofa orin dafidi ikeji din ni ogofa okan okan ejo orin dafidi okan okan ejo bi a ba wo orin dafidi yi ni ori ikeji din ni ogofa ti a wo lati ese ikeedogun o ni ohun ayo ati ti igbala nbe ninu ago awon olododo owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara emi ki yo ku bi ko se yiye ki emi ki o le ma rohin ise oluwa bi a ba je onigbagbo nitooto iru oro yi ni o wa ni enu wa bi a tile ni aisan o seese ninu ile iwosan ki awon dokita oyinbo ki won so ye pe aisan yo dabi eni wi pe o ti wo ago ara o ti wo inu eje o ti wo inu egungun o dabi eni wi pe ko si ireti eni ti o ba ni igbagbo ye pe dokita mo je ti olorun ara mi ti ku ni taye ni o je ti olorun nitori be mo ti e mo wi pe nkan sise si po fun mi nitori pe ise olorun si wa awon ti mo fe soro igbala fun won si wa nitori be mi o ti ku emi ki yo ku iku kiku kan bi ko se yiye ki emi ki o le ma royin ise oluwa eyi ni a so nipa igbagbo eni ti o ba ni igbagbo bi atile nderoba ninu ile ewosan bi atile nderoba laarin ebi bi atile nderoba ninu ala bi atile nderoba lati odo awon ota yo ma wi pe rara ko si ku nitori pe emi ki yo ku bi ko se yiye ki emi ki o le ma royin ki emi ki o si ma royin ise oluwa wo okunrin kan eni ti o la opolopo omi jijin koja wo okunrin kan ti o dabi eni wo pe gbogbo orun apadi ni won do ti wo okunrin kan ti o dabi eni pe gbogbo ofa ti o wa lowo isu patapata ni o ta si okunrin yi wo okunrin kan ti o dabi eni pe ore ara ati awon ojulumo won ko sile wo okunrin kan ti o dabi eni pe gbogbo ini won run lojo kan sosho agu ara re papa o dabi eni pe orisirisi esan ni o wa si agu ara re ti ko mo wi pe oun le yi rara wo okunrin kan ti o dabi eni pe omo o padanu dukia o padanu opolopo nkan sugbon sibe sibe o ni igbagbo ninu olorun bi o ba wo jobu ori kokan dilogun lati ese kini nigba na ni jobu dahun o si wi pe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ejanja wo okunrin yi ti opolopo oro ti awon eniyan so ti o n ba ninu je ni ese ikeje kiyesi emi ki gbe pe owo nla owo alagbara sugbon a ko gbo ti emi mo ki gbe soke bẹẹni kò sí ìdájọ́ ẹsẹ̀ ìkẹsàn-án ó sì bọ́ ògo mi ó sì ṣí adé kúrò lé orí mi ọkùnrin yìí ó ń sọ nípa àwọn àjálù tí ó débá ó ń sọ nípa àwọn ohun tí òun ti pàdánù rẹ̀ ní ẹsẹ̀ ìkọkànlá ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá àwọn àjọbí mi fà sẹ́yìn àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi kà mí sí àjèjì èmi já sí àjèjì ènìyàn lé ojú wọn mo pe ìránṣẹ́ mi òun kò dá mi lóhùn mo fi ẹnu mi bẹ́ẹ̀ èmi sì ṣú aya mi àti òórùn mi sì sú àwọn ọmọ inú ìyá mi àní àwọn ọmọdé sì ń fi mí ṣẹ̀sìn mo dìde wọ́n sì sọ̀rọ̀ ẹ̀gàn sí mi ẹsẹ̀ ìkọkàndínlógún gbogbo àwọn ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi kórira mi àwọn olùfẹ́ mi sì kẹ̀yìndà sí mi wo ọkùnrin yìí tí ó ní irú ọ̀pọ̀lọpọ̀ àjálù yìí ó sì ń sọ wípé wo àwọn nǹkan tí ó dé bá mi ọ̀rẹ́ kọ̀ mí sílẹ̀ àwọn ará ilé kọ̀ mí sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúlùmọ̀ wọn kọ ẹ̀yìn sí mi mo pàdánù dúkìá mo pàdánù nǹkan púpọ̀ àwọn tí ó sì ń sọ̀rọ̀ sí mi wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó bà mí nínú jẹ́ ṣé kò ní ìrètí mọ́ ṣé kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run mọ́ ṣé kò gbàgbọ́ wípé nǹkan yóò yí padà wo ẹ̀rí tí ó ń jẹ́ láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n àti èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè ó ní nítòótọ́ mo ti pàdánù nǹkan púpọ̀ ó ní ṣùgbọ́n mo mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè nítòótọ́ ọmọ ti kú ṣùgbọ́n olùdáǹdè mi ń bẹ láàyè nítòótọ́ àwọn ọ̀rẹ́ àwọn ará wọn ti kọ̀ mí sílẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ lé ààyè àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde kúrò lórí erùpẹ̀ ilẹ̀ àtìlẹ́yìn ìgbà tí a wọ ara mi tí a ti ké kúrò bí irú èyí àti láì ní ẹran ara mi lé èmi ò rí ọlọ́run ẹni tí èmi ò rí fún ara mi tí ojú mi ò sì wò kìí ṣe ti ẹlòmíràn ọkàn mi sì dákú nínú mi bí o bá wo ohun tí ọ̀gbẹ́ni yìí ń sọ ó ń sọ wípé òun ní ìrètí nínú ọlọ́run o mọ̀ wípé olùdáǹdè òun wípé ó ń bẹ wípé nítòótọ́ ni òun ti ní àwọn ìṣòro ni to ton ni o ti ni awon idamu sugbon sibe sibe oludande mi nbe se iwo omo pe oludande re nbe se omo wi pe jesu ti ko fun o se omo wi pe awon ileri olorun je ti re se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbe pe olorun e se ti o fi n bohun e se ti o fi n raun e se ti o fi n sori tinu e se ti o fi n soro bi eni wi pe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti Shadrach Meshach ati Abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti Daniel se igbagbo re ko le ma ke pe Oluwa se igbagbo re ko le ma so nipa iye nigbati awon ti o wa ni arowoto e ti won so nipa iku se iwo na o le dide ki o so pe emi mo pe oludande mi nbe bi o ba mo pe Jesu si wa laaye bi o ba mo pe olorun wa wa laaye bi o ba mo pe ileri olorun ki ta se bi o ba mo pe olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so wi pe emi mo pe olugbala mi nbe oludande mi nbe emi mo pe oluso agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wi pe gbogbo ileri ti o ti se fun mi wi pe won o je temi o ye ki a gbadura si olorun bi o ba ti ni igbala ma se sori tinu ke pe oluwa bi o ba je apaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu ke pe oluwa bi o ba ti n gbadura fun isori mo pojo pepe sugbon ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o ke pe oluwa bi o ba ti wa agbara emi olorun lati sise fun olorun bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu olorun ma se sori tinu dide ki o ke pe oluwa bi aisan ba wa ni agbo ara re bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o ke pe oluwa wi pe emi mo wi pe oludande mi nbe emi mo wi pe alagbawi mi nbe emo wi pe odo agutan olorun ti o ku lati ko ese mi lo o wa laaye sibe emi mo wi pe anu olorun ore ofe olorun emi mo wi pe oju rere olorun o nbe sibe emi mo wi pe ireti wa ninu olorun ati awon ileri re ki ye wi pe emi o gbadura emi o ke pe oluwa mo si mo wi pe olorun yo gbo ide ki o ke pe oluwa ba olorun so ye ki olorun ki o mo wi pe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu olorun kepe oluwa o daju wi pe yoo dahun adura re yoo gba okan re la yoo wo osan yoo da osile yoo si pese fun o ni kikun ninu oro ojo re
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: In reality, Matthew, ori ikerin. Nigba na ni adari Jesu si ijo lati owo emi lati dan wo lowo isu. Nigba ti o si ti gba weli ogoji osan ati ogoji oru. Leyin na ni ibi npa. Nigba ti oludanwo de odo re, oni bi iwo ba se omo Olorun, pase ki okuta won ide akara. Sugbon o dan wi pe ati kowe re pe eniyan ki yo wa laaye nipa akara nikan. Bi ko se nipa gbogbo oro ti o ti enu Olorun jade wa nigba na ni esu gbe lo soke si ilu mimo ni o gbe ile sonso temple o si wi fun pe bi iwo ba se omo Olorun be sile fun ara re asa ti kowe re pe yo pase fun awon angeli re nitori re ni owo won ni won si gbe o soke ki iwo ki o ma ba fi ese re gun okuta Jesu si wi fun pe atun ko pe iwo ko gbodo dan Oluwa Olorun re wo esu gbe lo si ori oke giga ewe o si fi gbogbo ile oba aye ati gbogbo ogo won han o si wi fun pe gbogbo nkan wonyi ni emi o fi fun o bi iwo ba wole ti o si fori balẹ fun mi nigba na ni Jesu wi fun pe pada kuro leyin mi satani nitori akowe re pe Oluwa Olorun re ni ki iwo ki o fori balẹ fun o ni kan soso ni ki iwo ma sin nigba na ni Yesu fi sile lo si kiyesi awon angeli to wa won si nse iranse fun nigba ti Jesu gbo pe a fi Johanu le won lowo o dide lo si Galile nigba ti o si jade kuro ni Nasareti o wa joko ni Kapanaumu, eyi ti o n beli ti okun ile ekun Sebuloni ati Naftalimu. ki ti a wi lati enu woli Isaiah wa le se pe ile Sebuluni ati ile Neftalimu li ona okun ni oke Jordani Galilea won ke feri awon eniyan ti o joko ni okunkun ri imole nla ati awon ti o joko ni

ẹsẹ̀ ìkẹjọ ìwé Isaiah oríkẹrìnlélọ́gọ́ta láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ́ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ́ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí, Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí, ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí tí ìwọ́ pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ́ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn ohun tí ó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọ́n léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti di ìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn. Èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Isaiah sọ fún wa wípé ó fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lé ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin. Ó sọ wípé gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Èyí ni a ń sọ fún ọmọ Ísíráẹ̀lì wípé nítorí ẹ̀ṣẹ̀ tí ó jọba nínú ọkàn wọn, àti nítorí àwọn àìṣedéédé tí ó wà ní ìgbésí ayé wọn, wípé ó ṣòro fún wọn láti gbàdúrà sí Ọlọ́run, àti wípé àìsàn àìlè gbàdúrà yìí ni ó mú kí àwọn nǹkan púpọ̀ tí ó ń dojú ti ní kí ó wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a pè wọ́n níjà, a sì sọ fún wọn wípé ó yẹ kí wọn kí ó lè ru ara wọn sókè, ó yẹ kí wọn kí ó lè pe orúkọ Olúwa, ó yẹ kí wọn kí ó lè gbàdúrà. Èyí ni a mú wá sọ́dọ̀ wa lónìí wípé àwa pàápàá a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé wa, ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa ní àǹfààní tàbí ààyè tàbí ìgboyà ọkàn láti lè gbàdúrà sí Ọlọ́run. Àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa láyè láti rú ara wa sókè láti lè ké pe orúkọ Olúwa, kí Olúwa kí ó ba lè gbọ́ àdúrà wa. Nítorí bẹ́ẹ̀, ohun àkọ́kọ́ ní ìgbésí ayé wa ni wípé kí a jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kí a kàn wọ́n sílẹ̀, kí a ba lè ní ìgboyà láti wá sí ìtẹ́ àánú Ọlọ́run. Nínú orin Dáfídì, orí kẹrìnléní àádọ́rin, ẹsẹ̀ ìkejìdínlógún, ó ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi, Olúwa kì yóò gbóhùn mi. Ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ni ó máa ń bá àwa ọmọ ènìyàn. Àwọn ìdánwò wọ̀nyí ni ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lọ sínú ẹ̀ṣẹ̀. Nígbà tí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, ó máa ń mú ẹ̀rí ọkàn tí ó ní ìdálẹ́bi wá sí ọkàn wa. Bí ìdálẹ́bi wọ̀nyí bá sì ti wá sí ọkàn wa, yóò ṣòro fún wa jọjọ láti gbàdúrà sí Olúwa. Nítorí wípé ọkàn tí ó ní ìdálẹ́bi, ọkàn tí ó ń bẹ̀rù níwájú Ọlọ́run, ọkàn tí ó mọ ẹ̀bi rẹ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ eléerí aláìṣòótọ́ níwájú Ọlọ́run, kò lè ní ìgboyà láti gbàdúrà sí Ọlọ́run ní àkókò kan náà. Èyí ni olórin Dáfídì fi sọ fún wa wípé bí àwa bá gba ẹ̀ṣẹ̀ lé àyà wa, bí àwa bá mọ̀ wípé

0: ní àìṣedédé, a sì mọ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìdènà tàbí ìdáàbò láàrin àwa àti Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí bí a kò bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wọn yóò jẹ́ ìdènà àti ohun ìyapa láàrin àwa àti Ọlọ́run. Wo ìwé wòlíì Isaiah tí a ń kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, láti orí 111, ìwé wòlíì Isaiah orí 111, láti ẹsẹ̀ ìkíní, kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́, ṣùgbọ́n àìṣedédé yín lè ó yàn yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Àwọn tí wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí kò dára, wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí yóò dènà àdúrà, ó máa ń jẹ́ ìṣe wọn láti máa wá sí ilé ìsìn kí wọn kí ó sì máa tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìdènà tí kì í jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti ire kí ó wá sí ìgbésí ayé wa. Bí a bá ń dárúkọ ẹ̀ṣẹ̀, Bíbélì jẹ́ kí ó yé wa yékéyéké, ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Ó ń sọ nípa àìṣòdodo gbogbo. Bí a bá jẹ́ aláìṣòótọ́, aláìṣòdodo, a jẹ́ aláìṣòótọ́ pẹ̀lú ọkọ, tàbí aláìṣòótọ́ pẹ̀lú aya, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí a gbà síṣẹ́, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí ó gbà wá sí iṣẹ́, ó jẹ́ wípé a jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá sì wà nínú ayé wa, wọn yóò dènà àdúrà wa. Èyí ni ó máa ń fi ìrẹ̀wẹ̀sì àti ìlọ́wọ́ọ́wọ́ sí ọkàn wa, tí kì í jẹ́ kí a lè gbàdúrà yanjú, tí kì í jẹ́ kí a lè di ìlérí Ọlọ́run mú. À ń sọ nípa àgbèrè. Bí o bá jẹ́ ẹni tí ó ń tẹ́tí léko, tí o ń gbọ́ àwọn ìròyìn ní àyíká wa láti inú ẹ̀rọ rédíò, a máa ń sọ wípé ẹ̀ṣẹ̀ àgbèrè yìí ó ti fa àìsàn kògbóògùn wá sí ìlú wa àti wá sí orílẹ̀-èdè wa yìí. Èyí ni àwọn oníṣègùn òyìnbó tí wọ́n fi ń ké tantan sí àwọn ènìyàn ní àkókò yìí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti di nǹkan tí ó fa àìsàn kògbóògùn sínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀. Bí o bá sì jẹ́ ẹni tó ń tẹ̀síwájú nínú àìsàn bẹ́ẹ̀, mọ̀ wípé àwọn jàǹbá, àwọn ìṣe púpọ̀ ni ó rọgbà yí ọ ká. Àìsàn kò gbóògùn kò sì jìnà sí ọ. Ó ń sọ nípa ìwà ìkà. Bí a bá ní ìwà ìkà, èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé wa. Yálà a ń ṣe ìkà sí ọmọ tí ó ń bá wa gbénú ilé, àbí aya tí ó ń bá wa gbénú ilé, àbí ọkọ tí ó gbà wá sọ́dọ̀, àbí àwọn aládùúgbò wa lè a ń ṣe ìkà sí, ó jẹ́ ẹ̀ṣẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ojúkòkòrò wípé ohunkóhun tí a ní kò tẹ́ wa lọ́rùn. Àwọn wọ̀nyí jẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú tàbí àrán kan, tàbí ìlara, tàbí ìpànìyàn bí àwọn tí ń ṣẹ́yún, tàbí bí àwọn tí ó ń lo oògùn olóró láti pa àwọn ènìyàn, tàbí ìjà, tàbí ìtànjẹ, tàbí ìwà búburú, tàbí a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ àsọ̀rọ̀ ẹni lẹ́yìn, tàbí ẹni tí ó kórira Ọlọ́run, tàbí aláfojúdi, tàbí agbéraga, tàbí ahalẹ̀ aláròṣe ohun búburú, aṣàìgbọràn sí òbí, aṣàìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú aláìníyè nínú, ọ̀dàlẹ̀, aláìnífẹ̀ẹ́, agídí, aláìláàánú. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa kí àdúrà wa kí ó má jẹ́ ìtẹ́wọ́gbà. Ó ní Isaiah fi ń sọ fún wa ní 111 tí a ti kà láti ẹsẹ̀ ìkíní wípé ó yẹ kí ó dá wa lójú wípé agbára Ọlọ́run kì í bàá tì. Ó yẹ kí ó dá wa lójú wípé ọwọ́ Olúwa kò kúrú láti gbani. Ó yẹ kí ó dá wa lójú wípé agbára rẹ̀ kò dẹ́kun láti máa wonisàn tàbí láti máa ṣe ìdáǹdè fún ẹnikẹ́ni tí ó bá ké pè é, àti wípé etí rẹ̀ kò wúwo tí òun kì yóò fi gbọ́, àti wípé àwọn ìlérí rẹ̀ kì í kùnà bí ìkùnà bá wà. Bí ó bá ṣe wípé a kò dáhùn àdúrà wa, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àìṣedédé wa, àwọn ẹ̀ṣẹ̀ wa, àìnígbàlà wa, òun ni ó ń fa àwọn ìdènà wọ̀nyí wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n àìṣedédé yín lè ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Èyí ni a ń sọ fún àwọn Ísíráẹ̀lì wípé wọn kò ní ìgbóná ọkàn láti pe orúkọ Olúwa, nítorí wípé wọ́n jẹ́ ohun àìmọ́. Àwọn òdodo tí wọ́n gbẹ́kẹ̀lé bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lo si lesin bi ki a ma rubo si olorun bi ki a ma suturari bi ki a ma se ohun kan tabi omiran an so fun wi pe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma nsogo ninu re o ma nso fun awe pe awon je ni mimo awon je ni tito ni waju olewa ati wi pe awon mo bi won se ma fun awon alagbe lowo awon si mo bi won se ma nse sesin an so fun awe pe gbogbo awon kan won yi ti agbekele won je akisa elegbin ni waju olorun ati wi pe o mu ki are danu bi ewe aise dede wa di o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi afefe oni ni ese ikeje ori kerin le ni ogota kosi eni ti o n pe oruko olowa amo israeli ti answer ni pare ti woli isa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti a ti fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wu pe ati fi oruko olowa fun ati fi ileri olorun fun won si ti mo olorun abrahamu ti isaki ati ti jacobo ṣugbọn nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oruko olowa mo won si be si ni ke pe awon orisa orile ede ti o yi won ka eyi ni isaiah so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awa na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe a ko ke pe oruko olowa mo boya oruko angeli le awa nke pe nisinsin yi lati gbo adura awa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa o ni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko olowa se o ti ka nipa josepu inu ni bi ni ati wahala pupo ni o wa ni igbese aye re kini o da okunrin na sile kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oruko olowa bi abaka nipa eniyan bi danieli tabi nipa bi dafidi ohun ti o n se won ni we pe won ke pe oruko olowa bi o ba lo sinu majemu titun bi o ba wo awon ti o ti ni ijatile tele sugbon ti o dabi eni we pe won kese jari ni ti igbagbo won kese jari nipa ti ebi won kese jari nipa awon ohun idawole won ohun ti o se won ni we pe won ke pe oruko olowa sugbon Isaiah sọ fún wa ẹ̀sùn tí ó fi kan ọmọ Israẹli ni wí pé kò sí ẹni tí ó ké pe orúkọ rẹ tí ó rú ara rẹ sókè láti dì ọ́ mú èyí jẹ́ wí pé ìlọ́wọ́wọ́ ti wọ ìgbésí ayé wọn ìrẹ̀wẹ̀sí ti wọ ìgbésí ayé wọn kò gbóná kò tutù ti wọ ìgbésí ayé wọn bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ lónìí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé wọn ó ṣeéṣe kí ó jẹ́ nítorí wàhálà tí wọ́n ní nínú ẹbí ó ṣeéṣe kí ó jẹ́ nípa inú níbí ni tí wọ́n ń dojúkọ láàrin àwọn ọ̀rẹ́ àti ọgbà ó sì ṣeéṣe kí ó jẹ́ nípa àìní ní ìgbésí ayé wọn ó ṣeéṣe kí ó jẹ́ nípa àwọn wàhálà tí ó ń dojúkọ wọn nípa àwọn mọ̀lẹ́bí àti àwọn àna ni ó jẹ́ kí wọn kí ó má lè gbàdúrà ṣùgbọ́n jẹ́ kí ó dá lójú wípé bí o kò bá ru ara rẹ sókè bí o kò bá ké pe orúkọ olówa bí o kò bá di ìlérí ọlọ́run mú báwo ni yóò ṣe ṣeéṣe fún ọ láti kúrò nínú ipò ẹ̀gàn tí o wà nísinsìnyí láti wá sí ibi oore ọ̀fẹ́ àti láti rí ànúgbà lọ́wọ́ ọlọ́run nínú ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti ìkẹrìndínlógún ni jésù kristi ọmọ ọlọ́run tí ó jẹ́ ọkọ àti olórí ìjọ ni ó ń sọ fún ìjọ ní laodikea wípé òun mọ iṣẹ́ wọn àti wípé ẹ̀sùn tí òun fi kàn wọ́n àríwísí tí a níríwísí wọn ni wípé wọn kò gbóná wọn kò tutù wo bí a ti kà á ní ìfihàn orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù èmi ìbá fẹ́ pé kí ìwọ kí ó kúkú tutù tabi ki iwo ki o kuku gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowowo Jesu tin so fun awon ijo ye wi pe ariwi si ti ani wi si won ni wi pe won ko gbona be ni won ko tutu ni ese ikerindinlogun nje nitori ti iwo se ilowowo ti iwo ko si gbona be ni o ko tutu emi o po jade kuro li enu mi emi o po jade kuro li enu mi e je wi pe a o mu abo ti o wa lori won a o si kuro e je wi pe a o ya won nipa si olorun e je wi pe a o ta won nu e je wi pe bi a ti gba won gege bi eniyan olorun tele tele wi pe nisinsin bi a ba ta won nu bi a ba po won jade kuro li enu olowa kuro lenu ologbala we pe won ki se ti olorun mo o je mo we pe bi ilowowo ba joba ni igbese aye re tabi irewesi ni o joba ni igbese aye re tabi aile igbadura ni o joba ni igbese aye re eyi o mo ki olorun ki o ta onu ki o so fun wi pe o ki se ti ohun nitori we pe o ni bi o ba wa ni ilowowo sibe we pe a o ta onu a o po jade kuro lenu ologbala ninu Jacobo ori kerin Jacobo ori kerin ese ikeji eyin fe ekosi ni bi a ba wo igbese aye opolopo awon kristeni a le so yi nipa won wi pe eyin fe eyin kosi ni bi a ba ri eni ti o ni iwo tutu bi a ba ri eni ti o ma nse ni iwontunwonsi bi a ba ri eni ti o ni iwa bi olorun ni igbese aye re o sese ke yi ki o ma wo ranti won pe ko le sese fun lati ni iwa tutu tabi iwon ton won sin tabi iwa ododo tabi iwa looto lai je we pe oni igbala ninu okan re lai je we pe o ti gba Jesu gege bi olowo ati olugbala re lai je we pe o ti fi ododo ja ese re sona lai je we pe o ti ko ese re sile a si ti fi eje Jesu Kristi we o sese ki a ri eni ti o ni iwa rere eni ti o ni iwa tutu eni ti o ti di atun bi eni ti a si ri wipe nipa atun bi yi ohun rere gbogbo ni o n wa si igbesi aye re ki o si ma fe ki iru nkan wonyi ki o sele si o Jacob n wi pe eyin n fe e ko si ni o sese ki o ri eni ti o je wipe ore olorun ati ibukun latoke wa o n san yanturu ni igbesi aye re o sese ki o ri eni ti o je wipe boya o ti se igbeyawo o n bimo le omo tabi o sese ki o wa le enu ise o ni igbega kun igbega tabi o sese ki o je wipe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o sese ki o je wipe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbese aye re iwo si nfe ru nkan be o wipe eyin nfe e ko si ni e ko ni nitori wipe e ko se nkan ti awon won yi se nipa wipe won je wo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibukun ati ore ati anu olorun se de igbesi aye won eyin nfe e ko si ni o sese boya o ti ni igbala sugbon bi a ba nso nipa iso di mimo bi a ba nso nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba nso nipa iwa bi ti olorun bi a ba nso nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ki awon nkan won yi je ajeji si o bi o ba si ri awon elomiran ti won ti ni iso di mimo bi o ba ri ore ofe olorun ni igbese aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbese aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbese aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gban ara re kuro ninu awon ohun ti o de omole o sese wipe ori eni ti ejo wa sinu ile isin yi ni akoko kan na nisinsin yi won ti ni igbala nisinsin yi won ti ni isori imo nisinsin agbara olorun agbara emi olorun o ti joba ni igbesi aye won kini won se ki agbara olorun ki o tun wa si igbesi aye won ohun ti jesu so fun wa ni won se wipe ki won ki o duro ni jerusalemu titi a o fi agbara emi olorun kan eyi ni won se won duro won fara won robo won je ki gbogbo igbese aye won ki o di ifihan ni waju oluwa won si so fun olorun wepe bi o ba fun ni agbara mi mo yi won o ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara mi olorun kan won nisisin bi won ba gbadura won soro bi oba bi won ba gbadura won soro pelu ase bi won ba gbadura won le di ileri olorun mu o si nfe nkan won yi ni igbese aye ti re pelu ni eyin nfe eko sini o sese ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon awon aisan won yi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo si bi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wi pe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohunkohun awon ti won ma mi hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o nse won tele tele ati mu kuro ki o si ma fe nkan wonyi ni okan re wi pe ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon wonyi si ti ni ilera pipe sibe sibe emi wa ninu aisan o ni eyin nfe e ko si ni kini se ti ariwe pe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mi won awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o nse won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo re patapata lo ti pora ni igbese aye won kini se ti ore ofe olorun wa fun iru awon wonyi sugbon ti ko si ninu aye awon kan ninu wa idi re ni wepe a ko ru ara wa soke idi re ni wepe a je ni ti se lowowo idi re ni wepe a je ni ti rewesi o ni eyin nfe e ko si ni wo awon nkan ti o ti nfe ninu okan re wo awon nkan ti o ti so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan won yi ti o nfe won yi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin nfe e ko si ni eyin pa e si nse lara e ko si le ni o nso fun awon pe bi a ba nfe ori ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise o ni eyin se ilara sibe sibe pelu owo ati ilara won yi e ko si le ni eyin ja eyin je we pe en jiyan e je wipe a n foju tembelu awon ti o le ni nkan wonyi e je wipe a n wo awon eniyan ti o ti ni nkan wonyi eyi ti a ba fi lo si ori ekun wa ki a gbadura ki awon nkan yi ki o le je ti wa ija tabi ilara tabi aran kan ni a fi n gbe ko awon elomiran loju eyin si n jagun e ko ni nitori eyin ko beere e ko ni nitori ti eyin ko beere bi a ba ri awon elomiran ninu ijo bi a ba ti n pari iwaasu be ni won sajade won lo si eti oko lati le lo mu moto nkan wonyi ki o je ke awon eniyan wonyi ki o le ni ore ofe olorun ati awon ileri olorun ti won fe ni igbese aye won e ko ni nitori ti eyin ko beere bi a ba fe ni igbala ani lati beere bi a ba fe ni isodi mo ani lati beere bi a ba fe ni agbara emi olorun ni igbese aye wa ani lati beere bi a ba fe ni iwosan kuro ninu awon aisan ti o wa ni ago ara wa ani lati beere bi o ba je wipe emi okunkun ni o rin wa mole ti a si n fe ni idande ani lati beere bi o ba je wipe arun ko gbogun lo wa ni igbese aye wa ti a si n fe itusile ati imunilarada ani lati beere bi o ba je wipe ani wahala ninu ile ninu ebi pelu awon omo tabi pelu oko tabi pelu aya ti a si n fe ki olorun ki o pe ero si igbese aye wa ati si idile wa ani lati beere ani lati je eni ti n gbadura ani lati je eni ti n ru ara wa soke e ko ni nitori ti eyin ko beere o ye ki a mo we pe adura se pataki bi a ba fe ni ore ofe olorun bi a ba fe ni imuse ileri olorun ani lati je eni ti n gbadura wo Matthew ori kerindinlogbon Matthew ori kerindinlogbon lati ese ogoji o si to awon omo ehin re wa o ba won won sun o si to awon omo ehin re wa o ba won won sun eyi ni an so nipa ti Jesu Christi ati awon omo ehin re o ti so fun oni isaju wi pe oun fe ki won ki o le gbadura pelu oun o mu Johanu Jacobo ati Petero o so wi pe won ni lati gbadura pelu oun oun si lo se waju o be si ni gbadura o be si ni kepe Olowa wi pe ki a le fun oni agbara lati le dojuko awon nkan ti o ye ki on dojuko ati lati le ru ese wa ati lati le lo si ori ige agbelebo ki o ba le ku fun ese wa yi je akoko ti o se pataki popo fun Jesu Christi ki se be ni kan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wi pe gbogbo ebo ti an ru ninu majemo lai lai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon nkan won yi nigbati Jesu Christi odo agutan Olorun ti o fi ara re ru ebon fun gbogbo agbaye patapata sugbon awon eniyan wonyi e ti won iba fi dide e ti won iba fi konle e ti won iba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Christi won ko le gbadura o si to awon omo ehin re wa we pe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ton wa bere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi abaye igbese aye re wo dara dara bi abawo kini idi ti o dabi eni wi pe aisan fi joba ti o ko le segun ti o dabi eni wi pe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wi pe nigba gbogbo ni o ma nje otile ni o ma nfi eyin re bale eyi ni wi pe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ke si ma gbadura e ma sona ki e si ma gbadura bi o ba fe di alagbara e ma sona ki e si ma gbadura bi o ba fe ki ori ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ki e si ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ki e si ma gbadura bi idanwo ti n wa latowo esu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni ti n bori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si n fi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi o ba dabi eni pe o je alaisan a ma n pe ni ku folaye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a si ma gbadura bi o ba je we pe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba je we pe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a n gbe aye ti esu n joba ni aye ti a wa aye ti awon emewa ati awon omo esu ti won joba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti o ni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe ni oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon sa ilera fun ara lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ ìsọdi mímọ́ àti ìwà bí ọlọ́run ṣùgbọ́n ṣe ó mọ̀ ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ agbára ọlọ́run, agbára láti gbàdúrà, agbára láti borí èṣù, agbára láti lè kọjú ìjà sí àwọn ọmọ igun rẹ̀. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́ ìwòsàn, ẹ̀mí ń fẹ́ kí a ṣe àṣeyè àti àṣeyege ní ìgbésí ayé wa, àṣeyege ní ìgbésí ayé wa. Ẹ̀mí ń fẹ́ nítòótọ́ ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Bí a bá sì ń fẹ́ kí Ọlọ́run kí ó bójú wa àti kí àwọn ìlérí rẹ̀ kí ó ṣe sí wa lára, ohun tí a ń sọ ni wípé a ní láti ru ara wa sókè. Wo bí Aísáà ti sọ fún wa, Aísáà orí kejì lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkíní, jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, ó ń sọ fún àwa tí a rẹ̀wẹ̀sì, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a wà lábẹ́ agbára òkùnkùn, tí agbára òkùnkùn rìn ọmọlẹ̀, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a ní ìlọ́wọ́ọ́wọ́, ó ní kí a jí dìde. Jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ̀, ìwọ Jerusalemu, ìlú mímọ́. Nítorí láti ìgbà yìí lọ, aláìkọlà àwọn aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Ohun tí a ń sọ ni wípé bí a bá lè jí dìde kúrò nínú oorun wa, bí a bá lè ru ara wa sókè, bí a bá lè képe orúkọ Olúwa wípé láti ìsinsìnyí lọ, láti ìgbà yìí lọ, àwọn nǹkan tí ó ti jẹ́ ìṣòro ní ìgbésí ayé wa, a kò ní rí wọn mọ́ ní orúkọ Jésù. Àwọn nǹkan tí ó ti ń rìn wá mọ́lẹ̀, a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ Jésù. Àwọn nǹkan tí ó ti ń jẹ gàba lórí wa, a kò ní gbúrò wọn mọ́ ní orúkọ Jésù. Bí a bá lè jí dìde, ìjí òdodo. Bí a bá lè képe orúkọ Olúwa, bí a bá lè ru ara wa sókè, wo ẹsẹ̀ ìkejì, gbọn ekuru kúrò lé ara rẹ. Dìde jókòó, ìwọ Jerusalemu, tú ọ̀já kúrò lí ọrùn rẹ, ìwọ òǹdè ọmọbìnrin Sioni. Ohun tí a ń sọ ni wípé àwọn Ísíráélì wọ̀nyí, wọ́n dàbí òmìràn tí ó jẹ́ wípé wọ́n dòbólẹ̀, wọ́n ń hùwà aláìlágbára. Níbi tí òmìràn yìí tí ó ti dòbólẹ̀, bẹ́ẹ̀ ni àwọn tí kò tó, àwọn tí kò lágbára tó, ni wọ́n ń gorí rẹ̀, ni wọ́n ń dè é pẹ̀lú ọ̀já tàbí pẹ̀lú okùn. Ó dàbí ẹni wípé a ń ṣẹ́gun wọn. Ṣùgbọ́n Aísáà ń sọ fún wọn wípé kí wọn kí ó jí dìde, kí wọn kí ó ru ara wọn sókè, kí wọn kí ó képe orúkọ Olúwa, kí a ba lè mú àwọn ohun tí ó wà ní ìgbésí ayé wọn tí ó sọ wọ́n di ẹdun arinlẹ̀, kí a lè mú nǹkan wọ̀nyí kúrò. Ó ní kí wọ́n gbọn ekuru kúrò lé ara wọn, kí wọn kí ó sì dìde, kí wọn kí ó tú ọ̀já kúrò lé ọrùn wọn. Àwọn òǹdè ọmọbìnrin Sioni, bí àwa pàápàá, bí a bá ṣe nǹkan wọ̀nyí, bí àwa náà, bí a bá lè képe Ọlọ́run, bí a bá lè tú àwọn ọ̀já wọ̀nyí kúrò lára wa, tí a sì jí ìjí òdodo, tí a jí dìde, tí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ di ẹni ìgbàlà, a ń fẹ́ di ẹni tí ó ní ìsọdimọ́, ẹni tí ó ní agbára Ọlọ́run, àti ẹni tí àìsàn gbogbo tí ó kúti kúrò ní ìgbésí ayé rẹ̀, tí a kò jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́, tí a gbàdúrà pẹ̀lú ìtara, tí a gbàdúrà nípa dídi ìlérí Ọlọ́run mú, tí a mi ayé àti ọ̀run pẹ̀lú agbára àdúrà wa. Ó dájú wípé àwọn nǹkan tí ó ń ṣe wá lọ́ṣẹ́, àwọn nǹkan tí ó ti wà ní ìgbésí ayé wa ṣùgbọ́n tí kò tẹ́ wa lọ́rùn, títí di ìsinsìnyí, a ó mú wọn kúrò ní orúkọ Jésù. Bí a bá ń fẹ́ nǹkan wọ̀nyí nínú ìgbésí ayé wa, a ní láti jẹ́ ẹni tí ó ní òǹgbẹ fún nǹkan ti Ọlọ́run. Wo orin Dáfídì orí 42 láti ẹsẹ̀ ìkíní. Orin Dáfídì orí 42 láti ẹsẹ̀ ìkíní. Bí àgbọ̀nrín ìtì máa mí hẹlẹ sí ipa odò omi, bẹ́ẹ̀ ni ọkàn mi mí hẹlẹ sí Ọlọ́run. Bí àgbọ̀nrín ti máa sáré, ti máa mí hẹlẹ ní wíwá ipadò omi, onísàmù ń sọ wípé bẹ́ẹ̀ ni ọkàn mi mí hẹlẹ sí Ọlọ́run. Èyí jẹ́ wípé a ní láti yí ojú wa padà kúrò nínú gbogbo ohun tí ó wà nínú ayé. A ní láti yí ojú wa padà kúrò ní lójú tàbí lọ́dọ̀ àwọn olùrànlọ́wọ́ tí a ń fẹ́ nínú ayé, ṣùgbọ́n tí kò lè ranni lọ́wọ́. Kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ru ara wa sókè, kí a képe orúkọ Olúwa, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà kíkan sí Ọlọ́run. Ó ní òǹgbẹ Ọlọ́run gbé ọkàn mi. Bí òǹgbẹ Ọlọ́run bá ń gbé ọkàn rẹ, ó dúró láti gbàdúrà. bi o ba je elese o duro lati ko ese re sile o ngbe olorun ngbe okan mi ohun ti oni samu pe so yi ni wo pe o ni ijatile ninu aye nitori wipe ko se alapeyinti kan ti o wa ninu aye ti ki o jani tile bi a ba gbekele eran ara o daju wipe a o ni ijatile sugbon ni oni samu so wipe o ngbe olorun ngbe okan mi bi o ba fe ni igbala o ye ki o ngbe olorun ki o ma gbe okan re tabi o ti ni igbala sugbon ori wipe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re o ngbe olorun ngbe okan mi bi o ngbe olorun ba si ngbe okan re o joko tabi o duro ni waju oluwa o si ba olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori pe nkan keke ke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati di lere olorun mu o je ohun ti o die ti fun o bi o ba fe agbara olorun ni igbesi aye re o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi tabi ori pe o ti ni igbara o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbesi aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba si nfe agbara ati waasu ihere o ye ki o ke pe olowa o ngbe olorun ngbe okan mi olo ti olorun alaye nigba wo le emi o wa ti emi o si yoju ni waju olorun wo Matthew ori karun ese ikefa ke ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki o ngbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbesi aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbesi aye won bi a ba nfe ru nkan be isodi mimo ki se ohun ti a ba pade loju ona isodi mimo ki se ohun ti a ba pade ni ibodo oko isodi mimo ki se ohun ti a ba pade ni bi oja isodi mimo je ohun ti a ba pade ni ile olorun nigba ti a ba ni ongbe nigba ti ebi ba pa wa si pa ododo ti ongbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba nfe awon ibukun wonyi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketadinlogoji lojo ikehin ti se ojo ajo nla Jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alaile igbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi da won adura won o ni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye anipekun ongbe wipe ki a dari ese re je o ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe isodi mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba n daniyan lokan re bi o ba nfe awon imuse ileri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe titi olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun o lati le ni awon ibukun olorun won ni igbesi aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu eni keni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma shan jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se Jesu logo sugbon nisisin yi ati se Jesu logo o si so fun awe pe nisisin ti ati se Jesu logo we pe bi orugbe ba ngbe enikeni o nfe igbala mi tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tabi o nfe agbara emi mimo tabi o nkon ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro o ti ani lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimo se ni igbese aye wa ranti wo pe ariwo si ti ani ninu Isaiah si awon omo Israeli ni wi pe ko se eni tin ke pe oroko re ti o ru ara re soke lati di omo ni asale yi bi aba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wi pe a nfe awon ibukun olorun ileri olorun ki kona bi aba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o nfe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o nfe isodi mimo a o sodi mimo bi eni ti o ti ni isodi mimo ba wa si waju olorun ti o nfe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba nfe agbara emi olorun o daju pe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wi pe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbese aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wi pe a nfe imuse ileri re a nfe agbara re ni igbese aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wi pe loni o ru ara re soke loni o nji dide ko ninu orun ti o tin sun o si nfe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o nfe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbese aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o nfe agbara emi mimo ni igbese aye re ji gbe agbara re wo iwo si oni gbon iruku kuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbese aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko olowa bi o ba je eni ti nfo ni kufo laye tele tele ninu igbagbo ji dide ki o ke pe oruko oluwa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbese aye re o nfe anu re ni igbese aye re o nfe igbala olorun ni igbese aye re o nfe isodi mimo ni igbese aye re o nfe agbara emi olorun ni igbese aye re tabi iwosan o nfe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da oni ide o fe ki a gba o sile jidide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa o daju pe yo gbo bo ba le ke pe ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo ke pe oruko olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti a nsegun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide jidide jidide ru ara re soke ke pe oruko oluwa
1: so fun oluwa wi pe o fe yi pada ni igbese aye re mama fi igba gbogbo wona ni igbala mama fi igba gbogbo wona ile igbadura mama fi igba gbogbo wona ni iso di mimo o fi igba gbogbo wona ni agbara mi olorun ni igbese aye re jidide ki oke pe oruko oluwa jidide ki oke pe oruko oluwa jidide ki oke pe oruko oluwa ki o so fun olorun wi pe loni loni o fe igbala o fe igbala ronupo ada awon ese re ki o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ke pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ke pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o ngbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbese aye re aile gbadura yo kuro ni igbese aye re ke pe oruko olowa ke pe oruko oluwa ke pe oruko oluwa eyi ki se akoko fun orun sisun ke pe oruko oluwa eyi ki se akoko fun irewesi ke pe oruko oluwa jidide ki o ke pe oruko re ru ara re soke ki ileri olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki muni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o kepe oruko oluwa so fun olorun bi ileri re mu kepe oruko oluwa iwo nfe sugbon ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oruko oluwa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o kepe oruko oluwa jidide ki o kepe oruko oluwa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o kepe oruko oluwa

ìrere ti Matthew orí ìkarùn-ún. Nígbà tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn, ó gun orí òkè lọ. Nígbà tí ó sì jókòó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá, ó sì ya ẹnu rẹ̀, ó sì kọ́ wọn wípé, alábùkún fún ni àwọn òtòṣì ní ẹ̀mí nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Alábùkún fún ni àwọn ẹni tí ń káàánú nítorí tí a ó tù wọ́n nínú. Alábùkún fún ni àwọn ọlọ́kàn tútù nítorí wọn ó jogún ayé. Alábùkún fún ni àwọn ẹni tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn ó yó. Alábùkún fún ni àwọn aláàánú nítorí wọn ó rí àánú gbà. Alábùkún fún ni àwọn onínú funfun nítorí wọn ó rí Ọlọ́run. Alábùkún fún ni àwọn onílàjà nítorí ọmọ Ọlọ́run ni a ó máa pè wọ́n. Alábùkún fún ni àwọn ẹni tí à ń ṣe inúnibíni sí nítorí òdodo nítorí tí wọn ní ìjọba ọ̀run. Alábùkún fún ni ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n bá ń ṣe inúnibíni sí yín, tí wọ́n bá ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi. Ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì fò fún ayọ̀ nítorí èrè yín pọ̀ lé ọ̀run. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inúnibíni sí àwọn wòlíì tí ó ti ń bẹ ṣáájú yín. Ẹ̀yin ni iyọ̀ ayé, ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu, kí ni a ó fi mú odùn? Kò ní láárí mọ́ bí kò ṣe pé àdánù kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lé àtẹ́lẹsẹ̀ ènìyàn. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé, ìlú tí a tẹ̀dó lórí òkè kò lè farasin. Bẹ́ẹ̀ ni a kì í tan fìtílà tán kí a sì fi sábẹ́ òṣùwọ̀n bí kò ṣe lórí ọ̀pá fìtílà, a sì fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kí ó lè máa yin bàbá yín tí ń bẹ lé ọ̀run lógo. Ẹ má ṣe rò pé èmi wá láti pa òfin tàbí àwọn wòlíì irun, èmi kò wá láti parun bí kò ṣe láti múṣẹ. Lóòótọ́ ni mo ṣàwí fún yín, títí ọ̀run ohun ayé yóò fi kọjá lọ, ohun kíkiní kan nínú òfin kì yóò kọjá bí ó ti wù kí ó rí, títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ. Ẹnikẹ́ni tí ó bá rú ọ̀kan kíkiní nínú òfin wọ̀nyí tí ó bá sì ń kó àwọn ènìyàn bẹ́ẹ̀, òun náà ni a ó pè ní ẹni kíkiní ní ìjọba ọ̀run. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń ṣe wọ́n tí ó bá sì ń kọ́ wọn, òun náà ni a ó pè ní ẹni ńlá ní ìjọba ọ̀run. Nítorí mo wí fún yín, bí kò ṣe pé òdodo yín bá kọjá òdodo àwọn akọ̀wé àti ti àwọn farisí, ẹ̀yin kì yóò lè dé ilé ọba ọ̀run bí ó ti wù kí ó rí. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn, ẹnikẹ́ni tí ó bá pànìyàn yóò wà lé ewu ìdájọ́. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bínú sí arákùnrin rẹ̀ lásán yóò wà lé ewu ìdájọ́, àti ẹnikẹ́ni tí ó bá wí fún arákùnrin rẹ̀ pé aláìníláárí.

àwọn ìgbìmọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń wí pé ìwà ṣíwèrè yóò wà ní ewé náà ọ̀run àpáàdì nítorí náà bí ìwọ bá mú ẹ̀bùn rẹ wá sí ibi pẹpẹ bí ìwọ bá sì rántí níbẹ̀ pé arákùnrin rẹ ní ohun kan nínú sí ọ fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ sì lọ kọ́ bá arákùnrin rẹ làjànà nígbà náà ni kí o tó wá ẹ̀bùn ẹ̀bùn rẹ bá ọ̀tá rẹ rẹ kankan nígbà tí ìwọ wà ní ọ̀nà pẹ̀lú rẹ kí ọ̀tá rẹ kí ó má bàa fi ọ lé onídàájọ́ lọ́wọ́ onídàájọ́ a sì fi ọ lé ẹ̀ṣọ́ lọ́wọ́ a sì gbé ọ sọ sínú túbú lóòótọ́ ni mo wí fún ọ ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ fi san owó kan tí ó bá kù ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì.

bí a ṣe wà nídìde dúró síbi afẹ́tọ̀ ọlọ́run lọ nínú àdúrà afẹ́fẹ́ ìbùkún fún orúkọ olúwa a ó sì tún lo àkókò láti gbàdúrà. Pé kí ọlọ́run wa kó dá ìrógo ní ìjọ ẹ̀ láàárọ̀ yìí a ti mú wa papọ̀ lọ́nà àkànṣe a ti kó wa jọ láti wá yin olúwa ọlọ́run olódùmarè ẹni tó dá wa ẹni tó mọ wá tó pa wá pọ̀ tó kó wa jọ tó mú wa wá síwájú rẹ̀ àǹfààní ńlá ni èyí jẹ́ láti wà níwájú ibi mímọ́ rẹ̀ láti wà ní ilé mímọ́ olúwa òní jẹ́ ọjọ́ àkànṣe a fẹ́ dẹni ìbùkún lónìí olúwa yóò bùkún fún wa lọ́pọ̀lọpọ̀ olúwa yóò bẹ̀ wá wò lọ́nà agbára láti ní ìrírí ọ̀tún olúwa yóò fọwọ́ kàn yóò fẹsẹ̀ múlẹ̀ onílọ́jọ́ náà onílọ́jọ́ ìyípadà ńlá èyí tó ńlá yóò ṣẹlẹ̀ nínú ìjọ ọlọ́run tágbára ọlọ́run yóò sì sọ̀kalẹ̀ sáwùjọ àwọn èèyàn mímọ́ torí pé olúwa fẹ́ sọ àwọn èèyàn ẹ̀dí mímọ́ olúwa fẹ́ fi okun kún ìjọ rẹ̀ nítorí pé olúwa fẹ́ fi agbára rẹ̀ hàn nínú ìjọ lónìí pé a jẹ́ olóríire láti kó wa jọ pọ̀ láti wá sí olúwa ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ sí yin olúwa ká bẹ̀rẹ̀ sí yin olúwa nítorí pàfà ní àǹfààní yìí láti wà níwájú rẹ̀ láti wà níwájú ọlọ́run ẹ jẹ́ ká la ẹnu wa ká la ká ṣe ọkọ̀ wa ká gbé ojú wa sókè ká yin ọlọ́run lógo ká yin ọlọ́run pé olúwa ti pa ayé wa mọ́ ẹ jẹ́ ká fìbùkún fún olúwa olúwa ti pa ọkàn wa mọ́ ẹ jẹ́ ká yin ọlọ́run lógo fún ìṣeré olúwa fún àánú rẹ̀ fún ọjọ́ tuntun rẹ̀ fún àwọn ọjọ́ àkókò àkànṣe àti àwọn àyíká tó dára tó rẹwà èyí tó olúwa ti fi fún ìjọ rẹ̀ láti lè rí èyí tó dájú lọ́gbà ẹ jẹ́ ká yin ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ẹ jẹ́ ká fi ìbùkún fún orúkọ olúwa àǹfààní rẹ̀ láti bọ́ olúwa sọ̀rọ̀ àǹfààní rẹ̀ láti yin olúwa ẹ jẹ́ ká la ẹnu wa ká yin olúwa ká sọ fún olúwa pé olúwa mo yàn ọ́ lógo mo fi ìbùkún fún ọ ó ní olórin dáfídì ní fi ìbùkún fún olúwa wọ ọkàn mi àti gbogbo tó wà nínú mi fi ìbùkún fún orúkọ rẹ̀ eléyìí ni àǹfààní láti yin olúwa ká kọrin ìyìn sí olúwa kí ọkàn wa yọ̀ níwájú rẹ̀ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa yẹ fún ìyìn wa ọlọ́run yẹ fún ọlá wa ọlọ́run yẹ fún gbígbé wa sókè ká yìn lógo ẹ jẹ́ ká gbé wa sókè ká yin olúwa ká fi ìbùkún fún orúkọ olúwa nítorí pé olúwa ṣeun olúwa ṣeun olúwa tóbi àánú olúwa dúró títí láéláé ẹ jẹ́ ká fi ìbùkún fún orúkọ olúwa ẹ jẹ́ ká yìn lógo ẹ jẹ́ ká gbé ga ẹ jẹ́ ká gbé orúkọ olúwa ga ká yin ọlọ́run lógo ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká yin olúwa ní ẹwà ìwà mímọ́ rẹ̀ ká yin olúwa níbi mímọ́ rẹ̀ bíbélì ni ó yin olúwa níbi mímọ́ rẹ̀ bí a ṣe yin orúkọ olúwa ọlọ́run yóò pa ọkàn wa mọ́ torí pé olúwa pa ìjọ rẹ̀ mọ́ ó pa wá mọ́ pa ọkàn wa mọ́ torí pé olúwa ran ìjọ ẹ̀ lọ́wọ́ láti tẹ̀síwájú ẹnu lẹ́pọ̀ kú òdẹ̀ borí ìjọ ẹ jẹ́ ká fi ìbùkún fún orúkọ olúwa nítorí pé olúwa tẹ àwọn agbára ẹni búburú mọ́lẹ̀ ó tẹ agbára ẹni òkùnkùn mọ́lẹ̀ ó sọ gbogbo ìpinnu ìṣòdì asán olúwa tú wa sílẹ̀ àwọn tí a ní lára olúwa dá wọn sílẹ̀ ìjọ ọlọ́run tẹ̀síwájú ẹnu lẹ́pọ̀ kú òsì ní borí ìjọ a ní gbogbo láti fi ìbùkún fún olúwa a ní gbogbo láti sọ wípé olúwa ṣe ó gbogbo ló yí wa ká láti sọ fún wípé olúwa mo yàn ọ́ lógo ẹ jẹ́ ká fògún fún orúkọ olúwa nítorí pé olúwa wá tóbi olúwa wá dára olúwa jẹ́ olódodo ó wà pẹ̀lú wa ó gbà wá ó pa wá mọ́ olúwa ó sì dára sí gbogbo wa pátápátá ẹ jẹ́ ká fún gbogbo ògo fún olúwa ká yin ọlọ́run lógo fún òní ká sì gbàdúrà pé olúwa yóò bẹ̀ wá wò lónìí ẹ jẹ́ ká gbàdúrà pé olúwa ẹ bẹ àwọn ọmọ rẹ wò lónìí o ọwọ́ ọlọ́run yóò wà lórí gbogbo wa lórí gbogbo àwọn ọmọ ọlọ́run ìjọ ọlọ́run àwọn ọ̀dọ́ wa àwọn ọmọ kéékèèké wa ìjọ àwọn ọmọdé ìjọ ọ̀dọ́ ìjọ ọ̀dọ́ àti àwa àgbà ẹ jẹ́ ká gbàdúrà pé kó olúwa kó bùkún ìjọ ẹ lónìí ẹ jẹ́ ká gbàdúrà pé kó olúwa kó fọwọ́ kọ ẹnì kọ̀ọ̀kan wa àwọn agùnbánirọ̀ wa kọ́lọ́run kó rìn láàrin wọn ìfàmì ròyìn ọlọ́run yóò wá sórí àwòránṣẹ́ ọlọ́run àwọn olùkọ́ wa
gbogbo ohun tí o máa lọ nínú ìjọ àwọn ọmọdé ètì ìjọ àgùnbánirọ̀ ìjọ àwọn ọmọ wa kéékèèké olúwa yóò bá wọn pàdé ká gbàdúrà fún ìjọ campus pé láàárọ̀ yìí ògùn ọlọ́run yóò sọ̀kalẹ̀ sí ìjọ ní campus ẹ̀mí ọlọ́run yóò sì wíwọ́ sókè ọwọ́ ọlọ́run yóò wà lórí wọn ìfàmúróyè ẹ̀mí mímọ́ yóò wà lórí ìjọ ọlọ́run lónìí ẹ jẹ́ ká gbàdúrà fún ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ láàárọ̀ yìí ní ìjọ àwọn àgbà wípé ọlọ́run elédùmarè nínú agbára rẹ̀ yóò fi àmì ró yan olùkọ́ àwọn bẹ̀rẹ̀ sí rí ìfarahàn agbára ọlọ́run ìjọ láti àárọ̀ yíyọ ẹ jẹ́ ká gbàdúrà fún olùkọ́ wà ní ìwé mímọ́ láàárọ̀ yìí pé kí ọwọ́ ọlọ́run kó wà lórí wọn ọlọ́run yóò ran olùkọ́ wà ní ìwé mímọ́ lọ́wọ́ wọn ò lè fi òtítọ́ yìí rọ̀ fún wa kétékété òye yóò sì yé wa a ó jáde lọ a ó lọ fi ọ̀rọ̀ ọlọ́run tójú ṣe a ò ní máa wá sílé ìjọsìn kákàn máa wá ká máa lọ ká máa wá ká máa lọ ká máa gbọ́ kákàn máa wọlé máa jáde kó yẹ má lè yé ni rárá o ọ̀rọ̀ ọlọ́run yóò ní ipa tó dáa yóò wà títí yóò pẹ́ yóò wà títí láyé wa nínú ọkàn nínú ẹ̀mí nínú ayé wa nínú ìhùwàsí nínú ìṣesí nínú ìbánisọ̀rọ̀ a ó máa jẹ́ ẹni tá ń ṣàkóso nípa ọ̀rọ̀ ọlọ́run ìfàmúróyàn yóò sì wà lórí olùkọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a ṣe ń pè é lónìí òye yóò yé wa a ó jẹ́ olùṣọ́ ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká gbàdúrà pé ọlọ́run yóò ran gbogbo olùkọ́ lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn tó máa fi ohun èlò kọrin àwọn tó máa kọrin ọlọ́run yóò bẹ àwọn náà wò orin gbogbo tá a gbọ́ lónìí gbogbo ọ̀rọ̀ ní orin náà yóò nítumọ̀ bí a ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ orin wọ̀nyí àti àwọn tó fi ohun èlò orin kọrin àti gbogbo tá a ṣe kó lu akóbùkún gbogbo wa olúwa yóò lo orin yìí láti fẹsẹ̀ jọ múlẹ̀ yóò lo orin tí a kọ lónìí láti sọ ìjọ dalágbára láti mú ìjọ jẹ́ mímọ́ kí ìjọ kó tẹ̀síwájú kí ìjọ kó yí ẹ fún ìgbà sókè pé nígbà tí jésù kristo olúwa bá máa dé a ó yẹ fún ọ̀run ẹ jẹ́ ká gbàdúrà pé kí ọlọ́run kó bẹ̀rẹ̀ àwò lónìí ẹ jẹ́ ká gbàdúrà fún ìyàn ọlọ́run pé olúwa ẹ ṣeun o ọlọ́run ìjọ lè tọ́ ọlọ́run sì jẹ́ oníṣẹ́ ìyanu ọlọ́run yóò gbé ọwọ́ rẹ̀ lé ìránṣẹ́ rẹ̀ bí wọ́n ṣe ń wá bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí pé agbára ọlọ́run yóò rìn nípasẹ̀ wọn ẹ̀mí ọlọ́run yóò kún bàbá nínú olúwa ìránṣẹ́ ọlọ́run fún àkókò yìí ọ̀rọ̀ ọlọ́run tí a gbọ́ yóò mú ìyípadà ńlá wá yóò mú ìtúsílẹ̀ àti ìyípadà ńlá wá yóò mú àwọn ohun tó lágbára ìfẹsẹ̀múlẹ̀ yóò wà ọ̀rọ̀ ọlọ́run yóò fẹsẹ̀ àwọn èèyàn rẹ̀ múlẹ̀ pé nínú ìwà mímọ́ àti òdodo ìjọ ọlọ́run yóò fẹsẹ̀ múlẹ̀ yóò dúró ṣinṣin ẹ̀jẹ̀ jésù kristi yóò sọ ìjọ yìí di mímọ́ yóò pa ìjọ yìí mọ́ yóò pèsè ìjọ yìí sílẹ̀ fún bíbọ̀ kristi ẹ̀jẹ̀ ká gbàdúrà kọ́wọ́ ọlọ́run kó wà lára wọn nínú gbogbo ọ̀nà ní gbogbo ìgbà wọn ní gbogbo àwọn òní ṣe aláìní okòwò ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́ olúwa yóò fi okun kún wọn olúwa yóò fi agbára wọ̀ wọ́n tó bẹ̀ gẹ́ tí wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́nà òdodo àti agbára ìfàmíróyàn ọlọ́run yóò ti wà lórí wọn pé bó ṣe rí ní ọjọ́ ìgbani nígbà tí agbára ọlọ́run sọ̀kalẹ̀ torí pétérù àti jọ́hánù tí wọ́n sì lọ sí orí òkè pálárada pẹ̀lú ìfàmíróyàn pẹ̀lú jésù kristo olúwa bẹ́ẹ̀ ni olúwa yóò kún ìránṣẹ́ rẹ̀ bí wọ́n ṣe lanu wọn lónìí láti sọ̀rọ̀ náà ọ̀rọ̀ yóò yóò jáde pẹ̀lú àṣẹ pẹ̀lú agbára yóò sì mú ìyípadà ńlá wá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run gbogbo èèyàn pátá ni yóò dẹni bùkún mo gbàgbọ́ pé lónìí wọ́n fẹ́ dẹni bùkún ẹ̀mí náà fẹ́ dẹni bùkún gbogbo apátá la ó dẹni bùkún ẹ jẹ́ ká gbàdúrà pé gbogbo tí ọlọ́run ní fún wa lónìí a ó gbà á lẹ́kùnrẹ́rẹ́ lórúkọ jésù ẹ̀yin ará ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún olúwa gbogbo ìránṣẹ́ tó lọ yóò lò láàárọ̀ yìí olúwa yóò bùkún ẹnì kọ̀ọ̀kan pé lópin ìjọsìn lónìí gbogbo apátá a ó ní èrèdí láti yan ọlọ́run lógun ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run yóò ti ṣe ọlọ́run wá tó láti ṣe ọlọ́run wá tó láti fẹsẹ̀ múlẹ̀ ọlọ́run wá tó láti gbọ́ àti pé lẹ́yìn ìjọsìn lónìí
gbogbo apátápátá ó ní ẹ̀rí láti pín a ó lọ sílé láti yọ̀ pé ohun tó lé wa ti ṣe òdìlẹ́jọ́ olúwa inú wa yóò dùn ayọ̀ wa yóò kú a ó sì yọ̀ a ó ní ẹ̀rí nípa ohun tó lé wa ti ṣe onísìlẹ́jọ́ olúwa onílẹ́jọ́ ìbùkún onílẹ́jọ́ tó ga onílẹ́jọ́ agbára onílẹ́jọ́ tí ògo ọlọ́run yóò kún tẹ́pìlì pé nínú tẹ́pìlì wa yìí ọwọ́ ọlọ́run yóò wà lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún wa pé ní gbogbo gbọ̀ngàn ẹ̀mí ọlọ́run yóò sọ̀kalẹ̀ ẹ̀mí ọlọ́run yóò sọ̀kalẹ̀ yóò kún gbogbo gbọ̀ngàn yóò wà ní ìṣàkóso nípa iṣẹ́ àmì nípa iṣẹ́ agbára nípa ìfàmúrélọ̀ níbí ni sọ wípé a ò lè ro okó gbà bí kò ṣe parí fún wa ẹ jẹ́ ká gbàdúrà kọ́ lọ́run kò jọ lónìí kó fi ohun gbogbo fún wa kó fi ayọ̀ kó wa kí ọwọ́ ọlọ́run kó wà lórí ẹjọ́ rẹ̀ ètí ọlọ́run tá a fi wá fún ìjọsìn kọ́ lọ́run kò mú iṣẹ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà pé ọlọ́run àánú rẹ̀ yóò fi àánú hàn fún wa kò sẹ́ni tó kọ́ máa jáde máa fẹsẹ̀ wọ́lẹ̀ wọlé wá kò sẹ́nikẹ́ni tó máa wá tí ò lérè bùkún gbà pé ọ̀run yóò kọ orúkọ àwọn tó ń darí gbẹ̀lẹ̀ sínú ìwé yìí lónìí pé lónìí olúwa yóò ràn wá lọ́wọ́ a fi ohun gbogbo sílẹ̀ fún ọlọ́run yóò di àyè lógo gbogbo ìpòrúru wa ọlọ́run yóò mú kúrò pé láàárọ̀ yìí ẹ̀mí ọlọ́run yóò gba ìṣàkóso gbogbo orúkọ olúwa wa yóò sì di àyè lógo lórúkọ Jésù lórúkọ Jésù ní àgbàdúrà lórúkọ Jésù ní àgbàdúrà bàbá wa tí bẹ ní ọ̀run adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún ohun tí ẹ ń ṣe fún wa lónìí ẹ ti kó wa jọ láti bùkún wa láti fi okun kó wa láti sọ ìjọ yín di ọ̀tún láti fi ìjọ yín sí ìpele tó yẹ kó wà nípa ìpele ti wà mímọ́ bí ẹ ṣe ń fẹ́ kí ìjọ kó múra sílẹ̀ fún níbọ̀ Jésù Kristo olú àgbàdúrà ipò gbogbo tí ẹni lónìí fún wa láì sí ìyọ kúrò láì sí pé bóyá mú nǹkan kan kúrò ẹ bùkún gba lónìí lórúkọ Jésù bàbá gbàdúrà wípé ó bùkún wa níwájú yín a ó gba ìbùkún yín lọ́pọ̀lọpọ̀ látọ̀run wá adúpẹ́ ti gbàdúrà wa lórúkọ Jésù alágbára ńlá ní àgbàdúrà àmì àmì ńlá a fẹ́ wà ní ìdìde dúró síbẹ̀ bí a ṣe fẹ́ kọrin a fẹ́ kọrin àjùmọ̀kọ wa kó gbogbo ìṣòro rẹ orin àkọ́kọ́ number one gbogbo àníyàn rẹ ọkàn awà tó kún fún ìṣòro tí ayé rẹ kún fún àníyàn gbé ìṣòro rẹ wá sọ̀dọ̀ Jésù fi gbogbo àníyàn sílẹ̀ níbẹ̀ kò sí olùrànlọ́wọ́ bíi tirẹ kò sí ẹlòmíì tó súnmọ́ wà kò sí ibòmíì tá a lè kẹ́rù lọ kò sí ẹlòmíì tó ń gbàdúrà wá ní ìsinsìnyí má ṣe lọ́ra gbọ́ ohun ìpè àánú rẹ̀ wá má ṣe bẹ̀rù ohunkóhun wọ yóò rí ìsinmi níbi ìtẹ́ àánú gbé àwọn àníyàn àtẹ̀dùn rẹ wá síbi ìtẹ́ àánú lọ́dọ̀ rẹ̀ kò sẹ́rù tó lúwa kò lè ro kò sí ọ̀rẹ́ bíi Jésù.

Oluwa yóò mú ọ̀nà àbáyọ fún ọ. Gbogbo tí o ti kó lọ, Ọlọ́run yóò dá padà, yóò dá padà fún ọ. Lórúkọ Jésù, ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa ti ń bẹ ní ọ̀run. A dúpẹ́ lórí lọ́pọ̀lọpọ̀ fún ìrọ̀ yìí. A dúpẹ́ lórí pé ẹ bá wa sọ nípa pé tá a bá ké pè yín, ẹ ó dá wa lóhùn, ẹ ó gbàdúrà wa. Olúwa, mo gbàdúrà wípé gẹ́gẹ́ bí àwòyàn rẹ ṣe ń ké lómi Olúwa, àwọn tí wọ́n fẹ́ ìrònú padà, àwọn tí wọ́n ń fẹ́ láti padà wá sínú ìdàpọ̀ pẹ̀lú yín, àwọn tí wọ́n ti sọ ìgbàlà nù, tí wọ́n ti sọ ìsọ̀rọ̀ mímọ́ nù, tí wọ́n ti sọ agbára mímọ́ nù, wọ́n ṣe padà lórí Olúwa, mo gbàdúrà pé wọ́n gbà padà lórúkọ Jésù. Gbogbo pátápátá tí wọ́n ti sọ nù nípa ti ara, àwọn tó ṣàìsàn, mo gbàdúrà Olúwa, ẹ ó dá àlàáfíà padà sáàgọ́ ara wọn lórúkọ Jésù. Ẹ gbọ́ ọ̀nà ọ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa. Bí a ṣe ń tẹ̀síwájú lójọ fún tòní, ẹ̀bùnkún ẹnìkọ̀ọ̀kan wa sí. Adúpẹ́ pẹ̀ ti gbàdúrà wa lórúkọ Jésù alágbára ńlá ni a gbàdúrà. Amen.

ẹkẹ aleluya ẹjẹ ká dìde dúró síwẹ̀ bí a ṣe mú gbogbo tí a ti kọ́ láàárọ̀ yìí tọ́ ọlọ́run lọ nínú àdúrà. Àkọ́kọ́ la fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní èyí tí ọlọ́run fi fún wa ní ìjọ wa láti máa kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí kò ní àbùdá, ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó lọ tààrà, tó lè yí ayé wa padà, tó lè tó ayé wa di ọ̀tún, tó lè ṣe wá lẹ́ni tí ó yẹ ká jẹ́ àǹfààní ni. Mo fẹ́ ká lẹ́nu wa ká mọ rírì ọlọ́run ká fògún fún orúkọ ojú wa pé ọlọ́run jẹ́ olódodo fún ìjọ rẹ̀, kò fohunkóhun pamọ́ fún ìjọ gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan. Mo fẹ́ ká fi ìbùkún fún ọlọ́run kò sọ pé olúwa ṣé o, bí a ṣe ń ṣí ìwé mímọ́, bí o ṣe ń fi ìwé mímọ́ fún mi ní ìjọ rẹ tí ó gbèrú láti èyí lọ sí ayérayé. Ẹ jẹ́ ká mọ rírì ọlọ́run ká fògún fún olúwa ká yin ọlọ́run lógo fún gbogbo tí olúwa ń kọ́ wa ní ìjọ rẹ̀. Mo fẹ́ gbọ́ pé ẹnìkan ń gbàdúrà. Ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀kọ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run láàárọ̀ yìí. Ṣẹ́gun Dáfídì lórí àwọn ará Máléèkì torí pé gbẹ́kẹ̀lé olúwa torí pé gba ọlọ́run gbọ́ torí pé fi ìgboyà rẹ̀ sínú ọlọ́run. Èyí ni ó ṣe ní ìṣẹ́gun lórí àwọn ará Máléèkì. Ẹ jẹ́ ká yin ọlọ́run lógo. Mo sì fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bákan náà pé èmi náà gbẹ́kẹ̀lé ọlọ́run ni mo ṣe wá. O wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a kọ́ láàárọ̀ yìí. Ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yóò nípa nínú ayé rẹ, yóò sì mú ayé rẹ dára, yóò mú ayé rẹ dára. Ìwásù tó gbọ́ láàárọ̀ yìí yóò sì ṣe ayé rẹ ní ọ̀tún.

lorúkọ Jésù ni a gbàdúrà. Ẹsẹ̀ kejì ibi kíkà wa, ẹ̀kọ́ wa, àbí ẹ̀kọ́ wa. Ó ní wọ́n sì kú àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀ ní ìgbèkùn. Wọn kò sì pa ẹnìkan, ọmọdé tàbí àgbà, ṣùgbọ́n wọ́n kó wọn lọ, wọ́n sì bá ọ̀nà tí wọ́n lọ, wọ́n kó wọn nígbèkùn. A fẹ́ gbàdúrà lárọ̀ yìí. Ohunkóhun bó ṣe wù kó rí ìpele kípele tó wà lórílẹ̀-èdè wa, èyí tó jẹ́ wípé ó gbàdúrà sọ́dọ̀ pé Olúwa mi ò ní wọnú ìgbèkùn àwọn èèyàn búburú tó wà lórílẹ̀-èdè wa, àwọn ajínigbé, àwọn ajínipa, àwọn tí ó ń fẹ́ ẹ̀jẹ̀, tí wọ́n fẹ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ọlọ́run dáàbòbò mi, dáàbòbò ẹbí mi, dáàbòbò àwọn olólùfẹ́ mi Olúwa. Ẹ jábẹ́ Ọlọ́run kó dáàbòbò wá o. Ibikíbi tá a bá lọ, ibikíbi tá a rìnrìn àjò lọ, bóyá Nàìjíríà tàbí ní òde Nàìjíríà, bí Olúwa ṣe ń tọ́ wa, àbí Ọlọ́run yóò wà lórí wa. A ò ní di ìgbèkùn fáwọn èèyàn búburú, a ò ní di ìgbèkùn fáwọn ọ̀tá.

tọrun àwọn ìta òdodo wọn àìrídìí ìgbòkun àtàwọn ìbátan wa àti ògbàlú ìyan wa kò sí agbára kágbára tí ó máa fọkàn yí ìwájá gbàdúrà ẹja sọ fọjọ rẹ ibi àti ìdá àbùbù àwọn èèyàn rẹ ibi yìí ní àwọn tó jókòó di kọkọ gá ògo yóò máa gbéra bó jìjẹ lójú mọ rè bí o ṣe sin ojú wa ní ẹ̀mí àti ní òtítọ́ bí o ṣe ń gbọ́ràn sí ẹ̀rọ rẹ ibi gbogbo tó bá jẹ nípa ìtọ́jà mi nínú kò sí búburú kankan tó máa ṣẹlẹ̀ sí ọ àní mú ọ ní ìdòkùn níbi gbogbo tó bá lọ ọlọ́run yóò pa ọ mọ́ jẹ́ ká gbàdúrà láwọ̀ yìí àdúrà rẹ lè lọ jinlẹ̀ ó lè gbà ọ́ lọ́wọ́ àwòrán búburú ó lè pa ọ mọ́ kó lọ́wọ́ àwọn agbára èyí tó lọ sókè sódò wọn ò ní rí ọ wọn ò ní fọwọ́kàn ọ ó lọ bí iṣẹ́ rẹ ó lọ bí okòwò rẹ ó lọ sí iṣẹ́ ránṣẹ́ àwọn àṣìrere à ń kéde ọ̀rọ̀ ọlọ́run kò sí agbára búburú tó máa lè dọ́dọ̀ wa ayé wa ní ẹnikẹ́ni ní kékúrò nítorí pé a jẹ́ ọmọ wọn fún ọlọ́run elédùnmarè ọlọ́run yóò pa wá mọ́ pè lọ́wọ́ ibi àti lọ́wọ́ gba àjàkálẹ̀ àrùn ẹja gbàdúrà ọlọ́run yóò ṣe ìtọ́jú wa ẹsẹ̀ kẹta onídáfídì àti àwọn ọmọkùnrin sì wọ ìlú sì wò ó àti kùn ún àti obìnrin wọn àti ọmọkùnrin wọn àti ọmọbìnrin wọn ni a kó ní ìgbòkùn lọ àti kó wọn ní ìgbòkùn lọ a fẹ́ gbàdúrà sọ́dọ̀ láàárọ̀ yìí àti kó ọ ní ìgbòkùn ní àkiri ayé rẹ ọlọ́run ló tu ọ sílẹ̀ ìgbòkùn kí gbòkùn tó bá wà ìgbòkùn kí gbòkùn nínú ìdílé kọ̀ọ̀kan láàárọ̀ yìí ẹja gbàdúrà ìgbòkùn kí gbòkùn tá a bá ṣàkíyèsí ìdèkídè tí a bá ṣàkíyèsí ipò wíwọ ọkàn tí ó bá wà inú ẹbí inú ayé àwọn ọmọ inú ẹbí inú ìdílé inú ẹnikẹ́ni inú ayé ọkọ tàbí aya a ó ṣu ẹnì kọ̀ọ̀kan sílẹ̀ kó lọ́wọ́ ìgbòkùn ìṣù lórúkọ jésù okòó tó wù kó ṣẹlẹ̀ okòó tó wù kí ìgbòkùn náà jẹ́ ìgbòkùn tẹ̀mí ìgbòkùn tara ìgbòkùn tàlàáfíà ìgbòkùn nínú ìpọ́jú okòó tí ìgbòkùn náà bá jẹ́ bàbá gbàdúrà láàárọ̀ yìí okòó ló ṣẹlẹ̀ a ò ní dè wá a jẹ́ ẹni tí a ti tú sílẹ̀ orí ọ̀fẹ́ náà ti tú wa sílẹ̀ báwo la ó ṣe wá wà nínú ìgbòkùn nínú ìjọ ọlọ́run bí èyí níbi tí a gbọ́ ọlọ́run ti rìn láàárọ̀ yìí a tú ọ sílẹ̀ sọ fún olúwa olúwa ò lè dè mí sí ìgbòkùn náà jésù ti sọ mí di òmìnira jésù ti sọ ayé mi di òmìnira jésù ti sọ mí di òmìnira jésù sọ àwọn ọmọ mi di òmìnira a ò ní wà nínú ìgbòkùn ìgbòkùn kí ìgbòkùn tó bá wà bàbá ṣe ń gbàdúrà sọ́dọ̀ láàárọ̀ olúwa yóò tú ọ sílẹ̀ bàbá yá gbàdúrà láàárọ̀ yìí aya dáfídì àtàwọn ọmọ ẹ̀ lákó nígbòkùn lọ akó wọn nígbòkùn lọ ní ìlà sì wà láàárọ̀ yìí ó wá ṣàkíyèsí ìgbòkùn kí ìgbòkùn náà ayé rẹ gbàdúrà olúwa tú omi sílẹ̀ pátápátá bẹ́ẹ̀ nìkan bá gbàdúrà níbẹ̀ ọlọ́run yóò dá lóhùn oníkẹ́pẹ̀ mi ní ọjọ́ ìpọ́njú èmi yóò gbà ọ́ yóò sì fún láti alágbára tí ìwọ kò mọ̀ ọ́ èyí ni ọjọ́ náà láti képe orúkọ olúwa gbogbo ìgbòkùn kí gbòkùn gbogbo ìdèkídè gbogbo àjàgà kájàgà okó ohun tí ò yẹ kó wà ní ayé rẹ sọ fún olúwa olúwa yóò ṣe ọ sílẹ̀ pátápátá lórúkọ jésù la gbàdúrà ẹsẹ̀ kẹfà dávidì sì bánújẹ́ gírígírí nítorí pé àwọn èèyàn náà sì ń sọ̀rọ̀ láti sọ ọ́ ní òkúta nítorí tí inú gbogbo àwọn èèyàn náà sì bàjẹ́ olúkúlùkù ọkùnrin nítorí ọmọ rẹ ọkùnrin àti nítorí ọmọ rẹ obìnrin ṣùgbọ́n dávidì mú ara rẹ̀
ni okan de ninu oju olorun e ka le luwa oko n to ru ki ipe ruru je oko n ti ipe nija je loni gbogbo edopin a fe gbadura laaro yi pe ki olorun orun ko ju o ko ru ko ru mi soke olorun ko fokun kun mi olorun ko fi agbara wo mi bi o se n ru awon eyan soke ja la ni wa ka gbadura pe Oluwa mo wa ni bo te je pe mo ni iporuru bo te da be ni pe mo ni awon wahala bo te pe mo lo le kin to de sugbon mo ti wa mo wa ti le Oluwa mo ni le iwe soke re mo ni le mo ni le ran lowo re mo ni le ayo re ninu okan mi le kan to Oluwa ran mi lowo e je ka wo gbogbo to sele na aye mi Oluwa se la ti ko mi mo ni iporuru sugbon Olorun jo e je ke mi re ko chu mi ninu ori ofe re agbara re lati tesiwaju ninu irin ajo ye Oluwa e gbe re mi loruko Jesu ojo yo ti Oluwa yo ro soke aru aru David lo wa ru soke ninu Oluwa eje ni to Oluwa fi fun wa David o ru ara re soke ninu Oluwa ru ara re soke Oluwa yo se Oluwa yo se fun o ojo yo ru soke Oluwa yo ti agbara wo Oluwa yo kun o pelu okun Oluwa yo tu o se ninu ona irin ajo gbagbe Oluwa yo se de otun ni oruko Jesu la gbadura ni ese kejidinlogun etin dafere ti gba gbogbo nkan ti àwọn ará Máléke ti kú dábìlì sì gba àwọn obìnrin rẹ̀ méjèèjì 19 kò sì sí nǹkan tí ó kù fún wọn kékeré tàbí ńlá ọmọkùnrin tàbí ọmọbìnrin tàbí ìkógun tàbí gbogbo nǹkan tí wọ́n ti kú dábìlì sì gba gbogbo rẹ̀ àkókò dé dé o kí ló ń tó ti pàdánù ìfẹ́ rẹ̀ àkọ́kọ́ fún Olúwa kí ló ń tó ti pàdánù ìgbàlá rẹ̀ kí ló ń tó ti pàdánù ìsọdí mímọ́ rẹ̀ kí ló ń tó sọnù tó ti pàdánù agbára ẹ̀mí mímọ́ o ti pàdánù àlàáfíà rẹ o ti pàdánù iṣẹ́ rẹ o ti pàdánù ẹbí rẹ ẹnìkan tó súnmọ́ dáadáa o ti dàbẹ́ ẹni pé o pàdánù omi gan lọ́jọ́ ìmúpadà abẹ́gbàdúrà sọ́jọ́run o kò tó ti pàdánù ní ayé nípa tẹ̀mí nípa tara nípa ohun ìlú nípa tẹ́bí gbogbo ẹ̀ pátápátá nípa tàlàáfíà sọ fún wa àkókò dé ó gbà padà gbogbo tó ti pàdánù ó gbà padà oko tó kò ti pàdánù ayé nínú ẹbí nínú iṣẹ́ ìránṣẹ́ ó gbà padà bó ṣe gbàdúrà gbogbo àpáta ló gbà padà já gbàdúrà gbogbo àkókò rè àkókò dé láti gbà padà àkókò wa rè láti gbà padà ọgbọ́nu yóò mú padà bí tí a ti kà láàárọ̀ yìí nínú Jùwẹ́lì oríkejì ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n ó ní èmi yóò sì dá padà ọdún èyí tí kòkòrò kan ti jẹ́ kòkòrò jewéjewé àti kòkòrò mìíràn ti jẹ àwọn ọmọ ogun ńlá mi ti mọ rán sáré yín ẹ̀yin yóò sì jẹ́ oní ọ̀pọ̀lọpọ̀ ẹ ó sì yí orúkọ Olúwa Ọlọ́run yín èmi ó sì fi ìyanu báyìí lò ojú kì yóò sì ti àwọn èèyàn mi láyé ojú èmi ṣe a gbá padà láàárọ̀ ojú èmi ṣe wa ó gbàgbà lárẹ́ padà lóni ó gbàgbà lárẹ́ padà ìsọdí mímọ́ rẹ ìrírí ìsọdí mímọ́ tó ṣe iyebíye ti pàdánù ẹ̀ ṣùgbọ́n lóni ó gbà padà ìsọdí mímọ́ agbára ẹ̀mí mímọ́ ìbámu tí sábẹ̀rẹ̀ mọ́lá ti jáde lọ wàásù ọ̀rọ̀ náà ó ti pàdánù ẹ̀ lóni ọjọ́ yóò dá padà ẹ̀mí mọ́ yóò padà gbogbo àwọn ìfẹ́ tí a ní tẹ́lẹ̀ fún ìwàásù rere fún jíjì rẹ ọkọ̀ dájú padà Olúwa yóò dá padà ẹ̀mí mọ́ yóò dá padà àláfíà rẹ àláfíà tó dàbẹ́ ni pé òní Olúwa yóò dá padà Olúwa yóò dá padà jágbàdúrà sọ́jọ́rùú gbogbo nǹkan tó ti pàdánù Olúwa yóò dá padà Jésù yóò dá padà lẹ́kùnrẹ́rẹ́ bó bá lè gbàdúrà. Lórúkọ Jésù la gbàdúrà lákòótọ́ gbogbo afẹ́gbàdúrà pé kó tó di pé dí ọ̀run Ọlọ́run Olódùmarè yóò tọ́ lójú ọ̀nà dáfẹ́ni wọ́n ju Olúwa
Oluwa ti fun on ni itoni lati oni lo ja gbadura ba se woju Oluwa Oluwa yo ma dawa lohun so fun Oluwa Oluwa ma to mi ma dari mi ma sakoso gbogbo to wa na yi mi fi ogbe sile gbogbo ni mo fi sile Oluwa ni gbogbo ipinu ti mo mu gbogbo ipinu ati gbogbo lepa mi mi o fe lo lojo na mi mo Oluwa ran mi lowo Oluwa ran mi lowo Oluwa to mi Oluwa dari mi Oluwa to mi loju ona yi gbogbo ipinu ti mo ba nse Oluwa ma to mi ki le ma se to to ki le ma se to je niwaju re toruko Jesu la gbadura baba Olorun ti da wadura re to gbe yi gbo baba dupe lowo yin afogo fun yin afi gbo lati yin atope fun yin tori pe ni Olorun wa Olorun to dara si wa dupe fun ife yin adupe fun ana yin adupe fun isoro yin adupe pe ba da wadura adupe pe amo oni ni ojo ayo wa nitori pe gbe ti a ti pada ni aye apada ati pe lati oni ye lo a o ba yo ninu imose ero re imose lere re loruko Jesu e ma to wa ni oju anu aye wa e ma dari wa ni gbogbo aye wa e ma fi wa sile Olorun a o je kokun fun ara wa agbekele o agbekele lere re agbekele mi re oju a ma to wa loruko Jesu adupe baba loruko Jesu na gbadura amen.

0: Amen. Remain standing as we go to the Lord in prayer. This morning we want to say, Lord, we worship you. We praise you.
1: Yóò fi ògún bọ́ ọjọ́ ìlórúkọ Jésù. A gbàdúrà wípé ẹ ó bùkún ọwọ́ kọ̀ọ̀kan tó wà lókè. Àwọn tó sì jábẹ́ wípé wọn ní nígbà tí a ti wá lọ́jọ́ Sunday tó ń bọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹnìkọ̀ọ̀kan ló fi sílẹ̀ lórúkọ Jésù. Ẹ bùkún fún ọrẹ àwọn ọmọ rẹ, ẹ sì jẹ́ kó ṣètẹ́lẹ́gbà, kó sì wúlò fún ìtẹ̀síwájú ìjọba ọlọ́run ìjọba lórúkọ Jésù. Lórúkọ Jésù la gbàdúrà. Àwọn aṣọ́ni wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ jẹ́ ká fi sínú àpò tó ń gbé kọjá. À ń tẹ̀síwájú náà kó kó àdúrà. A máa tẹ̀síwájú náà dúró. A fẹ́ gbàdúrà. A fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè. Bíbélì sọ ní orin Dáfídì 122. Ẹsẹ̀ kẹfà ti kéje Bíbélì gbàdúrà fún àlàáfíà Jerúsálẹ́mù. Yóò ṣe rere àwọn tí ó fẹ́ kí àlàáfíà kó wà ní òde rẹ àti àsìkí nínú ìlú rẹ. Ká gbàdúrà pé kó lọ́ọ́ kópa orílẹ̀-èdè wa mọ́, kó lọ́ọ́ kópa orílẹ̀-èdè yìí mọ́ nínú àlàáfíà àti nínú ìlera pípé. Ẹ jẹ́ ká bí ọlọ́run ká lè jáde lọ ká ṣiṣẹ́ ìránṣẹ́, ká wàásù rere, kọ́lọ́run kó tì wá lẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ojúṣe ló wà níwájú wa láti ṣe. Kó lọ́ọ́ kó jẹ́ kí àlàáfíà kó jọba, kì í ṣe lórílẹ̀-èdè wa nìkan, gbogbo Áfíríkà àti gbogbo àgbáyé. Kọ́lọ́run jọ ẹ́ kó jẹ́ ká àlàáfíà kó wà tó bẹ̀ gẹ́kẹ́ ìrere ìwásù ìrere kó lè ní ipá kó lè ní agbára tó bẹ̀ gẹ́kẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkàn kó lè wá sọ̀rọ̀ Jésù Kristì. Ọ̀gọ̀rọ̀ àwọn ọkàn yóò wá sínú ìjọba Ọlọ́run, wọn ó sì mú Olúwa àti agbára àjíǹde rẹ̀. Ẹ jẹ́ kí Olúwa kó ṣe yìí. Àá lè gbogbo ayé àlàáfíà nínú gbogbo nǹkan tí a bá ń ṣe nínú gbogbo ìdáwọ́lé wa. Tó bẹ̀ gẹ́ bí a ṣe múra sílẹ̀ fún bíbọ̀ Jésù, okòwò ò ní dí ìwásù rere lọ́wọ́. Ọgọ́rùn ọkàn yóò wá sọ́dọ̀ Olúwa kó tó pẹ́ jù. Ẹ jẹ́ ká gbàdúrà. Ká ké pe orúkọ Olúwa. Lórúkọ Jésù ni a gbàdúrà. Lórúkọ Jésù ni a gbàdúrà. A fẹ́ gbàdúrà fún bàbá nínú Olúwa, olùṣọ́àgùtàn wa gbà. Pásítọ̀ Dr. W. Kumi pé ọwọ́ Ọlọ́run yóò wà lórí wọn. Ẹ jẹ́ kí n gbà mí ńlá. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún ọ tó yà mí lẹ́nu. Wọ́n ṣẹ̀ṣẹ̀ parí GCK ni o. Wọ́n tún lọ sí Asia. Bí wọ́n ṣe ń débẹ̀, Ọlọ́run tó bẹ̀rẹ̀ sí bùkún fún wọn àti màmá wa nílé wa náà lẹ́gbẹ̀ẹ́ wọn fẹ́ gbàdúrà fún wọn pé bí wọ́n ṣe ń tẹ̀síwájú Ọlọ́run yóò pẹ̀lú agbára Ọlọ́run rẹ̀ fún Ọlọ́run. Okun Olúwa yóò wà lórí wọn àti lórí màmá. Ọlọ́run yóò bá wa kún wọn, yóò kún aya wọn, kò ní rẹ̀ wọ́n o, àárẹ̀ ò ní mú wọn, k oso ko n to ma fun ni are ka gbadura fun won ko be ko fun oloku ko fun lagbara ko fun lagbara ruko jesu eje ka gbadura eje ka gbadura eje ka gbadura eje ka gbadura eje ka bebe owo olorun ko wa lori baba oluwa baba oluwa ni o tin se la la lo pepe pedu ojo nje ododo sin agbara olorun ogu olorun ni wa lori won ni wa lori won ojo wo buku won ojo wo pelu won ibi ni so fa bi ka ma gbadura ni gbagbogbo ka si ma se pe ka ma gbadura pelu ifayaran ninu gbogbo pelu mi pe ati fun emi ka le fi ofun mi ki je la ni o mi pelu igbeya lati je ko di fifun han lati je ko di fifun o le jive ti ijoba ojo ni le ti emi je iko je ka gbadura ko je ni ko se fun baba oluwa ni ruko jesu na gbadura ade gbadura fun jesu ki pe ko je ko ran won jowo ko je ko ran ijo jowo bi won se jade jo lese yi ko je ko chi wa leyin a ma se pelugo ko je ko ran wa jowo ife je akonse yi wa ye ni eta ni ogun faith afẹ́ gbàdúrà kọjọ́rùn kò sí ìfẹ́jì ní àkókò àgbàyanu àkókò ìbápàdé àkókò ìtújáde agbára ní lákòókò bí èyí tí àmà ti ṣe ìyanu èyí tí ò tí wáyé rí ọgbẹ́rin lódùmá yóò ṣe lórúkọ jésù ní àgbàdúrà bàbá wa ti bẹ ní ọ̀nà adúpẹ́ fún àkókò yìí àgbàdúrà pé kẹbùkún bá ṣe ń tẹ̀síwájú ògo ọlọ́run yóò wá sórí ẹnì kọ̀ọ̀kan pé ìbùkún ọlọ́run tí ẹni fún wa lónìí láìsí ìdíwọ́ kankan àti ìdènà ẹ ó tù sórí gbogbo lórúkọ jésù adúpẹ́jọ́ ń fún ìránṣẹ́ ọlọ́run agbàgbọ́ wípé ọlọ́run olódùmarè ń gbogbo tí ẹni fún wa lónìí gbogbo apátálá ó ní ẹ̀kúnrẹ́rẹ́ lórúkọ jésù ẹ fún alẹ́kúnrẹ́rẹ́ olúwa lórúkọ jésù alágbára ní àgbàdúrà amen. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ jẹ́ ká jókòó. Akin olókòlòkò yìí kàbọ̀ sí àkókò ìsìn àjùmọ̀ṣe pẹ̀tù ní lórúkọ Jésù. Ìpàdé yìí ìjọsìn tòun ló kó àwa ará láti agége Ajégúnlẹ̀ àti Àlímọ̀ṣọ́ àti Gbàgádà Ìkẹjà àti Kéjù àti Ṣómọdé ló kó gbogbo apapọ̀ sínú ìjọsìn àkọ́kọ́. Inú wa dùn lọ́pọ̀lọpọ̀ wípé ó fún wa lórí ọ̀fẹ́ láti wà ní ìlú ni. A fẹ́ kí àwọn àlejò àwọn tó jẹ́ pé òní ni ìgbà àkọ́kọ́ wá wọn láàrin wa. Bóyìí bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ wá tí ẹ wá jọ́sìn pẹ̀lú wa. Ẹ̀dùn ẹ jẹ́ ká náwó sókè ẹ jẹ́ ká gbọ́ sókè ká lè dá wa mọ̀ kí a sì dìde dúró láti fi ìkọ́ni ìkíni olùsú àgùntàn wa fún wa. Ẹjọ́ jẹ́ ká jìde dúró ebikíbi tí a bá wà ẹjọ́ jẹ́ ká jìde dúró kò gbọdọ̀ sí àtẹ́wọ́ ẹjọ́ jẹ́ ká jìde dúró ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ olùṣàgùtàn wa àgbà olùṣàgùtàn ìjọ deeper life ní gbogbo àgbáyé ni wọ́n dùn pẹ́ wà níyì a sì ń gbọ́ lọ́rùn gbọ́ bó ti ń gbàdúrà fún ọ bó ló wá ṣe ń dùn wọn láti ọ̀pọ̀lọpọ̀ ọdún láti bùkún fún ẹgbẹgbẹ̀rún orí ayé bùkún fún wọn náà nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wọn láàárọ̀ lórúkọ jésù àwọn aṣọ ọ̀dọ̀ wa wà lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n fún yín ní ìwé pélébé kan ẹjọ́ jẹ́ ká gbà lọ́wọ́ wọn ká ṣàkọsílẹ̀ nínú ẹ̀ dáradára tá a bá ti ṣàkọsílẹ̀ tán ká da padà fún àwọn aṣọ ọ̀nà wa a wà wá síwájú lẹ́yìn ìjọsìn olùṣàgùtàn wa àwọn olùṣàgùtàn wa yóò lè bá yín sọ̀rọ̀ wọ́n ó sì fi àwọn ìfilọ̀ tó yẹ fún yín àwọn tó mú ọ wá wọ́n ó dúró láti mú ọ padà wọ́n ò ní fi ọ sílẹ̀ lẹ́yìn àwọn ìfilọ̀ wa àárín ọ̀sẹ̀ ọjọ́ ìjọsìn ọjọ́ ìsinmi àwọn ìjọsìn ọjọ́ ìsinmi máa ń bẹ̀rẹ̀ ní nǹkan bí aago mẹ́jọ ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni gbogbo awon bi gbogbo ta tin josin abi ta ba ni anfani lati wale kokan bi fun isajumo se papo idapojule ni irole idapojule ma wa awon omo atojo won ma ni idapojule ti won loto ni fun awon omode ati awon odo ago merin role ni nigba ti awon agunbani re wa ifa won ma bere ti won ni ago marun ati agba gbogbo apata la ma reti pe ka wa ni idapojule kasi wa nbe lati wa ni idapojule eko bibeli ninu ijo wa nbe a ma ni eko bibeli ni lese lese ati ni sisentele o ma n bere o si ma je ito olusegun ton wa gba pastor tojo bi eku mi ton ma n sakoso re o ma n bere ni ago mefa ko iseju medogun gbogbo ojo aje monday ola eko bibeli ni ojo kerinlelogun yo wa fun awon ara ikeja awon ara ikeja yo darapo pelu gbogbo awon ara gbagada somoju ati keju fun eko bibeli won ni irole ola yato siyen ni ojo monday monday 31st of august isodo ni yo wa gbogbo isodo yo wa fun eko bibeli leyin jisiki 31st of august Tuesday ọ̀sẹ̀ yìí ọ̀túnla Tuesday ọjọ́ ìṣẹ́gun ìdàpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn adarí àníwá sí gbàgádà yóò wáyé ní àwọn gúrùpù wa ìsọ̀rí ẹkùn wa láti lè múra sílẹ̀ láti pèsè sílẹ̀ fún ìsọjí ńlá tó ń bọ̀ ìpàdé ọjọ́ àlàmísì gbogbo ọjọ́ àlàmísì la máa ń ní ìdàpọ̀ èyí tó máa ń bẹ̀rẹ̀ ní ago mẹ́fà ní àwọn ilé ìjọsìn wa gbogbo bákan náà ni a máa ń ní ọjọ́ Thursday kẹta ní gbogbo oṣooṣù àkókò àṣálẹ̀ agbára ni níbi tí ọlọ́run ti máa ń bùkún wa nípasẹ̀ tí ìránṣẹ́ olùṣọ́àgùtàn wa gbà ní gbogbo àgbáyé Thursday tó ń bọ̀ yóò jẹ́ ti dísíkì ẹ̀jẹ̀ ká ẹ̀yin olúwa a ó ní ìsọjí kárí ayé tí oṣù kẹjọ yóò bú ayé ní ọ̀tà láti ọjọ́ wednesday ọ̀sẹ̀ yìí ọjọ́ rú títí di ọjọ́ ìsinmi ọgbọ̀n ọjọ́ oṣù tá a wà yìí pẹ̀lú àkòrí ìyípadà ńlá nípasẹ̀ kristi ní agirika grammar school ọ̀tà ní ogun state ní àkókò ìpàdé a ó ní àkókò fún àwọn ìránṣẹ́ ọlọ́run gbogbo èyí tí ó wáyé ní ọjọ́ kẹtàdínlógún àti kejìdínlógún 27-28 aago mẹ́jọ àárọ̀ ni ó kan gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run àti gbogbo àwọn adarí àti gbogbo àwọn èèyàn ọlọ́run papọ̀ bákan náà láti sọ fún gbogbo àwọn èèyàn tó yí wa ká ó sì wà fún wọn ó jẹ́ ìdáǹdì tó lógo nínú ayé tó yí pé yìí bákan náà àwọn ọ̀dọ́ wa yóò parapọ̀ láti ní àkókò ìdàpọ̀ ńlá fún àwọn ọ̀dọ́ ní ilé ìwé ní ọjọ́ sátidé 29 august oṣù kẹjọ ní aago mẹ́jọ àárọ̀ àkókò náà ni ìyípadà ńlá ìsọdọ̀tun láti mú gbogbo kò ṣeé ṣe òdiwọ̀n kúrò ẹ jẹ́ ká ṣètò gbogbo láti rí pa àsìkò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá láti wá gba ìbùkún èyí tí ọlọ́run ti ṣètò fún àwọn èèyàn rẹ̀ ìfilọ̀ mìíràn tún wà àwọn agùnbánirọ̀ wa ní campus olùṣọ́àgùtàn àgbà ti fowó sí ìpàdé kan pàtàkì fún àwọn campuses christophobia ní ìpàdé náà ó jẹ́ ìpàdé fún gbogbo àwọn tó wà ní campuses ní gbogbo orílẹ̀-èdè wa àti gbogbo àgbáyé ọjọ́ keje sí ọjọ́ kọkànlá october ni yóò sì wáyé ní DLICC Deeper Life International Conference Center ibẹ̀ ni yóò ti wáyé 42 Lagos Ibadan Expressway gbogbo àwọn tó wà ní campuses ní a retí láti wá síbi ìpàdé kan sì ṣe ìpolongo nípa ìpàdé náà. Ẹ ṣe púpọ̀. Kolúwa kó bùkún yín. Amen.

kí a tó gbọ́ ìwàásù tòní, a ó ní àkókò kúkúrú fún Bíbélì kíkà. Èpístélì Paul àpọ́stélì sí àwọn ará Kọ́rìntì, Kọ́rìntì kejì orí kejìlá. O ní kò lè ṣe aláìṣògo bí kò tilẹ̀ ṣe àǹfààní, nítorí èmi yóò wá sí ìran àti ìṣepáyá Olúwa. Èmi mọ ọkùnrin kan nínú Kristi ní ọdún mẹ́rìnlá sẹ́yìn, yálà nínú ara ni èmi kò mọ̀, tàbí láti inú ara kúrò ni èmi kò mọ̀, Ọlọ́run ni ó mọ̀. A gbé irú ènìyàn bẹ́ẹ̀ lọ sí ọ̀run ìkẹta, èmi sì ti mọ irú ọkùnrin bẹ́ẹ̀, yálà ní ara ni tàbí láti ara kúrò ni èmi kò mọ̀, Ọlọ́run mọ̀. Bí a ti gbé e lọ sókè sí paradísè, tí ó sì gbọ́ ọ̀rọ̀ tí a kò lè sọ, tí kò tọ́ fún ènìyàn láti máa sọ, nípa irú ẹni bẹ́ẹ̀ ni èmi yóò máa ṣògo. Ṣùgbọ́n nípa ti èmi fúnra mi, èmi kì yóò ṣògo o, bí kò ṣe nínú àìlera mi, nítorí pé bí èmi tilẹ̀ ń fẹ́ láti máa ṣògo, èmi kì yóò jẹ́ a

tẹ̀síwájú láti kéde Kristi Jésù tó sì yí ayé padà káàkiri gbogbo àgbáyé nípasẹ̀ ìsọdọ̀tun ti Kristi láti ọjọ́ 26 sí ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ ọdún 2026 bẹ̀rẹ̀ láti agogo márùn ìrọ̀lẹ́ ní Adwika Grammar School Ọ̀tà Ogun State. GCK Medical Mission yóò máa jáde la ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti gba ìwòsàn àti iṣẹ́ àánú nípasẹ̀ wọn àti pẹ̀lú ní ọ̀pọ̀lọpọ̀ àwùjọ fún àwọn ìran tuntun. Bákan náà ni ìmúdàgbà fún àwọn ọ̀dọ́ wà ńbẹ̀ àti fún àwọn agùnbánirọ̀. Èyí yóò máa sọ̀rọ̀ nípa bí a ṣe lè mọ iṣẹ́ tó yẹ láti ṣe àti ìrúnisókè àti àwọn ìrírí tá a máa fúnni ní àwọn ìmọ̀. A ó máa sọwádìí ọ̀tún láti já gbogbo àjàgà orí wọn ní ọjọ́ 29 oṣù kẹjọ 2026 ní Anglican Grammar School Ọ̀tà. Bákan náà ayé ń yí padà ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò yí padà. Nítorí náà ipa àti àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò máa wáyé gbẹ́ pẹ̀lú àkórí tá a pè ní ìdáǹdè nínú ayé tí ń yí padà. Ìgbàǹdè pípé láti ọjọ́ 27 ní Christian Pentecostal Mission Church Ọ̀tà. Èyí ni ìwé ìpè fún ọ, èyí ni àkókò tìrẹ. GCK ìwásù ìrere fún gbogbo ẹ̀dá.

Ẹ̀kẹ́ Alleluia. Kí Ọlọ́run kó fún ọ ní ìmòye tó kó lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà papọ̀. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín, a sì dúpẹ́ nítorí ẹ̀mí yín, ẹ̀mí mímọ́ tí ó ń tọ́ wa, tó ń darí wa lọ sínú òtítọ́. A ń bèèrè Olúwa wípé kí ẹ fi òtítọ́ yìí hàn wá kedere, kí ẹ sì kó òtítọ́ náà sí orí tábìlì ọkàn wa, pé nínú òye wa o, nínú àdúrà wa, nínú iṣẹ́ wa, nínú ìbánipọ̀ wa pẹ̀lú yín, àti nínú ohun gbogbo tá a ṣe pátápátá, ohun gbogbo yóò dúró lórí ìfihàn ọ̀rọ̀ yín pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ torí pé àmọ̀pẹ́ ti dá wa lóhùn ní orúkọ Jésù ní àgbàdúrà. À ń wá sínú Sámuẹ́lì kìíní orí 30, mo sì ń kà láti ẹsẹ̀ ìkẹfà. Dáfídì sì bínú jẹ́ gidigidi nítorí pé àwọn èèyàn náà sọ̀rọ̀ láti sọ ní òkúta, nítorí tí inú gbogbo àwọn èèyàn náà sì bàjẹ́. Olókolókò ọkùnrin, nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin, ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ ní ọkàn lé nínú Olúwa Ọlọ́run rẹ̀. Ẹsẹ̀ ìkeje, Dáfídì sì wí fún Abiatari àlùfáà ọmọ Amíléki pé, "Èmi bẹ̀ ọ́, mú efódù fún mi wá níhìn-ín-yìí." Abiatari sì mú efódù náà wá fún Dáfídì. Ẹsẹ̀ ìkẹjọ, Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa wípé, "Kí èmi kí ó lè pa ogun yìí bí èmi lè bá wọn?" Ó sì dá lóhùn pé lépa, nítorí pé ní bíbá ìwọ yóò bá wọn, ní gbígbà ìwọ yóò sì rí wọn gbà. Àmì tó dára, bí a sì ka ọ̀rọ̀ Ọlọ́run, a ń fi ààyè gba ẹ̀mí mímọ́ fún ara rẹ̀ láti túmọ̀, láti fi ṣe àkàwé, àti láti ràn wá lọ́wọ́ ká lè ní òye tó péye. A ti gbọ́ ní ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí, gbà padà. A gbọ́ láti inú iṣẹ́ ìránṣẹ́ àwọn akọrin lákọ̀ọ́kọ́, lẹ́yìn náà lẹ́ẹ̀kejì, láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ àti láti ọ̀dọ̀ àwọn àgbà lẹ́ẹ̀kejì. Lẹ́ẹ̀kẹta, a gbọ́ láti inú orin kárí ayé, tí a gbọ́ láti orin kárí ayé tí a sọ pé gbà padà. Bí a ṣe ń wò láti inú àwọn ọ̀rọ̀ yìí báyìí, pé nítòótọ́ ìwọ yóò gbà, ìwọ yóò sì gbà padà. O lè kì í wá bí kò ṣe láti jalè, láti pa àti láti parun. Jésù Kristì wí pé, "Ṣùgbọ́n èmi dé kí wọn kí o lè ní iyè, àti kí wọn kí o lè ní ní ọ̀pọ̀lọpọ̀." Báyìí, tí o bá gbọ́ wípé gbà padà, o gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ara rẹ, gbà kíni padà? Ohun tí Jésù ti jí lọ, a gbọ́dọ̀ ká pín ọ̀rọ̀ òtítọ́ dédé Ádámù àti Éfà. Kí ni wọ́n pàdánù?
won padanu ibasepo pelu Olorun won padanu ogba edeni won padanu ohun gbogbo patapata ti Oluwa ti o fe ki won ki o ni won si padanu aworan eda Olorun o ipadanu nla gidigidi ni o ti Jesu ti ji lo won padanu nipa igboran won ni o pese su loji awon kankan wa ninu aye wa ti a padanu nipa aigboran baye Esau kini to fi sunkun nitori baba mi ko fun mi ni ibukun ti ogun ibi Esau bawo lo se padanu eleyi ah Esu lo ti ji lo rara o Esau isuko ebi lo npa o o si wa gbe ikun re ga jo eboko ki akobi lo o kegan ogun ibi re bo se padanu re ni yi nito na e ma fi gbogbo re sowo satani o padanu re nitori pe o fi aye sile fun aini re nipa ti ara ibi to npo lati gba yin to dara ninu re kuro solu mo le ri wi pe o ti padanu ijoba ite be ni o banu je be ni kini to se nipa re mo fe gba pada fun ara re mi ati fun awon omo mi fun omo mi Jonathani bawo lo se fe re gba pada solo ogbeni ye ti o wi pe ohun ni yo je oba nipo mi mo pa solo ona ko niyan bawo lo se padanu re nipa igboran ni mo beru awon eniyan na nitori di eyi ni mo se nkan ti won fe fun won Samuel oyeye mi pe emi ti se awon kan kan be ta padanu ko ki se to pe satani lo jagba mo wa lowo sugbon nitori wi pe awa ti kalara wa nipa igbe aye afara awa fun ara wa nipa ipada seyin awa fun ara wa nipa idibaje ti eda eniyan asonu a ko fe nitori na o di gbigba kuro lowo wa Judas bawo lo sisele o ni ise iranse bayi o ti wa padanu ise iranse to ni bawo ni Judas nipa ire koja to fi subu o ni ipin ninu ise iranse yi pelu wa tele ronujile Judas bawo lo se padanu eleyi o nfe owo o si ta Oluwa re fun owo ma fi on gbogbo sori apere satani wi pe satani lo ti ji lo bayi wa ronu nipa eleyi Dafidi o padanu ile re ibi ti o ngbe bakan na won to wa mo iya aya re mejeje ati awon omo re se ati padanu eleyi rara kesi ni gbogbo igba ati padanu idaniloju ti iwa mi mo laisi eyi ni ko se eni ti yo ri Olowa bo ba fe le pa ohunkohun pa le pa eleyi nitori pe ti o ba gba sigla pada ti o si gba gbogbo àwọn ènìyàn àwọn ìránṣẹ́ lọ́kùnrin lóbìnrin àti àwọn ọmọ ẹbí padà bí o bá pàdánù ọ̀run wà ṣe ìgbé tètè láéláé èrè kíni yóò sì wà jẹ́ fún ènìyàn bí o bá jèrè gbogbo ayé tó gba gbogbo ayé padà ṣùgbọ́n síbẹ̀ tí o wá pàdánù ẹ̀mí rẹ̀ èrè kíni èèyàn yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ kíni tá a ti pàdánù ìgbọràn
ṣùgbọ́n a ti pàdánù eléyìí gẹ́gẹ́ bí ìjọ ìtẹríba àmúyẹ tó péye ti ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a dúró lórí eléyìí tí a sì ń gbé nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a ti pàdánù eléyìí èsù kan ló wá mú eléyìí kúrò lọ́wọ́ wa ṣùgbọ́n àwa fúnra wa nípa ìgbé ayé àfara nípa fífi ààyè gba àwọn ohun ti ayé tí kò ní láre ju ohun ti ẹ̀mí lọ bá a ṣe pàdánù rẹ̀ nìyí nítorí náà ẹ jẹ́ kó yẹ kó yé wa nínú ọkàn wa nígbà tí o bá ń kọ orin o gbọ́dọ̀ béèrè lọ́wọ́ rẹ o béèrè pé kí ni mo ti pàdánù báwo ni mo ṣe pàdánù rẹ báwo wá ni mo ṣe lè rí ìgbà padà a mọ̀ bí pétérù ṣe rí ìgbà padà nípa ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú olúwa lẹ́yìn ìgbà tí ó ti ṣẹ́ olúwa ó jáde lọ ó sì sunkún kíkorò omijé ìrònú pòwàdà bí ó ṣe rí àǹfààní yẹn gbà padà nìyí ó gba ìdáríjì lákọ̀ọ́kọ́ ná ó gba iṣẹ́ ìránṣẹ́ ó sì rí agbára ti ẹ̀mí mímọ́ gbà padà àwọn nǹkan kan wà fún ọ láti ṣe kíkàn sọ wípé iná gbà padà ṣùgbọ́n rántí o ti fi ìfẹ́ rẹ àkọ́kọ́ sílẹ̀ o ti sọnù rántí ṣe iṣẹ́ àkọ́kọ́ padà síbẹ̀ ronú pòwàdà bí bẹ́ẹ̀ kọ́ èmi kì í ṣe sátani èmi yóò tó ẹ̀ wá ìwọ́n sì mú ọ̀pá fètè láàrẹ kúrò ní ipò rẹ̀ èrèdí tó fi jẹ́ pé lónìí yìí àwa à ń sọ nípa níní ìrírí ìmúbọ̀sípò lẹ́kùnrẹ́rẹ́ tí ó dára jù kìí ṣe bíi ìtàkọ́kọ́ ti dáfídíò kìí ṣe bíi ti àwọn ti májẹ̀mú láíláí o ṣùgbọ́n tí àwa májẹ̀mú tuntun tí a níní ìrírí ìmúbọ̀sípò lẹ́kùnrẹ́rẹ́ tí ó dára jù eléyìí ni àkórí ébérù orí kẹjọ ébérù orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n nísinsìnyí ó ti gba iṣẹ́ ìránṣẹ́ tí ó ní ọlá jù níwọ̀n bí ó ti jẹ́ pé alárinà májẹ̀mú tí ó dára jù ní ṣe èyí tí a fi ṣe òfin lórí ìlérí tí ó sàn jù bẹ́ẹ̀ lọ ìlérí tí ó sàn jù bẹ́ẹ̀ lọ tó sàn ju ìlérí tí a fi fún dáfídì lọ wípé lépa wà á rí wọn gbà padà a ní ìlérí tí ó dára ti níní ìrírí ìmúbọ̀sípò lẹ́kùnrẹ́rẹ́ tí ó dára jùlọ kókó mẹ́ta lámọ̀gbéyẹ̀wò àkọ́kọ́ ní àdúrà àti ìlépa fún ìmúbọ̀sípò tí ó ga èkejì ó ní ìmòye àti ìtara fún ìmúbọ̀sípò tí ó dára ìkẹta ó ní ìpèsè àti ìní ti ìgbàpadà tí a yọ ìdílé ìdílé tí ó dúró lórí ọ̀rọ̀ ọlọ́run ó kan ni pé kí ọkọ àti aya kí wọ́n wà papọ̀ kí wọ́n máa gbé papọ̀ nípa tara ṣùgbọ́n a fẹ́ lè kọjá ìyẹn ọkùnrin àti obìnrin ọkọ àti aya wọ́n lè wà nínú ilé kan síbẹ̀ a ò mú kúrò a mú lọ sínú ìgbèkùn àmọ́ni kankan lọ ṣùgbọ́n ó kò sí nílé ó wà nílé bí aláìsí nílé wọ́n wà papọ̀ lábẹ́ òrùlé kan náà ṣùgbọ́n wọ́n sì nílò láti jẹ́ kí ìdílé yẹn kó jẹ́ ìdílé tó láyọ̀ kìkan ṣe wípé ò ń gbé papọ̀ ẹ fẹ́ gbé papọ̀ nínú òtítọ́ àti nínú ìjólóòtọ́ ẹ fẹ́ máa gbé papọ̀ nínú ìfẹ́ nínú fífẹ́ràn ẹ fẹ́ máa gbé papọ̀ lórí kókó ọ̀rọ̀ ọlọ́run ọkọ kó lóye ẹ̀dá ti obìnrin kí obìnrin pẹ̀lú kí ó bu ọlá níhà gbogbo kó bu ọlá fún ọkọ rẹ̀
ìdílé aláyọ̀ tí a mú padà. Ẹ jẹ́ ká wo kókó àkọ́kọ́ báyìí, ó ní àdúrà tí ìlépa fún ìmúbọ̀sípò tí ó ga. Ìmúbọ̀sípò tí ó ga orin Dáfídì orí ìkọkànlé ní 51 ní ẹsẹ̀ ìkejìlá, ó wí pé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá, o ṣeun Dáfídì. Eléyìí ni ìmúbọ̀sípò tó ga jùlọ. Ẹnìkan o lè ní ọmọ, àwọn ọmọ ẹbí kí a dá mọ padà, síbẹ̀ kọ́mọ sì dé ọ̀run o, nítorí pé o ní ìyàwó, ìyẹn kò mú ọ dé ọ̀run. Pé o ní àwọn ọmọ, kí wọ́n mọ pé o máa gbé papọ̀ pẹ̀lú àwọn ọmọ yẹn lábẹ́ òrùlé kan náà, ìyẹn ò mú ọ dé ọ̀run. Ìgbàlà, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Nígbà tó bá ní ẹ̀mí mímọ́ tó ń darí ẹ, tó ń kó ẹ, tó ń satọ́nà rẹ, tó ń tú ọ nínú, tó ń gbọ̀ nímọ̀ràn, tó ń mú ọ la gbogbo ayé yìí já, nígbà náà ni èyí ni ìmúpadàbọ̀sípò tó ga jùlọ. Ohun mẹ́ta lámòwò lábẹ́ kókó àkọ́kọ́, abala àkọ́kọ́ ni ìmúlọ́kànlé ti ara ẹni nínú Olúwa. Èkejì, o ní fífi àdúrà wádìí lọ́dọ̀ Olúwa. Ìkẹta, o ní ìgbésẹ̀ tí ó dára tí Olúwa ń retí. Ẹ wo àkọ́kọ́ báyìí, àkọ́kọ́ òun ni ìmúlọ́kànlé ti ara ẹni nínú Olúwa. Nínú Sámuẹ́lì kìíní orí 30 ẹsẹ̀ ìkẹfà, Dáfídì sì banújẹ́ gidigidi, nítorí pé àwọn ènìyàn náà ń sọ̀rọ̀ láti sọ ní òkúta, nítorí tí inú gbogbo àwọn èèyàn náà bàjẹ́, olókólókò ọkùnrin, nítorí ọmọ rẹ ọkùnrin àti nítorí ọmọ rẹ obìnrin. Ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ ní ọkàn lé nínú Olúwa Ọlọ́run rẹ̀. Ó gbọ́dọ̀ padà wá sí ọ̀dọ̀ Olúwa pẹ̀lú gbogbo ọkàn rẹ, pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ àti ipá rẹ, kí o tó lè pè ní Ọlọ́run rẹ, Ọlọ́run rẹ, àti pé kí o tó lè sọ pé ó jẹ́ tèmi, mo jẹ́ tirẹ̀. Ọgbọ́dọ̀ rúpò wàdà kúrò nínú gbogbo àwọn ìgbésẹ̀ tó lòdì. Ọgbọ́dọ̀ rúpò wàdà kúrò nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń dọwọ́ bò mọ́lẹ̀. Nítorí pé tí mo bá fi ààyè gba ẹ̀ṣẹ̀ ní àyà mi, bóyá mo jẹ́ ọba ni o, bíi ti Dáfídì, tàbí mo jẹ́ olùṣọ́ àgùntàn oníwàásù bíi Pétérù, bí mo bá fi ààyè gba ẹsẹ̀ láyé mi, Olúwa kì yóò gbọ́ tèmi. Ó wá di Ọlọ́run rẹ nígbà tó bá ronú kó wàdà tó yí padà. Ó wí pé wá Olúwa nígbà tí eléré ẹ képe, nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí èèyàn bóbúrú kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìró inú rẹ̀ sílẹ̀, jẹ́ kí ó sì yí padà sí Olúwa. Òun yóò sì fi dáríjì, yóò sì dáríjì lọ́pọ̀lọpọ̀. Nígbà tí a bá ṣe léyìí, nígbà náà ni a máa ní ìgbàgbọ́ ààyè nínú Olúwa pé òun ni tèmi. Wàá mú ara rẹ lọ́kàn le nínú Olúwa. Nínú Hebrew orí 13, mú kẹsẹ̀ 5, ó ní kí ọkàn yín kí ó mọ̀ sí fà sí ìfẹ́ owó. Wà mọ ara rẹ lọ́kàn lé nínú Olúwa, ṣùgbọ́n o mọ̀ wípé wà wí ọkàn rẹ mọ́ pátápátá kúrò nínú ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹni ìwà ojúkòkòrò, ohunkóhun tó o bá fẹ́ tó ń sojúkòkòrò rẹ̀, tó ń pòǹgbẹ́ fún tí kì í sì ṣe ti Ọlọ́run. Wà mú gbogbo eléyìí kó mọ́ kúrò ní ọkàn rẹ, kí o sì ní ìtẹ́lọ́rùn nínú wọn tó o bá ti ní. Dáfídì ò ní ìtẹ́lọ́rùn nínú tó ní. Ìdí nìyí tó fi lọ sí ibòmíràn tó lọ, tó pa gbogbo àwọn èèyàn yẹn, tó pa gbogbo wọn. Báyìí, àwọn májẹ̀mú láilé wọn náà lẹ́rìí ọkàn, Dáfídì lẹ́rìí ọkàn, ó mọ̀ wípé ó ní ọkàn, ó ronú kó wàdà gbogbo eléyìí. Dáfídì so banújẹ́
nítorí pé wọ́n ti mú ìyàwó rẹ méjèèjì wọ́n sì ti kó ìyàwó àwọn ọmọọṣẹ́ rẹ tó jáde àwọn mìíràn tí wo gan fúnra rẹ lọ pa tó pa wọ́n ọ̀run tó sì pa gbogbo dúkìá rẹ wọn ó fẹ́ kẹ́nikẹ́ni inú wọn kó wà láàyè láti sọ ìtàn tó ṣẹlẹ̀ dáfídì àwọn nírora agbọ́dọ̀ ronú kó wàdà gbogbo eléyìí alákùnrin arábìnrin mi báyìí nígbà tí a bá fi ayé wa fún olúwa wípé kí ọkàn kí ó mọ̀ sí fà sí ìfi owó kí ohun tí ẹni kí ó tó yín nítorí òun fúnra rẹ̀ ti wípé èmi kì yóò fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni kì yóò jẹ́ kọ́ ọ́ sílẹ̀ ní ẹsẹ̀ kẹfà nítorí náà ni àwa ṣe ń fi ìgboyà wípé olúwa ni olùrànlọ́wọ́ mi ohun tó lóye nígbà tó yá nìyẹn wípé gbogbo ìdọ́gbọ́n sí atara ẹni yìí kò sí pàtàkì o olúwa ti fi àmì ròyìn gẹ́gẹ́ bí ọba dáfídì gbogbo ìṣàkóso ara ẹni yìí kò sí pàtàkì rárá kọ́ ọmọ ṣe tó wú ọ̀sọ̀ ìfẹ́ inú ara gbatibí jatibí gbà ọ̀sọ̀ fún gòláyà àti pé mo wá ní orúkọ olúwa kí lóore tó tẹ̀síwájú bẹ́ẹ̀ kó jẹ́ kí olúwa kó jẹ́ olùrànlọ́wọ́ rẹ o sọ pé mo tò ẹ́ wá ní orúkọ olúwa àwọn ọmọ ogun ẹni tí ìwọ̀ gan dúró nínú ipò yẹn bẹ́ẹ̀ báyọ̀ wá padà wá ó wá lóye pé olúwa ni olùrànlọ́wọ́ mi èmi kì yóò bẹ̀rù kí ni ènìyàn lè ṣe sí mi eléyìí ni ìmúlọ́kànlé tí a fún ara wa a kò sì ní bẹ̀rù mọ́ kí ló ta fi sáko lọ ẹrù bíbà ni a ti ń bẹ̀rù jù ni kí ló dé tí a ń ṣe àwọn nǹkan tí kò yẹ ká ṣe tá à ń sọ tí ò yẹ ká sọ a ti kún fún ìbẹ̀rù ni ẹ̀sà o kí ló dé tó fi ta ogún ìbí rẹ ẹ̀rù ń bà mí pé mò ń kú lọ mo lè kú bí ìbá jẹun nísìnyí ò ní kú àwọn èèyàn kan ń bẹ tí wọ́n gbà lórí ọjọ́ mẹ́ta ọlọ́jọ́ méje ń bẹ tí wọ́n ní jẹ nǹkan kan wọ ọkùnrin yìí àwọn ará máléèkì ọ̀dọ́mọkùnrin kò tí ì jẹun fún odidi ọjọ́ mẹ́ta kò dẹ̀ mú omi fún odidi ọjọ́ mẹ́ta kò kú bẹ́ẹ̀ ni àárẹ̀ mú ó ń dákú lọ ó dàbẹ́ ni pé kò léegun ẹ̀yìn mọ́ dàbẹ́ ni pé ó ti fẹ́ rí kọjá sí bẹ́ẹ̀ kò kú ẹ̀ṣà ò bá tí kò lè kú dúró nínú olúwa ìforítì ń bẹ ìfàyàràn ń bẹ nínú ìjọba ọlọ́run àkókò ọ̀gbẹ́lẹ̀ máa wá àkókò inú níbi ìrora máa wá inú níbi ni máa wá ò ní kú dúró nínú olúwa a ò sì ní bẹ́ẹ̀rù mo fẹ́ kú rárá ò ní kú àwọn kan wọ̀nyí ipa ni má ti torí ìbẹ̀rù kó wá pàdánù ohun gbogbo èmi kì yóò bẹ̀rù kí ni ènìyàn lè ṣe sí mi ẹ wo abala kejì lábẹ́ kókó àkọ́kọ́ ó ní fífi àdúrà wádìí lọ́dọ̀ olúwa ká fífi àdúrà wádìí samueli kẹ̀ní orí ọgbọ̀n a mọ̀ nǹkan tó ṣe ṣùgbọ́n ẹ̀jọ̀ wẹ́ jẹ́ kó yẹ kó yé yín wípé lábẹ́ májẹ̀mú láéláé gan tó bá jẹ́ pé kò bá sí àlùfáà nǹkan tó bá jẹ́ pé kò sí àwọn ọmọ abá ata nǹkan kí ni èlìjà èlìṣà tí wọn ò ní èlìṣà kò sì nílò láti pa éfódù aṣọ éfódù kankan tààrà ọbọ̀lọ́run sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run ó lè bọ́ sọ̀rọ̀ tààràtààrà kó sì fún ọ ní ọ̀nà tí wàá lọ nítòótọ́ ó ní òun ó tọ́ mi pẹ̀lú ojú rẹ̀ yóò máa tọ́ mi pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti pé ìwọlé ọ̀rọ̀ rẹ̀ ó fún ni níyè a kò nílò láti máa lọ sí ọ̀nà àwọn èèyàn májẹ̀mú láéláé yẹn fún mi ní ẹ̀wé fódù jẹ́ kí n tọ wòlíì kan lọ díẹ̀ lọ sábẹ́ àti bàbá wòlíì kan jẹ́ kí n lọ sí ilé àdúrà kan níbì kan níbẹ̀ yẹn tí yóò tọ́ mi rárá o ẹni mímọ́ yóò tọ́ ẹ ìwé mímọ́ yóò tọ́ ẹ níbo ni olùṣọ́àgùtàn wá níbo ni olùṣọ́àgùtàn wá ṣé wọn ò sí níbẹ̀ ni kí ló dé tí wọn gbà wá nímọ̀ràn
lẹ́yìn ìgbà tá a parí ìwàásù ọjọ́ ìsinmi ṣé wọn kò mọ̀ wípé mo fẹ́ rìnrìn àjò bó sì fẹ́ bèrè lọ́wọ́ olùsọ àgùntàn wá sí kí n rìnrìn àjò yìí tàbí kí n má lọ kí ló tó fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ so dàtún bí ni ṣé ìwọ fún ara rẹ ò ní ẹ̀mí ọlọ́run ni ṣé o kò ní làkáyè tó tọ́ làkáyè tó báwo mímọ́ mọ pé eléyìí tọ́nà tàbí eléyìí yóò tọ̀nà àti àwọn nǹkan tó ń gbọ́ láti inú ròyìn ṣé àkókò tó yẹ kí n lọ síbẹ̀ yẹn àbí kí n má lọ sẹ́dùúgbò yìí ni ṣé ẹ̀mí ọlọ́run kò mọ jẹ́rìí pẹ̀lú ọkàn rẹ ni bóyó tọ́ tàbí kò tọ́ a kò nílò wípé a ń lo gbogbo ọ̀nà àwọn èèyàn májẹ̀mú láíláí yìí sinmi lé olúwa fi olúwa sí ipò àkọ́kọ́ yóò sì tọ́ ẹ wo ìwé òwe orí kẹta mú kẹsẹ̀ ìkarùn-ún òwe orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé olúwa má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ mo ti ṣe tẹ́lẹ̀ mo mọ̀ bá a ṣe ń ṣe lẹ́ẹ̀kan sí ìṣòro àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn wọ́n ka bíbélì ohun tí wọ́n sì sọ tẹ́lẹ̀ òun náà ni wọ́n mọ́ sọ ní gbogbo ìgbà wọ́n kò fi àyè gbẹ́ ẹ̀mí ọlọ́run láti tọ́ wọn lọ sínú òtítọ́ tí ó lọ tó bá wákàtí yìí mu ẹwu ẹsẹ̀ ìkẹfà ẹsẹ̀ ìkẹfà ó ní mọ̀ ní gbogbo ọ̀nà rẹ ní gbogbo ọ̀nà rẹ mọ́ ní òrìṣà kankan nínú ọkàn rẹ pé tí mo fẹ́ ṣe nìyí ṣùgbọ́n mo fẹ́ lọ sọ́lọ́run pé kọ́lọ́run kó fún mi ní òǹtẹ̀ kó fún tẹ̀tẹ̀ rárá o ní gbogbo ọ̀nà rẹ mọ́ kò sí o kò jẹ́ o mọ̀ kankan olúwa ìwọ ló mọ gbogbo rẹ ẹni tàná mi ni mí ìwọ ni arúgbó ọjọ́ ẹni tó ti ré kọjá òní àtọjọ́ ọ̀la gbogbo rẹ̀ ló mọ́ kedere níwájú rẹ mọ́ ní gbogbo ọ̀nà rẹ wípé ó jẹni tó wà níbi gbogbo ó wà níbi tó ń lọ yẹn ó mọ ọjọ́ ọ̀la ó wà níbẹ̀ gan kó tó débẹ̀ ó jẹni tó wà níbi gbogbo ó mọ ohun gbogbo ó jẹni tó ní gbogbo agbára ó ní gbogbo ipá mọ́ ní gbogbo ọ̀nà rẹ òun yóò sì mú ma tọ́ ipa ọ̀nà rẹ òun yóò tọ́ ipa ọ̀nà rẹ Jeremiah orí kẹwàá ẹsẹ̀ kẹtàlélógún olúwa èmi mọ̀ pé ọ̀nà ènìyàn kò sí ní ipa ara rẹ̀ kò sí ní ipa ènìyàn tí ń rìn láti tọ́ ìṣiṣẹ́ rẹ̀ ìkẹta ó ní ìgbésẹ̀ tó dára tí olúwa ń retí ìgbésẹ̀ tó dára tí olúwa ń retí ó sọ fún nínú Samuel kìíní orí ọgbọ̀n abala tó ká ìní ẹsẹ̀ ìkẹjọ ó ní nítorí ó sì dá a lóhùn pé lépa kí ni mò ń lépa ṣé mo gbọ́ láti ọ̀dọ̀ olúwa pé lépa kí ni nǹkan tí ò ń lépa lónìí kí ni ó wà nínú ọkàn rẹ kí ni àkọlé kan tó ga jùlọ nínú ayé rẹ kí ni tó ń pọ̀ kàkà fún láti ṣe lépa kí ni ìtara kí ni ìlépa ọkàn rẹ báyìí òun gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́run ṣé èmi ti gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́run ó yẹ kí n ronú ó yẹ kí n yiri ẹ̀ wò ohun tí mò ń lépa ṣé nítorí pé àwọn mìíràn lépa ni ṣé nítorí wípé àwọn ẹlòmíràn tì mí lọ́gbọ̀ngbọ̀n wípé lépa ṣé tìtorí pé mo ní àwọn nǹkan kan tí mo dọwọ́ bò mọ́ nínú ọkàn tó jẹ́ pé ó jẹ́ nípa mi tí mo sọ pé mo gbọ́dọ̀ ní nǹkan yìí nítorí náà mo wá ń lépa tẹ̀jẹ̀jẹ̀ o mọ́ tiẹ̀ tẹ̀sẹ̀jẹ̀ dáwọ́ dúró padà lọ sí ọ̀dọ̀ olúwa
ki o beere lowo Oluwa pe kini kin lepa ninu aye mi nigba to bo wa lepa ni ibamu pelu ase Olorun o ninu lati lo ona satani tabi ona yi ni pe luciferi o ni nilo lati lo ogbon agabagebe tabi ayinike lati gba nkan yi ti Oluwa ba so pe ko lepa ko si aniyan ko si ohun ikoko kankan ko si ilepa ikoko kankan bi Oluwa ba so pe lepa yo mu ke wa si imose to so pe lepa o pe ni gbigba iwo yo si ni biba iwo yo ba won ni gbigba iwo yo si won gba baye bawo ni mo wa se bawo ma se lepa bawo ni iwo yo se lepa bawo ni a o se ni ohun to fe ki a ni Isaiah ori kejide logota 58 ese ikesan Isaiah ori ikeje o din ni ogota 58 ese ikesan nigba na ni iwo yo pe Oluwa yo si down iwo yo kigbe ohun o si wi pe emi ni yi koni pe rara bo se pe lowo to n gbadura lowo ohun yo down bi iwo ba o leye wo leye wo o se fun ani ileri tan ni wa gbo ohun ogbo yo down sugbo wa so fun wa bi yo se sele oni bi iwo ba mu ajaga ni naika ati ni naika ati si so asan o mu ifesun kan ni eke kuro o mu fifi ahan ba elomiran je kuro o mu rire awon elomiran sowo di je pere kuro o mu fi mu ibanuje ati ijiya fun awon elomiran o mu yen kuro nitori pe o mo we pe o fi ayo o si ni ayo toto o si wa so we pe da ayo pada si mi be ni omo mi okunrin sugbon nje o mo wi pe ayo te ni yen o nbe lowo re iwo ti gba ayo enikan o to munu re ko du iwo na de mo pe iwo lo ja ayo yen gba kuro lowo re o na nbere lowo mi o si so wi pe Oluwa da ayo pada sinu mi ayo yen si nbe lowo re iwo da ayo yen pada fun bo se n gbadura Olorun fun ara re ni kete to se Olorun fun ara so pe ohun o fun oni to n bere e mo o ti mu nkan to mu imose wa fun aye awon elomiran o ti ja gba mo won lowo lowo arabirin yen o wa gbadura Oluwa n o lagbara n o ni ipa yin ti e ni enikeni ti mo le pe n o menikeni gbogbo awon ti mo gbe pe boya ki n foro mi lo mi ko si imose ilayo ohun ni do ile igbe aye mo buru jai mo si wa ninu ijo to gba bibeli gbo pelu gbogbo awon eyan ti mo n lo ba won beru lati ba soro nitori pe o dabi eda to lagbara ni ijo won yi Oluwa mi le se nkan kan mi le lo si bikebe jowo da ele pada fun mi iwo okunrin ti imose ati ayo ti arabinrin yen to di mu iwo na to n gbadura ni bi koro kan pe Oluwa ilayo to mo to mo ni ti bi sugbon ohun layo to to mi ni idaniloju to to mi ni igboya mi ni idaniloju pe mo je ni ti mo je ati bi ti mo wa ti bi ti mo lo Oluwa jowo da imulokanle ati idaniloju pada si mi Oluwa so pe bẹẹni mo le se bẹẹni n o se sugbon jo mo I to n beere lowo mi yi gangan arabinrin bi o n beere re na lowo mi iwo mo si fe da pada fun nkan to n beere mo fe fi fun sugbon iwo leni na to je anini lara iwo ni abateni je na da ayo re pada fun koni pe rara n o da ti e pada fun ore
o gba mimu amuye yen se a kan mo so nipa ti ara wa pe mo reti ti bi be ni arakunrin mi emi fun ara mi mo ni ireti awa na a ni ireti ireti yi o si da be ni po npe o ti wa si imuse ne to po si duro to joko le ni to gbese le mole iwo na si ireti awon kankan nigba ti iwo ba dawo duro to gbe ese re ku lori imuse yi ireti awon miran nigba na oluwa yo mo ohun ti o ti so fun ose bi iwo bi iwo ba mu ajaga nina ika ati siso asan

tí olúwa bá ń tọ́ ni kìí se nǹkan tó nira ṣùgbọ́n ó fẹ́ kí ìwọ kí ohun gbogbo àmọ́ tó kù pátápátá ó fẹ́ kí ìwọ kí o wá sí ipò wọn kó o ní ìmọ̀lára tí wọ́n là kọjá kó o wá sí ipò wọn kó o rí irú ìbànújẹ́ tí wọ́n là kọjá kó o rí ohun gbogbo tí wọ́n là orí wọn tí wọ́n sunkún wá àkókò tí wọ́n bá dẹ̀ ń sunkún nítorí tìrẹ kúrò lùjọ́ ọ̀nà wọn má mú kí ẹnikẹ́ni kó sunkún nígbà náà ni olúwa yóò sì wá máa tọ́ ọ nígbà gbogbo yóò sì tẹ ọkàn rẹ lọ́rùn ní ibi gbígbẹ yóò sì mú egungun rẹ sanra ìwọ yóò sì dàbí ọgbà tí a bu omi rin àti bí ìsun omi tí omi rẹ kìí tán omi rẹ kò ní tán ní ẹsẹ̀ kejìlá àti àwọn tìrẹ yóò mọ ibi ahoro àtijọ́ wọn ni ìwọ ó sì gbé ìpìlẹ̀ ìran ọ̀pọ̀lọpọ̀ ró a ó sì máa pè ọ́ ní alátúnṣe ẹ̀yánì olùmúpadà ọ̀nà wọn ni láti gbé inú rẹ̀ arákùnrin mi sóye yí ọ pé ò ń fẹ́ kí ipò ọ̀nà rẹ kó padà ìrètí rẹ gan nìyẹn yẹ̀wò ǹjẹ́ ìwọ ń dé ọ̀nà àwọn mìíràn ìṣerere àwọn mìíràn sì ò ń dènà wọn ǹjẹ́ ò ń dí ipa ọ̀nà ìṣerere àwọn mìíràn ayọ̀ àwọn mìíràn ìdùnnú àti ìmúṣẹ àwọn mìíràn sò ń dènà àwọn mìíràn láti má mú kí ìlépamọ́ wá sí ìmúṣẹ ìrètí wọn wá sí ìmúṣẹ ìwọ fẹ́ ìmúpadàbọ̀ sípò ìwọ fẹ́ káwọn ọmọ rẹ ṣe rere wọn ò dẹ̀ ṣe rere ṣùgbọ́n ǹjẹ́ ìwọ ń dé ọ̀nà àwọn ọmọ mìíràn àwọn òbí mìíràn ò dènà àwọn ọmọ wọn bí ó fẹ́ kí ìyàwó rẹ kó ní orúkọ rere láwùjọ ó dára bẹ́ẹ̀ ìrètí tó dára ni ṣùgbọ́n ìbéèrè náà ni pé ìjẹ́ lọ́nà kankan a wà tí ìwọ ń pa orúkọ rere ìyàwó ẹlòmíràn tó ń bà jẹ́ sóye yí ọ a gbọ́dọ̀ mú ohun tá a bá gbá mọ́wọ́ tá a bá fàṣẹyìn kúrò lọ́dọ̀ àwọn ẹlòmíràn tá a dì mú pàápàá jù lọ àwọn nǹkan tó jẹ́ wípé ó dàbí táwa fúnra ara wa náà ń retí nígbà náà yóò wá dá padà fún wa ohun gbogbo pátápátá tí a ti sọnù nípa ìwà wèrè wa nípa ìwà ẹ̀ṣẹ́ wa nípa ìwà ìjáfara wa àti nípa ìwà ìdíbàjẹ́ wa nínú Jòhánù orí kẹrìndínlógún ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ni bá dé yóò tọ́ sínú òtítọ́ gbogbo a kò nílò irúfẹ́ àwọn ọmọ abátárì a nílò ẹ̀wọ́ fódù ti májẹ̀mú lálẹ́ tàwọn àlùfáà májẹ̀mú lálẹ́ nísìnyí ṣùgbọ́n òhun yóò tọ́ ẹ sínú òtítọ́ gbogbo ó wá wípé nítorí òun kì yóò máa sọ ti ara rẹ̀ ẹ̀mí mímọ́ kò ní máa sọ ti ara rẹ̀ ẹnikẹ́ni tó bá sì ní ẹ̀mí ọlọ́run kò ní jẹ́ onímọ̀tara ẹni nìkan tó lẹ́mí ọlọ́run ò ní jẹ́ amọ̀tara ẹni nìkan kò ní jẹ́ ẹni tí ó jẹ́ ẹlẹ́tàn tí sátani ń tàn àwọn kan wà tí wọ́n rò wípé gbogbo tí mo ti pàdánù sátani ni wọ́n a máa fi ọ̀pọ̀lọpọ̀ agbára sí ìkàwọ́ àti lílóye púpọ̀ nípa sátani kìí ṣe sátani ló ṣe ohun gbogbo eli báwo ló ṣe pàdánù ipò àlùfáà ṣé sátani

kì í ṣe starter nìkan nítòótọ́ nítorí pé àwọn ọmọ yìí ní wọ́n jẹ́ olóbe wọ́n jẹ́ àwọn ọmọ bẹ́líálì wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ́n jẹ́ àní tí ń ba ní jẹ́tà náà ti bàjẹ́ wọ́n sì pa wọ́n mọ́ sínú ipò oyè àlùfáà ọlọ́run sì sọ wípé ọlọ́run sọ fún eli ó ní ǹjẹ́ ó mọ̀ wà á pàdánù ipò oyè àlùfáà kílèrè díẹ̀ nítorí pé ó bu ọlá fún àwọn ọmọ rẹ ọkùnrin jó mi lọ ẹbí rẹ lélẹ́yìí ẹ̀mí ọlọ́run yóò sì wá mọ́ tọ́ wa sínú òtítọ́ gbogbo yóò mọ̀ sọ pé má jẹ́ onímọ̀tara ẹni nìkan ó ti pàdánù èyí jó lóòótọ́ nítorí nǹkan báyìí ló fi ṣe ó gbé ara rẹ ga jù mí lọ ó gbé ẹbí rẹ ga jù mí lọ ó gbé àwọn ọ̀rẹ́ rẹ ga jù mí lọ bí ó ṣe pàdánù nǹkan yẹn nìyí bí wàá bá wá rí gbà padà rántí nítorí náà rántí ibi tí ìwọ gbé ti ṣubú kí o sì ṣe iṣẹ́ àkọ́kọ́ ṣùgbọ́n ohun gbogbo ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín àwa sínú kókó kejì báyìí kókó kejì ó ní ìmòye àti ìtara fún ìmúbọ̀sípò tí ó dára nínú samuel kìíní orí ọgbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá ní ẹsẹ̀ ìkọkànlá wọ́n sì rí ara egypt kan ní oko wọ́n sì mú tọ dáfídì wá wọ́n sì fún ní oúnjẹ ó sì jẹ wọ́n sì fún ní omi mu ní ẹsẹ̀ ìkejìlá wọ́n sì bùn ní àkàrà èso ọ̀pọ̀tọ́ àti ṣíri àjàrà gbígbẹ méjì nígbà tí ó sì ti jẹ́ tán ẹ̀mí rẹ̀ sọ jí nígbà tí ó ti jẹ́ tán ẹ̀mí rẹ̀ sọ jí nítorí pé kò jẹ́ oúnjẹ bẹ́ẹ̀ ni kò sì mu omi ní ijọ́ mẹ́ta ní ọ̀sán àti ní òru ní ẹsẹ̀ kẹtàlá dáfídì sì bí léèrè pé ọmọ ta ni ìwọ ìṣe bọ̀wọ̀ náà fún wọn ní omi mu náà o ní ìtara o ń fẹ́ kí a mú nǹkan bọ̀ sípò fún ọ o lépa nítòótọ́ ìwọ yóò rí gbogbo rẹ̀ gbà padà nínú lílépa wa lọ́pọ̀ ọgbà àmọ́ gbàgbé láti tọ́jú àwọn aláìní àmọ́ gbàgbé láti tọ́jú àwọn opó àmọ́ gbàgbé láti tọ́jú àwọn ọmọ aláìlóòbí àmọ́ gbàgbé láti tọ́jú àwọn aláìsàn àmọ́ gbàgbé láti tọ́jú àwọn tí ayé ń fẹ̀tọ́ wọn dùn à ń gbàgbé láti tọ́jú àwọn tí wọn ò ní tó a ní àkókò fún ẹnikẹ́ni fún wọn à ń lépa ni a lè mọ́ lépa iṣẹ́ ìránṣẹ́ àwọn obìnrin alákòókò kankan fún àwọn opó lórípa ilé yìí à ń lépa iṣẹ́ ìránṣẹ́ àwọn ọ̀dọ́ a ò lákòókò láti tọ́jú àwọn ọmọ aláìlò bí ẹ ronú nípa ilé yìí ṣé àwọn opó ò sí lára àwọn obìnrin tó ká tọ́jú lépa ṣé àwọn ọmọ aláìlóòbí wọn ò sí lára àwọn ọ̀dọ́ tó yẹ kí a tọ́jú lépa ṣé àwọn aláìsàn mo wà lára àwọn ènìyàn tí ó yẹ ká tọ́jú lépa a ń lọ sórí pápá a sì ń lọ fún ìsọjí kárí ayé pẹ̀lú kúmó yìí ṣùgbọ́n gbogbo àwọn aláìsàn tá à ń kó bọ̀ yìí jẹ́ kí aláìlera kó gba ìlera adámọ̀ aláìsàn nínú ilé pẹ̀lú lépa lọ́nà tó tọ́ kó sì lóye pé bó ṣe ń lépa ìyẹn lóde níta lọ́yẹn àwọn ènìyàn àwọn tí wọn ò
ní ẹ̀tọ́ nínú ilé wọ́n kú lọ mọ́ lépa kó wá kọ àwọn ènìyàn tó súnmọ́ tímọ́tímọ́ sílẹ̀ Jeremiah orí ọgbọ̀n ẹsẹ̀ kẹta nínú Jeremiah orí ọgbọ̀n ẹsẹ̀ kẹtàdínní ogún nítorí èmi yóò dá ìlera padà èmi ó sì wo ọgbẹ́ rẹ sàn ní Olúwa wí nítorí wọ́n pè ọ́ ní ẹni tí a lé jáde ara ọkùnrin ara amáléki yìí jẹ́ ẹni tí a tanù kò sẹ́ni tó tọ́jú ẹ̀ àwọn ó jẹ́ ẹni tí a ti lè jáde pé sí ó nì tí ẹnìkan kò ṣàfẹ́rí rẹ̀ ẹ wo ohun mẹ́ta lábẹ́ kókó kejì ohun mẹ́ta àkọ́kọ́ fífi pé padà sí ọ̀dọ̀ ọlọ́run sí ipò àkọ́kọ́ èkejì ipò àkọ́kọ́ ti ìbàlájà nínú oore ọ̀fẹ́ ìkẹta ó ní àǹfààní tí ìmúbọ̀sípò pẹ̀lú ìwà pẹ̀lẹ́ à ń sọ nípa ìmúpadàbọ̀sípò ti ìlera nínú orin dáfídì orin ìkẹtàlélógún 23 ilé báyìí ara amáléki tí wọ́n tọ́jú ara amáléki tí wọ́n tọ́jú yìí bẹ́ẹ̀ ni ó padà wá di ẹni tó ní ìlera pípé ṣùgbọ́n kò ká orin dáfídì orin ìkẹtàlélógún yìí pé ó tu ọkàn mi lára yìí kò ká nípa ìrònú pé wàdà wọn kọ nípa ìrònú pé wàdà wọn kọ nípa ìbàlájà pẹ̀lú ọlọ́run wọn sọ fi hàn bí ó sì lè bá ọlọ́run làjà kí ó sì dí ọ̀run nǹkan kan wà tó jẹ́ ìlera ìmúpadàbọ̀sípò ti ọkàn bí ó ṣe ń tọ́jú àwọn ènìyàn ó yẹ ká tọ́jú rántí o pé èyí yìí ni ìmúbọ̀sípò tí ó dára jùlọ tó eléyìí ni ìmúbọ̀sípò tí ọ̀run eléyìí ni ìmúbọ̀sípò tí ó ga tí ó ṣiyebíye jù ó tu ọkàn mi lára ó mú mi lọ ní ipa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀ ohun tí ó yẹ kí a ṣe fún àwọn èèyàn nìyí o fún wọn ní oúnjẹ ré kọjá fífún wọn ní oúnjẹ fún wọn ní ọ̀rọ̀ náà mú wọn wá síbi tí wọ́n ti ní ìlera tara ré kọjá yẹn mú wọn lọ sí ipele tí wọ́n ti ní ìlera ti ẹ̀mí kí ó bàjẹ́ pé wọ́n ní ìlera ti ẹ̀mí wọn yóò lè rìn ní ipa ọ̀nà òdodo ní ẹsẹ̀ ìkẹrin ó ní nítòótọ́ bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjèjì ikú kọ́mọ ní ìgbàgbọ́ pé wọ́n mọ̀ pé bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjèjì ikú èmi kì yóò bẹ̀rù ibìkan nítorí tí ìwọ̀ pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú mọ́ kàn fi wọ́n sílẹ̀ pé mo ti sojúṣe tèmi mo ti fún lóúnjẹ mo ti fún ní omi mu ré kọjá ìpele yẹn fún wọn ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ kí wọn kó lè gbé ìgbé ayé wọn láì sí ìbẹ̀rù kí wọ́n gbé pẹ̀lú ìmúlọ́kànlẹ̀ àti ìdánilójú ẹsẹ̀ ìkarùn-ún ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi darí wọn látorí tábìlì tirẹ̀ sórí tábìlì tirẹ̀ ìyẹn ti ọlọ́run mú wọn kúrò lórí ipele jíjẹ oúnjẹ tara tí lọ sí ibi tí ẹ̀mí mọ́ yóò ti fún wọn ní oúnjẹ tí ó ti pèsè sílẹ̀ ní iwájú wọn ní ojú àwọn ọ̀tá wọn ìwọ sì da òróró sí mi ní orí aago mi sì kún àkùnwọ́ sílẹ̀ ní ẹsẹ̀ kẹfà sọ pé nítòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo fún ní oúnjẹ tí ó lè kọjá ìtẹ́lọ́rùn ti ebi ti ń pa lónìí fún ní oúnjẹ
ti yo wa ti o pa mo ti yo fi re koja lo ti o pin aye ni to to ire ati anu yo mo to mi leyin fi awon ilere olohun fi awon oro olorun han koto ki akan lo si ile ogba ewon a wa fun won ni awon kankan lai fun won ni oro na koto nigba ti o ba de ile iwosan to lo bele iwosan to wa fun won ni ohun to da to dara to ra ki yo pa momo ni ilera pepe sugbon gbodo re koja iyen ko fun won ni oro na ati idani ti o fun ni idani loju iye aini pekan koto pe ko lo be aladugo re to saisan wo ko wa fun ni awon nkan onje oni se lopo lopo mo dupe mo mo riri pe o wa lowo ofo miliki ni ye ti lele ye oyin ni ye awon vitamin ti mo wa wa ni ye so ni ye o dara be fun won ni oro na oro ti o fun ni idani loju iye leyin aye yi ni to to ire ati anu yo to mi leyin ni ojo aye mi gbogbo emi yo si ma gbe inu ile olowa e so fun mi lai lai maku orikejo maku orikejo ese ikenede logoji 36 nitori pe ere kini fun eniyan bi o ba jere gbogbo aye ti o si so emi re nu koto o gba pada awon kan tara awon todi ara awon kan nipa ise ase jeun wa awon duke aye iyin o to agbodo ni iye aye raye fun alagbe lowo sugbon ranti pe yin o to fun eni ti ebi npa ni ounje je sugbon ranti pe leyin ounje yen kankan wa to yo ko fun eni ti o gbengbe ni omi ko mu sugbon ranti pe yin o to fun awon alailera ni iranlowo be ni iyin o to nitori pe re kini fun eniyan bi o ba jere gbogbo aye ti o si so emi re nu ni ese ketadinlogoji 37 tabi kini eni e ba fi se pase paro emi re mo gbodo tun bi yin lere lekan si kini ohun ti o le pa ohun le pa kini kan to fe gba pada ni gbogbo ona kini kan na ti o fe ni gbogbo ona pelu ti pati kuku na ti pe to ba ti e le jere gbogbo owo ide owo inu aye to ba ni iye pada okan wa se to je abosijo lo laarin gbogbo eniyan ranti bi o ba le ni iyawo dara dara iyawo lori ofe iyawo to je igbagba yanu iyawo ti wa lo baye wa awa dayawo yi pada fun ha o mo da o bi o ba ni iyawo rere sugbon ti o ko ni gbala o ni iwa mimo o ni isodi mimo ere kini yo je fun o ni opin gbogbo oko mi o ti pada de inu mi dun mo bo yo poko pada wale sugbon to ba loko to dara julo oko to ga julo sugbon sibe ti o ba ni iwa mimo o ko ni oko funfun be no ni idani loju orun ayo re ko gbe ayo to niyan fun sugba die ni o kuru fun akoko kokoro ni ere kini fun eniyan bi o ba jere gbogbo aye sugbon ti o so emi re nu kini wa se fi se pase paro okan re re koja gbogbo ilepanu aye ye ki o si gba nkan ti yo mu wa lo si orun ba la se releji ninu Isaiah ori 55 ese ikefa e wa oluwa
nígbà tí ẹ lè rí ẹ pé nígbà tí ó wà nítòsí ní ẹsẹ̀ ìkeje jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ kí ẹ lẹ́sẹ̀ sí kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí olówa òun ó sì sàánú fún un àti sí ọlọ́run wa yípadà sí ọlọ́run wa òun yóò sì fi jìn ní ọ̀pọ̀lọpọ̀ ìkejì abala kejì lábẹ́ kókó kejì ipò àkọ́kọ́ ti ìbàlájà nínú oore ọ̀fẹ́ ní ojú ọlọ́run eléyìí òun ni ohun tó ga jùlọ tó di ohun àkọ́kọ́ tó ga jùlọ tó tóbi jùlọ ohun àkọ́kọ́ nínú Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún Matthew orí karùn-ún mo ká láti inú ọ̀rọ̀ Jésù Kristì ní ẹsẹ̀ ìkejìlélógún má sì ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó tàn wípé rárá wípé àkókò òfin má jẹ̀mú tuntun Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún 22 ṣùgbọ́n èmi wí fún yín ẹnikẹ́ni tí ó bá bínú sí arákùnrin rẹ̀ lásán yóò wà ní ewu ìdájọ́ gẹ́gẹ́ bí ìjọ a ti pàdánù ìwà pẹ̀lẹ́ ti onígbàgbọ́ ìfẹ́ ti àwọn ará gẹ́gẹ́ bí ìjọ ìfẹ́ tó jìn nínú ilé ó ti sọnù nítorí àwọn èèyàn lérò wípé àwọn lè bínú sí ẹnikẹ́ni nísinsìnyí wọn ti ẹ̀ fi bù mọ́ wọn tilẹ̀ lè bínú sí olùkọ́ ọ̀rọ̀ náà kò sọ ohun tí à ń retí pé kó sọ ó mú ìtumọ̀ ọ̀tún wá ọ̀rọ̀ tá a ti mọ̀ tẹ́lẹ̀ kò sì sọ nǹkan tá a máa ń gbọ́ ní gbogbo ìgbà yẹn kọ́ ló tún sọ fún wa à ń bínú sí ìbínú ó ń jáde láti ọ̀dọ̀ oníwàásù sí àwọn èèyàn tí wọ́n jókòó láti ọ̀dọ̀ àwọn ọmọ ìjọ sí ọ̀dọ̀ àwọn oníwàásù láti ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn sí ọ̀dọ̀ àwọn àgùntàn ìbínú láti ọ̀dọ̀ àwọn àgùntàn sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn ìbínú láti ọ̀dọ̀ ọkọ sí ìyàwó ìbínú láti ọ̀dọ̀ ìyàwó sí ọ̀dọ̀ ọkọ ìbínú ìṣe èrò gbogbo rẹ̀ pẹ̀lú ìbínú à ń pàdánù ìwà jẹ́jẹ́ ìwà tútù àti ìfẹ́ tó yẹ kí a ní bí nǹkan kan bá ń bẹ tó yẹ kí a gbà padà ohun tó yẹ ká gbà padà nìyí gbà yẹn padà olúwa ìfẹ́ nínú ọkàn gbà padà gbà yẹn padà kí ìbínú kó pòórá pátápátá kúrò nínú ọkàn ìbínú sí ẹnikẹ́ni ó wípé ṣùgbọ́n ẹni tí ó bá bínú sí arákùnrin rẹ̀ lásán yóò wà ní ewu ìdájọ́ àti ẹnikẹ́ni tí ó bá wé fún arákùnrin rẹ̀ pé aláìníláárí yóò wà ní ewu àjọ àwọn ìgbìmọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá wí pé ìwú aṣíwèrè yóò wà ní ewu iná ọ̀run àpáàdì ní ẹsẹ̀ ìkẹtàlélógún nítorí náà bí ìwọ̀ bá mú ẹ̀bùn rẹ wá sí ibi pẹpẹ ẹ̀bùn ìsọ̀rọ̀ ẹ̀bùn ìwàásù ẹ̀bùn ti ẹ̀mí ẹ̀bùn ìmúláradá ẹ̀bùn ti ṣíṣe iṣẹ́ ìyanu tí o bá mú eléyìí wá sínú ìjọ bí ìwọ̀ bá mú ẹ̀bùn rẹ wá
ẹ̀bùn iṣẹ́ ìsìn síbi pẹpẹ àti ẹ̀bùn ti owó dídáwó tí o wá rántí bí wọ́n bá sì rántí níbẹ̀ pé arákùnrin rẹ ní ohun kan nínú sí ọ o rántí bí o sì fẹ́ fi ẹ̀bùn rẹ sílẹ̀ oníwàásù àgbáyánú bí o sì fẹ́ fi ẹ̀bùn rẹ sílẹ̀ ìrànṣẹ́ ńlá o wá wípé o wá rántí pé ẹnìkan ní nǹkan kan nínú sí ọ ní ẹsẹ̀ kẹrìnlélógún 24 ó ní fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ ní iwájú pẹpẹ sì lọ kọ́ bá arákùnrin rẹ làjànà kọ́kọ́ bá arákùnrin rẹ làjànà nígbà náà ni kí ìwọ kí o wá bùn ẹ̀bùn rẹ kò wúlò kò ní láárí mọ́ kò já mọ́ nǹkan kó ti di yẹpẹrẹ nígbà tí o bá ní ìbínú àgàbàgebè ẹ̀ṣẹ̀ ìjà áwọ̀ nínú ọkàn rẹ sí ẹnikẹ́ni sí ìyàwó rẹ sí ọkọ rẹ sí àwọn arákùnrin ẹlẹgbẹ́ rẹ sí arábìnrin ẹlẹgbẹ́ rẹ sí olùṣọ́ àgùntàn rẹ sí olùkọ́ sí àwọn oníwàásù àti sí àwọn òṣìṣẹ́ kí ọkàn gbá oníkólókò ń gbá wọn lórí mọ́lẹ̀ ọkàn tẹ̀ wọ́n bó ṣe wù ẹ́ àwọn èèyàn mọ̀ kò farasin mọ́ ìṣòro tó kàn wá bẹ̀ ni wípé àwọn nísinsìnyí wọ́n bu ọlá fún ẹ̀bùn wa ju ìwà wa lọ ṣùgbọ́n jésù kristi wípé fi ẹ̀bùn yẹn sílẹ̀ kò sí pàtàkì padà wá lọ́pọ̀lọpọ̀ àkókò láti padà wá fún ẹ̀bùn rẹ yẹn kọ́kọ́ lọ bá arákùnrin rẹ làjà nínú genesis orí 20 ẹsẹ̀ kẹta rántí lẹ́ẹ̀kan sí o èyí kìí ṣe òfin mose eléyìí ṣẹlẹ̀ kí mose ká tó bí mose rárá a kọ àkọsílẹ̀ yìí kó tó di pé òfin mose dé nínú genesis orí 20 ẹsẹ̀ kẹta ṣùgbọ́n ọlọ́run tọ abimeleki wá ní ojú àlá ní ojú àlá bẹ́ẹ̀ ni nítorí pé wọn kò ní ọ̀rọ̀ náà ta kọ wọn kò ní orí àti àwọn ẹsẹ tí mo bá tọ́ka sí wọn kò ní olùṣọ́ àgùntàn ní wàásù tí ó kọ wọn nítorí náà ọlọ́run ó sì ń fẹ́ kí ọkùnrin yìí kó mọ òtítọ́ kó gbọ́ òtítọ́ ó wá tọ̀ wá ní ojú àlá ní òru ó sì wí fún un pé kíyèsí òkú ni ìwọ nítorí obìnrin tí ìwọ mú ni aya arákùnrin kan ní ṣe kíni tó wáyé láti ṣe ẹsẹ̀ ìkeje ní ẹsẹ̀ ìkeje ǹjẹ́ nítorí náà mú aya ọkùnrin náà padà fún wòlíì ni òun ṣàyí ṣe òun ó sì gbàdúrà fún ọ wòlíì ni òun ṣàyí ṣe wòlíì abrahamu kò ní sọ fún abimeleki rárá kò lè sọ fún pé ìyàwó òun nìyí tó bá sọ fún tí ọlọ́run kò bá dẹ̀ dá sí abimeleki yóò pa abrahamu nítorí ìyàwó rẹ̀ ṣùgbọ́n ẹ̀mọ̀ eléyìí ni ìbẹ̀rù abrahamu orí pé pẹ̀lú ọjọ́ orí rẹ ó sì dàbí ẹni pé o ní ẹwà wọ́n gbà ọ́ mọ́ mi lọ́wọ́ wọn ó sì pa mí pé kí n lè dẹ̀mí èmi ara mi sí lọ sọ fún wọn tí a bá bí ọ léèrè wípé báwo ló ṣe jẹ́ kó ní arábìnrin mi nítorí pé wọ́n fẹ́ dẹ̀mí ara rẹ̀ sí torí náà wòlíì yìí abrahamu kò lè sọ fún abimeleki pé ìyàwó mi lọ ń gbà yìí ṣùgbọ́n ọlọ́run ó sọ fún pé dáa ya arákùnrin ní padà fún eléyìí ni
ohun àkọ́kọ́ nínú ọkàn Ọlọ́run. Eléyìí ni ìbàlájà ìmúbọ̀sípò àtúnṣe yìí ó ga ju gbogbo àwọn nǹkan mìíràn dá ti bí padà fún mi. Ó wí pé nítorí wòlíì ni òrìṣà ẹ ṣe òun ó sì gbàdúrà fún mi. Ní tí mo nílò nísìnyí ni àdúrà yín ò nílò ìwàásù yín nílò ìgbaninímọ̀ràn mo fẹ́ àdúrà yín kò fẹ́ nǹkan mìíràn mo fẹ́ ìfẹ́ ìbánikẹ́dùn àdúrà ni mo fẹ́. Ọlọ́run wí pé àdúrà kì í fi gbogbo ìgbà jẹ́ ipa àkọ́kọ́, àdúrà kì í fi gbogbo ìgbà jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ ní gbogbo ìgbà. Ìmúbọ̀sípò, ìbàlájà, àtúnṣe, òun ó sì gbàdúrà fún ọ, ìwọ yóò sì yè bí ìwọ kò bá sì mọ padà kí ìwọ kí ó mọ̀ pé kíkú ni ìwọ yóò kú ìwọ àti gbogbo ẹni tí ó jẹ́ tìrẹ. Ẹsẹ̀ ìkẹrìnlá Abimeleke sì mú àgùntàn àti akọ màálùú àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, ó sì fi wọ́n fún Abrahamu. Abimeleke, ìyẹn dára o, ṣùgbọ́n jẹ́ mọ̀ ojúlówó tí Ọlọ́run sọ fún ọ pé kó o ṣe o sì gbọ́dọ̀ ṣe. Ó ní bẹ́ẹ̀ ni mò ń ṣe. Ó sì mú Sara aya rẹ̀ padà fún iṣẹ́. Orí kẹrìnlélógún 24 ẹsẹ̀ ìkẹrìndínlógún iṣẹ́ orí ìkẹrìnlélógún 24 ẹsẹ̀ ìkẹrìndínlógún májẹ̀mú tuntun sì nìyí. Nínú èyí ni èmi ń ṣe ìdárayá láti ní ẹ̀rí ọkàn tí kò ní ẹ̀ṣẹ̀ sípa ti Ọlọ́run àti sí ènìyàn nígbà gbogbo. Ìkẹta báyìí, ìkẹta, ó ní àǹfààní ti ìmúbọ̀sípò pẹ̀lú ìwà pẹ̀lẹ́. À ń pàdánù eléyìí nínú ìjọ yìí, ìwà pẹ̀lẹ́ à ń sọnù. Ó fẹ́ dàbí ẹni pé nínú gbogbo ẹbí, bí ìgbà tó jẹ́ pé àgọ́ àwọn ọmọ ogun ni báràkì àwọn ọmọ ogun, ó dàbí pé gbogbo ìjọ àdúgbò ó ti fẹ́ di báràkì àwọn ọmọ ogun. Ó fẹ́ dàbí ẹni wípé nínú ìjọ olú ìjọ gan, ó fẹ́ dàbí báràkì àwọn ọmọ ogun níbi tí a ti ń bẹ̀rù ara wa ju fífẹ́ ràn ara wa lọ. Ó ti ń pọ̀ jù, àṣẹ ti pọ̀ jù, ìyọlẹ́nu ìrinimọ́lẹ̀ títí ni lọ́gbọ̀ngbọ̀n ti ń pọ̀ jù. Wọ́n fẹ́ kí a fi ìwà pẹ̀lẹ́ hàn. Eléyìí sì ni àbùdá ayé àwọn ọmọ Ọlọ́run, kò kí ṣe àwọn ọ̀rọ̀ àṣẹ agbára àṣẹ tí a kàn ń lo ipá lórí gbogbo ènìyàn. Ó sì fún wa ní ìmúbọ̀sípò. Ó ṣe léyìí nípa ìwà pẹ̀lẹ́ nínú Galatia orí kẹfà ẹsẹ̀ ìkíní. Ó ní ara bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan kí ẹ̀yí tí í ṣe ẹni ẹ̀mí kí ó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò ní ẹ̀mí ìwà tuntun, kí ìwọ fúnra rẹ máa kíyèsí ara kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú, kí a mú ọ padà sínú ẹ̀mí ìrẹ̀lẹ̀. Timotiu kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún ìránṣẹ́ Olúwa kò sì gbọ́dọ̀ jà bí kò ṣe kí ó jẹ́ ẹni pẹ̀lẹ́. Ọkọ fẹ́ kí ìyàwó rẹ̀ kó sí nǹkan tó ṣe pàtàkì, a kì í ṣe eléyìí pẹ̀lú tipátìkóòkù, a kì í ṣe eléyìí pẹ̀lú dídi ìyàwó yìí ká gbọ̀n jìgìjìgì bẹ́ẹ̀ pa fẹ́ mú kí ẹ̀mí bọ́ lẹ́nu ẹ̀. Aya, ó fẹ́ kí ọkọ kó sí nǹkan kan.
mo ti so fun yin, mo ti so fun e tun so fun lekan se, sugbon ki se ti pati kuku ki se nipa ka ma fi ya je pelu ogbon yi ni ke ki se pe ka se lona ta se nkan ti ko ni munu re ko dun rara o fe mo enikan bo sipo se pelu iwa pele ati pelu iwa tutu a ri enikan ninu ijo adugbo wa ki se ko se nkan to ye o wa fe mu pada o ti yegere ki se pelu ipa ki se pe ka mu jije eniyan jije ka mu owo to ye ka fi fun eniyan re kuro rara iranse olowa ko si gbodo ja sugbon ki o je eni pele si eniyan gbogbo ni ese ike dogbon ese ike dogbon eni ti yo ma ko awon asodi pelu iwa tutu boya olorun boya olorun le fun won ni irunu pe wada si mo otito ni ese ikerin din ni ogbon 26 won o si le soji kuro ninu idekun esu awon ti a ti di ni igbekun lati owo ife re wa orin dafidi orin ikejidinlogun orin kejidin ni ogun 18 ese ike dogbon ese kanu di logoji ni 35 iwo si ti fi asa igbala re fun mi pelu owo otun re si ti gbe mi duro ati iwa pele re so mi di nla iwa pele oluso agutan iwa pele o ti so mi di nla o fe ki a fi iwa pele han o ki se gbogbo iwa ipa iwa itini logbogbo iwa si iwa ipa si arakunrin elegbe wa si arabinrin elegbe wa pe ni pe arakunrin ati arabinrin yen ko ni eto lati layo ko leto be ni ko je eru fun e be ni wi pe o je eru re o won leto kankan lati rerin lati layo pe won lominira lati gbe fun ara won pelu idaniloju ti won ni je ki wa pele ki o wa koko iketa bayi ninu koko keta mo wo ipese ati ni ti igba pada ti ayo idile Samuel kini ori ogbon ese ikejidinlogun 18 David si gba gbogbo nkan ti awon ara maleke ti ko David si gba awon obinrin re mejeji nitori pa so nipa imu igba pada oye ko ye wa be ni Dafidi o gba pada awon aya re mejeji sugbon kini ipile se o ye ki oba ni ile Israeli ni toto se ye ko ni yawo meji yawo meta 100 yawo 100 meje ati ale odurun to je egberun 1000 so ye ko sele ni ile Israeli mo kan mo so nipa imu bosipo se o ye ki oluso agutan loni ko ni iyawo meji o wa bere fun adura gs gbe gbadura fun mi alakoso agba
awon iyawo mi mejeji mo kan to sele mo ti lo mo fe mo bo sipo se ale gbadura fun won labe maje mo titun ni ran ti maje mo titun rara o rara rara oni gbagbo to ti datun bi o ti fe yawo o to wa lo fe yawo miran wa di yawo meji ikan ninu awon yawo yi iyawo keji o ti wa lo o wa ko iyawo kan soso sugbon o fe na yawo keji yen gan lopo lopo olusaguton nkan kan pere ni mo fe o kini kan na adura iru adura wo lo fe iyawo mi keji mo fe ko pada sile mi olusaguton gbadura fun mi bayi olusaguton jowo mo wo ebi mi o wo aini mi mo wa so mo ba mi so nisin ife igbani ni moran bayi o mi ife iwasu nisisin yi mo wo ebi mi sugbon jo wo aini mi wa ti a ba ko gbogbo awon orin ta ko yi a ko won ko wo ebi mi sugbon won wo aini mi bi iwo ba ro nipa aini re iyawo keji yi se olorun wo bo se nwo o gbodo wo ese re to ba fe di orun o gbodo mu idalebi ese re ba o bo ba fe ko ri olorun o gbodo mo wa sinu iye pada okan bo ba nfe olorun iyawo meji rara o ko le je be dafidi ko le je be ko je ko ri be oluso agutan ninu ijo to gba bibeli gbo labe maje mu tuntun loni okan ninu amoye oni wipe o gbodo je ay oko aya kan nito na ko si onigbagbo kankan to gbodo pada lo sabe majemo lai lai eh ma David ni ti bi majemo o ti eto gbadura wi pe da o de ri won pada iran ta wa yi o yato patapata ni ese kokandinlogun 19 ko si si kan ti o ku fun won kekere tabi nla omokunrin tabi omobirin tabi ikogun tabi gbogbo nkan ti won ti ko Dafidi si gba gbogbo won e je ka wo meta nibe akoko oni ile ti a se apejuwe fun awon olola omo oba ekeji ni okan lile igba kan ti awon elesin eda iketa ni ayo ailopin ti awon ero mimo olooto akoko ni ile ti a se apejuwe fun awon olola omo oba ninu Deuteronomy ori keta de logo 17 ohun ti olorun ti so ka to bi Dafidi ni yi ohun ti olorun ti so ka to di wi pe Dafidi di oba ni Israeli ohun to si ye ki o ti boju to ni yi ti ko si boju to ninu Deuteronomy ori keta de logo 17 ese ike dogo kiki eni ti oluwa olorun re yo yan ni ki iwo ki o fi joba lori re okan ninu awon arakunrin re ninu awon arakunrin re ni ki iwo ki o fi joba lori re ki iwo ki o ma se fi alejo se lori re ti ki se arakunrin re ele ni amoye na ti a fi fun won kenikeni ko to di oba ni Israeli ni ese ikenidinlogun 16 sugbon ohun ko gbodo ko esin jo fun ara re
bẹ́ẹ̀ni kí ó má se mú àwọn èèyàn padà lọ sí Egypt nítorí kí ó bà lè kó ẹṣin jọ nítorí Olúwa ti wí fún yín pé ẹ̀yin kò gbọ́dọ̀ tún padà lọ sí ọ̀nà náà mọ́ ní ẹsẹ̀ ìkẹtàdínlógún 17 bẹ́ẹ̀ ni kí ó má se kó obìnrin jọ fún ara rẹ̀ ilé ni ọ̀rọ̀ Ọlọ́run àní ní àkókò Dáfídì bẹ́ẹ̀ ni òun kò gbọ́dọ̀ kó aya jọ fún ara rẹ̀ ó sì yẹ kó ti ka ilé yìí nítorí pé ọba ní Ísírẹ́lì wọ́n ní a sọ fún pé kí wọ́n mú ìwé òfin kí wọ́n sì kọ́ jáde pé kí wọ́n kí ó lè máa kíyèsí láti ṣe ohun gbogbo tí a ti kọ sí inú rẹ̀ nínú Genesis orí kejì ẹsẹ̀ kẹrìnlélógún nítorí náà ni ọkùnrin yóò ṣe fi bàbá ọkùnrin kan àti ìyá rẹ̀ sílẹ̀ ìyá kan yóò sì fi ara mọ́ aya rẹ̀ aya kan wọn yóò sì de ara kan Matthew orí kọkàndínlógún 19 ẹsẹ̀ ìkẹrin ò sì dáhùn ó sì wí fún wọn pé ẹ̀yin kò ti kà á pé kò sọ wípé ẹ kò ti rí mọ́ wo Dáfídì o ṣé ẹ kò ti kà á padà lọ sínú ọ̀rọ̀ náà ẹ̀yin kò ti kà á pé ẹni tí ó dá wọn nígbà tètè kọ ṣe ó dá wọn ti akọ ti abo akọ kan abo kan ẹsẹ̀ ìkarùn-ún ó sì wí pé nítorí èyí ni ọkùnrin kan yóò ṣe fi bàbá kan àti ìyá rẹ̀ ìyá kan sílẹ̀ yóò sì fàmọ́ aya rẹ̀ aya kan àwọn méjèèjì ọkùnrin kan obìnrin kan àwọn méjèèjì á sì de ara kan ní ẹsẹ̀ ìkẹfà nítorí náà wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan nítorí náà ohun tí Ọlọ́run bá ti so sọ̀kan kí ènìyàn kí ó má ṣe yà wọ́n ìkejì abala kejìlá bẹ́ẹ̀ kókó kẹta ni ọkàn líle ìgbà kan ti àwọn ẹlẹ́sìn ẹ̀dá Máàkù orí kẹwàá ẹsẹ̀ ìkarùn-ún Jésù sì dá wọn lóhùn ó sì wí fún wọn pé nítorí líle àyà yín ni a ṣe kọ irú òfin yìí fún yín tó ṣẹlẹ̀ lábẹ́ májẹ̀mú láíláí fún àwọn èèyàn bíi Dáfídì bíi Solomoni bíi Lámẹ́kì wọ́n ní aya méjì wọ́n ní aya mẹ́ta wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ aya nítorí líle àyà wọn ni nǹkan tó ṣẹlẹ̀ nìyí ní ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n láti ìgbà tí ayé ti ṣẹ̀ Ọlọ́run dá wọn ní akọ àti abo ní ẹsẹ̀ ìkeje nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí yóò sì fara mọ́ aya rẹ̀ aya kan àwọn méjèèjì á sì di ara kan nítorí náà wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan ẹsẹ̀ kẹsàn-án nítorí náà ohun tí Ọlọ́run bá ti so sọ̀kan ọkọ kan àti aya kan obìnrin kan àti ọkùnrin kan kí ènìyàn kí ó má ṣe yà wọ́n ní ẹsẹ̀ ìkẹwàá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tún bí léèrè ọ̀rọ̀ kan náà nínú ilé ní ẹsẹ̀ ìkọkànlá ó sì wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá fi aya rẹ̀ sílẹ̀
tí ó sì gbé òmíràn níyàwó ó sì pa ságà sí ẹwò púpọ̀ tẹ́nìkan bá sọ wípé ìníyàwó méjì ìyàwó àkọ́kọ́ mo ti lé lọ mo sì ní òmíràn nísì ẹyọ kan mo sì ní nísinsìnyí jésù wá wípé irú àwáwí yẹn kò sì tẹ̀wọ́gbà rárá rárá nítorí ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí ó sì gbé òmíràn ní ìyàwó ó ṣe panṣágà sí ẹsẹ̀ ìkejìlá bí obìnrin kan bá sì fi ọkọ rẹ̀ sílẹ̀ ó ti sú ọkùnrin yẹn sú kọfẹ́ mọ́ rí ojú kan yẹn mọ́ lẹ́yìn ọdún lẹ́yìn ọdún ti sú kọfani mọ́ra mọ́ obìnrin wa pinnu bí obìnrin kan bá fi ọkọ rẹ̀ sílẹ̀ tí ó bá sì tí a bá sì gbé ní ìyàwó fún ẹlòmíràn ó ṣe panṣágà kò sí àwáwí kankan wípé ẹ mo sì wà pẹ̀lú ọkùnrin kan rárá o èyí tó lé jáde tẹ́lẹ̀ nǹkan tó kọ̀ sílẹ̀ ò fẹ́ náà yẹn mọ́ gbogbo nǹkan wọ̀nyí jẹ́ tó lòdì ní ojú ọlọ́run ó lè jẹ́ torí líle ọkàn wọn ló ṣe ọlọ́run ó sì tíná jésù kristi láti mú ọkàn líle kúrò nínú ayé àwọn ènìyàn rẹ̀ ezekiel orí kẹrìndínlógójì 36 ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ezekiel orí kẹrin ó dín ní ọgbọ̀n ẹsẹ̀ kẹta ó dín ní ọgbọ̀n orí kẹrìndínlógójì 36 ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n 36:26 èmi yóò sì fi ọkàn tuntun fún yín pẹ̀lú ẹ̀mí tuntun ni èmi yóò sì fi sí inú yín èmi yóò sì mú ọkàn òkúta kúrò lára yín èmi yóò sì fi ọkàn ẹran fún yín ṣé àmì kankan wà níbẹ̀ yẹn ẹwo ìkẹta nísinsìnyí abala kẹta lábẹ́ kókó kẹta ayọ̀ àìlópin ti àwọn èrò mi mọ́ olóòótọ́ àwọn arìnrìnàjò sì lú ọ̀run kí ni tó fa ìdùnnú yẹn kì í ṣe pípa yíyí bíbélì padà tá a bá ṣe yẹn yóò mú ni banújẹ́ àti ìjìyà ayérayé lọ́rùn àpáàdì kí ni ohun tí yóò fún wa ní inú dídùn kò kì í ṣe wípé ayé ìdánilójú wa padà kì í ṣe wípé ayé ìwàásù wa padà ìyẹn yóò darí wa lọ sínú ìdálẹ́bi àti ìgbé ayérayé ohun tí yóò mú ni láyọ̀ ni ká padà wá sínú bíbélì ká padà wá sínú ọ̀rọ̀ ọlọ́run pé ìmúpadàbọ̀sípò yóò wà ìmúpadàbọ̀sípò ti ẹ̀mí ìmúpadàbọ̀sípò tó bá bíbélì mu ìmúpadàbọ̀sípò tó jẹ́ mímọ́ ìmúpasípò ohun tí yóò fún wa ní ayọ̀ ìdùnnú nígbà tó bá ní ìdánilójú pò lọ sí ọ̀run eléyìí jẹ́ ìdùnnú nínú tiẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n bí ohun gbogbo tó ní oní ti bí onítọ̀ ṣùgbọ́n iyèméjì wà nínú ọkàn rẹ lọ́hùn wípé nǹkan yìí mọ̀ lè di ọ lọ́wọ́ láti di ọ̀run irú ìdùnnú wo wá nìyẹn à ń wo pétérù kìíní orí kẹta ẹsẹ̀ kìíní pétérù kìíní orí kẹta bẹ́ẹ̀ gẹ́gẹ́ yẹn aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín ọkọ àwọn ọkọ lé àwọn aya náà àwọn kì í ṣe aya mẹ́wàá ṣùgbọ́n aya mẹ́wàá yìí fún ọkọ mẹ́wàá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin èdè ìsọdípòpọ̀ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn èdè ìsọdípòpọ̀ àwọn ọkọ yín má wá fi ọkọ rẹ sílẹ̀ kọ́ wa lọ́mọ tẹríba fún olùṣọ́àgùtàn bíbélì ọ̀fọwọ́ sí yẹn ọgbọ́dọ̀ gbọ́ràn sí ọkọ lẹ́nu nígbà tó bá sọ̀rọ̀ nílé láti ṣe ìpinnu ọ sọ pé ìlédọ́ lóhùn ní ìṣẹ́ṣe ìlédọ́ lóhùn
ma lo bere lowo pastor mi so fe mu olusagute lo sorun apade ni sugbon o nte ri ba fun oko re de bi enikene ba ti le se aigboran si oro na ti a le jere won ni aisoro nipa iwa iyipada oro isoro iwa si awon aya won ewese ikeje ni ese ikeje o wi pe be gege eyin oko e ma fi oye ba awon aya yin gbe e ma fi ola fun aya ori eleyi nigbati o soro nipa aya enikan pelu oko kan o ti aya kan oni e ma fi ola fun aya gege bi ohun elo ailagbara ati pelu bi ajumo jogun ori ofe iye ki a ki adura yin ki o mo ba ni idena oko melo lo ye yiye we pe bi won ba ni oni wa ipa nile ti won je alai nife ninu ebi ti won ba je alai biketa ninu ebi ti won ba je ipa nle ti won je alagidi oni kumo ekun ninu ile tinu yawo dedun won wa wa sinu ijo won wa gbadura olorun ki dan ro fe adura be iyawo melu lo yeye we pe bi oko won ba ri ola ati owo to to latodo awon ti oko o le ri igbe aye iwe mimo to dara lati no iyawo won ti iyawo yin si wa jeje be ke se nitori po fowo gba abaga bebe tabi ro tabi etan sugbon nitori po gbodo je ni pelerin o si dake je iyawo melo lo mo to yeye wi pe adura gbadura ko ni tumo kankan adura wa yo ni tumo yo nipa nigba ta ba je olugboran si iwe mimo ti a si ni ebi alayo ta ni oko tan layo ta ni yawo to layo ta ni ebi alayo idire to layo o so ni ese ikejo o pe lakotan ki gbogbo yin se oninu kan e ma ba ara yin kedun eni ife ara e ma se yonu eni emi irele ni ese ikeson e ma fefe boboro san boboro igbesan ninu ijo ele igbodo je nta igbodo so pada da pada so do esu igbesan igbodo si laarin ara wa tabi ebu fun san ebu sugbon kaka be e ma su nitori eye ni a pe yin si pi eyin pe o le jogun ebukun o tesiwaju ni ese ikewa o ri pe nitori eni ti o ba n fe iye ti yo si ri ojo rere ki o pa ara re mo kuro ninu ibi ati ete re kuro ni siso oro etan iwe ifihan ori 19 ifihan eleyi ni bi igbeyawo odo agutan eleyi ni idunu to ga julo ibi mimo to ga julo ibi orun ibi to pe igbeyawo to ga julo yo pe nigbati ohun yo ba de awa yo wa ni ben ma bekita ohun ko ohun to wu kada pada fun loni ta ba ti do pada lo sinu ibasepo to gorege pelu olorun ti o ni ko le nipin ninu bi igbeyawo odo agutan ibasan ka mo bi o wo n to so fun wa ninu iwe ifihan ori 19 ese ikefa mo si gbo bi eni pe ohun opolopo eniyan ati bi iro omi pupo ati bi iro ara nla nla n wi pe
hallelujah nitori oluwa olorun wa lodumare njoba ese ikeje eje ki ayo ki inu wa ki o si dogidigidi ki

ẹ̀rí ọkàn mọ́ gara tí ò sí àgàbàgebè tí ò sí ìdìbọn tí ìgbé ayé rẹ̀ tàn rokoṣo níbi gbogbo nígbà gbogbo so rántí tó mọ́ gara tó bẹ́ẹ̀ tí o ṣe ohunkóhun kankan lábẹ́ òjìji òkùnkùn ṣé o sì ní èyí eléyìí ni ìmúbọ̀sípò tó nílò ìjọrántí àkókò tí ó gba ọ̀rọ̀ yìí pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo kìí pò ń yọ ò mọ ṣe àṣàyàn ò mọ yọ kó mọ jùmí sílẹ̀ rẹ mo fẹ́ràn eléyìí ìrànfẹ́ yẹn ò sọ́ra rẹ di onídàájọ́ lórí ọ̀rọ̀ ọlọ́run lámọ̀ọ́dún wọn ni o sì ń gbàdúrà wípé olúwa jọ̀wọ́ jẹ́ kí n lè jẹ́ olùṣí ọ̀rọ̀ yìí ǹjẹ́ o lè pa ìhùwàsí olóore ọ̀fẹ́ yìí ìrírí olóore ọ̀fẹ́ yìí mọ́ so pamọ́dísì tí ò bá rí bẹ́ẹ̀ eléyìí ni ìmúbọ̀sípò tó nílò olúwa yóò sì dá ọkàn ìrẹ̀lẹ̀ yẹn ọkàn oníròbìnú jẹ́ ọkàn yẹn tí ó ń wá rírì ọkàn tó ń wá rírì sí ọ̀rọ̀ ọlọ́run yóò dá padà ó tu ọkàn mi lára ìmúbọ̀sípò sí ìṣẹ́gun tí òmìnira pátápátá kúrò nínú ẹ̀ṣẹ̀ dá padà

dúró wa pẹ̀lú gbogbo ọkàn rẹ, pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ, pẹ̀lú gbogbo ọkàn aya rẹ. Fífẹ́ Olúwa jó ara rẹ lọ. Fífẹ́ Olúwa jó ẹnikẹ́ni lórí ilẹ̀ ayé lọ. Jó ohunkóhun lórí ilẹ̀ ayé lọ. Ìfẹ́ rẹ àkọ́kọ́. Ṣé ó sì wà níbẹ̀? Eléyìí ni ìmúbọ̀sípò tó ń fẹ́. Ìmúbọ̀sípò. Sọ fún Olúwa. Ó lè ṣe. Ó lè ṣe nìkan. Ó ń fẹ́. Ohun tó fẹ́ ṣe gan nìyẹn. Ó fẹ́ kí a ní òmìnira pátápátá. Òmìnira bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìfẹ́ pípé. Ìfẹ́ kíkún. Fún. Àti fún olúkúlùkù. Ìmúbọ̀sípò ti lera. Ìbáṣepọ̀ tó gún régé pẹ̀lú Ọlọ́run. Ìmúbọ̀sípò tó dára. Sí àwọn opó. Sí àwọn ọmọ aláìlóòbí. Kìí ṣe ìbáṣepọ̀. Kìí ṣe ìmúbọ̀sípò ti ẹ̀ṣẹ̀. Kìí ṣe ìmúbọ̀sípò tó dára. Kìí ṣe èyí tí kò dára. Tí a ń fi oúnjẹ fún àwọn tí ibi ń pa. Bí bá àìní àwọn tó sá láìní pàdé. Ká máa daṣọ bo àwọn tó ń rìn ròrò. Pípèsè ohun tí ó tọ́ tó ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Àwọn tó dàbí ẹni wípé wọn ò rọwọ́ họ rí tó ẹ. Kì í ṣe pé ká máa lépa lórí àwọn nǹkan ìpòǹgbẹ tara ẹni. Ká wá gbàgbé àìní ti àwọn ènìyàn. Síbẹ̀ rántí. Bí o bá bọ́ gbogbo àwọn tébí ń pa nínú ayé tó sì báyìí ní gbogbo àwọn ènìyàn gbogbo olókolókò tó wà láyìíká rẹ tó báyìí ní gbogbo wọn pàdé. Bí ìwọ fún ara rẹ ò bá nígbàlà tó bá dàtún bí. Ohun gbogbo pátápátá yóò sì tún já sí ìjìyà títí ayérayé. Èrè kí wá ni yóò jẹ́ fún ọ. Bí o bá jèrè tó dọ́ àgbà gbogbo rẹ̀. Gbogbo ayé tó bá jèrè gbogbo ayé. Síbẹ̀ tó bá wá sọ ẹ̀mí rẹ nù láìsí ìgbàlà. Èrè kí ni fún ènìyàn. Ṣe tó dára. Rí dájú pé o dàtún bí. Ṣe ìrànlọ́wọ́ fún àwọn aláìní ìrànlọ́wọ́.
mo ri pe ri daju pe o je eni to ni okan funfun. Mo eru wowo kuro lorun awon eniyan. Ko ri daju wi pe o si mu gba iri iwa mi mo. Eto pe laisi ko si eni ti yo ri Oluwa.

di ẹni tó ní àrùn jinlẹ̀ di ẹni tó ń gba tẹlòmíràn rò ronú nípa ọjọ́ ọ̀la rẹ mọ jẹ́ kí nǹkan kan kó gba àkíyèsí rẹ kúrò ipò tàbí agbára tàbí ohun ìní tó ní lórí ilẹ̀ ayé ayérayé jẹ́ léyìí tí ò lópin báwo ni ó sì rí nígbà tá a bá gbé ọ sí orí òdiwọ̀n tá a bá gbé ọ sórí ìwọ̀n tí ìrírí tí olúwa gbá gbé ọ kọrí ìwọ̀n ṣé wà tẹ́wọ̀n àbí ò ní tẹ́wọ̀n báwo ni ẹbí rẹ ọkọ sí ẹbí rẹ ìdílé rẹ só ti dàbí bárákẹ́ àwọn ọmọ ogun gbogbo èèyàn sì ń bẹ̀rù ìbẹ̀rù bójó ẹ̀rù ń bá gbogbo àwọn ènìyàn kò ìwà pẹ̀lẹ́ ti jésù kù sí níbẹ̀ mọ́ ó mọ ìwé mímọ́ ìwé mímọ́ tó wá mọ̀ tó wá mú kó mọ lé sí i kó mọ jóni ọlọ́gàn líle sí i aláìsé tọ́ aláìsé darí jẹ́ kí ìfẹ́ kó padà ìmúpadàbọ̀ sí fún ẹ jẹ́ ká dáfẹ́ padà jẹ́ kí ìwà pẹ̀lẹ́ ìwà jẹ́jẹ́ kó padà ẹ̀yin aya so jẹ́ aya kristẹni ẹni pẹ̀lẹ́ onífẹ̀ tó kóni mọ́ra àbíwọ ni obìnrin tó dàbí ọmọ ogun nínú ẹbí rẹ eegun ẹ̀yìn ọkọ rẹ o ti ṣẹ́ ọkọ rẹ ò léegun ẹ̀yìn mọ́ ohun tó bá ti fẹ́ o ló máa ṣe ọkọ rẹ kàn dàbí gbẹ̀bùdà ní lásán nínú ilé ọkọ wa ti dẹni tó ń bẹ̀rù ìyàwó rẹ̀ ju bó ti bẹ̀rù ọlọ́run lọ obìnrin tó jẹ́ jagunjagun nínú ẹbí yìí orí ọ̀fẹ́ má mú kí ìyàwó kó jẹ́ ẹni tó ń tẹrí ìbani kó jẹ́ ẹni jẹ́jẹ́ ni kó jó nífẹ̀ẹ́ ni orí ọ̀fẹ́ mọ́ sọ ìyàwó di olùgbọ́ràn ni ohun tó mú kí ìdílé jẹ́ kí a dá ìwà tuntun padà sínú ìjọ bó ṣe rí nínú ẹbí bẹ́ẹ̀ ló rí nínú ìjọ ìfẹ́ àkọ́kọ́ ìkáànú kristi ìjólóòtọ́ wà mímọ́ ìwà funfun ìwà mímọ́
jíjẹ́ olóòótọ́, olódodo, kó mọ̀ sí àgàbàgebè.

0: ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wo obìnrin kan láti ṣe ìfẹ́kúfẹ́ sí i, ó ti bá a ṣe pa ṣágà tán ní ọkàn rẹ̀. Bí ojú ọ̀tún rẹ bá mú ọkọ sẹ̀, yọ ọ́ jáde kí o sì sọ ọ́ nù. Ó ṣàní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ̀ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ̀ jù sí iná ọ̀run àpáàdì. Bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọkọ sẹ̀, kí e kúrò kí o sì sọ ọ́ nù. Ó ṣàní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ̀ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ̀ jù sí iná ọ̀run àpáàdì. A ti wí pẹ̀lú pé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ yẹ kí ó fi ìwé ìkọsílẹ̀ lé e lọ́wọ́. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe nítorí àgbèrè, ó mú un ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹ̀yin ti gbọ́ ẹ̀wẹ̀ bí a ti wí fún àwọn ará ìgbà ni pé ìwọ kò gbọdọ̀ búra bí kò ṣe pé kí ìwọ kí o sì mú ìbúra rẹ̀ ṣẹ fún Olúwa. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ má ṣe búra rárá. Ìbá ṣe ìfẹ́ ọ̀run búra nítorí pé ìfẹ́ Ọlọ́run ni, tàbí ayé nítorí àpótí ìtìsẹ́ rẹ̀ ni, tàbí Jerúsálẹ́mù nítorí ìlú ọba ńlá ni. Kí o má ṣe fi orí rẹ búra nítorí ìwọ kò lè sọ ẹrun kan di funfun tàbí dúdú. Ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ yín jẹ́ bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ kọ́, nítorí pé ohunkóhun tí ó bá jù wọ̀nyí lọ nípa ìbìlẹ̀ ó ti wá. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ojú fún ojú àti eyín fún eyín. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ má ṣe kọ ibi. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá gbá ọ ní ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún yí ti ò sì sí i pẹ̀lú. Bí ẹnìkan bá fẹ́ sùn ọ ní ilé ẹjọ́ tí ó sì gbà ọ ní ẹ̀wù lọ, jọ̀wọ́ agbádá rẹ fún un pẹ̀lú. Ẹnikẹ́ni tí yóò bá fi agbára mú ọ lọ sí máìlì kan bá a dé méjì. Fi fún ẹni tí ó béèrè lọ́wọ́ rẹ àti lọ́dọ̀ ẹni tí ó fẹ́ mú lọ́wọ́ rẹ, má ṣe mú ojú kúrò. Ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ kí ìwọ sì kórìíra ọ̀tá rẹ. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ súre fún àwọn ẹni tí ó ń fi yín ré, ẹ ṣore fún àwọn tí ó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fi àrùn kan bá yín lò tí wọ́n ń ṣe inú níbini sí yín. Kẹ́yìn kí ó lè máa jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ lé ọ̀run, nítorí tí ó ń mú ọ̀run rẹ̀ ràn sára ènìyàn búburú àti sára ènìyàn rere, ó sì ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti fún àwọn aláìṣòótọ́. Nítorí bí ẹ̀yin bá fẹ́ àwọn tí ó fẹ́ yín, ọpẹ́ kí ni ẹ̀yin ní, bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Bí ẹ̀yin bá sì ń kíkìkì àwọn arákùnrin yín, kí ni ẹ ṣe ju àwọn ẹlòmíràn lọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó òde ń ṣe. Nítorí náà, kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ ní ọ̀run ti pé.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Matthew, orí ìkẹfà. Ẹ kíyèsí ara kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bá lè rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ bàbá yín ti ń bẹ̀lé ọ̀run. Nítorí náà, nígbà tí ìwọ bá ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe fún fèrè níwájú rẹ bí àwọn àgàbàgebè ti ń ṣe ní sinagogo àti ní ìta, kí wọn kí ó lè gba ẹ̀yin ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe, kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀, ohun tìkára rẹ yóò san fún ọ ní gbangba. Nígbà tí ìwọ bá ń gbàdúrà, má ṣe dàbí àwọn àgàbàgebè nítorí wọ́n fẹ́ àti máa dúró gbàdúrà ní sinagogo àti ní igun ọ̀nà ìta, kí ènìyàn kí ó bá lè rí wọn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná. Ṣùgbọ́n ìwọ, nígbà tí ìwọ bá ń gbàdúrà, wọ ìyẹ̀wù rẹ lọ. Nígbà tí ìwọ bá sì ṣe ilẹ̀kùn rẹ tán, gbàdúrà sí bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ má ṣe àtúnwé asán bí àwọn kèfèrí. Wọ́n ṣe bí a ó ti torí ọ̀rọ̀ pípọ̀ gbọ́ tiwọn. Nítorí náà, kí ẹ̀yin má ṣe dàbí wọn. Bàbá yín ṣàmọ ohun tí ẹ̀yin ṣe aláìní, kí ẹ tó béèrè lọ́wọ́ rẹ̀. Nítorí náà, báyìí ni kí ẹ̀yin máa gbàdúrà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tirẹ ni kí a ṣe bíi ti ọ̀run, bẹ́ẹ̀ ni ní ayé. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí, dárí ìgbèsè wa jì wá, bí àwa ti ń dárígi àwọn onígbèsè wa, wọ́n sì fà wá sínú ìdẹ̀wò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ Bìlísì, nítorí ìjọba ni tirẹ, àti agbára, àti ògo, láíláí, àmí. Nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín ti ń bẹ lé ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ tiyín jì yín. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín kì yóò sì fi ẹ̀ṣẹ̀ tiyín jì yín. Àti pẹ̀lú nígbà tí ẹ̀yin bá ń gbàwẹ̀, ẹ má ṣe dàbí àwọn àgàbàgebè tí ń fajúro, wọn a ba ojú jẹ́ nítorí kí wọn kí ó ba lè farahàn fún ènìyàn pé wọ́n ń gbàwẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná. Ṣùgbọ́n ìwọ, nígbà tí ìwọ bá ń gbàwẹ̀, fi òróró kun orí rẹ kí o sì bọ́jú rẹ, kí ìwọ kí o má ṣe farahàn fún ènìyàn pé ìwọ ń gbàwẹ̀, bí kò ṣe fún bàbá rẹ tí ó ń bẹ ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba. Ẹ má ṣe to ìṣúra jọ fún ara yín ní ayé, níbi tí kòkòrò àti ìpara ìbàjẹ́ àti níbi tí àwọn olè ń lẹ̀ tí wọ́n sì jalè. Ṣùgbọ́n ẹ to ìṣúra jọ fún ara yín lé ọ̀run níbi tí kòkòrò àti ìpara kò lè bàjẹ́ àti níbi tí àwọn olè kò lè rúnlẹ̀ kí wọ́n sì jalè. Nítorí níbi tí ìṣúra yín bá gbé wà, níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú. Ojú ni fìtílà ara. Nítorí náà, bí ojú rẹ bá mọ́, gbogbo ara rẹ ni yóò kún fún ìmọ́lẹ̀. Ṣùgbọ́n bí ojú rẹ bá ṣókun, gbogbo ara rẹ ni yóò kún fún òkùnkùn. Ǹjẹ́ bí ìmọ́lẹ̀ ti ń bẹ nínú rẹ bá jẹ́ òkùnkùn, òkùnkùn náà yóò ti pọ̀ tó. Kò sí ẹni tí ó lè sin Olúwa méjì, nítorí yálà yóò kórira ọ̀kan, yóò sì fẹ́ ìkejì, tàbí yóò fara mọ́ ọ̀kan, yóò sì yan ìkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámúnì. Nítorí náà mo wí fún yín, ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹ̀mí yín, ohun tí ẹ ó jẹ, tàbí ohun tí ẹ ó mu, àti fún ara yín, ohun tí ẹ ó fi bora. Ẹ̀mí kò ajú oúnjẹ lọ, tàbí ara ni kò ju aṣọ lọ bí. Ẹ ṣàwo ẹyẹ ojú ọ̀run, wọn kì í fúrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kórè, wọn kì í sì kójọ sínú àbà, ṣùgbọ́n bàbá yín ti ń bẹ ní ọ̀run bọ́ wọn, ẹ̀yin kò asàn jù wọ́n lọ. Ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀n wọ́kan kún ọjọ́ ayé rẹ̀, èyí ṣe tí ẹ̀yin sì fi ń ṣe àníyàn nítorí aṣọ. Kíyèsí lílì ti ń bẹ ní ìgbẹ́, bí wọ́n ti ń dàgbà, wọn kì í ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni wọn kì í rànwó. Mo sì wí fún yín pé a kò ṣe Solomoni pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú wọ̀nyí. Ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gba sínú iná lọ́la, mélòó mélòó ni kì yóò fi lè wọ yín ní aṣọ, ẹ̀yin oní kékeré ìgbàgbọ́? Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni a ó jẹ, tàbí kí ni a ó mu, tàbí aṣọ wo ni a ó fi wọ̀ wá. Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri. Nítorí bàbá yín ti ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún un fún yín. Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn nítorí ọ̀la. Ọ̀la ni yóò ṣe àníyàn ohun ara rẹ̀, búburú ti òjọ́ tó fún un.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣókùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ìrìnkiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístólì ti Pọ́ọ̀lù Apọ́stólì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, à ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stólì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún un. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. eni ti se ipele akobi ninu awon ninu oko wa akobi lati inu oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re awon oro ti aka se ti igbo re yi o nso nipa Jesu Christi ṣugbọn kin to lo si awon ese bibeli won yi o ye ki o yi o gege bi akeko bibeli we pe gbogbo bibeli patapata ni o so nipa se Jesu Christi bi o ba wo lati ibere de opin o ri wi pe bibeli ntenomo o si je ki o ye wa wi pe iwe yi eyi ni ni bibeli o je iwe ti o fi Jesu han o je iwe ti o la wa loye nipa se Jesu Christi omo Olorun ti o si je olugbala wa lati majemu lailai lati Genesis ori keta ese ike dogun ni a ti nso nipa Jesu Christi wo Genesis ori keta lati ese ike dogun emi o si fi ota saarin iwo ati obirin na ati saarin iru omo re ati iru omo re ohun o si po le ori iwo o si pa ni gigise bi o ba wo oro Olorun yi ni finifini o so nipa ejo lailai ni o si so nipa obirin na eyi ti ejo lailai ni ti o tanje eyi ni efa o wa so fun a wi pe ohun o fi ota si aarin iru omo ejo yi ati iru omo efa bi o ba wo bi a se ma npe eniyan a ma npe eniyan ni oruko baba re bi a ba pe oruko re isaju a tun pe oruko baba re tele nitori na gbogbo eniyan patapata ni o je bi iru omo baba re iru omo okunrin ṣugbọn eni ti Olorun so nipa re nihi ni o pe ni iru omo efa eyi je omo ti yo jade lati inu wondia lai loko ni ati akoko yi ni ati nso nipa Jesu Christi awon ti o se ko iwe majemu lailai bi ati misi won lati odo emi mimo won ko fi di wale ti won ko fi pamo fun wa nipa Jesu Christi bi o ba tun wo Deuteronomy ori kejidinlogun Deuteronomy ori kejidinlogun lati ese ikedogun Oluwa Olorun re yo gbe woli kan dide fun o laarin re ninu awon arakunrin re bi emi oni ki eyin ki o feti si gege bi gbogbo eyi ti iwo bere lowo Oluwa Olorun re ni horebo li ojo ajo ni we pe ma se je ki emi tun gbo ohun Oluwa Olorun mi mo be ni ki emi ki o ma ba ri ina nla yi mo ki emi ki o ma ba ku Oluwa si we fun mi pe won wi rere li eyi ti won so emi o gbe woli kan dide fun won laarin awon arakunrin won bi iwo emi o se fi oro mi si le enu ohun o se so fun won gbogbo eyi ti mo pa lase yo se se eni ti ko ba peti si oro mi ti owo ma so le oroko mi emi o bere lowo re eyi ni a tun so nipa Jesu Christi Mose je ki o ni mo fun awon ju won yi we pe ohun toka si enikan ti o dabi ohun ṣugbọn ti o ga ju ohun lo ohun toka si enikan ti o gbe dide laarin won wi pe eni yi ni o ni ekunrere oro Olorun ekunrere ilana Olorun ati wi pe nigba ti o ba de won o feti si oro ti yo so eni yi ni a n pe ni Christi tabi Messiah na tabi Jesu Christi Oluwa wa bi o ba wo orin Dafidi ori keji orin Dafidi ori keji ese ikeji la bi enu ko omo na lenu ki o ma se binu eyin a se segbe le ona na bi inu re ba ru die kiun ibokun ni fun gbogbo awon ti o gbeke won le eyi tun so nipa Jesu Christi bi o ba n piyesi awon ti a n ka daradara mo ti ka lati ibere bibeli mo ti lo sinu Deuteronomy a se tun ti lo sinu iwe orin ẹ̀dá PD orí bí gbogbo wọn bí wọ́n ti kẹnujọpọ̀ tí wọ́n sì ń sọ nípa Jésù Kristi tí wọ́n ń retí lákòókò náà. Ṣùgbọ́n bí o bá lọ sínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà, Isaiah jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ. Nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, Bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò sì bí sí i, àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ, àní títí láé. Ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí. Ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristi. Àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristi wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristi, ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ni ó jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristi láti májẹ̀mú láéláé. Ìgbà tí a sì fi Jésù hàn, ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní. Bí o bá rántí nígbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú, tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀, ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí 14. Lúkù orí 14 láti ẹsẹ̀ 17. Ó sì bẹ̀rẹ̀ láti Mose, èyí ni láti inú ìwé Mose, àti gbogbo àwọn wòlíì wá, ó sì túmọ̀ nǹkan fún wọn nínú ìwé mímọ́ gbogbo nípa ti ara rẹ̀. Èyí jẹ́ kí ó yé wa dájú wípé Jésù Kristi mọ̀ wípé gbogbo ìwé tí ó wà nínú májẹ̀mú láéláé ni ó kọ ọ̀rọ̀ nípa òun. Kí ni èrèdí tí a fi ń lọ sínú àwọn nǹkan wọ̀nyí? Bí o bá fẹ́ mọ Jésù, o ní láti ka ọ̀rọ̀ Ọlọ́run, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí o yí ọ yékéyéké. Àwọn ẹlòmíràn máa ń fi ẹ̀kọ́ Bíbélì jáfara, wọ́n sì ń sọ wípé wọ́n fẹ́ di alágbára nínú Ọlọ́run. A kò lè di alágbára nínú Ọlọ́run bí a kò bá mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. A kò sì lè mọ Jésù jinlẹ̀ ju bẹ́ẹ̀ lọ bí a kò bá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ó sì dá wa lójú. Bí o bá fẹ́ kún fún ìgbàlà tí Jésù Kristi mọ́ wá, tí o fẹ́ ní ìyà ẹnipẹ̀kun tí Jésù Kristi mọ́ wá, bí o bá fẹ́ dàbí rẹ̀ ní tòótọ́, o ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A máa ń kọ́ lórin wípé mo fẹ́ kí n dàbí Jésù. Nínú ìwà pẹ̀lẹ́, kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí bó bá jẹ́ wípé ní tòótọ́ lo fẹ́ dàbí Jésù. O ní láti ní ìgbàlà Jésù, o ní láti ní ìyà ẹnipẹ̀kun. Kò sì lè ṣeé ṣe fún ọ láti dàbí Jésù láti ní ìgbàlà tàbí ìyà nípẹ̀kan bí kì í bá ṣe wípé o kó ẹ̀kọ́ yanjú nípa ẹni tí Jésù Kristi ń ṣe. A máa ń kọ́ lórin pẹ̀lú wípé mo fẹ́ kí n dàbí Jésù. Ládùúrà àgbà gbogbo lórí òkè ni o nìkan lọ pàdé bàbá rẹ̀. Bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà, nínú ìrìn, nínú gbogbo tí ó ṣe àti nínú agbára tí ó ní pẹ̀lú Ọlọ́run, bí a bá fẹ́ dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́, bí a bá sì fẹ́ dàbí Jésù nínú bí kò ti bínú tàbí tí kò kórira àwọn ọ̀tá rẹ̀, ó yẹ kí àwa pàápàá mọ̀ wípé a ní láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yanjú. Bí a ti ń mọ Jésù Kristi sí, bí a ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí, bẹ́ẹ̀ ni yóò rọrùn fún wa láti dàbí Jésù. Nínú Éfésù orí kẹrin láti ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 13. Éfésù orí kẹrin láti ẹsẹ̀ 12 fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi, títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run, títí a ó fi di ọkùnrin, títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi. Bí ó bá jẹ́ èyí ni ìlépa rẹ tàbí ìlépa mi, bi abafede ibu fife ati gigun ati iwon Jesu Christi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerin dilogun eje ki oro Christi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo tooto bi a se ndagba ninu sisomo Olorun si ni timotimo eje ki oro Christi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si olowa nje bi abafe mo Jesu Christi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Christi je ki o da loju bi ati so fun otele re we pe ni ilu Kolose ni ati gbe awon kan dide ti Olorun ti nko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wi pe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni wi pe won ni ifese mule iduro sese ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won sugbon o tun ranti wi pe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi wi pe Jesu Christi o dabi eni wi pe ko le to fun won wi pe bi won ti gba Jesu Christi gbo lapa kan be ni o ye ki won ki o tun ma gba awon angeli gbo ki won ki o ma se awon nkan miran lati le ri wi pe won de oju osun ti igbagbo bi o ba wo awon nkan ti awon eleko eke won yi ti won mu wa si odo awon ara Kolose o ri wipe ese kan na ni o se awon omo Israeli ni aye atijo ninu majemu laelae nitori ohun ti awon eleko eke awon woli eke ti won so fun awon omo Israeli ni wipe Olorun Jehovah Olorun Abrahamu ti Isaki ati ti Jacobu wipe ko to fun won wipe o ye ki won ki o to da awon kan miran wo ki won ki o fi awon kan miran kun ijewo igbagbo won bi o ba si wa awon omo Israeli bi a se pa won lokanda ti a si si won nipo niyi ti o dabi eni wi pe won ko gbekele won ko simile Olorun ti won ti gbagbo tele tele nkan won yi kan na ni o dabi eni wi pe o fe wa si Kolose ti won so fun won wi pe Jesu Christi ti won gbagbo wi pe ko ni le to fun won wo ti majemu laelae ki a wo ti awon omo Israeli ti a menuba yi ninu Jeremiah ori keji Jeremiah ori keji ese keji la si iketala ki enu ki o ye orun nitori eyi ki o si daamu ki o si di gbigbe li Oluwa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi orisun iye sile won si wa kanga omi fun ara won kanga fifo ti ko le da omi duro eyi ni awon omo Israeli ti won sina kuro lodo Olorun nitori wipe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara Olorun nikan soso nigba ti a mu won jade kuro ninu Egypt ni won bere si ni ko orin isegun orin igbala si Olorun won ti won mo wipe Olorun to fun won ninu ohun gbogbo ati wipe ko si ohun to soro fun Olorun lati se sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wipe Olorun ti o mo jade kuro ninu oko eru wipe ko to lati gba won ati wipe ko to lati fehiti lati gbekele eyi ni awon omo Israeli ni won fi lo sinu iborisa ti won be si ni wa awon oluranlowo nibi ti ko si oluranlowo ese yi kan na ni o fe se awon ara Kolose nitori awon ti o wa n so fun wipe Jesu Christi ni kan soso ki yo le to fun won o ma n sele laye ode oni wi pe nigba ti a ba ti gba Jesu Christi gege bi Oluwa ati Olugbala wa nigba ti a ba ti gba Jesu Christi gege bi Oluso Agutan fun wa ti a ba ti gba Jesu Christi gege bi imole ati Olufunni ni iye awon elomiran ma nwa lati so fun a wi pe bi a ba joko ti Jesu Christi nikan soso wi pe ko le to fun won sugbon eyi ni Paul Apostoli ti o fi fe ja iro awon eniyan woyi ti o fe ki o ye awon ara Kolose wi pe Jesu Christi o to fun gbogbo won patapata ninu Kolose ori keji ninu Kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijinle olorun ani Christi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si eyi ni Paul nje ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijinle ife olorun ninu ibomiran wi pe ninu Jesu Christi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si nitori be bi a ba ri eni ti o fi Jesu sile ti o wa ogbon tabi oye tabi iya nipekun ni ibomiran o je pe iru eni be o di eni isina ati eni ti o sako ninu Kolose ori keji ese ikesan o so wi pe nitori pe ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara o je ki o ye wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun oye oro olorun imo olorun ati gbogbo ibukun ti olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan wonyi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe Jesu ti a ti gbo nipa re wi pe ko to fun wa ninu Corinthi keji ori kesan ese ikejo Corinthi keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi daradara bi o tin so nipa gbogbo ore ofe be ni o so nipa anito ni igba gbogbo ati ise rere gbogbo o si fi awon nkan wonyi si ori Jesu wi pe ninu Christi ni ani gbogbo awon ekun nkan wonyi ni won o si ma bi si bi abagba Jesu Christi gbo wi pe ko si ohun kan ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu Jesu ninu Efeso ori keta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a n bere tabi ti a n ro lo gege bi agbara ti n sise ninu wa ohun ti a se n ka awon ese oro olorun won yi ni pe ki o le yi o daju daju wi pe ko si agbara ni ibomiran afi ninu Jesu Christi ko si igbala ni ibomiran afi ninu Jesu Christi ko si idande itusile ninu elomiran afi ninu Jesu Christi bi a ba ri eni ti o n pa olokanda bi a ba ri eni ti o fe se olona ti o n so fun wi pe imo ijinle tun wa ni ibomiran bi ki se ninu oro olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o n fe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o n ko Paul Apostoli lominu ti o mo wi pe awon ti o lo si Kolose ti o fe pa won lokanda ti o fe si won nipo wi pe won o so won di asako won o so won di edun arinle nipa ti igbagbo o si n fe ki o da won loju wi pe itanje ni awon eniyan wonyi ni won mu to won wa je ki a wo nisisiyi awon ohun meta ototo ti o n so ninu ibi ti a ka ninu Kolose ori kini ti o n so ninu nipa Christi Jesu oluwa wa ikini o n so nipa Christi aworan olorun olorun airi sugbon Jesu Christi ni o so olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan olorun ekeji o n so nipa Christi eleda ohun gbogbo Iketa, o nso nipa Kristi ori ijo. Ikini, Kristi aworan Olorun. Ikeji, Kristi eleda ohun gbogbo. Iketa, Kristi ori ijo. Je ki a wo ni ikokan. Wo Kolose ori kini lati ese kedogun. Oni eni ti se aworan Olorun. Tani Paul nso nipa re yi ti o so wipe eni ti se aworan Olorun bi o ba ka lati ese ketala oni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si siwa nipo sinu ijoba ayanfe omo re yi ni o nso nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wipe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wipe eyi nso nipa Kristi oni ani idarije ese nipa eje re eje Jesu Kristi ninu ese kedogun ni o ti tesiwaju ti o wipe eni ti yin toka si Jesu Kristi eni ti ise aworan Olorun ti a ko ri akobi gbogbo eda je ki a se itumo yi fun nigba ti o nso wipe eni yi ni se aworan Olorun o nso wipe Olorun ti a ko ri sugbon Jesu Kristi je aworan re Jesu je Olorun o ni eleda ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro Olorun eni eleran ara ko le fi oju ri Olorun ninu olanla re ko si ti ri ninu ekun olanla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa fi Olorun han Jesu yi ni aworan Olorun pipe aworan ti o fi Olorun han ti o si so fun a wi pe oun paapa je Olorun je ki a fiye si awon oro ti a o ka ninu oro Olorun nisinsin ki o le mo wi pe Jesu Kristi ti a nso nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli o je Olorun fun ara re je ki n tun ka si oleti le kan si ninu Isaiah ori kesan Isaiah ori kesan ese ikefa nitori a bi omo kan fun wa a bi omokunrin kan fun wa eyi nso nipa Jesu Kristi oni ijoba yi o si wa li ejika re a o si ma pe oruko re ni iyanu oludamo Olorun alagbara bi o ba je eni ti o gba bibeli gbo bi o ba je eni ti o gba oro Olorun gbo bi ki ba se wi pe o fe mu Olorun leke o si fe soro re bi asan o mo wi pe Jesu Kristi yi a pe ni Olorun alagbara a si pe ni baba ayeraye a pe ni omo alade alaafia.

ọ̀pá aládé òtítọ́ ni. Ìwọ́ fẹ́ òdodo, ìwọ́ kórìíra ẹ̀wà búburú. Nítorí náà lé Ọlọ́run, Ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣolórí àwọn ọgbà rẹ. Bí o bá fiyè sí ohun tí a kà yìí, ó sọ wípé ní ẹsẹ̀ kẹfà ó ń sọ nípa Ọlọ́run. Ó ní Ọlọ́run láéláé ní ìtẹ́ rẹ, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkeje ni ó tún sọ wípé nítorí náà ni Ọlọ́run, Ọlọ́run rẹ. Ó pè ní Ọlọ́run nínú ẹsẹ̀ kẹfà. Ó tún sọ wípé Ọlọ́run rẹ nínú ẹsẹ̀ ìkeje. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí Bíbélì kí ó ṣe ìtumọ̀ tí ó kún fún wa. Nínú Hebrew, rántí ohun tí a kà wípé ó ń sọ nípa Ọlọ́run. Ó sì tún sọ nípa wípé Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí títí láé ní ìtẹ́ rẹ̀, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ̀, ọ̀pá aládé òtítọ́ ni. Wo Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹfà àti pẹ̀lú. Nígbà tí ó mú àkọ́bí ni wá sí ayé, o mọ̀ wípé èyí ń sọ nípa Kristi. Ó wípé kí gbogbo àwọn áńgẹ́lì Ọlọ́run kí ó foríbalẹ̀ fún un. Àti ní ti àwọn áńgẹ́lì, ó wípé ẹni tí ó dá àwọn áńgẹ́lì rẹ̀ lé ẹ̀mí àti àwọn ìránṣẹ́ rẹ̀ lé ọ̀wọ́ iná. Ṣùgbọ́n ní ti ọmọ ni ó wípé, rántí wípé èyí ń sọ nípa Kristi. Ní ti ọmọ ni ó wípé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni. Ọ̀pá aládé òdodo lé ọ̀pá aládé ìjọba rẹ. Ìwọ́ fẹ́ òdodo, ìwọ́ sì kórìíra ẹ̀ṣẹ̀. Nítorí náà ni Ọlọ́run, àní Ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. Yóò yọ nísinsìnyí wípé èyí tí a ti kà nínú orin Dáfídì, ó ń tọ́ka sí Jésù Kristì. Ó sì ń pe Jésù Kristì ní Ọlọ́run. Èyí jẹ́ ohun àwámáridì, ṣùgbọ́n ó jẹ́ ohun tí a ṣípayá fún wa láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run, láti inú ìwé mímọ́. Mo fẹ́ kí o tún wo Bíbélì, kí o wo Rómù, ìwé Rómù orí kẹsàn-án ẹsẹ̀ ìkarùn-ún, ti ẹni tí àwọn bàbá ẹ ṣe, àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristì ti wá nípa ti ara, ẹni tí ó borí ohun gbogbo, Ọlọ́run olùbùkún láéláé. Bí ó ti ń sọ nípa Kristì ni ó ń sọ wípé òun ni Ọlọ́run olùbùkún láéláé. Bí iyè méjì bá wà nínú ọkàn ẹnikẹ́ni, kí o wo Matthew orí kìíní. Matthew orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún. Yóò sì bí ọmọkùnrin kan. Jésù ni ìwọ́ pe orúkọ rẹ̀, nítorí òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Gbogbo èyí sì ṣe kí èyí tí a sọ láti ọ̀dọ̀ Olúwa wá lí ẹnu wòlíì, kí ó lè ṣe pé kí iyè sí i. Wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan. Wọ́n ó sì máa pe orúkọ rẹ̀ ní Emmanueli. Ìtumọ̀ èyí tí í ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. Bí a ti ń pe Jésù Kristì ní Emmanueli, ni a ń túmọ̀ rẹ̀ fún wa wípé, ìtumọ̀ rẹ̀ ni wípé Ọlọ́run ni ó dènìyàn tí ó wá bá wa gbé. Àti ìtànṣan ìmọ́lẹ̀ rẹ̀, ó jẹ́ ìtànṣan ìmọ́lẹ̀ ti Ọlọ́run. Wo ìwé Hebrew lẹ́ẹ̀kan sí. Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Kí a wo ohun tí ìwé mímọ́ ń sọ nípa Jésù Kristì, tí ó jẹ́ Ọlọ́run, tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà, tí ó ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbà nì. Ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí, ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tí í ṣe àjògún ohun gbogbo, nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú. Bí o bá ti ń gbèrò nínú ọkàn rẹ, tàbí tí o ní àfiyèsí wípé báwo ni a ṣe dá ayé, jẹ́ kí o yẹ wípé Ọlọ́run ni ó dá ayé. Ṣùgbọ́n ń sọ fún wa wípé ẹni tí ó dá àwọn ayé nípasẹ̀ Jésù Kristì, ẹni tí í ṣe ìtànṣan ògo rẹ̀ àti àwòrán òun ti kára rẹ̀, tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀. Ó jókòó lé ọwọ́ ọ̀tún ọláńlá lé òkè. Èyí ń sọ nípa Jésù Kristì wípé ó jẹ́ Ọlọ́run.

o je eleda wa o nsin ni olorun aye raye ninu kolose orikini wo ese ke dogun le kan si eni ti se aworan olorun ti akori akobi gbogbo eda bi o ba nso nipa akobi gbogbo eda eyi ko so we pe ada jesu nitori pe awon ti o ma ngbe bibeli kaakiri ti won ma nta iwe ti won ma nta kaakiri won ma nso we pe jesu ni akoko da ki a to da awon angeli ki a to da adamu ki a to da lagbaja ki a to da tibi ki a to da tohun nitori wo pe ede ti bibeli nlo ko ye won bi a ba nso nipa akobi ninu ede greek ti a fi ko majemu titun o nso nipa eni ti o ni agbara eni ti o ni ipa eni ti o ni epo eyi ko so nipa akoko we pe akoko da jesu ki a to da awon eda miran o nso nipa akobi gege bi eni ti o ni ipo la ju gbogbo eda lo gege bi eni ti o ni agbara ju gbogbo eda lo eni o fi so we pe o je akobi o je eni ola o je olori lori gbogbo awon eda wo johanu johanu ori kerinla ese ikesan ankeko nipa kristi si jobe lo we pe o je bibeli je ki o da wa loju we pe o je olorun bi olorun baba ti je olorun be ni olorun omo je olorun pelu johanu ori kerinla ese ikesan jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mo mi sibe filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa jesu kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je olorun be na ni ohun je olorun ninu johanu yi kan na ori kini lati ese ikini oni le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ohun na le o wa le atete ko se pelu olorun nipa se re le ati da ohun gbogbo bi nsin kan won yi nipa jesu kristi nipa olugbala wa nipasẹ rẹ le ati da ohun gbogbo ati lẹhin rẹ a ko da ohun kan ninu ohun ti a da bibeli n je ki o ye wa we pe jesu kristi yi ni aworan pipe olorun ati we pe ohun ni olubori ati o wa ni ipo ori ninu ohun gbogbo ninu filipi ori keji filipi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan olorun ti ko ka si iwora lati ba olorun dogba an so fun ni hin we pe o je aworan olorun ko se ka si iwora eni wi pe ki se ohun ti o nja fun tabi ohun ti o fe nawo si ti ko je tire o je eni ti o ba olorun dogba nitori be ni paul apostoli ni o je ki o ye awon eniyan wonyi we pe jesu kristi yi ni se aworan olorun ati we pe o je eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won toka won si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki o si le je ki won di eni diduro sese eyi ni paul n so fun we pe ki won boju kuro ninu awon nkan wonyi ki won mo we pe jesu kristi ti to fun won ikeji o je ki o ye won wi pe jesu kristi yi ni eleda ohun gbogbo wo kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re le ada ohun gbogbo ohun ti nbe le orun ati ohun ti nbe le aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo
àti nínú rẹ̀ li ohun gbogbo dúró ṣọ̀kan. Àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí wọ́n yé ni tí kò ní àfikún tí àbá tún máa ṣe àlàyé púpọ̀. Ohun tí a ń sọ níhìn ni wípé ìbá ṣe ohun tí a rí tàbí ohun tí a kò rí, ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run, ìbá jẹ́ ohun tí ń bẹ ní òkè àbí ohun tí ń bẹ ní ìsàlẹ̀lẹ̀. Wípé agbára Jésù Kristi ni ó dá wọn. Bí àwọn tí kò lóye ìwé mímọ́, bí wọ́n bá ń wo àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe nínú májẹ̀mú titun, wọ́n máa ṣe kàyéfì, wọ́n máa béèrè ìbéèrè púpọ̀ wípé báwo ló ṣe lè ṣeé ṣe fún Jésù láti sọ omi di ọtí wáìnì, báwo ló ṣe lè ṣeé ṣe láti jí òkú dìde, báwo ló ṣe lè ṣeé ṣe láti mú kí a rọrìn, báwo ló ṣe lè ṣeé ṣe láti la ojú afọ́jú. Ohun tí kò yé wọn ni wípé ẹni tí ó jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo, ẹni tí ó dá ohun tí a rí àti ohun tí a kò rí, ẹni tí ó jẹ́ nípa ọ̀rọ̀ agbára rẹ̀ lè fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀, báwo ni yóò ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú Bíbélì. Jẹ́ kí a tún wò lẹ́ẹ̀kan sí, kí a padà sí májẹ̀mú láéláé nínú orin Dáfídì. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n, ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpẹ̀lẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ń sọ nípa ẹlẹ́dàá. Ó ní láti ìpìlẹ̀ ayé, láti ìṣẹ̀dá ayé, láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ó ṣègbé ṣùgbọ́n ìwọ ó dúró. Ní tòótọ́ gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ, bí ẹ̀wù ni ìwọ ó pààrọ̀ wọn. Ìwọ wọn ó sì pààrọ̀, ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin. Kí ni a lè sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí? Ta ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó wí pé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àti pé ọ̀run ni iṣẹ́ ọwọ́ rẹ, àti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwọ̀ sánmọ̀ tàbí oòrùn tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ tàbí ayé tí a wà nínú rẹ̀ yìí wípé a ó pààrọ̀ wọn. Ṣùgbọ́n wípé ẹni tí ó dá nǹkan wọ̀nyí yóò wà títí. A kì í rọ̀ nípò, a kì í ṣí nípò, bẹ́ẹ̀ ni kì í yí padà. Kí ni a ti rí ìtumọ̀ èyí sí? Jẹ́ kí a wo ìtumọ̀ rẹ̀, ẹni tí a ń sọ nípa rẹ̀ nínú Hebrew. Nínú Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá. Àti ìwọ Olúwa, lé àtètè kọ́ ṣe, lé ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ṣègbé, ṣùgbọ́n ìwọ wà síbẹ̀. Gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wò, àti bí aṣọ ni ìwọ ó ká wọn, a ó sì pààrọ̀ wọn. Ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin. Èyí ń sọ̀rọ̀ nípa Jésù Kristi. Nítorí bí o bá wò ó láti ẹsẹ̀ ìkẹjọ, ọ̀rọ̀ Jésù Kristi ni ó ń sọ nígbà tí ó wípé ṣùgbọ́n ní ti ọmọ lè ó wípé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni. Ọ̀pá aládé òdodo lé ọ̀pá aládé ìjọba rẹ̀, àti ka èyí nígbà kan. Èyí ni ó tẹ̀síwájú láti sọ fún wa wípé nípa Jésù Kristi yìí, Olúwa yìí kan ṣoṣo náà lè ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá wípé ìwọ Olúwa Kristi. Lé àtètè kọ́ ṣe, lé ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Bí a ti ń ka nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wípé àwọn tí kò gba Jésù Olúwa gbọ́, wọn kò gba ẹlẹ́dàá ayé ohun ọ̀run gbọ́. Àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣáńkálá sí Jésù, wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùn gbé sí ẹlẹ́dàá ọ̀run ohun ayé. Àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀, ìwà ọ̀pẹ tí wọ́n ń fi hàn sí Jésù Kristi, wọ́n ń fi irú ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run ohun ayé. Wọ́n sì ń fi irú ìwà yìí hàn sí ẹni tí yóò ṣe ìdájọ́ ohun gbogbo. Bí a bá wo Isaiah orí ogójì, Isaiah orí ogójì láti ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwọ oníhìnrere Sioni,
gun oke giga lo iwo oni ire pelu iwo ni irere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke ma beru wi fun awon ilu Juda pe e wo Olorun yin kiyesi Olowa Jehova yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re sin be ni waju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti anka bi o ba yi o se ori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe Olorun ninu ese ikewa o daruko re wi pe Olowa Jehova ni se pelu agbara ninu ese ikokan la ni o wa npe ni oluso agutan bi o ba ka Johanu ori kewa o ri wo pe bi a ba nso nipa oluso agutan ni toto a nso nipa Jesu Kristi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won da awon ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ikan won orun ti o si ti ko erope ayejo sinu osuwon ti o si fi iwon won iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Kristi oluso agutan wa toto wi pe ohun ni eleda ohun gbogbo ati ka ninu Johanu tele re wi pe Jesu Kristi nipa re le ati da ohun gbogbo nisisin wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati Oluwa kan soso Kristi Jesu nipasẹ eni ti ohun gbogbo wa Kristi Jesu nipasẹ eni ti ohun gbogbo wa ati awa nipasẹ re nitori be je ki o yi o daju we pe Jesu ti an soro re yi ohun ni eleda ohun gbogbo ati wi pe nipasẹ re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese ikeji ni logun ati ese kokandinlogun ohun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipele akobi ninu awon oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re Jesu yi ni a fi fun wa gege bi olugbala gege bi olodande ati gege bi olori ijo re o wi pe Jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara ara Kristi be ni a pe Kristi ni ori ijo ninu Kolose keji ori keji ninu Kolose ori keji ese ikokandinlogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati isan pese fun gbogbo ara ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi Olorun ohun ti a n so nipa ori nihin tabi ti a n so nipa Kristi ni wipe Kristi gege bi ori oni yo mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu Olorun wipe eni ti o ba je ori oni eni ti n toni oni oluso agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Kristi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon Jesu Kristi ti o je ori fun ijo oni orisun agbara o nsi ni asaju k
kìí ṣe angẹ́lì kìí ṣe àlá kìí ṣe ìran kìí ṣe ìsọtẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí jésù kristi olúwa wa sọ gẹ́gẹ́ bí orí òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa nítorí wípé òun ni aṣáájú àti adarí wa òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú òun ni iyè ìmọ́lẹ̀ fún ìjọ jẹ́ kí a wo éfésù orí kìíní éfésù orí kìíní ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí í ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa nítorí bẹ́ẹ̀ bí a bá mọ ọlọ́run kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú jésù kristi olúwa ọlọ́run wa àti olùgbàlà wa ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí mo fẹ́ kí o padà sí kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún kí a wo àkójọpọ̀ ohun tí ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí àkọ́bí tàbí olórí ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí ọlọ́run a kò sì sí ẹni tí ó rí ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí ṣùgbọ́n jésù kristi ni ọlọ́run dènìyàn tí ó wá sí ayé tí ó fi ọlọ́run hàn ṣé ọlọ́run lágbára ó lágbára ṣé ọlọ́run ni ó dá gbogbo ayé ó dá nípasẹ̀ jésù kristi ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ náà ni kò sí ohun tó ṣòro fún jésù kristi láti ṣe nítorí kíni nítorí pé ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí lé òun nítorí nínú rẹ̀ lé a ti dá ohun gbogbo nínú jésù kristi àti nípasẹ̀ jésù kristi lé a ti dá ohun gbogbo ìṣẹ̀dá tirẹ̀ ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ jésù kristi nítorí bẹ́ẹ̀ ohun tí ó tọ́ ohun tí ó yẹ ni láti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé èyí tí a rí àti èyí tí a kò rí ìbáṣe ìtẹ́ ìbáṣe oyè ìbáṣe ìjọba ìbáṣe ọlá wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé ó yẹ kí a lè gbàá gbọ́ ó yẹ kí a lè fi ẹ̀yìn ti jésù kristi nítorí wípé òun ni ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo òun sì ni ẹlẹ́dàá wa ó sì sọ wípé àti fún un lè a dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo láti lè sìn láti lè tún bá níwájú rẹ̀ èé ṣe tí a kò ní fi sin ọlọ́run ó sì òun sì wà ṣáájú ohun gbogbo kí a tó dá àwọn ewébẹ̀ kí a tó dá ayé kí a tó dá ohunkóhun ni jésù kristi ẹni tí ó jẹ́ ọlọ́run dènìyàn ni ó ti wà ní àti ayérayé òun ti wà ṣáájú ohun gbogbo bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni ṣé ẹni tí a bí nínú obìnrin ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé tàbí ẹni ayé ìgbani ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan nínú jésù kristi ni ohun gbogbo dúró ṣọ̀kan òun sì ni orí fún ara òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa òun ni gẹ́gẹ́ bí adarí òun ni orí fún ara èyí ni ní ìjọ ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa bí o bá gba jésù kristi gbọ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú ní àsìkò àjínde yóò ní àjínde tí iyè àti pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ bí o bá yin ọlọ́run tí o forí balẹ̀ fún ọlọ́run bí o bá sin ọlọ́run ní ayé tí a wà yìí bí o bá dé ọ̀run pẹ̀lú o máa sìn nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ àti ó jẹ́ nítorí dídùn inú bàbá
ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re awon ti o fe da okan awon ara koloseru to fe si won ni ko pada to fe ko oju won si olorun ajeji to fe so fun wi pe o da bi eni pe Christ Jesus ko to fun won eyi ni Paul apostle ni o fi wa laye won yeke yeke wo pe Jesus Christ to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wo pe bi a ba gba Jesus Christ gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wi pe ko si ohun ti a nilo ko si ohun ti a nsaferi ti a ko le ri ninu Jesus Christ nitori wo pe bi a ba le to Olorun baba wa nipase re nipase Jesus Christ yo le seju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa eje ki a dide duro ki a piyin fun Olorun wi pe o la wa loju wi pe o mu a kuro ninu okunkun o je ki a mo wi pe Jesus Christ ni aworan Olorun ti a ko ri Jesus Christ ni eleda ohun gbogbo ati wi pe Jesus Christ ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo na bi a ko ba ti igba okan re la ran ti pe Jesus eleda ohun na ni Jesus olugbala Jesus eleda ohun na ni Jesus oluso agutan ohun ni o fi eje re rubo fun wa Jesus Christ yi kan na Emmanuel Olorun deniyan Olorun wa pelu wa ohun ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba Olorun gbo bi o ba fe sin Olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese ke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si romo Jesu Christ ni kan soso nitori wi pe oni eleda on gbogbo oni aworan Olorun ti a ko ri oni olori ijo oni eni ti a fi fun a gege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun a gege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa si odo baba nitori be ke pe Olorun ki o si fi igbagbo re ninu Jesu Christ ki o fi han nitori pe Jesu Christ ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisiyi bi o ko ba ti ni igbala so fun Olorun wi pe o gba Jesu Christ gbo o gba Jesu Christ gbo gege bi eni ti a fi han ninu oro Olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi Olorun ma se je ki enikeni ki o tan o je lati ma fi ohun miran kun isin Olorun ma se je ki enikeni ki o tan o je wi pe Jesu Kristi ko to gege bi olugbala gege bi oludande gege bi oluso agutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan o je wi pe ni lati tun ma wa awon angeli kaakiri wi pe ogbon ijile tun wa nibi kan yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si ohun ni a fi fun wa lati gba kuro lowo ese wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lori ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisiyi ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Christi oluwa olurapada olugbala wa.

lọ́run. A kò mọ ìdí tí Ọlọ́run fi ń gba àwọn nǹkan kan láyè. Ṣùgbọ́n Job, ó jẹ́ ọlọ́gbọ́n. Ó jẹ́ ẹni tí ó yeye. Ó jẹ́ ẹni tí ó mọ inú Ọlọ́run. Ó ní ṣùgbọ́n òun mọ ọ̀nà tí èmi ń tọ̀. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí a lè sọ bẹ́ẹ̀. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí a lè ní ìgbàgbọ́ àti ìfọkàntán nínú Ọlọ́run wípé ó mọ ọ̀nà tí àwa ń tọ̀. Ó ní nígbà tí ó bá dán mi wò. Nígbà tí ó bá dán mi wò, kí ni ìtumọ̀ èyí wípé kí a dán ènìyàn wò? Àwa tí a jẹ́ àgbàlagbà, tí a ní ọmọ tí ó ń lọ sí ilé ẹ̀kọ́, a mọ̀ wípé ọmọ ilé ẹ̀kọ́ yìí a kì í gbé wọn sí kíláàsì iwájú bí kì í bá ṣe wípé a dán wọn wò, bí kì í bá ṣe wípé a yiri wọn wò láti mọ kí ni òye tí wọ́n ní, kí ni ẹ̀kọ́ tí wọ́n ti kọ́, báwo ni wọ́n ṣe já fáfá sí nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́, bí kì í bá ṣe wípé a ṣe ìdánwò fún wọn a kì í gbé wọn síwájú. Àwa náà ò mọ̀ wípé ẹni tí Ọlọ́run bá fẹ́ dá lọ́lá, ẹni tí Ọlọ́run bá fẹ́ fi sí ipò gíga, Ọlọ́run lè fi àyè sílẹ̀ kí àwọn wàhálà kan kí wọ́n dán ìgbàgbọ́ rẹ̀ wò. Ó ṣeéṣe kí èyí kí ó yà ọ́ lẹ́nu. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ, àwọn ènìyàn wa wọ́n máa ń sọ fún wa wípé ìkòkò tí ó sebẹ̀ tó dùn ìdí rẹ̀ á gbóná. Èyí ni wípé bí ìkòkò lè sebẹ̀ tó dùn tàbí kí ó wá oúnjẹ tí ó lè bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí kì í bá ṣe wípé a dáná sí ìdí rẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ìkòkò tí a ń sọ nípa rẹ̀ yìí, kí ó tó di wípé a gbé wá sọ́jà láti tà fún ẹnikẹ́ni àti kọ́kọ́ fi sínú iná, kí iná yìí kí ó lè sèé jiná, àwa náà ò mọ̀ wípé a dàbí àwọn jagunjagun. Kí àwọn jagunjagun kí ó tó wá sójú ogun, a ó ti múra wọn sílẹ̀, a ó ti pèsè wọn sílẹ̀, a ó ti yiri wọn wò dáradára, a ó ti dán wọn wò dáradára. Àwa náà kí a tó jáde bíi wúrà, kí a tó jẹ́ ohun èlò bíi ọlá sí ní ọwọ́ Ọlọ́run, àwọn nǹkan mìíràn wà tí a ní láti là kọjá. Bí a bá ń sọ nípa ìdáríjì, ìdáríjì o lè mọ̀ bóyá o lè dáríjì ẹnikẹ́ni bí Ọlọ́run ò bá fi ààyè sílẹ̀ fún àwọn kan láti ṣe ọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run, o lè mọ̀ bóyá o ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, o ṣàìsàn rí, o ní wàhálà rí. Báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe gbóná? Báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe dàgbà? Báwo ni àdúrà rẹ yóò ṣe múnádóko nígbà tí o tilẹ̀ ní wàhálà kan tó ń gbàdúrà lórí rẹ̀ rí? Èyí ni Ọlọ́run máa ń ṣe fi àyè sílẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n lè yire wa wò, wọ́n lè dán ìgbàgbọ́ wa wò wípé nígbà tí àwọn nǹkan wọ̀nyí bá parí tán, a ó jáde bíi wúrà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa, ohun tí a ń sọ ni wípé Ọlọ́run mọ ìṣòro wa, Ọlọ́run mọ àwọn ohun tí a ń là kọjá, ó sì dájú wípé Ọlọ́run lè gbà wá. Wo orin Dáfídì lẹ́ẹ̀kan sí i. Orin Dáfídì, orí kejìlá, ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí ìnira àwọn tálákà, nítorí ìmí ẹ̀dùn àwọn aláìní, Olúwa wípé nígbà yìí èmi ó dìde, èmi ó sì yọ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ́ sí. Níhìn ni Ọlọ́run sọ fún wa wípé bí tálákà bá jẹ́ ẹni tí a ní lára, bí àwọn aláìní bá mí ìmí ẹ̀dùn sí Olúwa wípé Olúwa yóò dìde láti gbà wọ́n àti láti yọ wọ́n kúrò nínú àwọn nǹkan tí ó rọgbà yí wọn ká àti àwọn tí ó ń gbéraga lórí wọn wípé òun ó gbà wọ́n. Ó yẹ kí a mọ̀ wípé bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ lágbára jù wá lọ, bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ ní ohun ìjà olóró ju tiwa lọ, bí àwọn ọ̀tá wa bí ó bá dàbí ẹni wípé wọ́n le ní ipá wọ́n sì gbọ́n púpọ̀ púpọ̀ jù wá lọ, kí a mọ̀ wípé Ọlọ́run tóbi ju àwọn ọ̀tá wa lọ. Ó sì lè gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ jẹ́ alágbára. Nínú orin Dáfídì, orí kejìdínlógún, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Orin Dáfídì, orí kejìdínlógún, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó gbà mí lọ́wọ́ ọ̀tá mi alágbára àti lọ́wọ́ àwọn tí ó kórira mi nítorí wọ́n lé agbára.

jù mí lọ. Bí àwọn ọ̀tá tilẹ̀ lágbára jù wá lọ, ó dájú pé Ọlọ́run yóò gbà wá. Ọlọ́run yóò tú wa sílẹ̀. Ọlọ́run yóò dá wa ní ìdè. Kì yóò jẹ́ kí àwọn ọ̀tá kí wọn kí ó gbé wa mì. Ṣùgbọ́n kí ni a lè ṣe? Tí a ó fi ní ìdáǹdè pípé, ìdáǹdè kíkún, kí ni a sì lè ṣe? Lẹ́yìn ìgbà tí a bá ti ní ìdáǹdè pípé yìí láti pa ìdáǹdè náà mọ́, jẹ́ kí a wò ó. Ìkíní, a ní láti jẹ́ ẹni tí ó mọ Olúwa àti ẹni tí Olúwa mọ̀ gẹ́gẹ́ bí ẹni ti rẹ̀. A ní láti di àtúnbí, a ní láti di ọmọ Ọlọ́run, nítorí èyí ni a fi lè ní ìṣẹ́gun. Wo ìwé Isaiah orí 44:50. Orí 44:50, ẹsẹ̀ tí ó gbẹ̀yìn, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Níhìn-ín, ó sọ wípé èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa. Èyí ni wípé bí a bá fẹ́ ní ìdáǹdè, tí a sì fẹ́ wà ní ipò tí ó jẹ́ pé kò sí ohun ìjà tí a lè ṣe sí wa, tí ó lè ṣe wá ní nǹkan, a ní láti jẹ́ ìránṣẹ́ Olúwa. A ní láti jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. A ní láti jẹ́ ẹni tí ó ti bá Ọlọ́run lajà nípa kíkọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. A sì ti gba iṣẹ́ orí igi àgbélébó tí Jésù ṣe, àti gbà á gbọ́. Ó ní bí ó bá rí bẹ́ẹ̀, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Mo fẹ́ kí ó di mọ̀ fún ọ wípé kí Isaiah kí ó tún máa sọ ọ̀rọ̀ yìí fún àwọn ọmọ Ísírẹ́lì, àwọn ohun púpọ̀ ni ó ti ṣẹlẹ̀. Lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ ni a rí nínú Isaiah orí 37:30. Ṣe kíákíá kí o ṣí Bíbélì rẹ, kí n kà á sí ọ létí láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe nígbà tí Hesekiah ọba gbọ́, ó fa aṣọ rẹ̀ ya, ó sì fi aṣọ ọ̀fọ̀ bora, ó sì lọ sínú ilé Olúwa. Ohun kan ni ó ṣẹlẹ̀ níhìn-ín, ọba Assyria ni ó rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti dẹ́rùba Hesekiah. Ọba Assyria sì ń sọ fún wípé kò sí bí ó ṣe lè gbàdúrà tó, kò sí bí ó ṣe lè gbẹ́kẹ̀lé Ọlọ́run tó, wípé òun ó ṣẹ́gun rẹ̀, òun ó ṣẹ́gun àwọn ènìyàn rẹ̀, òun ó kó wọn lọ gẹ́gẹ́ bí ẹrú, òun ó sì ṣe ìpalára púpọ̀ sí wọn. Ó sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà níwájú Olúwa. Níhìn-ín ni Ọlọ́run ti fún ní ìṣẹ́gun. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọba Assyria ó jẹ́ ẹni tí ó ní àwọn ohun ìjà olóró púpọ̀, ṣùgbọ́n ọba Hesekiah kò ní ohun púpọ̀, ẹ̀rù ń bà á. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá jẹ ẹni bíi tinú Ọlọ́run, ẹni tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé bí a tilẹ̀ dìde ogun sí wa, bí a tilẹ̀ kọjú ìjà sí wa, bí àwọn aláìgbàgbọ́ bí wọ́n tilẹ̀ dó tì wá, tí wọ́n fẹ́ ṣe wá ní ibi, wípé Ọlọ́run ní òun ó dá wa sílẹ̀, Ọlọ́run ní òun ó gbèjà wa. Wo ẹsẹ̀ 37. Nítorí náà báyìí ni Olúwa wí, ní ti ọba Assyria, òun kì yóò wá sí ìlú yìí, bẹ́ẹ̀ ni kì yóò ta ọfà kan síbẹ̀, kì yóò sì mú asà wá síwájú rẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò sì wá odi tì í. Níhìn-ín ni Ọlọ́run sọ fún Hesekiah wípé o mọ̀ pé kò sí ìjà tí ọba Assyria ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan, nítorí wípé Ọlọ́run ti ṣetán láti dáàbò bo ìlú yìí. Ó ní ọba Assyria kì yóò wá sí ìlú yìí. Ó dá mi lójú wípé ọba Assyria, èyí ni ọba tàbí alágbára nínú àwọn ẹgbẹ́ òkùnkùn, àwọn alágbára òkùnkùn, wọn kì yóò wá sí ilé rẹ̀, wọn kì yóò wá sí ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀. Ó ní kì yóò sì ta ọfà síbẹ̀, ọfà ọ̀tá kì yóò wá sílé rẹ̀, lórúkọ Jésù. Padà sí Isaiah 44:50, kí o wo 37. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí ó lè ṣe ọ ní nǹkan. Isaiah ó rán àwọn ọmọ Ísírẹ́lì létí kí wọ́n.
ki o ranti obi oba Egypt bi o ti lagbara to sugbon ko si o ija ti oba Egypt ti o se si won ko si bi o le o se le se won ni nkan o ni ki won ki o ranti agbara Goliath o ni sugbon ko si o ti Goliath le se fun David ati fun Israel o ni kan ko si ranti ti o sele ni lolo yi nigba ti oba Syria ti o dide si oba Hezekiah o ni ko si ohun ija ti o le se si ti o le se nkan o ni be gege ni fun iranse oluwa kokan be gege fun eni kokan wa ti o mo oruko oluwa be gege ni fun eni kokan wa ti o gbekele oluwa wi pe ko si ohun ija ti a se lati odo awon elebologun ko si ohun ija ti a se lati odo awon ti o ni agbara okunkun ko si ohun ija ti a se lati odo awon elemi okunkun awon ti o ni emi emere ko si ohun ija ti a se lati odo awon aborisha tabi lati odo awon elegun ti o wa ni abule oni ko si ohun ija ti a se lati odo awon alalupa ida kankan ti o le se oni nkan oni gbogbo ahan ti o dide si oni idajo ni wo dalebi eyi ni ogun awon iranse oluwa lati odo oluwa ni ododo won ti wa ni oluwa we nitori be je ki a ri we pe ati di atunbi aje ni olorun ati pe ati ko ise sile ati wi pe amo oluwa ni tooto ki se be nikan ani lati je eni ti o kun fun adura eni ti o kun fun adura bi abaje eni ti o fe ni idandi kuro ninu inilara kuro ninu iponju kuro ninu aisan kuro ninu ajalu ti o njalu awon ti o wa ninu aye o ye ki a je eni ti o kun fun adura o ye ki a je asoro magbesi ko e ki a je eni ti soro boto boto kaakiri aarin ile ti ki ile ka bibeli ti ki ile gbadura a ri awon elomiran bi o ti le je pe won ni wahala ninu ebi bi o ti le je pe won ni aisan ni ago ara won bi won wa sinu ile isin won ki gbadura bi won lo si idapo ju ile won mo bi a ti gbadura bi won wa ni ile ti ara won won mo bi a ti gbadura o mo eni to wa ninu aye yi ninu iwaya ogun ninu ija ogun ninu aye o mo wi pe ani lati je eni to maduro agba eni to nke pe oluwa laaro losan ati lale ni igba gbogbo eni ti iru eni be ari wi pe ohun ti olorun ti le man se ni pe a je ki emi re ki o ji wa ni ogonjo oru ni ogonjo oru yi emi olorun a so fun pe ki a be si ni gbadura ki awon ise ti o nse awon ti o wa ninu aye ki o ma ba se wa nitori be awa ti abamo wepe afe ni isegun afe bori ese afe bori eso afe bori awon ajalu ti o nde ba awon eyan ninu aye ani lati kun fun adura je ki a wo orin David 100:7 orin David 100:7 ki a wo ese 19 ati ese 20 nigba naa ni won ki gbe pe oluwa ninu iponju won o si gba won ninu ise won o ran oro re o si mu won larada o si gba won kuro ninu iparun won nitori be o ye ki a kun fun adura bi mo ti so tele ki a se bi Jacobo ti o ro mo oluwa ti o be si ni jajakadi ninu adura ninu ifi omije bere lowo olorun wi pe emi ki yo je ki o lo bi ki ba se pe iwo bukun mi ki se be nikan o ye ki a ni igbagbo ninu oluwa nitori igbagbo ninu oluwa ni yo fun wa ni isegun ninu efesu ori kefa ese 16 leke gbogbo re emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni igba miran a ma n gbo ti awon eniyan wa ni orile ede wa ti won so ede e kaaro ojire won ma so pe lagbaja won ta lofa ni lagbaja ofa aye lo wa lara e lagbaja omo gbati won ti se nkan beyen fun ko gbadun sugbon o ye ki a ni igbagbo ninu oluwa bi awon ti o wa ninu aye ti le ntafa igba miran elomiran ma so wi pe igba ti o nsun le oru ni enikan ri ohun lo yinbon fun lo tafa fun ohun bi ohun ti ji si oju aye ni o ri pe ibi ti a ti tafa fun ohun yi be ni o be si ni irora
ibe ni nkan kan ti o rin lati ibe lo ti bere ibe ni o fi ti o fi dabi eni wi pe ojojumo lo wa nlo si ile iwosan ti awon oloyinbo o ni bi a ba ni igbagbo ninu oluwa o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wi pe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bini kini a n pe ni apata e ki se apata apata yato ṣugbọn nkan ti a n pe ni apata ni pe bi enikan ba n so oko se ori awon olopa bi ijangbon rogbodiyan bi o ba be sile ni ibi kan awon olopa lo sibe awon olopa yi ti mo we pe awon ti o n se ijangbon won le ma ju oko si won won le ma ta fa si won won ni awon nkan kan ton ma gbe lowo bi a bi ata yi tabi bi ota bi o ba tin bo won a fi nkan yi won a fi gba e ni a pe ni apata nitori wi pe ko ni je ki ota tabi okota ki o ba awon olopa ti won wa fi oju si awon nkan ti won se nibe oni leke gbogbo re ki e mu awon apata igbagbo bi aba tin so ofa si onigbagbo igbagbo yi ni ko ni je ki ofa yi ki o dodo re bi aba mo oruko re lo si ile awon elebo logun igbagbo ti oni ninu oluwa ni ko ni je ki awon nkan won yi ki o de odo re bi o ba dabi eni pe awon kan fe se o ni ibi won fe ran awon emi okunkun si o apata igbagbo yi lo fi ma pana ofa eni ibi ni ti ko ni je ki awon nkan won yi ki o de odo re ki se be ni kan oni lati sa ti abe abo ti o wa ninu eje Jesu Kristi se ori eje Jesu Kristi o fun wa ni abo pupo pupo abo wa ninu eje Jesu Kristi ninu iwe ifihan ori kejila ese ikokanla ori kejila ese ikokanla won si segun re nitori eje odo agutan naa ati nitori oro eri won won ko se feran emi won ani titi de iku oni won segun esu won segun dragoni nitori wipe won ni igbekele ninu eje odo agutan je ki a tun wo iwe owe ori kejidinlogun ese ikewa iwe owe ori kejidinlogun ese ikewa oruko oluwa ile iso agbara ni olododo sa wo inu re o sila bi a ba ti n gbadura ti a n gbadura ni oruko Jesu e je wipe a n sa wo inu ile iso nla ni ki owo isu owo ota ki o ma ba te wa ki se be nikan ye ki a ni oro olorun eyi ti a o fi segun esu ti o mo wipe nigba ti esu wa ti o na Jesu Kristi wo oro yi ni Jesu Kristi ni o fi segun esu ki a si ri wipe a ni ifami ororo yan oluwa eje pe ki a ni emi olorun ni igbesi aye wa bi a ba ni emi olorun agba olorun bi o ba wa ni igbesi aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbesi aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbesi aye wa wo ninu Isaiah ori kewa ese ketadinlogbon Isaiah ori kewa ese ketadinlogbon yo si se le ojo na ni a o gbe eru re kuro le ejika re ati ajaga re kuro le orun re a o si ba ajaga na je nitori ora popo a o se ba ajaga na je nitori ora popo on ti a pe ni ora popo nihi bi a ba wo ede miran eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o so nipa agbara olorun o so nipa ohun ti olorun eyi ti olorun tule wa lori o so nipa ifami ororo yan olorun eyi ti olorun da le wa lori ti a o fi le ja gbogbo ajaga kuro ni igbesi aye wa ati so fun o o ti mo nisinsiyi wepe bi o ba nfe idande idande sumo to si re o nfe iwosan ni iwosan sumo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese sumo to si re ohun kan lo ni lati se o ni lati mo wepe o ti ba olorun do re o ti di ebi olorun ati so di atun bi o ti ni igbala ninu Jesu Kristi o lati je eni ti n gbadura ẹni tí ń gbàdúrà ṣe o rántí òwe tí Jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan
ti o so wi pe o fe ki a gbe sun lara otahun o lo nba adajo yi adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni jesu wa so fun wi pe awa na ti a je onigbagbo a o mo wi pe o ye ka ma gbadura ni lai simi ati lai share ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le da abo bo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti an be lowo re ki o ba le se fun wa ijoduro lori ese re ki o so fun olorun wi pe o n fe idandi olorun bi iponju ba wa bi ni lara ba wa bi aisan ba wa bi aini ba wa bi iporuru okan ba wa onkan ti ba wa ni igbese aye re to ni o lara ti o n fe ki olorun ki o mu kuro so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se ni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se leri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atunbi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura o gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa didro ti o si duro lori awon ileri olorun romo eje jesu kristi je ki a fi eje jesu kristi ki a fi weo ki a fi bo ki a fi daabo bo ki o si ranti wipe oruko oluwa oruko oluwa oruko oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ranti oro oluwa ranti ileri oluwa ki o fi oro oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ti ma wa si igbesi aye eniyan loni so fun olorun wi pe iwosan wi pe yo je ti re wi pe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogun olowa.

0: rere ti Matthew, orí ìkẹsàn-án. Ó sì bọ́ sínú ọkọ̀, ó rí kọjá, ó sì wá sí ìlú òun ti kára rẹ̀. Sì kíyèsí, wọ́n gbé ọkùnrin kan tí ó ní ẹ̀gbà wá sọ́dọ̀ rẹ̀, ó dùbúlẹ̀ lórí àkété. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wí fún ẹlẹ́gbà náà pé, ọmọkùnrin, tújúká, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Sì kíyèsí, àwọn ọ̀kan nínú àwọn akọ̀wé ń wí nínú ara wọn pé ọkùnrin yìí ń sọ̀rọ̀ òdì. Jésù sì mọ èrò inú wọn, ó wí pé, nítorí kí ni ẹ̀yin ṣe ń ro búburú nínú yín? Ewo ni ó rọrùn jù láti wípé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tàbí láti wípé dìde kí o sì máa rìn? Ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti darí ẹ̀ṣẹ̀ jì ni. Ó sì wí fún alárùn ẹ̀gbà náà pé, dìde sì gbé àkété rẹ kí o sì máa lọ ilé rẹ. Ó sì dìde, ó sì lọ ilé rẹ. Nígbà tí ìjọ ènìyàn sì rí ẹnu yà wọ́n, wọ́n yin Ọlọ́run lógo tí ó fi rú agbára báyìí fún ènìyàn. Bí Jésù sì ti ń ré kọjá láti ibẹ̀ lọ, ó rí ọkùnrin kan tí à ń pè ní Matthew jókòó níbodè, ó sì wí fún un pé, máa tọ̀ mí lẹ́yìn, ó sì dìde, ó tọ̀ lẹ́yìn. Ó sì ṣe bí Jésù ti jókòó ti oúnjẹ nínú ilé, sì kíyèsí ọ̀pọ̀ àwọn agbowó òde àti ẹlẹ́ṣẹ̀ wá, wọ́n sì bá a jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Nígbà tí àwọn Farisi sì rí, wọ́n wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, èé ṣe tí olùkọ́ yín fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun pọ̀? Ṣùgbọ́n nígbà tí Jésù gbọ́, ó wí fún wọn pé, àwọn tí ara wọn le kò fẹ́ oníṣègùn, bí kò ṣe àwọn tí ara wọn kò dá. Ṣùgbọ́n ẹ lọ, ẹ sì kọ́ bí a ti mọ èyí sí, àánú le èmi ń fẹ́, kì í ṣe ẹbọ, nítorí èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònú pèwàdà. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn Jòhánù tọ̀ wá wípé, èé ṣe tí àwa àti àwọn Farisi fi ń gbàwẹ̀ nígbà gbogbo, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ kò gbàwẹ̀. Jésù sì wí fún wọn pé, àwọn ọmọ ilé ìyàwó a lè gbàwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn, nígbà náà ni wọn ó gbàwẹ̀. Kò sí ẹni tí fi ìdáàṣà aṣọ tuntun lẹ ògbólógbòó ẹ̀wù, nítorí èyí tí a fi lẹ̀ ẹ́, ó mú kúrò ní ojú ẹ̀lẹ̀, aṣọ náà sì máa ya síwájú. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tí fi wáìnì tuntun sínú ògbólógbòó ìgò àwọ̀. Bí a bá ṣe bẹ́ẹ̀, ìgò àwọ̀ yóò bẹ́ẹ̀, wáìnì a sì tú jáde, ìgò àwọ̀ a sì ṣègbé. Ṣùgbọ́n wáìnì tuntun ni wọ́n fi sínú ìgò àwọ̀ tuntun, àwọn méjèèjì a sì ṣe déédé. Bí ó ti ń sọ nǹkan wọ̀nyí fún wọn, kíyèsí, ìjòyè kan tọ̀ wá, ó sì tẹríba fún wọn wípé, ọmọbìnrin mi kú ní ìsinsìnyí, ṣùgbọ́n wá fi ọwọ́ rẹ le, òun ó sì yè. Jésù dìde, ó sì bá a lọ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Sì kíyèsí, obìnrin kan tí ó ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ó wá lẹ́yìn rẹ̀, ó fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, nítorí ó wú nínú ara rẹ̀ pé, bí mo bá ṣàlè fi ọwọ́ kan aṣọ rẹ̀, ara mi ó dá. Nígbà tí Jésù sì yí ara rẹ̀ padà tí ó rí, ó wí pé, ọmọbìnrin, tújúká, ìgbàgbọ́ rẹ mú ọ lárada, a sì mú obìnrin náà lárada ní wákàtí kan náà. Nígbà tí Jésù sì dé ilé ìjòyè náà, ó bá àwọn afunfèrè àti ọ̀pọ̀ ènìyàn ń pariwo. Ó wí fún wọn pé, bílà, nítorí ọmọbìnrin náà kò kú, sísùn ni ó sùn, wọ́n sì fi rín ẹ̀rín ẹlẹ́yà. Ṣùgbọ́n nígbà tí a sì ṣe tí àwọn ènìyàn jáde, ó bọ́ sílé, ó sì fa ọmọbìnrin náà ní ọwọ́ sókè, bẹ́ẹ̀ ni ọmọbìnrin náà sì dìde, òkìkí sì kàn ká gbogbo ilẹ̀ náà. Nígbà tí Jésù sì jáde níbẹ̀, àwọn ọkùnrin afọ́jú méjì tọ̀ lẹ́yìn, wọ́n kígbe sókè wípé, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún wa. Nígbà tí ó sì wọ ilé, àwọn afọ́jú náà tọ̀ wá. Jésù bí wọn pé, ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí? Wọ́n wí fún un pé, ìwọ lè ṣe é, Olúwa. Nígbà náà ni ó fi ọwọ́ bà wọ́n ní ojú, ó wí pé, kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. Ojú wọn sì là, Jésù sì kìlọ̀ fún wọn gidigidi wípé, kíyèsí, kí ẹ má ṣe jẹ́ kí ènìyàn kí ó mọ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n lọ, wọ́n ròyìn rẹ̀ yí gbogbo ìlú náà ká, bí wọ́n ti ń jáde lọ, wòó, wọ́n mú ọkùnrin odi kan tọ̀ wá, tí ó lé ẹ̀mí èṣù. Nígbà tí a lé ẹ̀mí èṣù náà jáde, odi sì fọhùn, ẹnu sì ya àwọn ènìyàn, wọ́n wí pé, a kò rí irú èyí rí ní Ísíráélì. Ṣùgbọ́n àwọn Farisi wí pé, agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Jésù sì rin gbogbo ìlú ńlá àti ìletò, ó ń kọ́ni nínú sinagogu wọn, ó sì ń wàásù ìrere ìjọba, ó sì ń ṣe ìwòsàn àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é, nítorí tí àárẹ̀ mú wọn, wọ́n sì túká kiri bí àgùntàn tí kò ní olùṣọ́. Nígbà náà ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, lóòótọ́ ni ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà, ẹ gbàdúrà sí Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Matthew, orí ìkẹwàá. Nígbà tí ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjì lásì ọ̀dọ̀, ó fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ láti máa lé wọn jáde àti láti ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn. Orúkọ àwọn apostili méjìlá náà ni wọ̀nyí. Èyí ìkíní ni Simoni, ẹni tí a ń pè ní Pétérù, àti Andérù arákùnrin rẹ̀, Jákọ́bù ọmọ Sebede, àti Jòhánù arákùnrin rẹ̀, Fílípì àti Bátolómíò, Tómásì àti Mátíù tí í ṣe agbowó òde, Jákọ́bù ọmọ Alfeu àti Lébéù, ẹni tí a sì ń pè ní Tádéù, Simoni ará Kana àti Júdásì Ìsikáríótù, ẹni tí ó fi hàn. Àwọn méjèèjì láwọn yìí ni Jésù rán lọ, ó sì pàṣẹ fún wọn pé ẹ má ṣe lọ sí ọ̀nà àwọn kèfèrí, ẹ má sì ṣe wọ ìlú àwọn ará Samaria, ṣùgbọ́n ẹ kúkú tó àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ. Bí ẹ̀yin ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀, ẹ máa ṣe dídára fún àwọn olókùnrin, ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Ọ̀fẹ́ ni ẹ̀yin gbà, ọ̀fẹ́ ni kí ẹ fi fún ni. Ẹ má ṣe pèsè wúrà tàbí fàdákà tàbí idẹ sínú àṣùwọ̀n yín, tàbí àpò fún àjò yín, kí ẹ má ṣe mú ẹ̀wù méjì tàbí bàtà tàbí ọ̀pá oúnjẹ oníṣẹ́ yẹ fún un. Ìlúkìlú tàbí ìletòkíletò tí ẹ̀yin bá wọ̀, ẹ wọ ẹni tí ó bá yẹ níbẹ̀ rí, níbẹ̀ ni kí ẹ sì gbé títí ẹ̀yin ó fi kúrò níbẹ̀. Nígbà tí ẹ̀yin bá sì wọ ilé kan, ẹ kí i, bí ilé náà bá sì yẹ, kí àlàáfíà yín kí ó bà sórí rẹ̀, ṣùgbọ́n bí kò bá yẹ, kí àlàáfíà yín kí ó padà sọ́dọ̀ yín. Ẹnikẹ́ni tí kò bá sì gbà yín, tí kò sì gbọ́ ọ̀rọ̀ yín, nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ilé náà tàbí ní ìlú náà, ẹ gbọn ekuru ẹsẹ̀ yín sílẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sodomu àti Gomorra ní ọjọ́ ìdájọ́ jù fún ìlú náà lọ. Wò ó, mo ràn yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàrin ìkòkò, nítorí náà kí ẹ̀yin kí ó gbọ́n bí ejò, kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà. Ṣùgbọ́n ẹ ṣọ́ra lọ́dọ̀ ènìyàn, nítorí wọn ó fi yín lé àjọ ìgbìmọ̀ lọ́wọ́, wọn ó sì nà yín nínú sínágógù wọn. A ó sì mú yín lọ síwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi, fún ẹ̀rí sí wọn àti sí àwọn kèfèrí. Nígbà tí wọ́n bá sì fi yín lé wọn lọ́wọ́, ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí kí ni ẹ̀yin ó wí, nítorí tí a ó fi ohun tí ẹ̀yin ó wí fún yín ní wákàtí kan náà, nítorí pé kì í ṣe ẹ̀yin ni ó ń sọ, ṣùgbọ́n ẹ̀mí baba yín ní sọ nínú yín. Arákùnrin yóò sì fi arákùnrin rẹ̀ fún pípa, àti baba yóò sì fi ọmọ rẹ̀ fún pípa, àwọn ọmọ yóò sì dìde sí àwọn òbí wọn, wọn ó sì mú kí a pa wọ́n, gbogbo ènìyàn yóò sì kórira yín nítorí orúkọ mi. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí fi dé òpin, òun náà ni a ó gbàlà. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe inúnibíni sí yín ní ìlú yìí, ẹ sá lọ sí òmíràn. Lóòótọ́ ni mo sáwí fún yín, ẹ̀yin kì yóò lè ré kọjá gbogbo ìlú Ísírẹ́lì tán títí ọmọ ènìyàn ó fi dé. Ọmọ ẹ̀yìn kì í ju olùkọ́ rẹ̀ lọ, bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ ẹni kì í ju olúwa rẹ̀ lọ. Ó tó fún ọmọ ẹ̀yìn kí ó dàbí olùkọ́ rẹ̀, àti ọmọ ọ̀dọ̀ kí ó dàbí olúwa rẹ̀. Bí wọ́n bá pe baálé ilé ní Beelzebubu, mélòó mélòó ni àwọn ará ilé rẹ̀? Nítorí náà ẹ má fòyà wọn, nítorí tí kò sí ohun tí a bò tí kì ó farahàn àti èyí tí ó farasin tí a kì yóò mọ̀. Ohun tí mo bá wí fún yín lé òkùnkùn, òun ni kí ẹ̀yin kí ó sọ ní ìmọ́lẹ̀, àti èyí tí ẹ̀yin gbọ́ sí etí ni kí ẹ kéde rẹ̀ lórí ilé. Ẹ má fòyà àwọn ẹni tí pa ara ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn, ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run lé ọ̀run àpáàdì. Ológun iṣẹ́ méjì kí a ń tà ní owó idẹ kékeré kan, bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan nínú wọn tí yóò ṣubú sílẹ̀ lẹ́yìn bàbá yín. Ṣùgbọ́n gbogbo irun orí yín ni a kà pé ṣánṣán, nítorí náà ẹ má fòyà, ẹ̀yin ní iye lórí ju ọ̀pọ̀ ológun iṣẹ́ lọ. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, ó ní èmi ó jẹ́wọ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ̀lé ọ̀run. Ṣùgbọ́n bí ẹnìkan bá sì sẹ́mi níwájú ènìyàn, òun náà ni èmi ó sẹ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ẹ má ṣe rò pé èmi wá rán àlàáfíà sí ayé, èmi kò wá rán àlàáfíà bí kò ṣe dà. Mo wá láti ya ọmọkùnrin ní ipa sí bàbá rẹ̀, àti ọmọbìnrin ní ipa sí ìyá rẹ̀, àti ayamọ sí ìyákọ rẹ̀. Àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀. Ẹni tí ó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ kò yẹ ní tèmi, ẹni tí ó bá sì fẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin jù mí lọ kò sì yẹ ní tèmi, ẹni tí kò bá sì gbé àgbélébu rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò yẹ ní tèmi, ẹni tí ó bá rí ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù, ẹni tí ó bá sì sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi òun yóò sì rí, ẹni tí ó bá gbà yín ó gbà mí, ẹni tí ó bá sì gbà mí ó gba ẹni tí ó rán mi, ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì, ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo yóò jẹ èrè olódodo. Ẹnikẹ́ni tí ó bá fi kìkì aago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu nítorí orúkọ ọmọ ẹ̀yìn, lóòótọ́ ni mo wí fún yín kì ó pàdánù èrè rẹ̀.
2: Ìrere ti Mátíù, orí ìkọkànlá. Ó sì ṣe nígbà tí Jésù parí àṣẹ rẹ̀ tán fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjìlá, ó ti bẹ̀rí kọjá láti máa kọ́ni àti láti máa wàásù ní ìlú wọn gbogbo. Nígbà tí Jòhánù gbúrò Kristi nínú túbú, ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì, ó sì wípé ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn. Jésù sì dáhùn, ó wí fún wọn pé ẹ padà lọ, e si so won yi ti eyin gbo ti e si ri fun Johanu awon afoju nriran awon amukun sin rin an we awon adetemo awon aditin gboran an ji awon oku dide asin wa su irere fun awon otoshi alabukun fun si ni enikeni ti ki yori ohun ikose ninu mi nigbati won si lo Yesu bere si so fun awon eniyan ni ti Johanu pe kile eyin jade lo ewo ni eju ifefe ti afefe mi ani kini eyin jade lo ewo okunrin ti awo ni aso felefele wo awon eni tin wa aso felefele nbe ni afin oba ani kini eyin jade lo ise lati lo ewo woli looto ni mo wi fun yin o si ju woli lo nitori eyi yi ni eni ti akowe nitori re pe wo mo ran ise mi si waju re eni ti yo tun ona re se ni waju re looto ni mo wi fun yin ninu awon ti abi ninu obirin ko si eni ti o ti dide ju Johanu Baptisti lo sugbon eni ti o kere julo ni ijobo orun o po ju lo lati igba ojo Johanu Baptisti wa titi o fi di sisin yi ni ijobo orun di fi agbara wo awon alagbara si fi ipa gba nitori gbogbo awon woli ati ofin ni o wi tele ki Johanu ki o to de bi eyin o ba gba eyi ni Elijah ti nbo wa eni ti o ba ni eti lati fi gbo ki o gbo sugbon kini emi ba fi ran yiwe o dabi awon omo kekeke tin joko ni oja ti won si nko si awon egbe won ti won si wi pe awa fun fere fun yin eyin ko jo awa si sofo fun yin eyin ko sokun nitori Johanu wa ko je be ni ko mu won si wi pe o ni emi esu omo eniyan wa o nje o si mu won wi pe wo o jeun ati omuti ore awon agbowo ode ati awon elese sugbon adare fun ogbon lati odo awon omo re wa nigba na ni o bere si ba ilu won ni wi nibi ti o gbe se opolopo ise agbara re nitori ti won ko ronu pe wada egbe ni fun iwo Korasini egbe ni fun iwo Bethsaida iba se pe ati se ise agbara ti a se ninu yin ni Tire on Sidoni won iba ti ronu pe wada lailai ninu aso ofo ati ninu eru sugbon mo wi fun yin yo san fun Tire pelu Sidoni le ojo idajo ju fun eyin lo ati iwo Capernaum a wa gbe oga soke orun a o re o sile si ipo oku nitori ibasepe ati se ise agbara ti a se ninu re ninu Sodomu ohun iba wa titi di oni sugbon mo wi fun yin yo san fun ile Sodomu ni ojo idajo ju fun iwo lo lakoko na ni Jesu dahun o si wi pe mo dupe lowo re baba oluwo orun ohun aye nitori ti iwo pa ohun kan yi mo kuro ni oju awon ologbon ati amuye iwo si fi won han fun awon omo owo gege be ni baba nitori be le o to le oju re ohun gbogbo ni a fi fun mi lati odo baba mi wa ko si si eni ti o mo omo bi ko se baba be ni ko si eni ti o mo baba bi ko se omo ati eni keni ti omo fe fi han fun e wa sodo mi gbogbo eyin tin sise ti a si deru wuwole lori emi o si fi isimi fun yin e gba ajaga mi si orun yin ki e si ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan ni emi eyin o si ri isimi fun okan yin nitori ajaga mi rorun eru mi si fuye
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura. Baba, awa siwaju yin gege bi omo. Adura wa ni we pe bi e o ti ma ba wa soro. Lati inu iwe mimo. Pelu iranwo emi yin. Efun ni eti omo ke a je eni tin gbo ke a je eni tin gba ke a je eni tin sasa lori oro yin ki oro yi ki o ba le se wa lanfani ni aye yi ati ni eyi tin bo adupe wepe ti gbo nitori agbadura loruko Jesu Christi oluwa ati olugbala wa eje ke a si bibeli wa si Epistoli keji ti Peteru se eniyan gbogbo. Peteru keji ori kini ese iketa ati ese ikerin. Peteru keji ori kini ese iketa ati ese ikerin. Bi agbara re bi Olorun ti fun wa le ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o si se yebiye fun wa pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe awon ese oro olorun meji ti akayi ni won la wa loye ohun ti o je didun inu olorun ati opolopo ipese olorun fun enikokan wa ki ilana ti rapada ki o ba le je ti wa ife olorun ni wi pe ke a bo kuro ninu ibaje ti nbe ninu aye ati wi pe ki eda olorun aworan olorun ati iwa olorun ki o le je ti wa nitori eyi ni ohun ti a jogun lati odo Jesu Christi nitori iku ti o ku fun wa sugbon o se ni laanu wi pe opolopo ni ko mo idi re ti olorun baba ti o fi ran olorun omo sinu aye ti o si fi fun wa ni olorun emi lati ma ba wa gbe lati ma topase wa lati ma je ki iwe mimo ki o ye wa opolopo ti won lo si ile isin ni won ti padanu awon ohun ye biye ati ogun eti a pese sile fun wa nipasẹ Jesu Christi oluwa wa sugbon o je ayo kan ti wa wi pe a wa sihin loni ki eyi ti a fe wo ninu iwe mimo ati eyi ti a fe gbo gege bi oro isiri ati oro iyanju ki o ba le je ohun ti o je ki aje alabapin ohun ti olorun ti pese sile fun wa awon ese meji ti a kayi eyi ni ni peteru keji ori kini ese keta ati kerin awon ni o fi nkan wonyi han wa opolopo ni o ma nro we pe aran Jesu Christi wa sinu aye yi ke ba le gba wa kuro lowo idajo aye raye ibinu ati irunu olorun ni iya aye raye ti orun apadi ni tooto ni we pe o je ife olorun we pe ke enikeni ninu wa ki o ma ba segbe ke a ma ba lo si inu iya aye raye ti orun apadi sugbon ko mo nibe nikan soso awon elomiran won a to ma ro we pe aran Jesu Christi lati fi ru ebo fun wa ati we pe ki o ba le fun wa ni awon ibukun bi iwosan bi ipese ati awon ibukun miran ti ko koja aye yi o ye ke a mo we pe ki se ati lowo ati loro ati ni iwosan ati ni idande nikan ni a se ran Jesu Christi wa sinu aye o dabi eni we pe awon eniyan ti won lo si ile isin won ro we pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori ohun ti o mu Jesu Christi wa sinu aye ohun ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni a fi ran Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o n wa si inu ijo ohun ti won n wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibukun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o se bo lowo ofa awon eni bi awon ota won ronu aye raye won ronu bi a se le jere iye ni pekun won ronu bi a se le bo lowo ese ke a si ma gbe igbese aye iwa mimo ati ododo ṣùgbọ́n èyí ni ó wu Ọlọ́run láti jẹ́ kí a wò nínú ìwé mímọ́ lónìí. Ohun tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ ni alábàápín àwòrán Ọlọ́run. Alábàápín àwòrán Ọlọ́run. A lè sọ wípé alábàápín ìrí Ọlọ́run tàbí ìwà Ọlọ́run. Ṣùgbọ́n mo rò wípé ó yé gbogbo wa bí a bá sọ wípé alábàápín àwòrán Ọlọ́run. Nǹkan tí Ọlọ́run ń fẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ni wípé kí a fi ìwà àti ìṣe kí a fi jọ ẹni tí ó dá wa. Bí ọmọ bá jọ bàbá nínú ohun gbogbo, inú bàbá máa ń dùn. Bí bàbá bá jẹ́ ẹni tí ó lọ́gbọ́n, ẹni tí ó lágbára, ẹni tí ó lè rìn dáradára, ẹni tí ó jáfáfá. Bí ọmọ yìí tí a bí nínú ẹbí, bí ó bá fi ohun gbogbo jọ bàbá, bí bàbá bá ti ń rí inú bàbá a máa dùn. Ó yẹ kí a mọ̀ wípé bákan náà ni pẹ̀lú Ọlọ́run. Ó ń fẹ́ kí a fi ìwà, ìrísí, ìṣesí àti gbogbo nǹkan tí a ń lépa, ó ń fẹ́ kí a fi jọ òun. Bí a bá lè jọ Ọlọ́run nínú ìwà, nínú ìṣe, nínú ìrìn, nínú ọ̀rọ̀, nínú ohun gbogbo tí a dáwọ́lé, inú Ọlọ́run yóò dùn púpọ̀. Èyí ni a fi ń sọ nípa jíjẹ́ alábàápín nínú àwòrán Ọlọ́run tàbí nínú ìwà Ọlọ́run. Yẹ kí a tún wo ẹsẹ̀ ìkẹrin tí a kà lẹ́ẹ̀kan, kí a tún kà á lẹ́ẹ̀kan sí i. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí, èyí ni nípa àwọn ìlérí wọ̀nyí, ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run. Ó ń fẹ́ kí a jẹ́ alábàápín nínú ìwà rẹ̀ tàbí nínú àwòrán rẹ̀. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kùfẹ́, ìfẹ́kùfẹ́ wà nínú ayé, ìbàjẹ́ sì wà nínú ayé. Ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ kí a fara kó èérí. Ọlọ́run kò fẹ́ kí a jẹ́ alábàápín nínú àwọn ìbàjẹ́ àti ìfẹ́kùfẹ́ tí ó wà nínú ayé. Ó ń fẹ́ kí a jẹ́ ẹni mímọ́, olódodo, ẹni pépé, ẹni tí ó jẹ́ alábàápín nínú ìwà àti àwòrán Ọlọ́run. Bíbélì sọ fún wa pé láti ẹnu ẹni méjì tàbí ẹnu ẹni mẹ́ta ni a ó ti fi ìdí òtítọ́ múlẹ̀. Ìbéèrè wa ni wípé ṣé ẹsẹ̀ ọ̀rọ̀ kan yìí ló sọ fún wa nípa wípé ìfẹ́ Ọlọ́run ni yóò jẹ́ inú dídùn Ọlọ́run bí a bá lè jẹ́ alábàápín nínú àwòrán àti ìwà rẹ̀. Kìí ṣe ẹsẹ̀ ọ̀rọ̀ yìí nìkan. Jẹ́ kí a wo ìwé Róòmù 8:8 ẹsẹ̀ 29. Róòmù 8:8 ẹsẹ̀ 29. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ ni ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Níhìn ni apostelli ni ó ń sọ fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́ wípé ó jẹ́ ohun tí Ọlọ́run ti gbèrò tàbí tí ó ti gbìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ayé kí ó tó wà. Tí ó sì jẹ́ wípé ìlérí àti ìlépa àti ìfẹ́ yìí ni ó sì wà nínú ọkàn rẹ̀ síbẹ̀síbẹ̀. Èyí ni wípé kí ẹnìkọ̀ọ̀kan wa kí ó lè rí bí àwòrán ọmọ Ọlọ́run, àti wípé kí Jésù Kristì kí ó ba lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Jẹ́ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí. Bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀, ti akobi omo si je ologbon oni wa tutu eni jeje omo ti ki jale omo ti ki poro omo ti ki ririn idoti ti o si je iru akobi yi ni olorun fi ta wa lore o man je didu inu wa wi pe awon omo ti won tele iru akobi rere be wi pe ki awon omo won yi ki won ki orin ni pa ishise omo akoko yi ohun ti a mo nipa Jesu Christi ni wo pe o je eni tutu o je ologbon o je olododo o je eni mimo o je eni ti a ko ri iwa ese kankan ninu re tabi lowo re lekan ri o je eni ti o wu olorun nje mo fe ki o ma ye wo I a se ilepa yi lo wa ninu okan eni kokan ti o wa si lesin I a se ilepa yi lati dabi Jesu ninu okan ninu ero ninu ilepa ninu ife ninu ise ni ikoko ni gbangba ni abule ni ilu ninu oja tabi ni ibi isowo wa I a se ilepa yi ni o wa ninu enikokan lati ri bi Jesu lati rin bi Jesu lati se bi Jesu lati soro bi Jesu ati lati wu Olorun gege bi Jesu eyi ni ilepa Olorun eyi ni ife Olorun eyi ni erongba Olorun eyi ni ohun ti Jesu Kristi fi wa ti o fi ku fun wa lori ige agbelebo nitori be bi o ba je ero okan re ni we pe ilepa re tabi eredi ti o fi wa si ilesin ni ati ni iwosan nikan ilepa tire ni ati ni duke aye yi Jesu papa so fun wa o ni kini ere ti o ja se fun eniyan bi a ba jere gbogbo aye yi sugbon ti a so emi wa nu o mo we pe idi ti a fi ran Jesu ni ki o ba le gba wa lowo ese ese nipa ti o de ara ese nipa ti inu ki o ba le je olugbala wa kuro ninu ese patapata je ki a wo Peteru kini ori kini ese ikerin dilogun nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo bi o ba je eni ti o mo olorun o mo we pe ki a to ko iwe mimo ni olorun ti ro dara dara o ti a fe ko sile o si nso fun anisinsin we pe ki a ranti o ati ko sile ohun ti olorun ko ko si eni ti o le yi pada je ki ran leti we pe ninu ori ti o keyin ninu bibeli ni ati fi egun le eni ti o ba yi ohun ko ti ati ko eni ti o ba yi pada ni ati so wi pe bi eni keni bi o ba yo kuro ninu awon nkan wonyi a o yo oruko re kuro ninu iwe iye bi eni keni ba se fi kun a fi kun awon iyonu ati iponju ti o deba ranti wi pe ati ko pe eje mimo nitori ti emi je mimo jo je mo opolopo ilesin ni o ti yo iwa mimo kuro ninu eko won opolopo awon onigbagbo ni o ti yo iwa mimo kuro ninu ilepa won ninu adura won je kin bi o lere nje o ti yo iwa mimo kuro ninu adura to ngba ki se adura fun mi lowo fun mi lomo fun mi lonje fun mi ni iwosan fun mi ni dande langba nje a o ti yi e ti a ko sile a o ti yi pada nje a o kin mu egun olorun wa sori ara wa nigba ti a so wi pe nitori ati ko pe eje mimo nitori ti emi je mimo ninu opolopo ilesin ni a ma nri ti awon igbimo ninu ijo to ma so fun oluso agutan wi pe o to ge iwasu wi pe ke a ma wasu lodi si ese ke a ma wasu lodi si awon oso aye ke a ma wasu lodi si awon ibaje ti o wa ninu aye wi pe o to ohun ti a nfe ni wi pe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon nkan aye yi sugbon nipa ti ke a ko ese sile nipa ti ke a ni igbala nipa ti ke a wa ni iwa mimo yen na to iyọlẹnu to ti fun wa o ti poju nitori be bo ba se fe je oluso agutan fun wa alufa ninu ijo yi ohun ti an fe ni we pe danu duro ti ewa mimo won yi ewe mimo pada egun si wa lori awon ti o ba yi eyi ti a ti ko sile ti o ba yi pada egun wa lori won o sora ki egun olorun ki o ma ba wa sori re oni nitori a ti ko pe e je mimo nitori ti emi je mimo o ye ki a tun fiye si ohun ti an ka ko so wi pe ki a tele apere awon ti o je mimo awon elomiran bi won ba wa si inu ijo won ma toko si lagbaja won ma toka si elomiran won ma so pe ah o setan en lagbaja to saju mi denu ijo o na o sa je mimo won ma so wi pe arakunrin arabirin ti o ti le nse ojuse ninu ijo ko sa je mimo panomo ko so wi pe ki a je mimo nitori ti awon elomiran je mimo o ni nitori ohun ti o yi pada nitori lati aye baye lati aye raye titi di aye raye ni on fi je mimo nitori pe ko si akoko kan ko si iseju kan ko si ojo kan ti ohun ko fi je mimo o ni nitori be ohun ti on je baba fun wa ni on je apere wa o ni nitori emi je mimo ki eyin paapa ki e je mimo ye ki a wo Matthew ori karun Matthew ori karun ese ikeji dini adota nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe eyi ni oro ti Jesu Christi so fun wa awon elomiran won ti gbagbe we pe eyi ni oro Jesu Christi nitori be bi won ba wa ninu ese tabi won ni ailera nipa ti ara tabi o dabi eni we pe iwa won ko ba bibeli mu bi a ba so fun won wi pe arakunrin o gbadura ki obo le ma ba ki o ni ojo ikeyin nigba ti ipe ba dun nigba ti a o gba awon ayan fe soke nigba ti a o pa awon ayan fe larada o gbadura ki o ba le wa ni iwa mimo ani oto ko seni to pe nitori be bi won o ti e pe bi won o ti e je mimo olorun mo we pe labe orun ko seni to pe iru eni be yo ya o lenu lojo ikehin o gbo ti Jesu so pe nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe nitori be ife olorun ni pe ki eni kokan ninu wa ki a ba le je alabapin iwa olorun alabapin aworan olorun alabapin ise olorun awon oro won ti a ti ka lati nu peteru lati nu romu ati lati peteru kini peteru keji ati lati Matthew oni o nje ki o ye wa wi pe ife inu olorun ni we pe ki a ba le ni aworan olorun fun ara wa o si fun ni awon ileri ti o tobi awon ileri ti o se yebiye ati agbara re ni o fi ti awon ileri won yi leyin we pe bi a ba nfe ni toto bi a ba fe lati gbadura si olorun bi a ba fe lati kepe olorun ohun setan o si lagbara to lati je ki a je mimo lati je ki a de pepe ati lati je ki a ni aworan olorun ninu okan wa ki ise wa iwa wa irin wa ki o ba le wo olorun lorun ki o ba le je ki o ba le wo olorun ki o ba le je wi pe ni igba gbogbo ni ibi kibi ti a ba wa a o le ma gbe igbesi aye ti yo ma mu inu olorun dun oro yi bi a ti nwo ninu bibeli ni a ma wo ilasile olorun tabi ete olorun ife olorun a o si ma wo ikeji agbara olorun lati le mu ete tabi ife inu re lori wa yi lati le mu se ati iketa ipa ti awa ko ki alabapin ti olorun fe ki a je yi ki o ba le je ti wa je ki a wo ife olorun ete olorun ohun ti olorun fe ohun ti olorun fe se ni igbesi aye wa ki a ba le je alabapin iwa ati aworan olorun ninu peteru keji ti a ti ka mo tun fe wo lekan si peteru keji ori kini lati ese iketa si ese ikerin bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun ye ki a duro nibe na o ni pẹ̀lú agbára Ọlọ́run ni ó ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti iyè, èyí ni tí í ṣe ti iyè ẹni pẹ̀kún, àti tí í ṣe ìwà bí Ọlọ́run bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè ẹni pẹ̀kún. Bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè nínú Jésù, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí ìwà ìgbésí ayé rẹ̀, ìrìn rẹ̀ tí kò yí padà, èyí kì í ṣe wípé Ọlọ́run ò tí ṣe ohun tí ó yẹ kí ó ṣe. Ọlọ́run ti ṣe ohun gbogbo tí ó yẹ kí ó ṣe. A sọ fún wa wípé ó ti fún wa ní ohun gbogbo. Nígbà tí ó ti rán Jésù Kristi láti kú lórí igi àgbélébùú, nígbà náà ni ó ti fún wa ní ohun gbogbo tí ó yẹ kí ó fún wa. Kí a ba lè jẹ́ alábàápín nínú iyè ayérayé, iyè tí kò ní pẹ̀kún, àti kí a ba lè jẹ́ alábàápín ìwà bí Ọlọ́run ó ní nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Nípa ìmọ̀ ẹni tí ó pè wá, èyí ni a fi rí pé àwọn ẹlòmíràn wọn kò ní ìmọ̀ nípa Jésù. Èyí ni ó fi dàbí ẹni wípé wọ́n wà nínú òkùnkùn, wọn ò mọ̀ bí a ti lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn ò mọ̀ gẹ́gẹ́ bí a ṣe lè di ọmọ Ọlọ́run, wọn ò mọ̀ bí a ṣe lè ní ìdáríjì àti ìwẹ̀nàmọ́. Ó ní nígbà tí a bá ní ìmọ̀, ìmọ̀ tí ẹni tí ó pè wá, ẹni tí ó pè wá kúrò nínú ayé wá sínú ìjọba Ọlọ́run, gbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú ìbàjẹ́ ayé tí ó pè wá sínú òdodo àlàáfíà Ọlọ́run, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò lábẹ́ ìsìnrú èṣù láti wá sí abẹ́ agbára olùdáǹdè àti olùgbàlà olùṣọ́ àgùntàn wa, ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí ní iyì àìnípẹ̀kún àti ìwà bí Ọlọ́run yóò jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a bá dé inú ìjọ, ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí, bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bí a ti di ènìyàn Ọlọ́run, bí a ṣe lè gba Jésù Kristi gbọ́ tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè, ìyè ẹni pẹ̀kún yóò sì jẹ́ tiwa.

fẹ́ kí a lè sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí àwọn nǹkan ìjẹkújẹ tí àwọn ayé ń jẹ, ìmukúmu tí àwọn ayé mu, ìrìnkurìn tí wọ́n rìn, ìbọ̀rìṣà tí wọ́n ń lọ sínú rẹ̀, owó ẹ̀yìn, owó rìbá tí wọ́n ń gbà, àti àwọn nǹkan mìíràn tí wọ́n ń ṣe tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀, kí ó má bàa sí ní àárín wa, kí a bọ́ kúrò, kí a yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Nítorí bẹ́ẹ̀, ẹnì kọ̀ọ̀kan wa ni ó yẹ kí a wo díngí ọ̀rọ̀ Ọlọ́run, kí a rí wípé ajẹ́ ti Ọlọ́run. Ǹjẹ́ gbà tí Ọlọ́run dá ènìyàn, báwo ni ó ṣe dá a? Kì í ṣe nínú àwòrán Ọlọ́run, nínú ìwà mímọ́ Ọlọ́run ni ó dá ènìyàn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní àkọ́kọ́. Jẹ́ kí a wo Genesis, kí a wo ìfẹ́ Ọlọ́run, kí a wo bí Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ nǹkan wọ̀nyí. Genesis 1:16. Ọlọ́run sì wí pé, jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa, gẹ́gẹ́ bí ìrí wa. Jẹ́ kí a mẹ́nu dúró ń bẹ̀. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí ènìyàn kí ó ba lè jọ òun ní ìwà, ní ìrò, ní ìrìn, ní ìṣe, ní ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà, ó ní jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Ọlọ́run kò dá ènìyàn láti rí bí áńgẹ́lì, ó dá kọjá èyí ni, ó dá ní àwòrán Ọlọ́run fún ara rẹ̀. Ọlọ́run kò dá ènìyàn gẹ́gẹ́ bí ẹranko, ẹni tí máa ń fa ẹnì kejì ya. A mọ̀ wípé àwọn ẹranko, wọ́n máa ń jẹ ara wọn ni. Àwọn ẹranko, ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀bùn ló wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n àwa ni Ọlọ́run dá láti jọ òun. Ó fẹ́ jẹ́ baba fún wa ni. Ó ní ẹ jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. 1:17. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn. Ó jẹ́ mọ̀, àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé àwọn ọkùnrin nìkan ṣoṣo ni ó yẹ kí ó ní ìwà mímọ́. Wọ́n máa ń rò wípé ìgbàlà ti ọkùnrin ó yàtọ̀ sí ìgbàlà ti obìnrin. Wọ́n máa ń rò wípé ìwà mímọ́ ti ọkùnrin tí ó lè ní ó yàtọ̀ sí ìwà mímọ́ ti obìnrin. Wọ́n máa ń sọ wípé Ọlọ́run ò dá wa dọ́gba. Gbà tó dá àwọn ọkùnrin, egungun mẹ́sàn-án ló fún wọn. Gbà tó dá àwọn obìnrin, egungun méje ló fún. Ńbo ló ti rí kà? Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? Ó rí níhìn tó sọ wípé ní 1:17, ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run lé ó dá wọn o, àti akọ àti abo lé ó dá wọn. Èyí jẹ́ wípé ìwà mímọ́ tí a dá mọ́ ọkùnrin àkọ́kọ́, ìwà mímọ́ yìí kan náà ni a dá mọ́ obìnrin àkọ́kọ́. Ìwà tí ó jẹ́ wípé ó wu Ọlọ́run, tí ó farajọ Ọlọ́run, tí ó jẹ́ kí a jẹ́ alábàápín àwòrán àti ìwà Ọlọ́run. Èyí kan náà ni a dá fún ọkùnrin àti obìnrin ní àkọ́kọ́. Wé Fésù 4:14. Efésù 4:14. Kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run. Fiyèsí dáradára o, èyí tí a dá nípa ti Ọlọ́run lí òdodo àti lí ìwà mímọ́ òtítọ́. Ẹni à ń sọ nípa wípé àdáwa ní àdá Ádámù àti Éfà ní àwòrán Ọlọ́run ní ìwà mímọ́ àti lí òdodo. Èyí ni ìfẹ́ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀, èyí sì ni ìfẹ́ Ọlọ́run títí di ìsinsìnyí. Ọlọ́run ń fẹ́ síbẹ̀ wípé kí a ní ìwà mímọ́. A ti kà á fún wa nínú Pétérù 1, nínú Mátíù 5, a ti kà á fún wa nínú Róòmù 8. Jẹ́ kí a tún wò ó nínú Éfésù 5:17. Kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, láìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ìfẹ́ Ọlọ́run, wípé
ki abale je alae ni abawon eni ti ko si ese kan sosho ni igbese aye re ati pe ki o ma se alebo kan ke ale je alae laboko ke ale wa ni mimo bawo ni olorun se ma nse yi amo we pe ko si ohun ti o soro fun olorun lati se ati pe bi a ba fe ri oju olorun ni kehin iwa mimo yi o ni lati wa ninu wa bi abawo Johanu kini ori keta Johanu kini ori keta ese ikeji ati ese iketa olufe omo olorun le awa ise nisisin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri ni ese keta olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo nitori be ki se fun adamu ati efa nikan ni ada pelu aworan olorun nisisin yi olorun tun fe tun wada ati so aworan olorun ati so nu ni akoko isubu eniyan ni eniyan di elese oni ase so fun ninu beli wo pe gbogbo eniyan ni o sa ti se ti o si kuna ogu olorun sugbon ko te olorun lorun we pe ke a wa ni ipo ese ipo egbin ipo aboko ipo ile ri sibe o nfe tun wada o nfe tun wa mo o nfe tun wa se o nfe fi eje Jesu Christi we wa ti ki yo fi si aboko eri kankan ni igbese aye wa ti ki yo fi si ese kan sosho ni igbese aye wa ki o ba le sese fun wa lati ni aworan olorun lati ni iwa olorun ye ki a tun pada si Peteru kini Peteru keji se gafara fun mi Peteru keji ori kini ese ikerin Peteru keji ori kini ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o se se yebiye fun wa pe nipa ewon yi ki eyin ki o le di alabapin ninu iwa olorun ye ki a duro nibe ki a se alaye die si ki a ba le di alabapin ninu iwa olorun ye ki n bi o ni ibere kan ki o se je ki emi olorun pelu imo iwe mimo ki o ma dahun lati inu okan re nje bi a ba di alabapin iwa olorun nje yo se se fun agbere lati tun wa ni igbese aye wa ke a toka si enikan wi pe obirin kan ki duro ninu ile re ososu lo n paro obirin ododun lo n se igbeyawo miran nje a le so wi pe iru eni be o ni o je alabapin iwa olorun rara tabi bi a ba ri enikan ti a ba ri wi pe eka ni iru eni be tabi o je oloju kokoro tabi aran kan lo joba ni igbese aye re lo de ni igbekun nje a le so wi pe iru eni be o je alabapin iwa olorun rara tabi ari eni ti o kun fun ilara eni ti ma jowu eni ti ki fe ki teni keji ki o dara eni ti o je wi pe bi o ba ti ri wi pe eni keji ni lowo inu a ma bi iru eni be a ma fe ki ti ise elomiran ile elomiran ki o daru a ma fe ki ohun ki o ni nkan ju awon elomiran lo owu eja ilara igberaga ko kuro ni igbese aye iru eni be se a le so wi pe iru eni be o ti di alabapin iwa ati aworan olorun rara tabi so fun mi eni ti o je wi pe bi o ba ti loyun lo lo nseyun apaniyan eni ti o n gba emi awon omo alaise tabi eni ti o je wi pe ija itanje iwa buburu a fi oro kele ba ti eni keji je se a le so wi pe iru awon be won je omo olorun won ti de alabapin iwa olorun aworan olorun tabi eni ti n so eni leyin akorira olorun
àbí àwọn aláfojúdi tí a ka bíbélì fún a fẹ́ ka gbogbo bíbélì fún síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ ò kúrò lọ́wọ́ ẹ̀ ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà ọlọ́run agbéraga ńkọ́ ahalẹ̀ ńkọ́ aláròṣe ohun gbogbo ńkọ́ aṣà ẹ̀gbọràn sí òbí nínú olúwa ńkọ́ àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn lórí rẹ mo jẹ́ bí òbí lórí rẹ a wàásù ọjọ́ ajé ni ọjọ́ bọ̀ ni ọjọ́ àìkú ni a wàásù títí síbẹ̀síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ ò kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ síbẹ̀síbẹ̀ ẹni tí ń jà kò kọ ìjà sílẹ̀ ẹni tí ń bínú kò kọ ìbínú sílẹ̀ ṣé irú ẹni bẹ́ẹ̀ tí ń ṣà ẹ̀gbọràn sí ìwàásù òbí rẹ̀ nínú olúwa ṣé a lè sọ wípé ó ti di alábàápín ìwà àti àwòrán ọlọ́run ọ̀dàlẹ̀ ńkọ́ aláìníyè nínú aláìnífẹ̀ẹ́ oníkúpani ènìyàn alágídí aláìláàánú nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa ohun tí ọlọ́run béè lọ́wọ́ wa ó ń fẹ́ kí a ní àwòrán ọlọ́run ó ń fẹ́ kí a ní ìwà bíi ti ọlọ́run kí a ba lè rí i wípé a ti di ẹni bíi ti inú ọlọ́run báwo ni nǹkan wọ̀nyí báwo ló ṣe lè ṣeé ṣe ó lè ṣeé ṣe bí a bá fara wa fún agbára ọlọ́run nítorí wípé ọlọ́run lágbára láti tún wa ṣe láti tún wa mọ láti tún wa dá láti yí wa padà láti wẹ̀ wá mọ́ láti fọ ọkàn èrò àti gbogbo nǹkan tí ó wà nínú ọkàn wa láti fọ ọ mọ́ kí ó funfun ju snow lọ ọlọ́run kò lè kùnà agbára rẹ̀ kò lè kùnà èyí ni a fi sọ fún wa pé nípa agbára ọlọ́run ni ó fi fún wa ní àwọn ìlérí wọ̀nyí tí ó tóbi àwọn ìlérí tí ó ṣe iyebíye nípa èyí tí a lè fi di alábàápín ìwà àti àwòrán ọlọ́run yẹ kí a wo orin dáfídì orí kejìléní ọgọ́ta orin dáfídì orí kejìléní ọgọ́ta ẹsẹ̀ ìkọkànlá ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lẹ́rìn kejì ni mo gbọ́ èyí pé ti ọlọ́run lè agbára bí o bá ń fẹ́ ìwẹ̀nà mọ́ bí o bá ń fẹ́ ìyípadà tòótọ́ bí o bá ń fẹ́ kí ọlọ́run kí ó wá sí ìgbésí ayé rẹ kí ó sì rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni awẹ̀nà ni a mú kúrò o ṣe sọ fún ọlọ́run o mọ̀ wípé agbára wà nínú ọlọ́run kò sí ohun tí ọlọ́run ò lè ṣe bí o bá ń fẹ́ kí ọlọ́run kí ó wẹ ọkàn rẹ mọ́ kí ọlọ́run kí ó tún ọ dá kí ọlọ́run kí ó tún ọ ṣe kí ọlọ́run kí ó fọ ọ funfun ju snow lọ ó lè ṣe nǹkan wọ̀nyí bí o bá wá sí ọ̀dọ̀ ọlọ́run bí o bá sọ fún wípé òun fẹ́ kí ó wẹ̀ ọ mọ́ ṣé o rí wípé a máa ń kọ́ lórin wípé kristi jésù lágbára agbára láti dáríjì agbára tí ń sọni dààyè agbára tí ń fi iyì fún ẹlẹ́ṣẹ̀ wípé jésù kristi lágbára a ń fẹ́ kí olúkúlùkù kí ó mọ̀ wípé kò sí bí ẹ̀ṣẹ̀ bí ó ṣe lè pọ̀ tó bí ó ṣe lè jinlẹ̀ tó bí ó ṣe lè ga tó ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wípé jésù kristi ó lágbára láti sọni dọ̀tun ó lágbára láti wẹ̀ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn láti sọni di pípé ó lágbára láti pa wá mọ́ nínú ìwẹ̀nùmọ́ yìí nínú pípé yìí nínú ìsọdọ̀tun nínú ìwà mímọ́ yìí títí dé òpin wípé jésù kristi lágbára kò sí ohun tí ọlọ́run kò lè ṣe bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ti ń jọba ẹ̀ṣẹ̀ ti wà ní ìgbésí ayé rẹ jésù kristi lágbára láti pa ipá àti agbára ẹ̀ṣẹ̀ run kúrò ní ìgbésí ayé rẹ kí ni ó yẹ kí o ṣe ohun tí ó yẹ kí o ṣe ni wípé kí o wá sí ọ̀dọ̀ jésù kristi kí o sọ fún yín pé òun gbẹ́ngbẹ́ ọ́ kí o sọ fún yín pé òun fẹ́ wá láti lè ní ìyípadà tí ó ṣe sàn án ìyípadà tí ó dájú ìyípadà tí bá ní kalẹ̀ ìyípadà tí ó wà nínú ọkàn ìyípadà tí ó wà nínú èrò ìyípadà tí ó wà nínú èṣe ìyípadà tí ó wà ní gbogbo ìgbésí ayé rẹ ó lè ṣe é nítorí pé ọlọ́run wa kì í kùnà kò sí ohun tí ọlọ́run kò lè ṣe bí ó bá wá ó dájú wípé jésù kristi pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú agbára ìsọdọmọ pẹ̀lú agbára ìwẹ̀nùmọ́ yóò wẹ̀ ọ mọ́ yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ó kúrò ní ìgbésí ayé rẹ wo jeremiah orí kejìlélọ́gbọ̀n jeremiah orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún olúwa ọlọ́run wò ó ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ
kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti iná kò ní. Ọlọ́run jẹ́ kí ó bá Ọlọ́run rìn. Tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Òwò ìgbésí ayé Jósẹ́fù bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú. Ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ó ṣe nǹkan búburú yìí tí èmi ó sì dá ẹ̀ṣẹ̀ sí Olúwa Ọlọ́run mi. Ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Sámúẹ́lì tí Ọlọ́run fún ní agbára. Tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Jeremiah nínú Májẹ̀mú láéláé. Tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti kékeré láti gbé ìgbésí ayé òdodo. Ìgbésí ayé àlàáfíà. Òòrùn ti Dánìẹ́lì tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ tí a sọ wípé ìbá àṣe nípa ti ìjọba. Ìbá àṣe nípa ìwà àti ara rẹ̀ wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀ àfi nípa ẹ̀sìn nípa ti Ọlọ́run rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún a rí pé ó mú ìdúró rẹ̀ wípé òun kò ní fi ohunkóhun bá ara òun jẹ́. Òòrùn ti Ṣédráàkì, Mèṣáàkì àti Abednego Ọlọ́run tí ó fún àwọn ìní agbára ní ipa ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ Ọlọ́run lè ṣe fún ọ. Òòrùn ti Jésù Kristì àpẹẹrẹ wa. Òòrùn ti Jésù Kristì ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ́ pípé kí a jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti jẹ́ pípé bí ó ti jẹ́ mímọ́. Wo Luke orí kìíní ẹsẹ̀ 37. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè wẹ̀ ọmọ kí o fún Jusnó lọ. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè mú ẹ̀dá Ádámù tí ó wà nínú rẹ. Ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ. Ó lè yọ ọ́ kúrò. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè sọ ọ́ di alábàápín ìwà Ọlọ́run. Àwòrán Ọlọ́run. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ, tí ó wà nínú ẹ̀dá rẹ, tí ó wà nínú èrò ọkàn rẹ. Ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò. Ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀, ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù, ní oṣù méjìlá tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan. Ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Nítorí kíni? Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ó lè mú àwọn nǹkan tí ó ti ń jọba lórí rẹ. Gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí àìlera, gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀. Ó lè mú wọn kúrò. Ó lè sọ wọn di aláìlágbára. Ó lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Wo ẹsẹ̀ 84 àti ẹsẹ̀ 85. Lúkù orí kìíní ẹsẹ̀ 84 pé òun ó fi fún wa. Láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí o lè máa sìn láìfòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo wípé ó ṣeéṣe fún Ọlọ́run nínú agbára rẹ̀. Ṣé agbára tí ó dá ọ̀run àti ayé ṣé kò lè yí ọ padà ni? Agbára tí ó mọ ènìyàn láti inú erùpẹ̀ ilẹ̀ ẹlẹ̀ ṣé kò lè yí ọ padà ni? Agbára tí ó mú kí òkun pupa kí ó pínyà ṣé kò lè yí ọ padà ni? Agbára tí Jésù Kristì tí ó fi jí dìde kúrò nínú òkú ṣé kò lè yí ọ padà ni? Ó lè ṣe bí o bá gbàdúrà. Ó lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́lé Ọlọ́run kí o sì ké pe Ọlọ́run. Ó ń sọ fún wa ó ní kí àwa kí o máa sìn lé àìfòyà. Ó ní ní mímọ́ ìwà kí o má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ, kí o má sí ìjà lọ́wọ́ rẹ, kí o má sí èròkerò nínú rẹ, kí o má sí àràn kan, kí o má sí inú níbí, kí o má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí tọ̀hún jẹ́ ẹ̀ṣẹ̀. Ó lè mú kí o wà ní ìwà mímọ́ àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo. Kì í ṣe ní oṣù kan, kì í ṣe ní ọdún kan, lé ọjọ́ ayé wa gbogbo. Ó ṣeéṣe fún Ọlọ́run kí a ba lè borí àwọn ìdẹ̀wọ̀ àti ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù. Kí a mọ̀ wípé agbára wà lọ́wọ́ Ọlọ́run. Agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì í kùnà. Ó ṣeéṣe fún Ọlọ́run láti pa wá mọ́. Wo Juda ẹsẹ̀ 24. Juda ẹsẹ̀ 24 ǹjẹ́ ti ẹni tí ó lè payín mọ́ kúrò nínú ìkọsẹ̀ kí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábòkò pẹ̀lú ayọ̀ ńlá sórí agbára Ọlọ́run wípé o lè pa wá mọ́
lai kose. O le pa amon lai shubu. O le pa amon lai pada sinu aye. O le pa amon lai pada sinu eshe. O le pa amon lai ni eshe ninu. Eshe ninu eru. Eshe ninu aninu ara. Eshe nibi kibi. O le pa amon kuro ninu ikose gbogbo. Ki o si muwa wa si wa jure. Lai laboku. Lai legmi. Lai leshe kwe lua yon la. Bi abagba dura si olorun. Bi abagba so fun olorun. Wipe eyi ni edun okan wa. Eyi ni lepa okan wa. Eyi ni on ti an fe. O sese olorun le se fun wa. Kini ipa ti re. Kini on ti o ye ki o se. Ki eyi ki o ba le je ti re. Ye ki a wo Jeremiah. Jeremiah ori keta le logbon. Jeremiah ori keta le logbon. Ese iketa. Kepe mi. Emi o si da olorun. Emi o se fi ohun la ati alagbara han o ti iwo ko mo ohun ti o se nla nu ni pe nigba ti olorun po wa pe ki a kepe ohun ki ohun ki o ba le fi ohun la han wa ohun kekeke le a ma nbere o mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo we pe ohun ti o dabi eni we pe bi ani ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si ohun rere lati wa pelu olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju o wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la alakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi niyawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je we pe omo lo ngbe ni lo sorun ni ah aba ma bi won le ni lai lonka bi o ba je we pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je wi pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru eyi ti o lo sorun iwosan o gbe ni lo sorun awon kan aye won yo gbe ni lo sorun awon kan ti o si gbe ni lo sorun nkan kekere ni waju olowa nkan ti o se ti o se ti tobi ni waju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si ohun rere eyi ni a n pe ni iwa mimo somo lai si iwa mimo ko si eni ti o ri olorun o ni ki a kepe ohun o ni ki a be lowo ohun wipe ohun o da wa lohun ati wipe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa eyi ti a ko mo tele tele nipa be o ye ki a gbadura si olorun o ye ki a so fun olorun wipe a n fe nkan yi a n fe nkan yi a n fe iwa mimo a n fe aworan olorun ni igbese aye wa ninu Jeremiah ori kokandin logbon Jeremiah ori kokandin logbon ese iketala eyin o si safari mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti ki je ki awon elomiran ki o ni iwa mimo iso mi iso di mimo iso dotun ohun ti ki je ki awon elomiran ki won ki o le bori ese ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awon elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alai leri alai laboko alai legbin kan soso nkan ti ki je ki awon elomiran ki won ki o le dabi Jesu Kristi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wepe won ki fi tokan tokan gbadura bi o ba je pe won wa owo ni won fi tokan tokan wa bi won ba wa iwosan ni won fi tokan tokan wa bi won ba wa ise ni won fi tokan tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won won o le lanu lati ba olorun soro sugbon olorun so fun a wi pe oni eyin o safari mi e je pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi ohun ti olorun be lo wa ni pe nisinsin ki a lo si ori ekun wa mi o ni ki a joko mi o ni ki a dide ki a lo si ori ekun wa ki a so fun olorun pelu ikerora ki a so fun olorun pelu igbagbo ki a so fun olorun pelu okan ti safari olorun ki a so fun olorun wi pe olorun iwa mimo ti a nso nipa re yi iwa mimo ti an daruko re yi iwa mimo ti an tenumo mo fe ki aworan olorun iwa olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu olorun lo sori ekun re so fun olorun o mo bi Jesu Kristi se gbadura
ni oke Getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omije gbadura o mo bi iwaya eje adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun olorun be o mo bi Jacob bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o le so fun olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe eni ohun ni ti mo nfe eni ohun ti o wun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ki o di mimo ki rin mi ki o je mimo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun olorun iwo lo duro se o le kunle o le gbadura o le kepe olorun o saferi olorun o ni eyin o saferi mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun olorun gbadura si olorun jesu ku fun lori ige agbelebu o fe ki o fo mo ese patapata o fe ki o di ti olorun o fe ki o ni iwa mimo o fe ki o ni iso di mimo bi o ba ti ni igbala bere fun igbala pe fun idariji ese so fun olorun we pe ki o fun ole ore ofe ki o ba le je eniyan olorun ati bi o ba si ti ni igbala ki o so fun olorun we pe o fe ni iso di mimo o fe ni iso di mimo o fe ni iso di mimo titi olorun yo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbesi aye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun we pe iwa mimo yi oun ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu irin ninu gbogbo o fe je ti olorun ke pe olorun o daju we pe ni o se fun o

nítorí tí wọn kìí ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kìí ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí o mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí o pa wọn mọ́ kúrò nínú ibi. Wọn kìí ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kìí ti ṣe ti ayé. Nígbà mìíràn àdúrà wa máa dá dúró lórí àwọn tí wọ́n fẹ́ ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú, oyè bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là, àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bí ti ayé, láti má jẹun bí ti ayé, láti má gbéyàwó bí ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bí ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bí ti ayé, ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́ ìyàwó, ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀ síbẹ̀ Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní nìyí ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa Bàbá Ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbòòrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa. Ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ́ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọn kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́ wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti

máa gbàdúrà kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí. Kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristi àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojúkòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù, orí ìkọkànlá, ẹsẹ̀ ìkíní, ó sì ṣe. Bí ó ti ń gbàdúrà ní ibì kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Èyí yẹ kí ó jẹ́ àdúrà rẹ àti àdúrà mi lónìí wípé Olúwa Ọlọ́run ti kára rẹ̀ yóò kọ́ wa ju bẹ́ẹ̀ lọ bí a ti ń gbàdúrà. Ẹ jẹ́ kí a padà lọ sí Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Kí ni àdúrà tí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tí ó ń gbà fún àwọn ènìyàn wọ̀nyí? Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. A kò sinmi láti máa gbàdúrà wípé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀. Bí a bá ń sọ ìmọ̀ ìfẹ́ Ọlọ́run, ó yẹ kí ó yí ọ wípé gẹ́gẹ́ bí a ti di onígbàgbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a fi ayé wa fún Jésù Kristi, a dẹ́kun láti máa ṣe ìfẹ́ inú wa. Kí ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ́ṣẹ̀ àti onígbàgbọ́ tòótọ́? Ohun tí a mọ̀ nípa ti ẹlẹ́ṣẹ̀ ni wípé wọn a máa ṣe ìfẹ́ tinú wọn. Kí ni a mọ̀ sí ti onígbàgbọ́? Ohun tí a mọ̀ nípa ti onígbàgbọ́ ni wípé onígbàgbọ́ ń fẹ́ láti mọ kí ni ìfẹ́ Ọlọ́run àti láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí irú ìyàtọ̀ yìí bí kò bá sí ní ìgbésí ayé rẹ, èyí ni àmì wípé o kò tí ì mọ Jésù. O jẹ́ àjòjì, o jẹ́ àlejò sí ìfẹ́ Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ tí ó ti ipasẹ̀ Jésù Kristi wá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti di ọmọ Ọlọ́run, o ní láti ní ìfẹ́, o ní láti ní ìgbóná ọkàn, o sì láti ní ìpinnu láti fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ìṣẹ̀tú ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa.
a le so fun wi pe gbogbo ohun ti o tin gbo lese lese ti a si nje ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki se ti wa nitori be bi a ba ri eni ti o ko eko ti olorun fun ara re ti o nko wa ti o so fun wi pe bi a ko ba gbe iru igbese aye yi a ko le wu orun a ko si le ri oju ohun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerin dilogun oni nitori na jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti jesu nko won bi a ti ri loni wi pe opolopo ni o ma jiyan to si ma nfi ake kori wipe awon ko ni gba eko oro olorun je ki o ye iru eni be bi o ba wa ni arin wa ni asale yi wipe eko yi ti o ngbo ki se ti eniyan sugbon o je ti eni ti o ran wa ni ese iketa dilogun bi eni keni ba fe lati se ife re yi o mo ni ti eko na bi ba se ti olorun tabi ti ba se ti bi ba bi emi ba nso ti ara mi bi o ba je olooto ti o si nfe se ife olorun emi olorun yi o ma jeri ni okan re wi pe eyi je eko oro olorun e je ki a wo kolose ori kerin kolose ori kerin ese kejila epafra eni ti se okan ninu yin iranse kristi ki yin oun fi iwa ya ijagbadura ni igba gbogbo fun ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyi ni a fi ma nje ki o ye wa ti a si ma ntemo wa leti ni ijo wa ni hin we pe bi o ba je onigbagbo tooto ti o ti ba jesu pade ife olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohun kon ti o fe se o ye ki o wa di daju gege bi oro olorun kini ife olorun kini eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wi pe o dara lati si eleyi awon omo ti si so fun wi pe ki ora emu tabi oti fun won lati le si ile ti o ko tabi ora moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi obimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti o nigbagbo ni lati se ni lati bere wepe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi wepe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi a ba so wepe eniyan kun fun nkan kan o je wepe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a si fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu irun kan be bi ife olorun ba kun okan re e je wipe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be je oro ti a so yi wipe ki a kun fun nkan kan je ki se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wipe won kun fun nkan won yi ki o le ye wipe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kiakia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan wonyi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wipe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara
ni an so fun wa bi nkan kan ba kun okan wa e je we pe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbogbona won si ba ara won ro ohun ti awon iba se si Jesu eyi nso nipa awon alaigbagbo we pe won kun fun ibinu gbogbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato se we pe won fe pa Jesu Christi eje ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba na ni peteru kun fun emi mimo nigba na ni peteru kun fun emi mimo o si we fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun na bi ati se mu okunrin yi lara da ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan Israeli pe li oruko Jesu Christi ti Nazareti ti eyin kan mo agbelebo ti Olorun gbedede kuro ninu oko nipa re li okunrin yi fi duro ni waju yin ni dida ara sasa o ti a so nihin ni wo pe Peteru tele je eni ti nbero sugbon nigba ti a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wi pe ewo ni o se ti o wa sun ni oruko Jesu ati ti o se imuni larada ni oruko Jesu o nso ni ki o to soro a so fun wi pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba na tabi emi iberu ninu okan re ni igba na bi eniyan ba kun fun nkan kan o je wi pe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba na ohun ti a so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife Olorun o ja si wi pe o nfe lati se ife Olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won Paul gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa imo ife Olorun oye ife Olorun o ma yi ohuwa si wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife Olorun yo yi ohuwa si re pada si iru eni be lese kese ti o ti mo ife Olorun si iru eni be bakan na ni bi abamo ife Olorun ni igbese aye wa ife Olorun ti a mo yi yo mu iyipada popo wa si igbese aye wa ife Olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife Olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni Tesalonika kini ori kerin Tesalonika kini ori kerin ese keta nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin bi ohunkohun ba wa ti o jeyo ni igbese aye wa ti a n bere lowo ara wa wipe nje eyi je ife Olorun ohun ti a le bere tabi ti a le gbeyewo ni wipe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si Olorun nitori wipe ife Olorun ti o saaju ni wipe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko Jesu pelu wa leyin igba ti a ti faramo awon eniyan Olorun ife Olorun fun wa ni wipe ki a je mimo
nítorí bẹ́ẹ̀ bí ohun kan bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeéṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeéṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeéṣe kí ọkàn rẹ kí ó máa sọ fún ọ wípé ò ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́ kí ó sọ fún ọ wípé òun rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà, ó sì ń gbàdúrà wípé Ọlọ́run báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeéṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeéṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwàhù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta, láti ẹsẹ̀ ìkẹtàlá, tàlẹ́ ọgbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín. Ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere àti ìwà tútù ti ọgbọ́n. Bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n àtòkèwá, bí ó bá jẹ́ wípé tòótọ́ ni a ní ọgbọ́n Ọlọ́run, a ó fi hàn nípa ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà rere àti òdodo. Ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owó kíkorò àti ìjà lé ọkàn yín, ẹ má ṣe ṣe féfé, ẹ má sì ṣe ṣèké sí òtítọ́. Ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá, ṣùgbọ́n ti ayé ni, ti ara ni, ti ẹ̀mí èṣù ni. Ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní ọgbọ́n àti rẹ́nijẹ, ọgbọ́n láti ṣèké, ọgbọ́n láti ṣe àgbèrè tàbí panṣágà pẹ̀lú ìyàwó ẹlòmíràn, ọgbọ́n láti jí owó ẹni ẹlẹ́ni, ọgbọ́n láti ṣe ìrú nínú okòwò wọn. Wọ́n sì máa ń já láńká tó wípé àwọn ní ọgbọ́n. Ó ṣeéṣe kí a rí ẹlòmíràn tí ó tilẹ̀kùn fún àdúrà etí òkun gbígbà, àdúrà pẹ̀lú àbẹ́là, àdúrà pẹ̀lú tùràrí, tí
ti o man so wi pe olorun man la un loye lati re ni je lati paro tabi lati seke o nje ki o ye wa wi pe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti e mesho si ni pelu nitori ibi ti owo ija ba gbe wa nibe ni rudurudu ati ise buburu gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo asi ni alaafia ani ipamora ki si soro lati be bi abase akun fun anu ati fun eso rere le aisi egbe tabi oju saaju ati laisi agabagebe nitori be ni Paul se n gbadura fun awon wonyi wo pe bi won se n ba ara won lo ati bi won se n ba awon ti o wa ninu aye lo wi pe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo Corinthi kini ori kini ese ogbon Corinthi kini ori kini ese ogbon sugbon nipa sere li eyin wa ninu Christi Jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo Jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi abati to olorun wa wi pe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje Jesu Christi ti a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje Jesu Christi aso pe bi Jesu ba tin wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese ikedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro Olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon Olorun ti Olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Olorun bi o ba fiye si ohun ti a ka ni ese ikedogun yi o n so wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christi Jesu wo ese ikerindinlogun gbogbo iwe mimo li o ni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba Jesu gege bi olowa ati olugbala nitori wipe Jesu Christi ti a n so nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba ti n wo inu okan re a ri wipe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji Kolose ori keji ese keta sugbon je kin ka lati ese keji ki o le yi o daradara ki a le tu okan won ninu bi ati so won bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile Olorun ani Christi Christi ni a so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi olugbala bi Jesu ba ti n wole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wipe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori wipe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá ka ọ̀rọ̀ ọlọ́run yìí nítòótọ́ yóò fún wa ní ọgbọ́n láti òkè wá. Jẹ́ kí a wo Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún. Bí ó bá ku ọgbọ́n fún ẹnikẹ́ni, kí ó bèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tí fún gbogbo ènìyàn lí ọ̀pọ̀lọpọ̀, tí kìí sì bani wí, a ó sì fi fún un. Lónìí a ti kọ́ ẹ̀kọ́ nípa àdúrà fún àwọn onígbàgbọ́. A sì ti rí bí Paul ti ń ṣe akitiyan láti gbàdúrà fún àwọn arákùnrin arábìnrin olóòótọ́ ní Kolose. Èyí sì jẹ́ ìṣírí, àpẹẹrẹ àti ìpèníjà fún olúkúlùkù wa láti máa gbàdúrà fún gbogbo àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn olóòótọ́ arákùnrin àti arábìnrin. A sì ti rí bí ó ti ń pè wá níjà wípé a ní láti jẹ́ ẹni tí ó mọ ìfẹ́ Ọlọ́run, àti ní ohun gbogbo tí a fẹ́ ṣe ó yẹ kí a fi ìwọ̀n ìfẹ́ Ọlọ́run dúró lórí wípé ǹjẹ́ bí a bá ṣe nǹkan wọ̀nyí tàbí tí a bá tẹ̀sí ọ̀nà yìí yóò jẹ́ ìrànwọ́ fún wa láti wà nínú ìfẹ́ Ọlọ́run nípa wíwà ní mímọ́ ní àìlábùkù níwájú Olúwa. A sì ti rí i wípé a nílò ọgbọ́n àti òye nípa àti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Bí a bá sì ní Kristi, tí a ní ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ń gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa kọ́ wa síwájú àti síwájú sí i, ó dájú wípé ọgbọ́n àtòkè wá yóò jẹ́ tiwa. Nísinsìnyí a ó dìde dúró, àwọn ohun tí a ti kọ́ lónìí a ó mú un lọ síwájú Olúwa wípé kí Ọlọ́run kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ó ṣe wá láǹfààní. Ìwọ tí ó dàbí ẹni wípé o kò tí ì ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí o ké pe Olúwa, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ. Tàbí ìwọ tí o kò fi ara rẹ sí kíkọ ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí o fi ara rẹ sí kíkọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra, o fẹ́ jẹ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tiọ wa. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Di ìlérí Ọlọ́run mú. Ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

0: tí ẹ ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpá ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalemu ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria ó yẹ kí a máa ṣoore ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn yẹ kí a wo Éfésù orí kẹrin ẹsẹ ìkejì lé ní ọgbọ̀n ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín ẹni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríji yín ó tún sọ fún wa ó ń tẹ̀mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore ó sì yẹ kí a ní ìyọnú sí ara wa bí a bá padà sí kólósè orí kẹta ẹsẹ ìkejìlá kí a ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn a máa ń sọ wípé lágbájá ọmọlúàbí ni ó ṣe é ṣe bóyá kò lówó ó ṣe é ṣe bóyá kò tilẹ̀ lè bọ́ wa kò lè fún wa lóúnjẹ ṣùgbọ́n a wá máa sọ pé lágbájá ọmọlúàbí ni kí ló dé ta ń sọ bẹ́ẹ̀ a máa ń sọ wípé ìrẹ̀lẹ̀ lágbájá ó pọ̀ ó ga púpọ̀ ó ṣe é ṣe kí ó jẹ́ nínú ẹbí bí ó ṣe é ṣe kí ó jẹ́ ìyá ọkọ ni ó wá sí ilé bí ìyàwó ti ń gbé oúnjẹ sílẹ̀ fún ìyá ọkọ tí ó ń kúnlẹ̀ bí ó ti ń gbé oúnjẹ sílẹ̀ yìí ni ìyá ọkọ ó ṣe é ṣe kí ọbẹ̀ kí ó má tilẹ̀ dùn púpọ̀ ìkúnlẹ̀ yìí yóò jẹ́ kí ọbẹ̀ dùn ju bẹ́ẹ̀ lọ ó ṣe é ṣe kí ẹran púpọ̀ kí ó má sí nínú ọbẹ̀ ṣùgbọ́n ìkúnlẹ̀ tí ìyàwó yìí tí ó fi gbé oúnjẹ fún ìyá ọkọ rẹ̀ yóò jẹ́ kí inú ìyá ọkọ kí ó dùn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ìyá ọkọ yóò máa pọ́n àwò lani bí ó bá ti padà dé ni ó máa sọ wípé ìyàwó ọmọ mi mi ò rírú ẹ̀ rí ni ó ní ìtẹríba púpọ̀ ó jẹ́ ẹni tí ó lọ́wọ̀ púpọ̀ ó jẹ́ ẹni tí a kọ́ tí ó gbẹ̀kọ́ nítorí kíni ṣé nítorí pé a kó gbogbo ẹran inú kòkò fún ìyá ni rárá nítorí ìtẹríba nítorí ìrẹ̀lẹ̀ nítorí wípé ẹni yìí bí ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀ bí ó ti ń gbóúnjẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀ ni ìyá yìí a máa sọ wípé ó dàbí ẹni kí n máa bá yín gbé wípé mo fẹ́ràn rẹ púpọ̀ ó dàbí ọmọ fún mi ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì yẹ kí a wo pétérù kínní orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ tẹríba fún àwọn àgbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ìpẹ́ rẹ̀ ẹ̀yin ọmọdé ẹ tẹríba fún àwọn àgbà láyé òde òní ni a rí wípé àwọn ọmọdé kò bọ̀wọ̀ fún àgbà ó ṣe ni láàánú láàrin àwa tí a pè ní onígbàgbọ́ ni a rí wípé a ò bọ̀wọ̀ fún àwọn àgbà ó rí ọmọkùnrin kan bóyá ó jẹ́ ọmọ 30 ọdún ó rí ẹlòmíràn tí ó jẹ́ ọmọ 60 ọdún àgbàlagbà tí ó ti ewú lórí tí ó ti bí ọmọ tí ó ju arákùnrin lọ tí ó jẹ́ ọmọ 30 ọdún yìí bí ó bá fẹ́ pe ara wa nínú olúwa àwọn àgbà nínú ìjọ tí ó jẹ́ bí 60 ọdún ni ó máa sọ pé broda ọmọ 30 ọdún tí ó ń pe ẹni 60 ọdún ní broda kì í ṣe bàbá wa nìyí bí a tiẹ̀ mọ bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin ẹni tí ó hewú lórí ẹni tí ó jẹ́ àgbà bàbá ló jẹ́ fún wa ìgbà mìíràn a ó rí ó ṣe é ṣe kí ó jẹ́ ọmọ ọdún 25 ni ó jẹ́ ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé kí ẹni tí a ń darí rẹ̀ yìí kí ó jẹ́ bí ọmọ 80 ọdún èyí tí ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé ìbá fi máa bọ̀wọ̀ fún bàbá yìí ni ó máa sọ wípé broda Samson ẹni tó ń pè ní Samson yìí ni ẹni tí ó jẹ́ 80 ọdún o ẹ̀yin lẹ́ ó ka bíbélì fún wa o kò bójúmu bẹ́ẹ̀ ó yẹ kí àwa tí a jẹ ọmọdé ó yẹ kí a ní ìbọ̀wọ̀ ìtẹríba kí a ní ìrẹ̀lẹ̀ fún àwọn àgbà nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mú àwọn nǹkan wọ̀nyí bọ̀ sípò ní àárín wa ó ṣe é ṣe bóyá a ń darí ẹ̀kọ́ nínú ọjọ́ ní ìgbà tí a wá ní ọjọ́ ìsinmi à ń wá inú ìwé mímọ́ a sì ń fẹ́ pe arábìnrin kan ẹni tí ó jẹ́ màmá ẹni tí ó tó màmá fún wa bí a bá sọ nípa ti ara a fẹ́ pè wípé kí ó ka àkọ́sórí a kàn yọwọ́ sí. ani e iwo dide ki o ka a ki so pe iwo fun eni ti o dabi mama wa ko boju mo be tabi ki a so wi pe lagbaja ki a la oruko mo lori eni ti o to baba fun wa eni ti o to mama fun wa tabi eni ti o to gba wa sibi ise o ye ki irele tabi ibowo ki o wa jesu ko wa ni nkan won yi o ni ani gbogbo yin e ma teri ba fun ara yin ki e si fi irele wo ara yin le aso nitori olorun ko ju ija si awon agberaga sugbon o nfi ore ofe fun awon onirele laarin ara wa o ye ki a ma teri ba fun ara wa o ye ki a ni irele laarin ara wa ki a le mo wi pe awa paapa a je eniyan olorun ninu peteru kini ori keta peteru kini ori keta ye kin kunkun ka fun o lati ese ikini nitori o se pataki popo ese ikerin la nlo sugbon je kin ka lati ese ikini be gege eyin aya e ma teriba fun awon oko yin pe bi enikeni ba ti le se aigboran si oro na ki a le jire won le aisoro nipa iwa awon aya won awa ti ati loko tabi ti ati gbeyawo o ye ki ede ki o ye wa we pe irele o se pataki popo ninu ile iteriba se pataki popo ninu ile o ma nse ni laanu o si ma ba ni lokan je bi abari aya ti o so wi pe ohun ti de atunbi we pe ohun ti le je osise ninu ijo bi abari bi o se nsoro agan oro lile si oko re o ma nje ohun to ma nse ni laanu we pe arabirin se nsoro bayi se ko mo we pe bibeli o kan nipa fun wa lati teriba fun oko wa ni o ni bi oko wa bi o ti le je eni ti o nse aigboran si oro na eni ti ki se onigbagbo o ni sibe sibe o ye ki a ni iteriba ki a ba le jere awon oko won yi pelu iwa irele ti a ni nigba ti won ba nwo iwa rere yin ti ohun ti eru oso eni ti ki o ma se je oso ode ti run didi ati ti wura lilo ati ti aso wiwo ohun ti a n so nihin eyin obinrin e teti sile igba miran o seese ki o se oko re eti o ba fi kunle ni ese mejeji eti o ba fi ni iteriba eti o ba oko dariji mi o ni se bee mo ki o ni iwa irele ohun ti o se ni wepe o mo wepe inu oko odun sugbon o mo iru irun didi ti oko ti o ma n fe eti o ba fi so lenu wepe oko dariji mi o lo dirun tabi o mo iru aso ti oko feran o lo woru aso yi o ro wepe irun didi aso wiwo ati eyi to se to ti fi se oso ti oko n fe o ro wepe eyi ni yo munu oko dun ni to to ni oko fe ki o je eni ti o ni imototo oko ki oko fe ki o je eni ti o rin gege bi eni ti o je iyawo daradara ki o wo aso ti yo te lorun sugbon sibe sibe o n fe nkan miran o n fe ki a ni irele wepe yo ma so ninu okan re wepe o morun di looto sugbon iwa o da ni to to ni o ma aso owo sugbon iwa re nko wese kerin nisinsiyi sugbon ki o je ti eni ti o farasin le okan ninu oso aide baje ti emi irele ati emi titu eyi ti se iyebiye ni waju olorun o nso fun a wepe ohun kan wa ti o ju irun didi lo ohun kan wa ti o ju aso wiwo lo ohun kan wa ti o ju oso ninu aye lo o ni emi irele emi iwa tutu eyi ni o se iyebiye ni waju olowa nitori be o ye ki a mo wi pe awon nkan wonyi ni olorun be lowo eni kokan wa o nfe ki a gbe nkan wonyi wo o nfe ki a hu awon nkan wonyi ni iwa tun wo ni kokan lati kolose ori keta lati ese kejila si keta la egbe okan yonu wo e iseun irele inu titu ipamora o ye ki a ma fara da fun ara wa ki a ni ipamora eni ti o ba ni ipamora ki o ma se wi pe ohun o le duro ninu ile ohun o le duro ninu ijo ohun o le se tibi ohun o le se tohun won ti se mi pupo won o le dariji o ye ki a ni ipamora ikefa o so wi pe o ye ki a ma farada fun ara wa ikeje o ye ki a ma dariji ara wa ohun kun ti enikeni iba se se amo wi pe awa na ati se awon elomiran ri won si dariji wa ati se olorun o si dariji wa o ye ki a ma dariji ara wa eni o mu wa lo si ikorikeji ife christiani wo ese kerinla ati bori gbogbo nkan wonyi egbe ifewo ti se amore iwa pipe egbe ifewo ti se amore iwa pipe o ye ki a ni ife ife yi o se pataki ye ki a wo korinti kini ori kejo ese kini korinti kini ori kejo ese kini sugbon ni ti awon nkan ti a fi rubo si orisa a mo pe gbogbo wa le o ni imo imo a ma fe sugbon ife ni gbe niro o nso fun a wi pe bi a ba ni ife ife yo gbe wa ro ibaje ninu ijo ibaje ninu ile ibaje ni ibe ise nibi kibi ti a ba wa ife wa ti an fi han yo ma gbe awon elomiran ro bi won ti re subu ife wa ni yo gbe won dide bi won ti le dabi eni pe won ni ikose ni ona kan tabi omiran ife wa ni yo le gbe won dide ife a ma gbe ni ro ye ki a wo ori kerinla ese ikini e ma le pa ife ki esi ma fi tara safere ebon ti se ti emi sugbon ke kokon ma so tele ohun ti a fe fi han nihin nisinsin ni ti ife e ma le pa ife eni pe pelu iyawo wa ki a ma le pa ife pelu oko wa ki a ma le pa ife bi a ba fe se ohun kan bi a ba fe soro kan bi a ba fe ba oko wa tabi iyawo wa se nkan kan ki a be lowo pe nje eyi mu ife lowo bi ko ba si ife ninu re bi o ba je pe ohun ti o fa ija ni ohun ti o mu ki ife wa ki o diku si ara wa ni ki a ma se se ki a ri we pe a n le pa ife ni ori ikerindinlogun ese ikerinla ori ikerindinlogun ese ikerinla e ma fi ife se gbogbo nkan yin ohun gbogbo ti a fe se ki o wa ni ti ife se aran enikan lowo ni ki a je ki o wa nipa ti ife igba miran a ma n se beni pe aran eniyan lowo sugbon awon elomiran tan ma n lo si ile enikeji won ah mo ni ki wa ran yin lowo ni o mo ni ki wa ran yin lowo ni o sugbon iranlowo ti won fun wa yi igba miran iranlowo olofofo ni won fe wo awon nkan ti a ni ninu ile awon wahala ti a ni ninu ile awon nkan miran ti o dabi eni po je wahala fun wa bi won ti wa ran wa lo boya won ba gbalẹ ni won ba foso won ba se onko bi won tin jade ni won so pe ah odo lagbaja ni mo tin bo ara ile e o mo we pe lagbaja nkan to nla ko jansin ko se fenu so o mo ise ma ti bo lowo e eh so kin gbo be ni ki lo se o mo lagbaja kokun ise o le duro lowo e ko si bo se le se o n gbadura o n ka bibeli o ti en ko ni leko bibeli sugbon lagbaja ko le shanfani ba de ti lagbaja e ba oni nkan o mo ni ki wa ran lowo ni ose ti o koja mo ba yin gbalẹ mo ba nse se mo tun le wa ni ose ti o nbo olofofo ni ru eni yi gbogbo nkan ta ba nse ki o wa nipa ti ife bi a ba ri wi pe enikeni ti a lo ran lowo enikeni boya o je adari idapo ju ile ni o je arabinrin ni oluwa arakunrin ni oluwa amo wahala ti o ni gege bi a ti so we pe ki se we pe ki a je agbenuso won esu ki a be sini tan nkan ti awon elomiran se tabi wahala won ki a be sini tan kale o ye ki a mo we pe oro ti ko ba mu ife lowo a ki so we pe e ma se e ma fi ife se gbogbo nkan yin nitori be o ye ki ife ki o wa ninu oro wa ninu ise wa ati ninu ohun gbogbo ti a ni idapo pelu awon arakunrin arabinrin wa ninu Thessalonica kini
1: Thessalonica keji shiga fa fun mi Thessalonica keji ori kini ese keta ise wani lati ma dupe lowo Olorun ni igba gbogbo nitori yin ara ani gege bi o ti ye nitori pe igbagbo yin dagba gidigidi ati ife olukuluku yin gbogbo si ara yin ndi popo o ye ki ife wa ki o ma de popo si ara wa bi ati feran ara wa loni ki o ju bi ati feran ara wa ni odun ti o koja bi a se le ran ara wa lowo loni ki o koja bi a se ran ara wa lowo ni odun marun seyin ki a ri wi pe ife wa n gboro ju be lo ife wa n dagba ju be lo ati wi pe ife wa yi o n kan eniyan popo ninu ijo ju be lo nitori be o ye ki a ma ni ife si ara wa bi a ba n so nipa ife si ara wa yi bawo ni a se le fi ife yi bawo ni a se le fi han je ki a wo petero la koko ki a tu lo wo korinti kini petero ori kerin petero kini ori kerin ese ikejo ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin nitori ife ni nbo opolopo ese mole ju gbogbo re lo eni ife ti o gbona laarin ara yin ife ti a nso nihin ki se ife ko fe nitori bi o ba n gbo nipa ife ti o gbona o le ma ya o lenu ki se ife ti inu aye o nso nipa ife ti o gbona nipa ti emi laarin ara wa o si nso wi pe iru ife be a ma bo opolopo asise a ma bo mole laarin ara wa o sese boye nikan se oro so si wa ki o so pe ah arabinrin dariji mi o mo tele tele ni ife ti a ni yo bo asise be yo bo mole o sese boya eni ti o nko aleko ni wa inu iwe mimo ni o se asise o se oro so o nso fun wa pe oro kan wa ninu Marku asimo we pe ko si ninu Marku we pe ninu ise awon aposteli ni oro na wa eyi ki se ohun erin tabi ohun agalamasa ti a lo ma so we pe won gbon sori aga wa sun won kunkun mo ro so won kunkun le se nkan yi alufa wa oluso agutan wa iba gba nkan won lowo awon rabi won nitori pe ase won ti poju o ni ife yo bo opolopo ese opolopo asise yo bo mole tabi iwo ti o je aya ninu ile o sese oko boya o ye ki o fi ogun naira sile o fi naira 18 sile ki o si dabi eni po nso pe naira 18 to fi sile ko to nkan ko ni le ra nkan kan wa lati oja bi o ba si ti ri iya re ki o ma so fun yin pe ah iya nkan ti mo n doju ko rara ife a ma bo opolopo asise opolopo ese a ma bo mole o sese ki o je ninu ijo teti sile o sese ki o je enikan ni o se wa ninu ijo tabi ara ninu olowa ni o so nkan kan ti ko te wa lorun ran ti wi pe ife a ma bo opolopo ese mole sugbon awa ti a wa ninu ijo nihin dipalai ti o je wi pe a nyo ipo olorun fun wa nihin rere olorun saanu fun wa olorun se wa ni oloriire wo bi ijo se ri wo eko oro olorun awa ti boya si se wa ninu ijo yi ijo daradara ni sugbon o sese ki a se ara wa ki o wa gbe oro wa ninu ile wa nihin ki o wa gbe lo si CMS ki o wa so wepe ah ninu ijo ti mo wa won se mi bawo lo se le so be tabi ki o ti le gbe lo si awon ti won ki ka bibeli ki o so wepe looto ni mo n lo si church looto ni a so pe a ni igbala looto la so pe a de atunbi sugbon awa paapa ti a pe ara wa ni omo olorun ti a so pe a de atunbi nkan ton se fun mi n o le gbagbe titi lai ah o n so fun eni ti ko sinu ijoba olorun o n so fun eni ti o je elese eni ti o wa ninu esin miran o tun so nipa eyan ti o je ara ninu oluwa si awon ti won wa ni ode ko ye ko ri be ife a ma bo opolopo ese a ma bo mole nitori be o ye ki o ye wa we pe ife ni olorun fe ki a fi han si ara wa je ki a wo korinti kini
0: Korinti kini ori ketala lati ese ikerin on so fun anipa ife ife ama musuru ife ama musuru boya ro we pe oye ki o je adari sugbon won ti so di adari musuru bi o ba ni ife olorun ati ife ijo ife ama musuru boya o ti gbe yawo ni o se feran aye are sugbon mo o ti de iya n so fun awon obi awon ebi abi n so fun we pe oju obirin sile ko le bimo o ife ama musuru musuru igba ti re yo de olorun yo yi nkan pada je ki ife olorun ki o fun ni suru we pe bi o tin reti olorun yo se ama seun ife ki se ilara ife ki soro igberaga ki ife ki huwa aito ki wa ohun ti ara re a ki mu binu be ni ki gbiro ohun buburu ki yo se asododo sugbon ma yo ninu otito o sese boya eni ti o je adari wa tele tele boya nkan kan sele o si mo ki lo sele oluso agotan sin ni arakunrin lo gbadura die o ki a to da opada si aye re nkan yi ti o sele ni ekun wa nihin ti ko ye ki o de ibomiran ni a ti n gbo ni okere we pe eni ti o je alakoso wa tele tele ninu ekun wa won ti da duro won ti se amo nkan to se boya o dese agbere ni o boya o se ti boya o ji owo ijo ni o amo ki lo se ewo lokan e nbe ki lo mo to se eni ti o mo nkan kan nipa agbere eni ti o mo nkan kan nipa o le jija o n soro si o n soro we pe boya o jale boya se boya o se tohun nkan to si sele ki se nkan to se pataki to be oluso agotan kan fe ki o gbadura die ni nitori nkan bayi ife ki yo se asododo bi atile da enikan duro eyi ki se wo pe yo mo ki inu re dun wo pe eh o dara be wo pon da lagbaja duro ko dara be o ye ki o ni edun okan fun o ye ki o gbadura fun ife ki yo se asododo a ma yo ninu otito a ma farada un gbogbo a ma gba un gbogbo a ma reti un gbogbo a ma fayaran un gbogbo nitori be ohun ti olorun so fun ani wo pe o ye ki a ni iwa kristeni ikeji o ye ki a ni ife kristeni iketa o ye ki a mo ipe kristeni ipe ti a fi pe wa o ye ki a mo o ye ki o ye wa kini ipe ti a fi pe wa wo kolose ori keta ese kedogun ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki esin ma dupe kan meji lo wa nihin ikini alaafia ikeji didupe ni apa kan ari alaafia ni apa keji ari idupe ni arin re ni ari ipe ti a fi pe wa ipe ti a fi pe wa ni wo pe ki a je eni ti o ntele omo alade alaafia ki a si je ki alaafia ki o wa ni igbese aye wa ki a je ki alaafia ki o wa ni oro enu wa ki a je ki alaafia ki o wa ni ise wa ati ibalo wa enikan si enikeji re ati we pe ki a ri daju we pe a n dupe ninu gbogbo onkon wahala ti a le ni abi nkankan ti o le ma sele ki a ri we pe ni igba gbogbo a n dupe loni ni olorun ti je ki o ye wa we pe o ye ki a ni iwa kristeni ikeji ki a ni ife kristeni iketa ki a mo ipe alaafia ti a fi pe wa ki a si ma dupe ni igba gbogbo o ye ki a so fun olorun nisinsin wo pe iru iwa yi ni a fe ki o wa ni igbese aye wa bi a ba ti di atunbi we pe a n fe fi ore ofe ti a ti ni a n fe fi han a si n fe ki iwa yi ki o wa ni igbese aye wa ikaanu ni tabi iyonu isore irele iwa tutu ipamora ifarada ki a ma dariji ara wa ki a ni ife ara wa ki a je ki alaafia ki o wa ninu okan ki o wa ninu ebi ki o wa ninu ijo ki o wa ni igbimo wa ki a je ki ife ati alaafia ki o joba ni ki o si se akoso bi a ti n ba ara wa lo e je ki a dede duro e je ki a so fun olorun we pe a fe je ti olorun a si n fe ki iwa kristeni ife kristeni ipe kristeni ki o je ti wa ye ki a gbadura daradara le oni bi a ba ti ni igbala ki a je ki awon iwa kristeni wonyi ki o je o ni igbesi aye wa bí a ọba sì tí ní ìgbàlà kí a sọ fún ọlọ́run wípé kí ó gba ọkàn wa là kí ó ṣàánú fún wa kí ó dáríjì wá àwọn nǹkan tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa kí ọlọ́run kí ó yọ wọ́n kúrò kí ó sì fi ìwà ọ̀tún ìwà òdodo ìrìn àlàáfíà àti ìfẹ́ kí ó fi rọ́pò àwọn nǹkan tí ọlọ́run mú kúrò ní ìgbésí ayé wa jẹ́ kí a gbàdúrà dáradára kí a sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó dájú wípé ọlọ́run yóò ṣe é.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: In the letter to Matthew, ori ketala, le ojo kan na ni Jesu ti le jade, o si joko leti okun. Opolopo eniyan pejo sodo re, to be ti o fi bo sinu oko. O joko, gbogbo eniyan si duro leti okun. O si fi owe ba won soro ohun pupo. O wi pe wo, afurugbin kan jade lo lati furugbin. Bi o si tin fun, di e bo si e ba ona. Àwọn ẹyẹ sì wá wọn sì ṣaájẹ díẹ sì bọ sórí ilẹ àpáta níbi tí kò ní erùpẹ púpọ wọn sì sọ jáde lọgán nítorí tí wọn kò ní ìjìnlẹ nígbà tí oòrùn sì gòkè wọn jóná nítorí tí wọn kò ní gbòǹgbò wọn sì bẹ díẹ sì bọ sáàrin ẹgún nígbà tí ẹgún sì dàgbà sókè ó fún wọn pa ṣùgbọn òmíràn bọ sí ilẹ rere ó sì so èso òmíràn ọgọrọ ọrún òmíràn ọgọta ọta òmíràn ọgbọgbọn ẹni tí ó bá ní etí kí ó gbọ àwọn ọmọ ẹyin rẹ sì tọ ọ wá wọn bíi pé èṣe tí ìwọ fi ń fi òwe bá wọn sọrọ ó sì dáhùn wí fún wọn pé ẹyin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ ìjọba ọrun ṣùgbọn àwọn ni a kò fi fún nítorí ẹnikẹni tí ó bá ní òun lè a fi fún òun ó sì ní ọpọlọpọ ṣùgbọn ẹnikẹni tí kò bá sì ní lọwọ rẹ ni a ó sì gba èyí náà tí ó ní nítorí náà ni mo ṣe ń fi òwe bá wọn sọrọ nítorí ní rírí wọn kò rí àti ní gbígbọ wọn kò gbọ bẹẹ ni kò yé wọn sí ara wọn ni ọ̀rọ̀ àìsáyà wòlíì sì ti ṣe tí ó wí pé ní gbígbọ́ ẹ̀yin ó gbọ́ kì yóò sì yé ẹyin àti rírí ẹ̀yin ó rí ẹ̀yin kì yóò sì mòye nítorí tí àyè àwọn ènìyàn yìí ṣébọ́ etí wọn sì wúwo ràn yín gbọ́ ojú wọn ni wọn sì dì nítorí kí wọn kí ó má bàa fi ojú wọn rí kí wọn kí ó má bàa fi etí wọn gbọ́ kí wọn kí ó má bàa fi àyà wọn mọ̀ kí wọn kí ó má bàa yí padà kí èmi kí ó má bàa mú wọn láradá ṣùgbọ́n ìbùkún ni fún ojú yín nítorí tí wọ́n rí àti fún etí yín nítorí tí wọ́n gbọ́ lóòótọ́ ni mo ṣàwí fún yín ọ̀pọ̀lọpọ̀ wòlíì àti olódodo ní ń fẹ́ rí ohun tí ẹ̀yìn rí wọn kò sì rí wọn wọ́n sì ń fẹ́ gbọ́ ohun tí ẹ gbọ́ wọn kò sì gbọ́ wọn nítorí náà ẹ gbọ́ òwe afúrúgbìn nígbà tí ẹnìkan bá gbọ́ ọ̀rọ̀ ìjọba tí kò bá sì yé nígbà náà ni ẹni búburú ò ní wá a sì mú èyí tí a fún sí àyà rẹ̀ kúrò èyí lé ẹni tí ó gba irúgbìn lẹ́bàá ọ̀nà ẹni tí ó sì gba irúgbìn lórí àpáta òun ni ó gbọ́ ọ̀rọ̀ náà tí ó sì fi ayọ̀ gbà á kánkán ṣùgbọ́n kò ní gbòǹgbò nínú ara rẹ̀ ó sì pẹ́ díẹ̀ ní àkókò kan nígbà tí wàhálà tàbí inúnibíni sì dìde nítorí ọ̀rọ̀ náà lójú kan náà àkọsẹ̀ èyí pẹ̀lú tí ó gba irúgbìn sáàrin ẹ̀gún ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà àníyàn ayé yìí àti ìtànjẹ ọ̀rọ̀ sì fún ọ̀rọ̀ náà pa bẹ́ẹ̀ ni ó sì jẹ́ aláìléso ṣùgbọ́n ẹni tí ó gba irúgbìn sí ilẹ̀ rere ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí ó sì yé e òun ni ó sì so èso pẹ̀lú ó sì so òmíràn ọgọ́rọ̀ ọ̀rún òmíràn ọgọ́ta ọ̀ta òmíràn ọgbọ̀gbọ̀n owó mìíràn ni ó pa fún wọn wípé ìjọba ọ̀run dàbí ọkùnrin tí ó fún irúgbìn rere sí oko rẹ̀ ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ ṣùgbọ́n nígbà tí ehu rẹ̀ sọ jáde tí ó sì so èso nígbà náà ni èpò búburú fi ara hàn pẹ̀lú bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ́ baálé náà tọ̀ wá wọ́n wí fún un pé olúwa irúgbìn rere kì wọ́n fún sínú oko rẹ̀ níbo ni wàá ti ní èpò búburú ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ sì bíi pé ìwọ́ fẹ́ kí a lọ fà wọ́n tu kúrò ó sì wí pé bẹ́ẹ̀ kọ́ nígbà tí ẹ̀yin bá ń tu èpò kúrò kí ẹ̀yin kí ó má bàa tu àlìkámà pẹ̀lú wọn e je ki awon mejeji ki o dagbapo titi di igba ikore ni akoko ikore emi o si wi fun awon olukore pe e tete ko ko epojo ki e di won ni iti lati fi ina sun won sugbon e ku alikama sinu aba mi owo miran ni o pa fun won wi pe ijobo orun dabi woro erugbin mustardi kan eyi ti okunrin kan mu ti o si gbin sinu oko re eyi ti o kere ju gbogbo erugbin lo sugbon nigba ti o dagba o tobi ju gbogbo ewebe lo o si di igi to be ti awon eye oju orun si wa won gbe ori eka re owo miran ni o pa fun won pe ijobo orun dabi iwu kara ti obirin kan mu ti o sin sinu osuwon iyefun meta titi gbogbo re fi di wiwu gbogbo nkan won yi ni jesu fi powe fun awon ijo eniyan ko si ba won soro bi ko se ni owe ki eti ati enu wo le so ki o ba le se wi pe emi o yenu mi li owe emi o so nkan won ni jade ti o ti fi ara pamo lati isedale aye wa nigba na ni jesu ran ijo eniyan lo o si wo ile awon omo eyin re si to wa wi pe so idi owe epo ti o ko fun wa o dan o si wi fun won pe omo eniyan li eni tin furugbin rere oko ni aye irugbin rere ni awon omo ijoba epo si ni awon omo eni buburu ni ota ti o fun won ni esu igbeyin aye ni ikore awon angeli si ni awon olukore nitori na gege bi ati ko epo jo ti a si fi ina sun won be ni yori ni igbeyin aye omo eniyan yo ran awon angeli re won si ko gbogbo ohun ti o mu ni kose ni ijoba re kuro ati awon ti o n dese yo si so won sinu ina ileru nibe li ekun ipan keke yo gbe wa nigba na ni awon olododo yo ma ran bi orun ni ijoba baba won eni ti o ba ni eti ki o gbo ijoba orun si dabi isura ti a fi pamo sinu oko ti okunrin kan ri ti o pa mo nitori ayo re o lo o si ta gbogbo ohun ti o ni o si ra oko na ati pelu ijoba orun si dabi okunrin onisowo kan ti n wa paali ti o dara nigba ti o ri paali olowo iyebiye kan o lo o si ta gbogbo nkan ti o ni o si ra ati pelu ijoba ohun si dabi awon ti a so sinu okun ti o si ko oniruru ohun gbogbo nigba ti o kun eyi ti won fa soke won joko won si ko eyi ti o dara sinu agbon sugbon won ko buburu danu gege be ni yo ti ri nigbeyin aye awon angeli yo jade wa won ya awon eniyan buburu kuro ninu awon olooto won si so won sinu ina ileru nibe ni ekun oyin payin keke yo gbe wa yesu bi won pe gbogbo nkan won yiye eyin bi won si wi fun won pe be ni oluwa o si wi fun won pe nitori na ni olukuluku akowe ti a ko si pa ijoba orun se dabi okunrin kan ti se baale ti o mu otun ati ogbo nkan jade ninu isura re nigba ti o se ti jesu pari owe won yi tan o ti be lo kuro nigba ti o si de ilu ohun ti ka lara re o ko won ninu sinagogu won to be ti enu ya gbogbo won won si wi pe nibo ni okunrin yi ti mu ogbon yi ati ise agbara won yi wa omo gbenagbena ko yi iya re ko an pe ni maria ati awon arakunrin re ko jakobu jose simoni ati juda ati awon arabinrin re gbogbo won ki o ba wa gbe ni yi nibo ni okunrin yi ti mu gbogbo nkan won yi wa be ni won ko se lara re sugbon jesu wi fun won pe ko si woli ti o wa lai le ola bi ko se ni ilu ati ni ile ohun ti kara re ohun ko si se opo ise agbara nibe nitori agbagbo won
4: inrere ti matthew ori ikerinla le akoko na ni erodu tetraki gbo okike jesu o si wi fun awon omo odo re pe yohanu baptisti le yi ohun ji nde kuro ninu oku nitori na ni ise agbara se han lara re erodu sa ti mu yohanu o de o si fi sinu tubu nitori erode aya filipi arakunrin re yohanu sa ti wi fun pe ko to fun o lati ni sugbon o si n fe pa o beru ijo eniyan nitori ti won ka si wole sugbon nigba ti a n se iranti ojo ibi erodu omobinrin erode ajo laarin won inu erodu si dun nitori naa ni o se fi ibura se ileri lati fun o ni ohunkohun ti o ba beere eni ti iya re ti ko tele ri o wi pe fun mi ni ori yohanu baptisti ni yi ninu awo pọkọ inu ọba si bajẹ sugbon nitori ibura re ati awon ti o ba joko ti ounje o ni ki a fi fun o si ranse lo o be yohanu le ori ninu tubu a si gbe ori re wa ninu awo pọkọ a si fi fun omobinrin naa o si gbe eto iya re lo awon omo eyin re si wa won gbe oku re sin won si lo won si wi fun jesu nigba ti jesu si gbo o dide kuro nibe o ba ti oko lo si ibi ju oun nikan nigba ti awon eniyan si gbo won si ti ilu won rin to li ese jesu jade lo o ri opolopo eniyan inu re si yo si won o si se dida arun ara won nigba ti o di asale awon omo eyin re to wa wi pe ibi ju ni eyi ojo si koja tan ran ijo eniyan lo ki won ki o le lo si ileto lo ra ounje fun ara won jesu si wi fun won pe won ko ni lo e fun won ni ounje won si wi fun pe awa ko ni ju isu akara marun ati eja meji ni yi o si wi pe e mu won fun mi wa ni yi ó sì pàṣẹ kí ìjọ ènìyàn jókòó lórí koríko, ó sì mú ìṣù àkàrà márùn-ún àti ẹja méjì náà. Nígbà tí ó gbé ojú sókè ọ̀run, ó súre, ó sì bù ú, ó fi àkàrà náà fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì fi fún ìjọ ènìyàn. Gbogbo wọn sì jẹ, wọn sì yó, wọn sì kó àjẹkù tí ó kù jọ àgbọ̀n méjìlá kún. Àwọn tí ó sì jẹ tó ìwọ̀n 75 ọkùnrin láìka àwọn obìnrin àti àwọn ọmọdé. Lójú kan náà, Jésù sì rọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti bọ́ sínú ọkọ̀ kí wọn kí ó lọ síwájú rẹ̀ lọ sí apá kejì nígbà tí òun tú ìjọ ènìyàn ká. Nígbà tí ó sì tú ìjọ ènìyàn ká tán, ó gun orí òkè lọ òun nìkan láti gbàdúrà. Nígbà tí alẹ́ sì lẹ̀, òun nìkan wà níbẹ̀. Ṣùgbọ́n nígbà náà ni ọkọ̀ wà láàrin adágún tí ìrumí ń tì í sí wá sẹ́yìn nítorí tí afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wọn. Nígbà tí ó di ìṣọ́kẹrin òru, Jésù tọ̀ wọ́n lọ, ó ń rìn lórí òkun. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí tí ó ń rìn lórí òkun, ẹ̀rù bà wọ́n, wọ́n wí pé ìwin ni, wọ́n fi ìbẹ̀rù kígbe sókè. Ṣùgbọ́n lójú kan náà ni Jésù wí fún wọn pé, ẹ tújú ká, èmi ni, ẹ má bẹ̀rù. Pétérù sì dá lóhùn wí pé, Olúwa, bí ìwọ bá ni, pàṣẹ kí èmi tọ̀ ọ́ wá lórí omi. Ó sì wí pé, wá. Nígbà tí Pétérù sọ̀kalẹ̀ láti inú ọkọ̀ lọ, ó rìn lójú omi láti tọ Jésù lọ. Ṣùgbọ́n nígbà tí ó rí tí afẹ́fẹ́ le, ẹ̀rù bà á, ó sì bẹ̀rẹ̀ sí rì. Ó kígbe sókè wípé, Olúwa, gbà mí. Lójú kan náà, Jésù sì na ọwọ́ rẹ̀, ó dì í mú, ó sì wí fún un pé, ìwọ onígbàgbọ́ kékeré, èé ṣe tí ìwọ fi ń ṣiyèméjì. Nígbà tí wọ́n sì bọ́ sínú ọkọ̀, afẹ́fẹ́ dá. Nígbà náà ni àwọn tí ń bẹ nínú ọkọ̀ wá, wọ́n sì fi orí balẹ̀ fún un wípé, lóòótọ́, ọmọ Ọlọ́run ni ìwọ ṣe. Nígbà tí wọ́n sì ré kọjá sí apá kejì, wọ́n dé ilé àwọn ará Gẹnésárétì. Nígbà tí àwọn ènìyàn ibẹ̀ sì mọ̀ pé òun ni, wọ́n ránṣẹ́ lọ sí gbogbo ìlú náà yíká. Wọ́n sì gbé gbogbo àwọn olókùnrin tọ̀ wá. Wọ́n bẹ̀ẹ́ pé kí wọn kí ó ṣàlè fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ìwọ̀n gbogbo àwọn tí ó sì fi ọwọ́ kan di alára dídá ṣáṣá.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: In rere ti Matthew, ori ike dogun. Nígbà náà ni àwọn akọ̀wé àti àwọn farisi ti Jerusalemu tọ Jésù wá wípé, èé ṣe tí àwọn ọmọ ẹ̀yìn rẹ fi ń rú òfin àtọwọ́dọ́wọ́ àwọn alàgbà nítorí tí wọn kì í wé ọwọ́ wọn nígbà tí wọ́n bá ń jẹun. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún wọn pé, èé ṣe tí ẹ̀yin pẹ̀lú ń fi òfin àtọwọ́dọ́wọ́ yín rú òfin Ọlọ́run. Nítorí Ọlọ́run ṣòfin wípé, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ àti ẹni tí ó bá sọ̀rọ̀ bàbá àti ìyá rẹ̀ ní búburú, ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin wípé, ẹnikẹ́ni tí ó bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé, ẹ̀bùn ni ohunkóhun tí ìwọ ìbá fi jèrè lára mi, tí kò sì bọ̀wọ̀ fún bàbá tàbí ìyá rẹ̀, ó bọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin sọ òfin Ọlọ́run di asán nípa òfin àtọwọ́dọ́wọ́ yín. Ẹ̀yin àgàbàgebè, òtítọ́ ni Àìsáyà sọ tẹ́lẹ̀ nípa tiyín wípé, àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn súnmọ́ mi, wọ́n sì ń fi ète wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnà sí mi. Ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi, wọ́n fi òfin ènìyàn kọ́ni ní ẹ̀kọ́. Ó sì pe ìjọ ènìyàn, ó sì wí fún wọn pé, ẹ gbọ́ kí ó sì yé yín, kì í ṣe ohun tí ó wọ ni ní ẹnu lọ ní sọ ènìyàn di aláìmọ́, bí kò ṣe èyí tí ó ti ẹnu jáde wá, èyí ni ní sọ ènìyàn di aláìmọ́. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, wọ́n sì wí fún un pé, ìwọ mọ̀ pé àwọn farisi bínú lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. Ó sì dáhùn, ó wí fún wọn pé, igikígi tí bàbá mi ti ń bẹ ní ọ̀run kò bá gbìn, a ó fà á tu kúrò. Ẹ jọ̀wọ́ wọn sí, afọ́jú tí ń fọ̀nà afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì ń fọ̀nà afọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Nígbà náà ni Pétérù dáhùn, ó sì wí fún un pé, sọ ìdí òwe yìí fún wa. Jésù sì wí pé, ẹ̀yin pẹ̀lú wà ní àìmọye síbẹ̀. Ẹ̀yin kò mọ̀ pé ohunkóhun tí ó bá bọ́ sí ẹnu lọ sí inú, a sì yà á jáde. Ṣùgbọ́n nǹkan wọn ni tí ó ti ẹnu jáde, inú ọkàn ni ó ti wá, wọn a sì sọ ènìyàn di aláìmọ́. Nítorí láti inú ọkàn ni èrò búburú ti jáde wá, ìpànìyàn, panṣágà, àgbèrè, olè, ẹ̀rí èké àti ọ̀rọ̀ búburú. Ohun wọ̀nyí ní sọ ènìyàn di aláìmọ́, ṣùgbọ́n kí a jẹun lé àìwẹ́wọ́ kò sọ ènìyàn di aláìmọ́. Jésù sì ti ibẹ̀ kúrò, ó sì lọ sí agbègbè Tire òun Sidoni. Sì wo, obìnrin kan ará Kenani ti ẹkùn náà wá, ó sì kígbe pè é wípé, Olúwa, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi, ọmọbìnrin mi ilé ẹ̀mí èṣù ń dá lóró gidigidi. Ṣùgbọ́n kò sì dá lóhùn ọ̀rọ̀ kan. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, wọ́n bẹ̀ẹ́ wípé, rán an lọ kúrò nítorí tí ó ń kígbe tọ̀ wá lẹ́yìn. Ṣùgbọ́n ó dáhùn wípé, a kò rán mi, bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísíráẹ̀lì tí ó nù. Nígbà náà ni ó wá, ó sì tẹríba fún un wípé, Olúwa, ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n ó dáhùn wípé, kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá. Ó sì wípé, bẹ́ẹ̀ ni, Olúwa, àwọn ajá a máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì Olúwa wọn bọ́ sílẹ̀. Nígbà náà ni Jésù dáhùn, ó sì wí fún un pé, obìnrin yìí, ìgbàgbọ́ ńlá ni tìrẹ.
4: ti o ri fun o gege bi iwo tin fe a si mu omobirin re larada ni wakati kan na Yesu si ti ibe kuro o wa si eti okun Galilee ogun ori oke lo o si joko nibe opo eniyan si to wa ti awon ti amukun afoju odi ati aro ati opo awon miran won si so won kale leba ise Jesu o si mu won larada to be ti enu ya ijo eniyan na nigba ti won ri ti odi nfohun ti aro ndi ototo ti amukun rin ti afoju si riran won si yin Olorun Israeli logo Jesu si pe awon omo eyin re si odo o si wi pe anu ijo eniyan nse mi nitori ti o di ijo meta ni isinsiyi ti won ti wa lodo mi won ko si ni ohun ti won o je emi ko si fe ran won lo ile ebi ki are ma ba mu won le ona awon omo eyin re si wi fun pe nibo ni awo ti ri akara to ni aginju ti yo fi yo opo eniyan yi Jesu wi fun won pe isu akara melo ni eyin ni won wi pe meje pelu eja kekeke die o si pase ki amu ijo eniyan joko ni ile o si mu isu akara meje ati eja na o sure o bu o si fi fun awon omo eyin re awon omo eyin re si fi fun ijo eniyan gbogbo won si je won si yo won si ko ajeko ti o kojo agbon meje kun awon ti o je ntu egba aje okunrin ile eka awon obirin ati awon omode o si ran ijo eniyan lo o si bo sinu oko o lo si ekun Magdala Inrere ti Matthew ori ikerindini ogun awon farisi pelu awon sadusi si wa won dan wo won si nfe ki o fi ami han fun won lati orun wa sugbon o dan o si wi fun won pe nigba ti o ba di asale eyin a wi pe ojo dara nitori ti oju orun pon ati ni owuro eyin a wi pe ojo ki yo dara loni nitori ti oju orun pon o si su dede eyin agabagibe eyin le ma mi oju orun sugbon eyin ko le ma mi akoko won yi iran buburu ati pasaga n fi ami a ki yo si fi ami fun bi ko se ami ti jona woli o si fi won sile o kuro nibe nigba ti awon omo eyin re si de apa keji won gbagbe lati mu akara lowo nigba na ni Jesu wi fun won pe e kiye sara ki e si ma sora ni ti iwukara awon farisi ati ti awon sadusi won si n ba ara won saroye wi pe nitori ti awa ko mu akara lowo ni nigba ti Jesu si woye o wi fun won pe eyin onigbagbo kekere e se ti eyin fi n ba ara yin saroye nitori ti eyin ko mu akara lowo ko ti iye yin di isinsiyi eyin ko si ranti isu akara marun ti egbedogun eniyan ati iye agbon ti eyin si kojo e ko si ranti isu akara meje ti egbaji eniyan ati iye agbon ti eyin kojo e ati se ti ko fi ye eyin pe emi ko ti tori akara so fun yin pe e kiyesi ara yin ni ti iwukara ti awon farisi ati ti awon sadusi nigba naa ni o to ye won pe ki se iwukara ti akara ni o wi pe ki won kiyesi ara re sugbon eko ti awon farisi ati awon sadusi nigbati Jesu de gberiko Kesaria Filipi o bi awon omo eyin re lere wipe ta ni awon eniyan fi emi omo eniyan pe won si wi fun pe omiran ni Johanu Baptisi omiran wipe Elija awon elomiran ni Jeremiah tabi okan ninu awon woli o bi won lere wipe sugbon ta ni eyin fi mi pe Simoni Peteru dan wipe Kristi omo Olorun alaye ni iwo ise Jesu si dan o si wi fun pe alábùkún fún ni ìwọ Simoni ọmọ Jona kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó ṣàfi èyí hàn ọ́ ṣùgbọ́n bàbá mi ti ń bẹ ní ọ̀run èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù orí àpáta yìí ni èmi ó sì kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀ èmi ó sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ohunkóhun tí ìwọ bá dé ní ayé a ó sì dé ní ọ̀run ohunkóhun tí ìwọ bá tú lé ayé a ó sì tú ní ọ̀run nígbà náà ni ó kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnìkan pé òun ni Jésù Kristì náà láti ìgbà náà lọ ni Jésù ti bẹ̀rẹ̀ sí fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò ti lè ṣàì lọ sí Jerusalemu láti gbé ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé kí a sì pa òun àti ní ijọ́ kẹta kí ó sì jíǹde nígbà náà ni Pétérù mú ó bẹ̀rẹ̀ sí bá a wí pé kí a má rí Olúwa kì yóò rí bẹ́ẹ̀ fún ọ ṣùgbọ́n ó yí padà ó sì wí fún Pétérù pé kúrò lẹ́yìn mi Sátani ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi ìwọ kò ro ohun tí ṣe ti Ọlọ́run bí kò ṣe èyí tí ṣe ti ènìyàn nígbà náà ni Jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé bí ẹnìkan bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn kí ó sẹ́ ara rẹ̀ kí ó sì gbé àgbélébu rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò sọ ọ́ nù ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí èmi yóò rí i nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù tàbí kí ni ènìyàn bá fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀ nítorí ọmọ ènìyàn yóò wà nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀ nígbà náà yóò san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ lóòótọ́ ni mo wí fún yín ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró ní yìí tí kì yóò rí ikú títí wọn fi rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ ní ìjọba rẹ̀.
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
5: Eje ki a gbadura. Adupe iwo Olorun wi pe iwo li o ma nfi esimi fun okan esimi. O si ma nfun ni ni ifokan bale nigba ti a ba wa si odo re. Adupe fun oro re ati fun emi re ti ma ton ni sona. Ambe wi pe nje bi o ba tin dare wa ti o si n to wa sona. Emi ti o ma gba si o lenu wa fi fun wa.
6: Amen.
5: Agbara ti o ma nse ife re fi fun wa.
6: Amen.
5: A se be wi pe gbogbo okan asako ati ti o ma rin kiri e ti o ma ko lodo iwo Olorun alaaye je ki o jina si wa.
6: Amen.
5: Je ka le duro ti ode opin ni oruko Jesu Kristi Oluwa wa. Fun akoko kokoro ti ani ni aoye oro Olorun wo nipa etoni Olorun inu aye ti a wa o je aye ti a o ti wari awon oporo ati eletan ni won ma bi mo ton ma so pe baba Tunde tabi Iyabo iya ki pada wa bi baba ba si ti lo o lo na niyan ko si baba Tunde ko si si Iyabo bi a ba n pe obe kale men to se la se n loruko won pe obe ni aye je ibi ti a o ti wari awon ti won ni ogbon die won ma nso wi pe ta lo mola nitori wi pe oju wa ko ri na ju igi mu wa lo a si je ope to be to je wi pe eyi to nbo leyin ola ko la si wa loju ko si ye wa o ni itoni Olorun sese pataki ni gbogbo igbese ti a ba nfe gbe ni igbese aye wa awo itoni Olorun ni Exodus mo nka ese ti o gbeyin ninu ori ikejila Exodus ori ikokan le ni aadota Exodus ori kejila mutografara ese ikokan le ni aadota o si se ile ojo na gan oluwa mu awon omo israeli jade kuro ni ile egypt gege bi ogun won mo fe ki o fiye si wipe ki se mose le o mu awon omo israeli jade ki si se aroni ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbese aye wa eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli ori wi pe bi won ti le ti je iran Abrahamu sugbon gege bi eni to nka bibeli o ti mo wi pe Joseph ni eni ti ata si Egypt bi ojo ti ngori ojo ti odun si ngori odun ni iyan bere si ni mu ni Egypt iyan yin si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa bi a si n gbọ iroyin wipe ọpọ ounje wa ni Egypt be ni Jacob ran awon omo wonyi ni won lo itan na gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri wipe won ni isoro pupo nitori Joseph o n bi won leere oro ó rò wí, ó ń sọ fún ọ wípé ṣé kì í ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì, ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà, wọ́n ní ń da ò rárá, kì í ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì ẹ̀ tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù, wọ́n láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí, èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Íjíptì. Gbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísírẹ́lì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa. Ni Ọlọ́run rán Mósè sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an, Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú, ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo a ni a ti wà nínú ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà, nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ní ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣísẹ̀ntẹ̀lé, ni a kó gbogbo rẹ̀ pátápátá, ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kì í ṣe tiwa mọ́, láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀, tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé

ẹ̀kọ́ wọ̀nyí a ọ̀pá ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó wípé ẹnìkan pè wọn jókòó ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀ kò rí bẹ́ẹ̀ tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde wípé mo máa ṣe alárìbápàdé ètò ìgbéyàwó wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣáálẹ́ ẹtí abájoko sí ìdí ẹmu àti ìdí ọtí tàbí tí a ń ta ayò bó sì jẹ́ ludo ni atanámọ́rí tí a ń ta a ò pa ní ìtàn fún wa wípé níbi tí a ti ń ta ayò tàbí ludo tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣí wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ́ nìyí rárá ò kì í rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ni ọlọ́run dìídì jókòó ni ó kọ bíbélì fún àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé kí ayé wa kí ó má ba dàrú kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà ti ìgbàgbọ́ ọlọ́run wá ń sọ fún wa wípé ìtọ́ni wà mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí àbí inú ọ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí mo sì ń bẹ ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́ kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a lè ṣe ìfẹ́ ọlọ́run títí ó fi rí jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run gba ọkàn wọn là tí ó yọ wọn kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọn kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá exodus ẹsẹ ìkẹta mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹran ti ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní íjíbítì kúrò lé oko ẹrú nítorí ọwọ́ agbára lé olúwa fi mú yín jáde kúrò níhìn-ín a kì yóò jẹ àkàrà wíwú ó ń sọ fún wa ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ là ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀ ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ tí o ti di ènìyàn ọ̀tún ẹ̀dá titun ó ní ẹran tí ọjọ́ òní ọjọ́ tí a gbà ọ́ là ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ ọjọ́ tí ọ̀rọ̀ ọlọ́run tí ó là ọ́ lóye tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà ó ní ẹran tí ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé kúrò nínú ìfẹ́ ti ara ẹni kúrò nínú ìwà orí-kunkun ti àtijọ́ ó ní àní láti rántí èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá o fẹ́ gbéyàwó ni ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ kí ó máa sọ fún ọ wípé kí ó máa tì ọ́ gbọ̀ngbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ó ní ọjọ́ ńlá ní ọjọ́ náà tí jésù tí ó gbà mí ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ jésù wẹ ọkàn rẹ mọ́ ọjọ́ ńlá ní ọjọ́ náà kò sì yẹ kí o gbàgbé ó ṣeéṣe níbi tí o ti ń wá owó níbi tí o ti ń fẹ́ ṣòwò kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́ rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré o ní jẹ bí ayé ṣe ń jẹ o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó bí o bá fẹ́ jẹ aṣẹ́gun o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni ọlọ́run gbà ó gba ètò ìgbésí ayé wọn ó gba ẹ̀mí wọn ó gba ọkàn wọn

0: ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní Exodus orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléní ogún. Wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukkoti lọ, wọ́n sì dó sí Etamu létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn. Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run, níbo ló ń sáré lọ? Bó bá sáré ṣáájú Ọlọ́run, wàá pòfo. Gbà tó bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wàá kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wàá débẹ̀. Ó sì mọ̀ pé ní aginjù, o mọ ibi tí omi wà. Wàá kan àpáta, báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó tí ì gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù, ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú, ó yẹ kí wọ́n kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa, wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà, tó sì ń lọ síwájú, tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run. Láti àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti lé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró, ṣe bí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún, tó sì máa ń kó àwọn ẹran Jethro, tó máa ń kó wọn rìn láti jẹun, láti momi, irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀, tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣe bí Mose ti mọ̀nà. Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ, kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀, wọ́n ya igi, wọ́n ya kògbọ́ kan alágídí sínú ilé tiẹ̀. Ohun tí ì fètò sí ilé tiẹ̀, ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. Ó fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà ọmọ Ísíráẹlì lé e lọ́wọ́. Ọlọ́run fúnra rẹ̀ ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà? Ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí, tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kíni lọ, ó yẹ kí a bí wọ́n, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá, tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn, ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India? Ṣé Ọlọ́run ló ń tọ́ wọn, àbí ẹ̀mí òkùnkùn, àbí ẹ̀mí èṣù? Àwọn tí wọ́n ń lọ sí ilé tẹ́tẹ́ńkọ́ṣe, Ọlọ́run ló ṣíwájú wọn lọ, tó sì ń rorúkọ sílẹ̀, tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó yá nílé tẹ́tẹ́, ilé ọtí ńkọ́, ilé ìjó ńkọ́, àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù, tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn, ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀, tó sọ pé ó yá o? kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́, ìran wíwò ló gbélé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísírẹ́lì ni wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númérì orí ìkẹwàá. Númérì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí àmọ́ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númérì orí kẹwàá, kí a wò láti ẹsẹ̀ ìkọkàndínlẹ́ọgbọ̀n. Mose sì wí fún Hobabu, ọmọ Ragueli, ara Midiani, àna Mose pé, àwa ń ṣílọ sí ibi tí Olúwa ti wí pé, èmi ò fi fún yín, wá bá wa lọ. Àwa ó ṣe ọ́ ní oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísírẹ́lì. Rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn ọmọ Ísírẹ́lì, olóhùn ṣamọ̀nà wọn. Ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọ̀sánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ́n ní ọ̀sán gangan, ó sì ń lọ níwájú wọn. Áńgẹ́lì Olúwa pàápàá ń lọ níwájú wọn. Ṣùgbọ́n ó tó àkókò kan, ìtọ́ni Ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sún àwọn ènìyàn wọ̀nyí ká máa dúró de Ọlọ́run. Ó fẹ́ sún wọn ká sọ wípé a ò mọ̀nà, kí ká ṣe máa sọ pé Ọlọ́run ṣamọ̀nà wà. Ó fẹ́ sún wọn ni Mose bá sọ fún Hobabu ọmọ Ragueli àna rẹ̀ wípé wá bá wa lọ, à á sanwó fún ẹ. Èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn. Bàbá bèrè nínú àwọn tó wà nínú ayé, owó púpọ̀ ni wọ́n ń sàn. Ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí, tí Ọlọ́run ti gba ọkàn rẹ̀ là, bí orí bá ń fọ, Jésù orí ń fọ́ mi o, a sì mú kúrò. Bínú ń rán ni Jésù, èwo ni mo tún rìn, bá mú kúrò, a mú kúrò. Bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni bó bá sáyà ti bó ti jẹun, ẹ̀tọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ. Èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn, èṣù á sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́. Bó jẹ́ àgbálùmọ̀ ni, bó jẹ́ ọsàn ni, èṣù á sọ wípé o gbọdọ̀ jẹ́, bó bá jẹ́ ara ẹ̀ funfun, bí lájáde kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀, kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ọsàn ni, a kàn máa wọ̀ dànù. Bó jẹ́ ẹ̀bẹ́pẹ, kò gbọdọ̀ jẹ́. Ó sì lè wà nípò ìlóyún, gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀. Bóyá bí ẹyin ni, wọ́n á ti máa ka èèwọ̀ fún wípé òrìṣà ẹni ò gbọdọ̀ jẹ́yìn o, òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ̀. Ó fẹ́ kó kú sínú oyún yẹn ni. Ó tiẹ̀ ṣeéṣe kan, wọ́n lè sọ débi wípé kán tún máa ka èèwọ̀ omi mímu fún ẹ, ó parí folúwa ẹ̀. Ṣùgbọ́n gbà tá a ti di onígbàgbọ́, gbogbo èèwọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọsàn ni, ìbẹ́pẹ ni, gbogbo nǹkan pátápátá làwa ń jẹ, tara ẹ̀ ń dán. Ṣùgbọ́n kò sí pé o tún sanwó mọ́. Bẹ́ẹ̀ náà ni pé o ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ Ọlọ́run, o ń fẹ́ ìtọ́sọ́nà. Kò ní pé o ń sanwó. Nǹkan tó jẹ́ pé nínú ayé, àwọn tí wọ́n ń pè ní kánsẹ́lọ̀, àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn, owó púpọ̀ ni wọ́n ń san fún wọn. Èyí ni ìṣìnà tí Mose àti ọmọ Ísírẹ́lì tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ. Wọ́n sọ fún Hobabu wípé a ṣe ọ́ lóore, a san fún ọ, bó bá lè bá wa lọ nínú ẹsẹ̀ ọgbọ̀n. Òun sì wí fún wọn pé èmi kì yóò lọ, ṣùgbọ́n èmi ó padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ará mi. Ó sì wí pé má ṣe fi wá sílẹ̀, èmi bẹ̀ ọ́, ìwọ sáà mọ̀ pé ní ìjùlẹ̀ àwa dó sí, ìwọ ó sì máa ṣe ojú fún wa. Ìṣìnà púpọ̀ ni èyí. Wọ́n ti rí ọwọ́ Ọlọ́run, agbára Ọlọ́run, ìtọ́ni Ọlọ́run ṣáájú àkókò yìí. Ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn, wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí, ẹni tí wọ́n mọ̀. Ta ni ìwọ fẹ́ gbẹ́kẹ̀lé? Ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ? Èyí tó ti ń dúró de Ọlọ́run tọ́lọ́run ti ń tọ́ ọ ń kọ́, ò rántí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni? Ṣé bí Ọlọ́run ló darí rẹ? oran ti ko to wa se ko se bọlọrun lo dari re oran ti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re si bi ti o ti ri se gba to da be ni wi pe eyin kan won ni ta se bi olorun lo ti ndari re o wa fi olorun isile o wa da be ni wi pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe ah e jowo eyi ni asise ti mose ati awon agba Israel ti won se ni akoko yi sugbon o ba bu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa Mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o ba bu sugbon adupe lowo Olorun wi pe o ri ijati e lodo eniyan bo ba ri ijati le lodo awon eniyan anu Olorun ni fun o Olorun fe ki o le teju mo o ni o se je ki iru eje kule be ki o wa aye ni ese keji le logbon ni ese iketa le logbon won si sikuro ni oke Oluwa ni irin ojo meta apoti majemu Oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won Olorun lo wa ibi isimi ṣe wọn mọ̀ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó ó ń sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi bí n bá gbéyàwó ń sìn yín ilé ẹni tí n bá wà máa lè mọ̀ wípé mo débi tí mo ń lọ Ọlọ́run ló máa ń wá ibi ìsinmi orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú ló wá sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá láti ṣe àwárí ibi ìsinmi fún wọn Ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa ilé tí a ó gbé ọkọ tí a ó fẹ́ ìyàwó tí a ó fẹ́ Ọlọ́run ló máa ń wá tó sì máa ń rí tó sì máa ń jẹ́ kí ó dín mọ̀ fún wa wípé òun ti rí i ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n àwọ̀ sánmọ̀ Olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó ó ń sọ fún wa ní Exodus orí ìkẹrìnlá ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀ àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro máa sọ wípé tó bá jẹ ṣe wípé Ọlọ́run ló ń darí mi èwo ni mo tún wá bá pàdé yìí jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kí a sì kọ́ ọgbọ́n lára àwọn ọmọ Ísíráẹ̀lì mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ ohun tó yẹ kó o wádìí ni wípé wádìí ara rẹ béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí kí ni èrèdí rẹ̀ ohunkóhun ló lè ṣẹlẹ̀ bóyá ní ìgbéyàwó rẹ béèrè lọ́wọ́ Ọlọ́run Olúwa kí ni dé tẹ́lẹ̀ dé bá mi àlàyé ọ bó bá jẹ́ wípé ìṣòro yìí dé kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀ kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ àfihàn ọ bá sì jẹ pé àfọwọ́fà rẹ àfihàn ọ bó bá jẹ wípé ó yẹ kí o ronúpìwàdà àfihàn ọ bákan náà rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹ̀lì ó sì ń tọ́ wọn ó sì ń tọ́ wọn wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lẹ̀ wọ́n tẹ̀lé Ọlọ́run wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní bí ò bá jẹ́ kí ojú rẹ̀ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run yóò máa darí rẹ ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Exodus orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Pharaoh sì ń sún mọ́tò sí àwọn ọmọ Ísíráẹ̀lì gbé ojú sókè wọ́n sì kíyèsí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn ẹ̀rù sì bà wọ́n gidigidi ọmọ Ísíráẹ̀lì sì kí gbé pé Olúwa ó ṣeéṣe nígbà tí o ti ń wá tí a ti ń tọ́ ọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń là á yé ọ ní kínníkínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ tàbí ní iṣẹ́ rẹ tàbí ní bó ṣe ń ka bẹ́ẹ̀lì bó ṣe ń gbàdúrà ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ tí a ń tọ́ ọ sọ́nà ó wá gbójú sókè ó wá rí èyí tó ti bọ́ nínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá ń pè ní Pharaoh ó lè jẹ́ Pharaoh àìsàn ó lè jẹ́ Pharaoh àìní ó lè jẹ́ Pharaoh àìríṣẹ́ṣe ó lè jẹ́ Pharaoh àìtíníyàwó ó lè jóun ló tẹ̀lé ọ okun pa wa ni waju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si so wipe ah se bi won so fun wa wipe baba gboto lohun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to tele mi abi ki se aisan to to fi mi si e lojo ti mo ri gbala on ko lo tun de yi kini ki se won ba ki gbe gbati farao de ranti o baba so nkan kan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ore ofe olorun yo tun fun o pe bo ba ti ni iyawo meji dandan ni o n lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan o lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si lati duro de itoni olorun o si je wi pe o tin gboran bo tin gboran yi tolorun si nto tinu re ndun to n korin ayo to n so pe ah gbangba ijoba olorun a jo debe ni bi na njo bojo nro a ma jo de ijoba olorun ni iso wa ni ko foko ni so pe so n korin ni o so pe o bo lowo mi ah mi o ti ku mo lo sabule ni mo lo sise labule ni mo tun ti de nsin aya wa ja bi ru e ba sele lojo monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo tuesday ba nje ma le lo seko be ni yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e tan woyin bo ka ka ka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifa na fi ko wa ninu le ti wa oju orisa ti wa le o gbe bibeli ah o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja oni kini ki nse eyi ni o de ba mo israeli ni won gboju soke na ri farao lo wa nbo na wa kigbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati kuni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gbato ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won dahun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni eje ma ju iya eju iya were iya je ejule olomo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se n to dahun o pe omo e pe ade o to ba dahun to ba silekun ade na joko le abomo mi ko yi ni iṣu a ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja amo israeli na ba be si ni kigbe na so pe mose se ko si isa oku ni ijiti e o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese ka kun lo sorun apadi ju eto mu wa jade wo eto wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yekeyeke èyí tí ó fi jẹ́ wípé ẹdúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹdúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín lé òní nítorí àwọn ara ejíptì tí ẹ̀yìn rí lé òní yìí ẹ̀yìn kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yìn kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ israeli kí o sì sọ fún ọmọ israeli kí wọn kí o dúró jẹ àbí kí wọn kí o ṣe kí ni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro Olorun ni ka duro pe a o gbodo sise sin oni tori isoro nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so mi o ka gbadura mo si gbadura wo iso ti mo ri eyi ti olorun si yan fun mi a mo de ti gbe yawo nsin onu kan koja odun meji nkoja a o bi mo olorun ni ko tesi waju ni tesi waju adura ni ko tesi waju eko bibeli ni ko tesi waju ati ma korin yan olorun logo ni ko tesi waju ati ma jeri kaakiri pe jesu ngbala Jesus sọ di mimo Jesus fi agbara e mọkun ni Jesus wo san Jesus si ma pese Jesus ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo esu a ma so pe duro je o e to tin wo asu tele tele yen panumo duro je olorun ni o ti olorun ni bo ti e ti bimo te si waju lati ma so pe olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawo bi e tan so fun e wi pe o to su ena awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti tu omo ogbon no si ti iloko o si ti igbe yawo awon eyan si ma so fun e pe tejeje ti eyin na ti poju iwo lo pa jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o ti ngba were mesin o ti eyi ti poju won ma so fun e pe duro je olorun si so fun o wi pe eitan e bon se nsoro si yen ton se nunu bi ni ise si yen o ni ko tun tesi waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo israeli yo si la aarin okun na koja ni eyangbe ile aarin isoro to wa waju eyin o na la ferin koja okun pupa to wa nwaju yen aari e na la ma gba koja awon ti o mo ona olorun se mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo afoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o afa be rin ajo wa ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tesi waju o eje ka lo o iwo to nri isoro ni gbese aye e ta so pe o ya o eje tesi waju fe se fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba debi ni asale yi ti a si so pe o ya o eje ka tesi waju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona olorun isoro si de mama kigbe mama sunku mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon sepe lorun mama sepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo nwa iyawo ni mo nwa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tesi waju ati ma ka oro lorun tesi waju ati ma gbo on si olorun lenu tesi waju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re Fili olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesi waju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesi waju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa waju eyin fara o wa leyin bo ba pada Olorun o ni be pada o Olorun ti be ko ni ba ni keni pada si Egypt bo ba pada owo farao ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni Olorun wa o si si waju wa lo Olorun ba wo okun pa mo ro pe ye ka ni igba lati wo okun pa Olorun wa ninu na se na ki ju Olorun abo ma ju Olorun ina ti o ba ju Olorun ko gboro ju omo Olorun se bi awon Sedraki Mesaki ati Abednego ati se ife Olorun ni o wa ninu okan won ni Nebuchadnezzar wa pe won pe ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je wepe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ki won be ba ko ta ni olorun na ti o gba yin lowo mi won ni ba je be oba e to so yen o ti so koja e te yan so bo ba je be ni so inana lo dale olorun yen afesin a si fe ko ye oba wipe olorun ti a wa nsin o le gba wa inu ba bi de kadnisari awon elomiran ma ma se igbagbo won so pe ah ma je kinu bi awon agba o gbateleshe oba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lolorun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnesari o ba dana okun men ton da ko men ton dana fun awon omo odo ti e lo dana fun lati pa oko simo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnesari won ba bo siwaju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ati Abednego ton so pe bi na njo ma debi ton tin ka ko olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara on bo leyin okun po wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rara rara bo ba ton denu na okun ta fi de won ojo rau rau irun won aso won bata won ko si nkan to jo ni Jesu ba Jesu latoke onu Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won ni won ba rin kakiri ni una ni won ba soro o le mo nkan ton so o le mo gba ti wo ba se tan lati line na ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba won so ru e iwo ta ya nje to debe o le gboru oro be a ki kan gbo ni ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oki o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnesari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi mi laya mo nlo ninu na yen Jesu wa pade nbe on wa soro Nebukadnesari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipa lara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni e jade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi iru eyi awon ton fe tele ona to olorun niyan kila ti ri si ko pe na gba ti Nebukadnesari to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niye gba ta ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to n oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wa n je fun mi ofin daadaa ni ofin wi pe taso mi ba doti ni Saturday ba mi koko fo ofin daadaa ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be si ni gbadura awon otelemuye ti won so lowo lese na ba ri won so pe aha ati mu o ti gbadura ese to da niyan o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na niyan ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lohun ti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njoko sinsin iyen gan lo nta mi lara pe o ju esu sile ko si fe sin esu ba se nsin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́gbé bíbélì wálé ìwé tán máa ń fún yín láti kẹ́kọ̀ọ́ lọ́wọ́ o gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni Daniel gbọ́ ló sọ pé òun mọ nǹkan tóun ṣe ibi kì í ṣe lé òun ọ̀run nílé gbàtà àbá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà gbàtà wọn wá mú dé ọ̀dọ̀ ọba kò jiyan ó wò wọn lójú báyìí náà ni wọn sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wàá parí ẹ̀ sí olóyè àwọn kìnìún ibi ti ń pa wọn wọn bá ju Daniel sínú ẹ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnìún bá panu mọ́ wọ́n bá di ọ̀rẹ́ Daniel ni Daniel sùn nínú ohun kìnìún tí èékánná ò ya Daniel lára ni ọba bá dé láàárọ̀ ọjọ́ kejì pé Daniel ọlọ́run tó ń sìn ṣó gbà ọ́ tá a bá ń sin ọlọ́run ó máa ń gbani ni Daniel bá sọ pé ọlọ́run tèmi sí o kì í ṣe àwọn ọlọ́run tó ń lójú tó ń ríran èyí tó lé títí ò gbọ́ràn kì í ṣe ọlọ́run ti igi àti ọ̀pẹ àti irin àti òrìṣà ọlọ́run tèmi sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ̀ ó ṣẹ̀ṣọ́ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà adanra wo àbí ẹ̀yin náà sáà ń sin ọlọ́run ẹ̀yin náà sáà tó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè bójọ́ dúró alẹ́ ń gbà ẹ̀ sáà ń ṣe kan ó yẹ ká mọ ọlọ́run tó ń gbà ní torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jù nú ẹ̀ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegutegun tẹrantẹran ló jẹ wọn pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn ṣeru ti Daniel ni àbí ọlọ́run Sedraki Mesaki àti Abednego ọlọ́run ti Mose ti Aaroni ọlọ́run tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ilẹ̀ ìlérí tó ti pèsè sílẹ̀ fún wọn àbí ọlọ́run tí kì í gbani lọ́jọ́ ọ̀pọ̀jú bọ́lọ́run bá lànà fún wa bá sọ fún wa pé ká lọ síbí má mi kàn bí wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kó lọ ọlọ́run wa ká kúrò bó mi òkun wà bí òkun pa wà níwájú ẹ ọlọ́run wa láàrín láti inú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọ́run ọlọ́run wa ń bi ọ pé èwo ló rò èwo ló sì fẹ́ ṣe èwo ni ìpinnu ẹ ṣé o sì fẹ́ máa lọ ọ̀nà tara ẹ tinú mi ni màá ṣe òun ló fẹ́ jókòó tì àbí o fẹ́ jókòó tì pé ohunkóhun tọ́lọ́run bá fẹ́ ibikíbi tọ́lọ́run bá ní kí n lọ ọ̀nàkọ́nà tọ́lọ́run bá ní kí n tọ̀ òun ni mo fẹ́ tọ̀ mo fẹ́ kó gbàdúrà kó sọ fún ọlọ́run wípé báyìí ni mo ṣe fẹ́ sìn ọ́ báyìí ni mo fẹ́ ṣe mi ò sì bẹ̀rù inú níbí ni tàbí àyà ò fò mí lórí ohunkóhun torí pé mo fẹ́ sin ọlọ́run yóò ṣíwájú rẹ yóò máa tọ yóò máa ṣe amọ̀nà rẹ ṣàgbọràn ní ìfẹ́ rẹ bí wàhálà bá dé ní ojú ọ̀nà náà ṣàtẹ̀síwájú ní àṣẹ olúwa bí ó bá dàbí ẹni wípé gbogbo nǹkan pín ṣàtẹ̀síwájú ní àṣẹ rẹ bí ó bá dàbí ẹni pé ọ̀tá ń dojúkọ ọ́ ṣàtẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀sìn ọlọ́run bí ìlérí rẹ tilẹ̀ pẹ́ kì yóò falẹ̀ gbẹ́kẹ̀lé olúwa má ṣe foyà ní orúkọ Jésù Kristì olúwa wa a dúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gbanilà o máa ń dúró tì ní pé bí o bá gba nílà ìgbésí ayé wa ọ̀nà wa ìrìn wa o máa ń wà lọ́wọ́ rẹ. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́, má jẹ́ kí a yan fún ara wa. Gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tínú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ Ọlọ́run aláàyè. Gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ, yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ, àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí, yẹ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe. Gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà, mo kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Máa tọ́ wa, máa ṣáájú wa lọ, lànà sílẹ̀ fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a bẹ̀ ọ́ wípé kí o káwọn kúrò níwájú wa. A sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbà díẹ̀ tí ìgbésí ayé wa kù kí Jésù Kristì kí ó tó dé, ṣàánú fún wa, má jẹ́ kí a ṣàkò kiri, má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa, nínú ìṣiṣẹ́ wa, nínú ìgbésẹ̀, kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀. Bí a ṣe ń lọ lónìí, jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa. À ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára, kí o wú àwọn ẹni bí kí ó má ṣe tẹ̀ wá, pa wá mọ́ ọ, kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ. Gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn yìí, bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú, ohunkóhun tí ó wù kí ó jẹ́, lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa, máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Ìbéèrè ti Matthew orí ìkẹtàdínlógún. Lẹ́yìn ijọ́ mẹ́fà, Jésù mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù arákùnrin rẹ̀, ó sì mú wọn wá sórí òkè gíga lé apá kan. Ara rẹ̀ sì yí padà níwájú wọn, ojú rẹ̀ sì ràn bí oòrùn, aṣọ rẹ̀ sì fún, ó dàbí ìmọ́lẹ̀. Sì wò ó, Mósè àti Èlíjà yọ sí wọn, wọ́n ń bá a sọ̀rọ̀. Pétérù sì dáhùn, ó sì wí fún Jésù pé, Olúwa, ó dára fún wa láti máa gbé ìhín, bí ìwọ bá fẹ́, àwa pa àgọ́ mẹ́ta sí ìhín, ọ̀kan fún ọ àti ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. Bí ó ti ń wí lọ́wọ́, wò ó, àwọsánmọ̀ dídán ṣíji bò wọ́n, sì wò ó, ohùn kan láti inú àwọsánmọ̀ wá tí ó ń wí pé, èyí yìí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́, wọ́n da ojú wọn bolẹ̀, ẹ̀rù sì bà wọ́n gidigidi. Jésù sì wá, ó fi ọwọ́ bà wọ́n, ó sì wí pé, ẹ dìde, ẹ má bẹ̀rù. Nígbà tí wọ́n sì gbé ojú wọn sókè, wọn kò rí ẹnìkan bí kò ṣe Jésù nìkan. Bí wọ́n sì ti ń ti orí òkè sọ̀kalẹ̀, Jésù kìlọ̀ fún wọn pé, ẹ má ṣe sọ̀rọ̀ ìran náà fún ẹnìkan, títí ọmọ ènìyàn yóò fi tún jíǹde kúrò nínú òkú. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé, èéṣe tí àwọn akọ̀wé a fi wípé Èlíjà ni yóò tètè kọ dé? Jésù sì dáhùn, ó wí fún wọn pé, lóòótọ́ ni, Èlíjà yóò tètè kọ dé, yóò sì mú nǹkan gbogbo padà sí ipò. Ṣùgbọ́n mo wí fún yín, Èlíjà ti dénà, wọn kò sì mọ̀ ọ́, ṣùgbọ́n wọ́n ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí i. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà pẹ̀lú ni ọmọ ènìyàn yóò jìyà púpọ̀ lọ́dọ̀ wọn. Nígbà náà ni ó yí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, Jòhánù Bàtísí ni ẹni tí ó ń sọ̀rọ̀ rẹ̀ fún wọn. Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ ìjọ ènìyàn, ọkùnrin kan sì tọ̀ wá, ó kúnlẹ̀ fún, ó sì wí pé, Olúwa, ṣàánú ọmọ mi, nítorí ó ní wárápá, ó sì ń joró gidigidi, nígbà púpọ̀ ni máa ṣubú sínú iná, àti nígbà púpọ̀ sínú omi. Mo sì mú un tó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, wọn kò sì lè mú un láradá. Jésù sì dáhùn, ó wí pé, ìran aláìgbàgbọ́ àti alékèrèkè yìí, èmi ò ti bá yín gbé pẹ́ tó, èmi ò sì ti mú sùúrù fún yín pẹ́ tó, gbé ọmọ náà tọ̀ mí wá nìyín. Jésù sì bá a wí, ẹ̀mí èṣù náà sì jáde kúrò lára rẹ̀, a sì mú ọmọ náà láradá ní wákàtí kan náà. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá lẹ́yìn, wọ́n bí pé, èéṣe tí àwa kò fi lè lé e jáde? Jésù sì wí fún wọn pé, nítorí àìgbàgbọ́ yín ni. Lóòótọ́ ni mo ṣáà wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró irúgbìn mustard, ẹ̀yin ò wí fún òkè yìí pé, ṣí nìyín lọ sí ọ̀hún, yóò sì ṣe, kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀. Nígbà tí wọ́n ń bẹ ní Galilee, Jésù wí fún wọn pé a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́, wọ́n sì fà á ní ìjọ́ kẹta yóò sì jíǹde. Inú wọn sì bàjẹ́ gidigidi. Nígbà tí wọ́n dé Kapanaumu, àwọn tí ń gba owó òde tọ Pétérù wá wípé olùkọ́ yín kì í san owó òde. Ó wípé bẹ́ẹ̀ ni. Nígbà tí ó sì wọ ilé, Jésù ṣíwájú rẹ̀, ó bi pé Símónì, ìwọ ti rò ó sí, lọ́wọ́ ta ni àwọn ọba ayé máa gba owó òde, lọ́wọ́ àwọn ọmọ wọn tàbí lọ́wọ́ àwọn àlejò? Pétérù wí fún un pé lọ́wọ́ àwọn àlejò. Jésù wí fún un pé ǹjẹ́ àwọn ọmọ bọ́? Ṣùgbọ́n kí a má bàa bí wọn nínú, ìwọ lọ sí òkun kí o sì sọ ìwọ sí omi, kí o sì mú ẹja tí o bá kọ́ fà sókè. Nígbà tí ìwọ bá sì yà á lé ẹnu, ìwọ ó sì rí ṣékélì kan níbẹ̀, òun ni kí o mú kí o sì fi fún wọn fún tèmi àti tirẹ.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìrere ti Matthew, orí ìkejìdínlógún. Lákòókò náà ni àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá. Wọ́n bi pé ta ni ẹni tí ó pọ̀ jù ní ìjọba ọ̀run? Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀, ó mú un dúró láàrin wọn, ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kẹ́sì dàbí àwọn ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí, òun náà ni yóò pọ̀ jù ní ìjọba ọ̀run. Ẹni tí ó bá sì gba irú ọmọ kékeré yìí kan ní orúkọ mi, ó gbà mí. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí tí ó gbà mí gbọ́kọsẹ̀, ó yá fún un kí a sọ ọlọ ńlá mọ́ ilé ọ̀run, kí a sì rí sí ibú omi òkun. Ègbé ni fún ayé nítorí ohun ìkọ̀sẹ̀. Ohun ìkọ̀sẹ̀ kò lè ṣe kí ó má dé, ṣùgbọ́n ègbé ni fún Olúwa rẹ̀ náà nípasẹ̀ ẹni tí ohun ìkọ̀sẹ̀ náà ti wá. Bí ọwọ́ rẹ tàbí ẹsẹ̀ rẹ bá sì mú ọkọsẹ̀, kí e kúrò kí o sì sọ ọ́ nù. Ó sàn fún ọ kí o ṣe akíwọ́ tàbí akísẹ̀ lọ sínú ìyè, ju kí o ní ọwọ́ méjì tàbí ẹsẹ̀ méjì, kí a gbé ọ jù sínú iná àìnípẹ̀kun. Bí ojú rẹ bá sì mú ọkọsẹ̀, yọ ọ́ jáde kí o sì sọ ọ́ nù. Ó sàn fún ọ kí o lọ sínú ìyè lé olójú kan, ju kí o ní ojú méjì, kí a gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì. Kíyè sára, kí ẹ̀yin má gan ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí, nítorí mo wí fún yín pé nígbà gbogbo ní ọ̀run ni àwọn áńgẹ́lì wọn ń wo ojú bàbá mi tí ń bẹ ní ọ̀run. Nítorí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó nù là, ẹ̀yin ti rò ó sí. Bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn, bí ọ̀kan nù nínú wọn, kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù sílẹ̀, kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí. Ǹjẹ́ bí ó bá sì rí i, lóòótọ́ ni mo wí fún yín, ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju mọ́kàndínlọ́gọ́rùn-ún ìyókù lọ tí kò nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá yín tí ń bẹ ní ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kí ó ṣègbé. Pẹ̀lúpẹ̀lú, bí arákùnrin rẹ bá ṣe ọ́, lọ sọ ẹ̀ṣẹ̀ rẹ fún ti ìwọ tirẹ̀ méjì. Bí ó bá gbọ́ tirẹ̀, ìwọ mú arákùnrin rẹ bọ̀ sípò. Ṣùgbọ́n bí kò bá gbọ́ tirẹ̀, nígbà náà ni kíwọ kí o mú ẹnìkan tàbí méjì pẹ̀lú ara rẹ, kí gbogbo ọ̀rọ̀ ní ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta bá lè fi ìdí múlẹ̀. Bí ó bá sì kọ̀ láti gbọ́ wọn, wí fún ìjọ ènìyàn Ọlọ́run. Bí ó bá sì kọ̀ láti gbọ́ ti ìjọ ènìyàn Ọlọ́run, jẹ́ kí ó dàbí ike fèrísíọ àti agbo owó òde. Lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá dè ní ayé, a ó dè ní ọ̀run. Ohunkóhun tí ẹ̀yin bá sì tú ní ayé, a ó tú ní ọ̀run. Mo wí fún yín ẹ̀wẹ̀ pé bí ẹni méjì nínú yín bá fi ohun ṣọ̀kan ní ayé yìí ní ti ohunkóhun tí wọn ó béèrè, a ó ṣe fún wọn láti ọ̀dọ̀ bàbá mi tí ń bẹ lé ọ̀run wá. Nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá kó ara wọn jọ lé orúkọ mi, níbẹ̀ ni èmi ó wà ní àárín wọn. Nígbà náà ni Pétérù tọ̀ wá, ó wí pé Olúwa, nígbà mélòó ni arákùnrin mi yóò ṣẹ̀ mí tí èmi ó sì fi jì í? Títí di ìgbà méje? Jésù wí fún un pé èmi kò wí fún ọ pé títí di ìgbà méje, bí kò ṣe títí di ìgbà àádọ́rin méje. Nítorí náà ni ìjọba ọ̀run fi dàbí ọba kan tí ń fẹ́ gba ìṣirò lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó bẹ̀rẹ̀ sí gba ìṣirò, a mú ọ̀kan tọ̀ wá tí ó jẹ́ ní 1,000 talents. Ǹjẹ́ bí kò ti ní ohun tí yóò fi san án, Olúwa rẹ̀ pàṣẹ pé kí a tà á, àti obìnrin rẹ̀, àti àwọn ọmọ rẹ̀, àti ohun gbogbo tí ó ní, kí a sì san gbèsè náà. Nítorí náà, lé ọmọ ọ̀dọ̀ náà wúlẹ̀, ó sì tẹríba fún un, ó ń wí pé, Olúwa, mú sùúrù fún mi, èmi ó sì san gbogbo rẹ̀ fún ọ. Olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un, ó tú u sílẹ̀, ó fi gbèsè náà jì í. Ṣùgbọ́n nígbà tí ọmọ ọ̀dọ̀ náà jáde lọ, ó sì rí ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ tí ó jẹ́ ní 100 owó idẹ, ó gbé ọwọ́ lé, ó fún un lé ọrùn, ó wí pé, san gbèsè tí ìwọ jẹ mí. Ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ kúnlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó sì ń bẹ̀ ẹ́ wí pé, mú sùúrù fún mi, èmi ó sì san gbogbo rẹ̀ fún ọ. Òun kò sì fẹ́, ó lọ, ó gbé sọ sínú túbú títí yóò fi san gbèsè náà. Nígbà tí àwọn ìránṣẹ́ ẹgbẹ́ rẹ̀ rí èyí tí a ṣe, àánú ṣe wọ́n gidigidi, wọ́n lọ, wọ́n sì sọ gbogbo ohun tí a ṣe fún Olúwa wọn. Nígbà tí Olúwa rẹ̀ pè é tán, ó wí fún un pé, ìwọ ìránṣẹ́ búburú yìí, mo fi gbogbo gbese ni jio nitori ti iwo be mi iwo ki si sanu iranse egbe re gege bi mo ti sanu fun o oluwa re si binu o fi fun awon onitubu
3: titi o fi san gbogbo gbese yi ti o je
1: be na gege ni baba mi tin be le orun yo se fun yin bi olukuluku ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji inrere ti Matthew ori ikokandini ogun o si se nigba ti Jesu pari oro won yi tan o kuro ni Galilee o si lo si ekun Judea ni oke odo Jordan opo ejo eniyan si to leyin o si mu won lara da nibe awon farisi si wa sodo re won dan wo won si wi fun pe o ato fun okunrin ki o ko aya re sile nitori oran gbogbo o dan o si wi fun won pe eyin ko ti ka pe eni ti o da won nigba tete ko se o da won ti a ko fi abo o si wi pe nitori eyi ni okunrin yo se fi baba ati iya re sile yo fa mu aya re awon mejeje asi di ara kan nitori na won ki se meji mo bi ko se ara kan nitori na ohun ti olorun ba so sokan ki eniyan ki o ma se ya won won wi fun pe e se ti mo se fi ase fun wa wi pe ki a fi iwe iko sile fun ki a si ko sile o wi fun won pe nitori lile aya yin ni mo se se je fun yin lati ma ko aya yin sile sugbon lati igba tete ko se wa ko ri be mo si wi fun yin enikeni ti o ba ko aya re sile bi ko se pe nitori agbere ti o si gbe omiran ni iyawo o se panshaga enikeni ti o ba si gbe eni ti a ko sile ni iyawo o se panshaga awon omo eyin re wi fun pe bi oran okunrin ba ri bayi si aya re ko se anfani lati gbe iyawo sugbon o wi fun won pe gbogbo eniyan ko le gba oro yi bi ko se awon eni ti a fibun awon iwe famiran be ti a bi be lati inu iya won wa awon iwe famiran be ti awon araye so di iwe fa awon iwe fa si wa awon ti o so ara won di iwe fa nitori ijobo orun eni ti o ba le gba ki o gba nigba na le agbe awon omo owo wa sodo re ki o le fi owo le won ki o si gbadura awon omo eyin re si ba won wi sugbon Jesu ni jowo awon omo kekere e ma si se da won lekun ati wa sodo mi nitori ti iru won ni ijobo orun o si fi owo le won o si lo kuro nibe si kiyesi enikan to wa o si wi fun pe oluko ni rere ohun rere kini emi o se ki emi ki o le ni iya ni pekun o si wi fun pe e se ti iwo fi pe mi ni eni rere kan ko si bi ko se enikan eyi ni ni Olorun sugbon bi iwo ba nfe wo ibi iye pa ofin mo o bi le re pe ewo Jesu wi pe iwo ko gbodo pa eniyan iwo ko gbodo se panshaga iwo ko gbodo jale iwo ko gbodo jeri eke bowo fun baba ohun iya re ati ki iwo fi aladugbo re bi ara re omodekunrin na wi fun pe gbogbo nkan wonyi ni mo ti pamọ lati igba ewe mi wa kini o ku mi ku Jesu wi fun pe bi iwo ba nfe pe lo ta ohun ti o ni ki o si fi tore fun awon talaka iwo si ni isura ni orun si wa ki o ma to mi leyin sugbon nigba ti omodekunrin na gbo oro na o jade lo pelu ibanuje nitori ti o le oro pupo nigba na ni Jesu wi fun awon omo eyin re pe looto ni mo wi fun yin pe o soro gidigidi fun oloro lati wo ijobo orun mo si wi fun yin ewe o rorun fun ibakasi e lati wo oju abere ju fun oloro lati wo ijobo olorun lo nigba ti awon omo eyin re gbo enu ya won gidigidi won wi pe nje ta ni wa le la sugbon Jesu wo won o si wi fun won pe eniyan ni eyi soro fun sugbon fun olorun ohun gbogbo ni sise nigba na ni peteru dahun o si wi fun pe wo awa ti fi gbogbo re sile awa si n to leyin nje kini awa wa ni Jesu wi fun won pe looto ni mo wi fun yin pe eyin ti en to mi leyin ni igba tun bi nigba ti omo eniyan yo joko lori ite ogo re eyin o si joko pelu lori ite mejila eyin o ma se idaju awon iya Israeli mejila ati gbogbo eni ti o fi ile sile tabi arakunrin tabi arabinrin tabi baba tabi iya tabi aya tabi omo tabi ile nitori oruko mi won ri ororun gba won si jogun iya ni pekun sugbon opo awon ti o siwaju ni yo keyin awon ti o keyin ni yo si siwaju.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: In rere ti Matthew, ori ogun, ijobo orun sadabi okunrin kan ti se baale ile, ti o jade ni kutukutu owuro lati pe awon alagbase sinu ogba ajara re. Nigba ti o si ba awon alagbase pinu re si owo ide kookan ni ojo, o ran won lo sinu ogba ajara re. O si jade lakoko wakati eketa ojo, o ri awon alairise miran, won duro nibi oja. O si wi fun won pe e lo si ogba ajara pelu ohunkohun ti o ba to emi o fi fun yin won si mu ona won pon lo sibe o tun jade lo lakoko wakati kefa ati kesan ojo o si se be o si jade lo lakoko wakati kokan la ojo o ri awon alairi se miran ti o duro o si wi fun won pe e se ti eyin fi duro lati oni moni ni airise won wi fun pe nitori ti ko si eni ti o fun wa ni agbase o wi fun won pe e lo pelu sinu ogba ajara eyi ti o ba to ni eyin o ri gba nigba ti o di oju ale oluwa ogba ajara wi fun iriju re pe ki awon alagbase eni ki o si fi owo agbase won fun won bere lati eni ikeyin lo si ti isaju nigba ti awon ti a pe lakoko wakati kokan la ojo de gbogbo won gba owo ide kokan sugbon nigba ti awon ti o ti saju de won se bi awon o gbaju be lo olukuluku won si gba owo ide kokan nigba ti won gba tan won kun si baale na wipe awon ara ikeyin won yi sise kiki wakati kan iwo si mu won ba wa dogba awa ti o ti ru eru ti a si farada oru ojo o si da okan ninu won lohun pe ore emi ko sise si o iwo ki o ba mi pinu re si owo ide kan ni ojo gba yi ti se tire ki o si ma ba tire lo emi o si fi fun ikeyin yi gege bi mo ti fi fun o ko a to ki emi ki o fi nkan ti se ti emi se bi o ti wu mi oju re koro nitori ti emi se ni rere be ni awon ikeyin yo di ti iwaju awon eni iwaju yo si di ti ikeyin nitori opolopo ni a pe sugbon die ni a o ri yan Jesu si ngoke lo si Jerusalem o si pe awon omo eyin re meji la si apa kan ni ona o si wi fun won pe o awa ngoke lo si Jerusalem a o si fi omo eniyan le awon olori alufa ati awon akowe lowo won si da lebi iku won si fa le awon keferi lowo lati fi ise eleya lati na ati lati kan mo agbelebu ni ijo keta yo si jinde nigba na ni iya awon omo sebede ba awon omo re to wa o be o si nfe nkan ni owo re o si bi pe kini iwo nfe o wi fun pe je ki awon omo mi mejeji ki o ma joko okan ni owo otun re okan ni owo osi ni ijoba re sugbon Jesu dahun o si wi pe eyin ko mo ohun ti eyin n bere eyin le mo ninu ago ti emi o mu ati ki a si fi baptisimu ti a fi baptisi mi baptisi eyin won si wi fun pe awa le se o si wi fun won pe looto ni eyin o mu ninu ago mi ati ninu baptisimu ti a fi baptisi mi ni a si fi baptisi eyin sugbon lati joko ni owo otun ati ni owo osi mi ki se ti emi lati fi fun ni bi ko se pe fun kiki awon eni ti a ti pese re sile fun lati odo baba mi wa nigba ti awon mewa iyoku gbo won binu si awon arakunrin won mejeje sugbon Jesu pe won sodo re o si wi pe eyin mo pe awon oba keferi a ma lo agbara lori won ati awon eni nla ninu won a ma fi ola te ri won ba sugbon ki yo ri be laarin yin sugbon enikeni ti o ba fe po ninu yin e je ki o se iranse yin ati enikeni ti o ba fe se olori ninu yin je ki o ma se omo odo yin ani gege bi omo eniyan ko ti wa ki a se iranse fun bi ko se lati se iranse fun ni ati lati fi emi re se irapada opolopo eniyan bí wọn ti ń ti jẹríko jáde ọpọ ènìyàn ń tọ lẹyìn sì kíyèsí àwọn ọkùnrin afọjú méjì jókòó létí ọnà nígbà tí wọn gbọ pé jésù ń ré kọjá wọn kígbe sókè wípé olúwa ìwọ ọmọ dáfídì ṣàánú fún wa àwọn ènìyàn sì bá wọn wí
4: nítorí kí wọn kí ó ba lè pa ẹnu wọn mọ
1: ṣùgbọn wọn kígbe jù bẹẹ lọ wípé olúwa ìwọ ọmọ dáfídì ṣàánú fún wa jésù sì dẹsẹ dúró ó pè wọn ó sì wípé kí ni ẹyin fẹ kí èmi kí ó ṣe fún yín wọn wí fún un pé olúwa kí ojú wa kí ó lè là bẹ́ẹ̀ ni Jésù ṣàánú fún wọn ó sì fi ọwọ́ tọ wọn ní ojú lọ́gán ojú wọn sì là wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn.
5: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá
6: ẹjọ́ sá níbi tí a kà nínú ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ ẹ máa ní ìgbóná ọkàn ẹjọ́ sá ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn.
5: Ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
6: Bẹ́ẹ̀ni sà.
5: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ̀lẹ̀ sọ fún wa?
6: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì.
5: Ẹ ṣe púpọ̀. Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wepe oye ki a fi itara han pelu ife olorun pelu ina emi ti o njo ninu okan wa lati le se ife olorun ati lati le se ise fun olorun gege bi ona ti

bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wá láti pa omi. Jésù sì wí fún un pé, fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ara Samaria náà wí fún un pé, èyí ti rí. Tí ìwọ fi tí í ṣe Jew fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ṣe obìnrin ara Samaria, nítorí tí àwọn Jew kì í bá àwọn ara Samaria lò pọ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé, ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run, àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀, ohun ìbá sì fi omi èyè fún ọ. Obìnrin náà wí fún un pé, ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi, bẹ́ẹ̀ ni kànga náà jìn, níbo ni ìwọ gbé ti rí omi èyè náà? Ẹsẹ̀ kẹtàlá Jésù dáhùn, ó wí fún un pé, ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òrùn gbẹ yóò sì tún gbẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀, tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn ni Jésù Kristì ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi, wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristì, kí á tó mọ Kristì, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfo. A kò ní iyì, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfo. A kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa, ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristì, tí a rì wá bọ inú kànga omi iyì, ó dájú wípé a ó kùn pẹ̀lú omi iyì látinú Kristì. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá, ó yẹ kí ó yí ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, nígbà tí a ti wọ inú Kristì, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristì, a ti gbàgbọ́ nínú Kristì, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristì. Nígbà tí a ti wọ inú Kristì, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristì, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristì nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì. Èyí ni a ń pè ní kíkún wa nínú Kristì. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristì. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀. Ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristì. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà, wípé ìwòsàn wà nínú Kristì.
bi e ba nfe alaafia ko tun le to fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi e ba nfe agbara ko tun le to fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun bi e ba nfe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati pi won fun wa ninu Kristi tun wo le kan si bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kon kon so wipe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wipe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wipe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wipe leyin igba ti a ba ti ni igbala iwa mimo eso di mimo ni ati pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lau lau ninu Efeso ori 5 ese 37 ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi irun kan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi a so fun awe pe eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin agbara fun ise esin olorun yo je ti wa bi abato olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo pe nipa ina Kristi ni amu wa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun olorun wipe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wipe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin ese 19 sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipase Kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa wepe olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wepe ohun gbogbo.
ti olorun ri wipe anilo ninu aye ati ni aye raye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyin ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa ase ti se yin ni kikun ninu re ase ti se yin ni kikun ninu re ki o ye wa wipe opolopo ni o ma nlo si lefe ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wipe ati se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju pe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kẹrìnlá lati ẹsẹ ìkẹtàlá ohunkóhun ti ẹyin ba si bere le orúkọ mi ìbá ṣe ìgbàlà ohunkóhun ti ẹyin ba si bere le orúkọ mi ìdáríjì ẹsẹ ni ìrètí ọrun ni ìyà nípẹkun ni ohunkóhun ti ẹyin ba si bere le orúkọ mi ohun náà lèmi ó ṣe kí a lè yin babalógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò tí sọ wa di mímọ́ a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa ó ní bí a bá béèrè lọ́wọ́ ọlọ́run wé pé kí o sọ wa di mímọ́ nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́ ẹni tí ó ní ìwà mímọ́ ẹni tí ó ní òdodo ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde o lè béèrè lọ́wọ́ ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà lé èmi ó ṣe bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè àwọn mìíràn ìdáǹde nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé bí agbára ọlọ́run agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí ọlọ́run ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi ìbá ṣe ìgbàlà ìbá ṣe ìsọ̀rí mímọ́ ìbá ṣe ìfi agbára ẹ̀mí ọlọ́run kún ni ó ní òun náà lèmi ó ṣe bí ó bá sì jẹ́ ìwòsàn ó ní èmi ó ṣe bí ó bá jẹ́ ìdáǹde ó ní èmi ó ṣe bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ ó ní èmi ó ṣe òun náà lèmi ó ṣe kí a lè yin babalógo nínú ọmọ nínú ẹsẹ̀ ìkẹrìnlá bí ẹ̀yin bá béèrè ohunkóhun ìgbàlà ni ohunkóhun ìsọ̀rí mímọ́ ni ohunkóhun agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi èmi ó ṣe é ní Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run
ilé ògo lókè wípé ojú tọrọ kọbọ tí a máa ń béèrè lọ èéṣe tí a kò fi béèrè lọwọ ọlọrun wípé nígbà tí a bá pa ojúdé ní ikú wípé àfẹẹrí ọlọrun àfẹẹrí jésù kristi lójúkojú èéṣe bí a bá mọ wípé láti dé ọrun láti jókòó lórí ìtẹ pẹlú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí pé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́ èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wá jí kí ó fi iná ẹ̀mí kí ó fi jó gbogbo ohun tí kò ní láárí ní ìgbésí ayé wa kí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí pé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlèdúró ti ọlọ́run ni yóò sálọ ní ìgbésí ayé wa èéṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára ọlọ́run à ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èéṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé à ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọ jí kí ó wá sọ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olówó ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyè lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú kristi ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá jésù pàdé ni a ó bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú kristi wò bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọdí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́
ati gbigboro ife Olorun jibe lo a tun ma to kikun ninu Kristi a ma to jibe lo ti a ba tin fun ni agbara mi Olorun a tun ma to jibe lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Kristi loju koju ti a ba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu Olorun nigba yi gan ni a ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun Olorun wipe gba ti ati se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo Olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agbara Olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun Olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti Olorun ki o se gbadura titi agbara yo fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a di ilere Olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

0: Ìrere ti Matthew, orí 11. Nígbà tí wọ́n súnmọ́ etí Jerusalemu tí wọ́n dé Bethphage ní òkè Olifi, nígbà náà ni Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì lọ. Ó wí fún wọn pé, ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín, lọ́gán, ẹ̀yìn orí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú, ẹ tú wọn kí ẹ sì fà wọ́n fún mi wá. Bí ẹnìkan bá sì wí nǹkan fún yín, ẹ̀yin ó wí pé Olúwa ní fi wọ́n ṣe, lọ́gán ni yóò sì ran wọn wá. Gbogbo èyí ni a ṣe kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì wá kí ó lè ṣe pé ẹ sọ fún ọmọbìnrin sí ó ní pé kíyèsí ọba rẹ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ, ó ní ìrẹ̀lẹ̀, ó jókòó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Àwọn ọmọ ẹ̀yìn náà sì lọ,
1: wọ́n ṣe bí Jésù ti wí fún wọn.
0: Wọ́n sì fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá àti ọmọ rẹ̀, wọ́n sì tẹ aṣọ wọn sí ẹ̀yìn wọn, wọ́n sì gbé Jésù ká. Ọ̀pọ̀ ìjọ ènìyàn tẹ aṣọ wọn sí ọ̀nà, ẹlòmíràn ṣẹ́ ẹ̀ka igi wẹ́wẹ́, wọ́n sì fọ wọn sí ọ̀nà. Ìjọ ènìyàn tí ń lọ níwájú àti èyí tí ń tọ̀ wọ́n lẹ́yìn kígbe wípé Hosanna fún ọmọ Dáfídì, olùbùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ Olúwa, Hosanna lókè ọ̀run. Nígbà tí ó dé Jerusalemu, gbogbo ìlú mìtìtì wípé ta ni yìí? Ìjọ ènìyàn sì wípé èyí ni Jésù wòlíì láti Nasareti ti Galili. Jésù sì wọ inú tẹ́ḿpìlì Ọlọ́run lọ, ó sì lé gbogbo àwọn ẹni tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde, ó sì yí tábìlì àwọn onípàṣípàrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé. Ó sì wí fún wọn pé, a ti kọ́ pé ilé àdúrà ni a ó máa pe ilé mi, ṣùgbọ́n ẹ̀yin sọ ọ́ di ihò ọlọ́ṣà. Àti àwọn afọ́jú àti àwọn amúkun wá sọ́dọ̀ rẹ̀ ní tẹ́ḿpìlì, ó sì mú wọn láradá. Ṣùgbọ́n nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé rí ohun ìyanu tí ó ṣe, àti bí àwọn ọmọ kéékèèké ti ń ké ní tẹ́ḿpìlì wípé Hosanna fún ọmọ Dáfídì, inú bí wọn gidigidi. Wọ́n sì wí fún wọn pé, ìwọ gbọ́ èyí tí àwọn wọ̀nyí ń wí? Jésù wí fún wọn pé, bẹ́ẹ̀ ni, ẹ̀yin kò ti kà á nínú ìwé pé láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti àwọn ọmọ ọmú ni ìwọ ti mú ìyìn pé? Ó sì fi wọn sílẹ̀, ó jáde kúrò ní ìlú náà lọ sí Bẹ́tánì, ó wọ̀ síbẹ̀. Nígbà tí ó di òwúrọ̀, bí ó ti ń padà bọ̀ sí Jerusalemu, ebi ń pa á. Nígbà tí ó rí igi ọ̀pọ̀tọ́ ní ọ̀nà, ó lọ síbẹ̀, kò sì rí ohun kan lórí rẹ̀, bí kò ṣe kìkì ewé. Ó sì wí fún un pé kí èso kí ó má so lórí rẹ̀ láti òní lọ títí láéláé. Lójú kan náà, igi ọ̀pọ̀tọ́ náà gbẹ. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i, ẹnu yà wọ́n, wọ́n wí pé igi ọ̀pọ̀tọ́ yìí má tètè gbẹ. Jésù dáhùn, ó sì wí fún wọn pé, lóòótọ́ ni mo wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tí ẹ kò bá sì ṣiyèméjì, ẹ̀yin kì yóò ṣe kìkì èyí tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́ yìí, ṣùgbọ́n bí ẹ̀yin bá tilẹ̀ wí fún òkè yìí pé ṣìdí kí o sì bọ́ sínú òkun, yóò ṣẹ. Ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́, ẹ̀yin ó rí gbà. Nígbà tí ó sì dé inú tẹ́ḿpìlì, àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ bí ó ti ń kọ́ àwọn ènìyàn. Wọ́n wí pé, àṣẹ wo ni ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí? Ta ni ó sì fún ọ ní àṣẹ yìí? Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, èmi ó sì bí ń léèrè ohun kan pẹ̀lú, bí ẹ̀yin bá sọ fún mi, èmi ó sì sọ fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí. Baptisimu Jòhánù, níbo ni ó ti wá? Láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn? Wọ́n sì bá ara wọn gbèrò wípé bí àwa bá wípé láti ọ̀run wá ni, òun ó wí fún wa pé, èé a ti ṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́. Ṣùgbọ́n bí àwa bá sì wípé láti ọ̀dọ̀ ènìyàn, àwa ń bẹ̀rù ìjọ ènìyàn, nítorí gbogbo wọn ka Jòhánù sí wòlíì. Wọ́n sì dá Jésù lóhùn wípé àwa kò mọ̀. Ó sì wí fún wọn pé, ǹjẹ́ èmi kì yóò sì wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí? Ṣùgbọ́n kí ni ẹ̀yin ń rò? Ọkùnrin kan wà tí ó lé ọmọ ọkùnrin méjì. Ó tọ ìkíní wá, ó sì wípé, ọmọ, lọ ṣiṣẹ́ lónìí nínú ọgbà àjàrà mi. Ó sì dáhùn wípé, èmi kì yóò lọ. Ṣùgbọ́n ó ronú níkẹyìn, ó sì lọ. Ó sì tọ ìkejì wá, ó sì wí bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó sì dáhùn wí fún un pé, èmi ó lọ, bàbá, kò sì lọ. Nínú àwọn méjèèjì, èwo ni ó ṣe ìfẹ́ bàbá rẹ̀? Wọ́n wí fún un pé, èyí èkíní. Jésù sì wí fún wọn pé, lóòótọ́ ni mo wí fún yín. Àwọn agbowó òde àti àwọn panṣágà ṣíwájú yín lọ sí ìjọba Ọlọ́run. Nítorí Jòhánù bá ọ̀nà òdodo tọ̀ yín wá, ẹ̀yin kò sì gbà á gbọ́. Ṣùgbọ́n àwọn agbowó òde àti àwọn panṣágà gbà á gbọ́. Ṣùgbọ́n ẹ̀yin, nígbà tí ẹ̀yin sì rí, ẹ kò ronú pé wàdà níkẹyìn kí ẹ lè gbà á gbọ́. Ẹgbọ́ òwe mìíràn, baálé ilé kan wà tí ó gbin àjàrà, ó sì ṣọgbà yí ká, ó wá ibi ìfúntí sínú rẹ̀, ó kọ ilé ìṣọ́, ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà, ó sì lọ sí àjò. Nígbà tí àkókò èso súnmọ́ etílé, ó rán àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ sí àwọn olùṣọ́gbà náà kí wọn kí ó lè gbà wá nínú èso rẹ̀. Àwọn olùṣọ́gbà sì mú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀, wọ́n lu ìkíní, wọ́n pa ìkejì, wọ́n sì sọ ìkẹta ní òkúta. Ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ́ mìíràn tí ó ju àwọn ti ìṣáájú lọ, wọ́n sì ṣe bẹ́ẹ̀ sí wọn gẹ́gẹ́. Ṣùgbọ́n ní ìkẹyìn gbogbo wọn, ó rán ọmọ rẹ̀ sí wọn, ó wí pé, wọn ó ṣojú ìṣáájú fún ọmọ mi. Ṣùgbọ́n nígbà tí àwọn olùṣọ́gbà rí ọmọ náà, wọ́n wí fún ara wọn pé, èyí yìí ni àrólé, ẹ wá, ẹ jẹ́ kí a pa á, kí a sì kó ogun rẹ̀. Wọ́n sì mú un, wọ́n wọ́ ọ jáde kúrò nínú ọgbà àjàrà náà, wọ́n sì pa á. Ǹjẹ́ nígbà tí Olúwa ọgbà àjàrà bá dé, kí ni yóò ṣe sí àwọn olùṣọ́gbà wọn ni?
1: Wọ́n wí fún un pé,
0: yóò pa àwọn ènìyàn búburú wọn nìrun ní ipa òṣì, yóò sì fi ọgbà àjàrà rẹ̀ ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà mìíràn, àwọn tí ó máa fi èso rẹ̀ fún un lákòókò. Jésù wí fún wọn pé, ẹ̀yin kò ti kà á nínú ìwé mímọ́ pé, òkú òkúta tí àwọn ọmọlẹ́kọ̀ sílẹ̀, òun náà ni ó sì di pàtàkì igun ilé, èyí ni iṣẹ́ Olúwa, ó sì jẹ́ ìyanu ní ojú wa. Nítorí náà, èmi wí fún yín pé a ó gba ìjọba Ọlọ́run lọ́wọ́ yín, a ó sì fi fún orílẹ̀-èdè tí yóò máa mú èso rẹ̀ wá. Ẹnikẹ́ni tí ó bá ṣubú lu òkúta yìí yóò fọ́, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣubú lu yóò lọ lúlú. Nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn farisí gbọ́ òwe rẹ̀, wọ́n wòye pé àwọn ni ó ń bá wí. Ṣùgbọ́n nígbà tí wọ́n wọ̀ ọ̀nà àti gbé ọwọ́ lé, wọ́n bẹ̀rù ju ènìyàn nítorí tí wọ́n kà á sí wòlíì.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìrere ti Matthew, orí ìkejìlé ní ogún. Yesu sì dáhùn, ó sì tún fi òwe sọ̀rọ̀ fún wọn pé, ìjọba ọ̀run dàbí ọba kan tí ó ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀. Ó sì rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ pé àwọn tí a ti pè tẹ́lẹ̀ sí ibi ìyàwó, ṣùgbọ́n wọn kò fẹ́ wá. Ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ̀ mìíràn wípé, ẹ wí fún àwọn tí a pè pé, wo, mo ṣe oúnjẹ mi tán, a pa màálù àti gbogbo ẹran àbópa mi, a sì ṣe ohun gbogbo tán, ẹ wá sí ibi ìyàwó. Ṣùgbọ́n wọn kò fi pe nǹkan. Wọ́n bá ti wọn lọ, ọ̀kan sí ọ̀nà oko rẹ̀, òmíràn sí ọ̀nà owó rẹ̀. Àwọn ìyókù sì mú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, wọ́n ṣe àbùkù sí wọn, wọ́n sì lù wọ́n pa. Nígbà tí ọba sì gbọ́ èyí, ó bínú, ó sì rán àwọn ogun rẹ̀ lọ, ó pa àwọn apànìyàn wọn nírun, ó sì kún ìlú wọn. Nígbà náà ni ó wí fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé, a ṣe àṣẹ ìyàwó tán, ṣùgbọ́n àwọn tí a pè kò yẹ. Nítorí náà, ẹ lọ sí ọ̀nà òpópó, iyekíye ẹni tí a bá rí, ẹ pè wọ́n wá sí ibi ìyàwó. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ wọn ni sì jáde lọ sí ọ̀nà òpópó, wọ́n sì kó gbogbo àwọn ẹni tí wọ́n rí jọ, àti búburú àti rere. Ibi àṣẹ ìyàwó sì kún fún àwọn tí ó wá jẹun. Nígbà tí ọba náà wá wo àwọn tí ó wá jẹun, ó rí ọkùnrin kan níbẹ̀ tí kò wọ aṣọ ìyàwó. Ó sì bí pé, ọ̀rẹ́, ìwọ ti ṣe wọ ẹ̀yìn wá, láì ní aṣọ ìyàwó, kò sì lè fọhùn. Nígbà náà ni ọba wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé, ẹ dì í tọwọ́ tẹsẹ̀, ẹ gbé e kúrò kí ẹ sì sọ ọ́ sínú òkùnkùn lóde, níbẹ̀ ni ẹkún òyìn ìpayínkeke yóò gbé wà. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè, ṣùgbọ́n díẹ̀ ni a yàn. Nígbà náà ni àwọn farisí lọ, wọ́n gbìmọ̀ bí wọ́n ti ṣe rí ọ̀rọ̀ gbá mọ́ lẹ́nu. Wọ́n sì rán àwọn ọmọ ẹ̀yìn wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù lọ sọ́dọ̀ rẹ̀ wípé, olùkọ́ni, àwa mọ̀ pé olótìtọ́ ni ìwọ, ìwọ sì ń kọ́ni ní ọ̀nà Ọlọ́run ní òtítọ́, bẹ́ẹ̀ ni ìwọ kìí wojú ẹnikẹ́ni, nítorí tí ìwọ kìí ṣe ojúṣàájú ènìyàn. Ǹjẹ́ wí fún wa, ìwọ ti rò ó sí, ó tọ́ láti máa san owó òde fún Kẹ́sàrì tàbí kò tọ́? Ṣùgbọ́n Jésù mọ èrò búburú wọn, ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò, ẹ̀yin àgàbàgebè? Ẹ fi owó idẹ kan fún mi, wọ́n sì mú owó idẹ kan tọ̀ wá. Ó sì bí wọn pé, àwòrán àti àkọlé ta ni èyí? Wọ́n wí fún wọn pé, ti Kẹ́sàrì ni. Nígbà náà ni ó wí fún wọn pé, ǹjẹ́ ẹ fi ohun tí ṣe ti Kẹ́sàrì fún Kẹ́sàrì, àti ohun tí ṣe ti Ọlọ́run fún Ọlọ́run? Nígbà tí wọ́n sì ti gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ẹnu yà wọ́n, wọ́n fi í sílẹ̀, wọ́n sì bá tiwọn lọ. Ní ìjọ kan náà ni àwọn Sadusí tọ̀ wá, àwọn tí ó wí pé, àjíǹde òkú kò sí, wọ́n sì bí wí pé, olùkọ́ni, wọ́n sì wí pé bí ẹnìkan bá kú ní àìlọ́mọ, kí arákùnrin rẹ̀ kí ó ṣú aya rẹ̀ lópó, kí ó lè gbé irú dìde fún arákùnrin rẹ̀. Àwọn arákùnrin méje kan ti wà lọ́dọ̀ wa, èyí èkíní lẹ́yìn ìgbà tí ó gbé aya rẹ̀ ní ìyàwó, ó kú. Bí kò ti ní irú ọmọ, ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èkejì pẹ̀lú àti ẹ̀kẹta títí ó fi dé èkeje. Níkẹyìn gbogbo wọn,
1: obìnrin náà kú pẹ̀lú.
0: Ǹjẹ́ ní àjíǹde òkú, aya àti ta ni yóò aṣe nínú àwọn méjèèje? Nítorí gbogbo wọn ni ó ṣà ní Yesu dáhùn, ó sì wí fún wọn pé, ẹ̀yin ṣìnà nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́, ẹ kò sì mọ agbára Ọlọ́run. Nítorí pé ní àjíǹde òkú, wọn kì í gbéyàwó, a kì í sì fi wọn fúnni ní ìgbéyàwó.
1: Ṣùgbọ́n wọ́n dàbí àwọn áńgẹ́lì Ọlọ́run lé ọ̀run.
0: Ṣùgbọ́n ní ti àjíǹde òkú, ẹ̀yin kò ti ka èyí tí a sọ fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá wípé, èmi ni Ọlọ́run Ábráhámù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù. Ọlọ́run kì í ṣe Ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alàyè. Nígbà tí àwọn ènìyàn gbọ́ èyí, ẹnu yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn farisí gbọ́ pé ó pa àwọn Sadusí lé ẹnu mọ́, wọ́n pe ara wọn jọ. Nígbà náà ni ọ̀kan nínú wọn ti ṣe amòfin dán wò, ó sì bí léèrè ọ̀rọ̀ kan wípé, olùkọ́ni, èwo ni àṣẹ ńlá nínú òfin? Jésù sì wí fún un pé, kí ìwọ kí o fi gbogbo àyà rẹ, àti gbogbo ọkàn rẹ, àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èyí ni èkíní àti òfin ńlá. Èkejì sì dàbí rẹ̀, ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Nínú àwọn òfin méjèèjì yìí ni gbogbo òfin àti wòlíì rọ̀ mọ́. Bí àwọn farisí ti kó ara wọn jọ, Jésù bí wọn wípé, ẹ̀yin ti ro ti Kristi sí, ọmọ ta ní ṣe? Wọ́n wí fún un pé, ọmọ Dáfídì ni.
1: Ó wí fún wọn pé,
0: èyí àti ṣe tí Dáfídì nípa ẹ̀mí fi ń pè é ní Olúwa, wípé Olúwa wí fún Olúwa mi pé, ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi, títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Nje bi Dafidi ba npe ni Oluwa, e a ti ri ti o fi se omo re. Ko si si enikan ti o le da ni ohun oro kan. Be ni ko si eni ti o je bi ilere ohun kan mo lati ojo na lo.

àpíà pẹ̀lú gbogbo ènìyàn rántí o pẹ̀lú gbogbo ènìyàn ó ṣeéṣe bóyá ń tajà ní ìsọ̀rẹ́ kí ẹnìkan kí ó wá ra ìrẹsì tàbí gàrí tàbí aṣọ tàbí ohunkóhun tí ó ń tà kí ó sọ ọ̀rọ̀ sí ọ tí o rò wípé kò yẹ kí ó sọ tàbí kí ó máa dúnadúrà ohun tí ó fẹ́ rà lọ́wọ́ rẹ kí oye tí ó pe ohun tí ó fẹ́ rà kí ó dàbí ẹni wípé kò tẹ́ ọlọ́run ò ní kí a rántí wípé àwa tí a ń tẹ̀lé jésù a ń tẹ̀lé ọmọ aládé àlàáfíà kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ó ṣeéṣe bóyá ń gbé nínú ilé o sì ń dáná níbi ìdáná pẹ̀lú àwọn tẹ̀jọ́ ń gbé nínú ilé ó ṣeéṣe wípé bóyá gbọ́n mi sí omi ò tó fẹ́ ṣẹlẹ̀ ìwọ tí o jẹ́ ọmọ àlàáfíà ìwọ tí o jẹ́ ọmọ ọlọ́run ìwọ tí o jẹ́ ẹni tí ń tọ jésù kristi lẹ́yìn ìwọ ni o ní láti máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo níbi iṣẹ́ ńkọ́ bóyá o jẹ́ mẹ̀kúnù o jẹ́ ẹni tí wọ́n gbà síṣẹ́ bóyá o ń ṣe adènà níbi tí wọ́n gbà ọ́ síṣẹ́ ni tàbí oko ló ń ṣánbẹ̀ ohunkóhun tó o bá máa ṣe ó ṣeéṣe kí àwọn tí ó jẹ́ ọ̀gá lórí rẹ kí wọ́n sọ̀rọ̀ bákan sí ọ kí èṣù kí ó máa mú ìdán ọ̀wá wípé ìwọ náà sọ̀rọ̀ sí padà bí iṣẹ́ bá máa bọ́ kán gba nǹkan tán bá fẹ́ gbà lọ́wọ́ rẹ bọ́n bá fẹ́ gba gàrí lọ́wọ́ rẹ nìkan gbà á nítorí bẹ́ẹ̀ o lè jẹ́ kán máa sọ̀rọ̀ bẹ́yìn rántí o wípé a jẹ́ ẹni tí ń tẹ̀lé jésù a jẹ́ ẹni tí ń tẹ̀lé tí ń lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ó ṣeéṣe kí ó jẹ́ àna rẹ gẹ́gẹ́ bí bàbá ìyàwó rẹ tàbí bàbá ọkọ gẹ́gẹ́ bí ìyàwó bàbá ìyàwó rẹ àbí ìyá ìyàwó rẹ àbí ìyá ọkọ ló wá sínú ilé tí ó ń sọ pé báwo ni eléyìí ti rí báwo ni eléyìí ti rí tó sì ń fi ẹ̀sùn kan ìwọ obìnrin wípé ò jẹ́ kí ọkọ kí ó lọ sókè nítorí pé gbogbo owó ló ti fi jóná gbogbo owó ló ti fi jẹun gbogbo owó ló fi ra tibí tó fi ra tọ̀hún tó sì mọ̀ wípé kì í ṣe bẹ́ẹ̀ wípé ìwọ pàápàá tilẹ̀ ń gbìyànjú ó ń ṣiṣẹ́ díẹ̀ kí nǹkan kí ó ba lè tóra wọn nínú ilé bàbá ìyàwó tàbí ìyá ìyàwó sì wá ó sọ àwọn nǹkan wọ̀nyí kí ló yẹ ká ṣe ṣé ó yẹ ká fìjà pẹ́ta pẹ̀lú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni rárá àwa tí a ń tẹ̀lé jésù ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ìgbà mìíràn máa ń rí wípé àwọ̀ inú ọkọ̀ èrò wọ́n ń bèrè wọ́n ní ká sún sí yìí asún wọ́n tún ní ká sún bí a bá jẹ ẹni tí ò tẹ̀lé jésù a máa sọ pé ń bo ni ká sún lọ kí ìwọ náà wá jókòó síbi kó wá sún bẹ́ẹ̀ orí ká má ṣe bẹ́ẹ̀ o tàbí ọmọ ọkọ̀ èrò ló ń gba owó mọ́tò ló ń sọ pé ẹ sanwó ìwọ sì ti sanwó lẹ́ẹ̀kan ó tún wá bá a wípé owó tirẹ̀ ń kọ́ pé kó san ó sọ pé mo ti sanwó ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ò tí ì sanwó o lo ti sanwó ó sì fẹ́ bẹ́ẹ̀ sí ní fa ọ̀láṣọ ya ìwọ náà sọ pé bó o bá fọwọ́ kàn mí màá sọ fún ẹ irú ènìyàn tí mo jẹ́ irú ènìyàn wo ló jẹ́ ṣó kìí ṣe ti jésù ni ṣó kìí ṣe ọmọ àlàáfíà ni ṣé ẹni tí ń jà ọmọ èṣù ló jẹ́ ni èwo ló fẹ́ fi hàn irú ènìyàn tó jẹ́ ó ní ibikíbi tí a bá wà nínú ilé ni níbi iṣẹ́ ni ní ìletò ní abúlé wa tàbí nínú ọkọ̀ èrò ó ní kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo èyí ni a rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọwọ́ jésù kì í jà kì í bóni kì í ṣépè orí pápá ní orí igi àgbélébò kí ló ń ṣe ó ń gbàdúrà fún àwọn tí ó ń ṣe inú ni bínú sí ó ní baba dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tí wọn ń ṣe èyí ni ó yẹ kí ó jẹ ìwà wa àwa tí a jẹ onígbàgbọ kí a máa tẹ̀lé jésù àwa tí a ń tẹ̀lé jésù a máa tẹ̀lé ìwà òdodo a máa tẹ̀lé ìwà mímọ́ a máa tẹ̀lé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ohun mẹ́ta kan ló farahàn nínú àwọn tí wọ́n ń tẹ̀lé jésù èyí ni ìkíní ni a rí nínú Exodus 23:20 ẹsẹ̀ ìkejì ìwọ kò gbọ́dọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi ìwọ kò gbọ́dọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi àwa tí a jẹ́ ọmọ ọlọ́run àwa tí a ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa àwa tí a ń tẹ̀lé jésù kristi èyí ni a rí ní ìgbésí ayé wa wípé a kò jẹ́ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé bóyá wọ́n ń wá láti bímọ láti lóyún ṣùgbọ́n wọn a máa lọ sọ́dọ̀ ìrókò wọn a máa lọ sọ́dọ̀ igi wọn a máa lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn ó ní àwa tí a ń tẹ̀lé jésù a ò gbọ́dọ̀ lọ sí ibikíbi wípé a ó dúró ti olúwa títí olúwa yóò fi ṣe ó ṣeé ṣe àwọn tí wọ́n máa ń wá iṣẹ́ bí iṣẹ́ bá falẹ̀ díẹ̀ tí wọn ò tí ì rí iṣẹ́ wọ́n máa sọ fún ọ wípé bí o bá lọ fún lágbájá ládìyẹ bí o bá lọ fún ní tòlótòló tí o bá lọ fún ní owó ẹ̀yìn ó ní rara a kò gbọ́dọ̀ tẹ̀lé

0: àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi, ó ṣe é ṣe bí ènìyàn bá wà níbi ọjà, ó ṣe é ṣe ní ìsọ̀rẹ́ kí wọ́n sọ wípé orí wípé ó dàbẹ̀ni wípé a ò tà dáradára. Nítorí bẹ́ẹ̀ a fẹ́ ṣe ìrúbọ sí àwọn òrìṣà kí ọjà kí ó ba lè tà dáradára. Ọ̀pọ̀lọpọ̀ sì ti fi owó sílẹ̀, wọ́n ní lágbájá ìjọba yìí ló ń lọ, ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Lágbájá ẹ̀sìn tirẹ̀ pàápàá ó légbá kan, ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Àti lágbájá pàápàá ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wàásù níbi bẹ́ẹ̀ àti ibà, òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Ṣé o mọ̀ lágbájá ìyàwó olérìdà tí ó wà ní ibi báyìí báyìí, òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Ó ní àwa tí a tẹ̀lé Jésù nítòótọ́, àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristì nítòótọ́, a kò gbọdọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi. Dúró ti Olúwa, Olúwa pàápàá yóò dúró ti ọ́. Faramọ́ Ọlọ́run, Ọlọ́run yóò faramọ́, ìlérí rẹ̀ fún ọ yóò jẹ bẹ́ẹ̀ ni àti àmì lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Rútù orí kẹta, Rútù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá, òun sì wí pé alábùkún ni ìwọ láti ọ̀dọ̀ Olúwa wá, ọmọbìnrin mi, nítorí ìwọ ṣe oore ìkẹyìn yìí ju ti ìṣáájú lọ. Níwọ̀n bí ìwọ kò ti tẹ̀lé àwọn ọmọkùnrin lẹ́yìn ìbáṣe tálákà tàbí ọlọ́rọ̀, wo òkè níhìn-ín, yẹ kí a bá ara wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹbí Ọlọ́run ní inú ayé tí a wà yìí. Nítorí wípé o le díẹ̀ láti jẹun, o le díẹ̀ láti lówó, o le díẹ̀ láti ríṣẹ́ ṣe, o le díẹ̀ láti ní nǹkan tí yóò dẹni lọ́rùn gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ní láti máa lò ní ìgbà gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bí o bá ń wo ẹ̀gbẹ́ títì, wọ́n á dúró lẹ́gbẹ́ títì, wọ́n máa juwọ́ fún àwọn onímọ́tò. Ẹnikẹ́ni tí wọ́n bá rí bí ó bá ti lè ń gun mọ́tò tàbí ó ń gun alùpùpù tàbí ó ní díẹ̀ lọ́wọ́, wọ́n á tẹ̀lé. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò mọ àwọn ènìyàn wọ̀nyí, bí o bá jẹ́ ẹni tí ń fetí sílẹ̀ sí àwọn ohun tí wọ́n sọ lórí rédíò àti èyí tí wọ́n kọ nínú ìwé, ó rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti légbá kan nísinsìnyí, àti wípé ó mú àrùn kan wá tí wọ́n ń pè ní éèdì, àti àrùn yìí kò gbóògùn, wọ́n sì ń kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílọ. Ṣùgbọ́n bí nǹkan wọ̀nyí tí ó ti ń pọ̀ sí, bẹ́ẹ̀ ni a rí àwọn tó jẹ́ pé wọ́n ń wá olówó, wọ́n ń wá àwọn tí ó lè fún wọn ní nǹkan. Ṣọ́ra ìwọ tí ó jẹ́ onígbàgbọ́, a sọ wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristì, a kò ní tẹ̀lé ọmọkùnrin kan, yálà tálákà ni tàbí ọlọ́rọ̀. Bí o bá ń bọ̀ ní ilé ìsìn, bó o ní mọ́tò fẹsẹ̀ rẹ rìn, Jésù ò ní mọ́tò ó fẹsẹ̀ rìn. Nítorí bẹ́ẹ̀ máma wá eléyìí ní mọ́tò, eléyìí ní tìbí. Bí a bá jáde ìsìn gbàdúrà, bí o bá ti gbàdúrà tán kí o máa lọ, kì í ṣe kí a máa wá arákùnrin lágbájá. Dúró dè mí o, ń ó jẹun ọ̀sán lẹ́yìn lónìí o, ká ṣọ́ra. Nítorí wípé ìwà àgbèrè àti ìwà panṣágà ó gbòde kan lónìí, kí a má ṣe rí ẹnikẹ́ni tí ó ń ṣọ́ ọkùnrin ọlọ́rọ̀, ọkùnrin olówó, tàbí obìnrin tí ó gbajúmọ̀ tí ó ń wá ẹni tí yóò tẹ̀lé. Kí a tẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo. Nínú Jòhánù orí kẹwàá, à ń kà láti ẹsẹ̀ ìkarùn-ún, wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn. Dúró níbẹ̀, wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn, ẹni tó mọ̀ rí, wọn kò jẹ́ tọ lẹ́yìn. Kí a kọ́kọ́ sọ nípa ìgbé ayé wa, nípa títọ àlejò lẹ́yìn. Ìwọ tí ó jẹ́ obìnrin, o dúró sí ibi ibùdókọ̀, o ń wá ọkọ̀, o rí àlejò tí o mọ̀ rí, o mọ̀ nọ́mbà ọkọ̀ rẹ̀, o mọ àwọ̀ ọkọ̀ rẹ̀, o mọ bi tó ti ń bọ̀, o mọ bi tó ń lọ, o ń juwọ́ sílẹ̀. Onígbàgbọ́ kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó máa ń ṣe pálapàla pẹ̀lú wọn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó de wípé wọ́n á fẹ́ fi wọ́n ṣowó. Àwa tí a jẹ́ onígbàgbọ́ yẹ kí a sọ fún àwọn ọmọ wa wípé wọn kò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí a kò mọ̀ rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan nípa ti ẹ̀mí, a ò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí ń wàásù ẹ̀kọ́ àjèjì, a ò jẹ́ tẹ̀lé. Ẹni tí ń wàásù ohun tí kì í múni dọ́run, ohun tí kì í ṣe àṣepé nígbèsí ayé onígbàgbọ́, ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ti ìgbàlà, nípa ti ìsọ̀rímọ́, nípa ti agbára Ọlọ́run, nípa ti pé Bíbélì jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá jẹ onígbàgbọ́ nítòótọ́ yóò máa tẹ̀lé Jésù Kristì lẹ́yìn, kì í tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi, kìí tẹ̀lé àwọn ọlọ́rọ̀ lọ́kùnrin tàbí lóbìnrin. Ìkẹta, kìí tẹ̀lé àwọn àjèjì ènìyàn, àwọn àlejò lẹ́yìn. Kí ni ìbúté àwọn ọmọlẹ́yìn Kristi? Kí bí ọmọlẹ́yìn Kristi bí a ti rin ìrìnàjò nísinsìnyí, tí a sì ń lọ, tí a sì ń bá Jésù rìn, tí a ń hùwà òdodo, tí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó máa wẹ̀ wá mọ́, tí a ń gbàdúrà sí nígbà gbogbo, tí a ń tẹ̀lé níbikíbi àti ní ìgbà gbogbo, níbo ni a ó gúnlẹ̀ ìbúté ìgbàgbọ́ wa, níbo ni a ó gúnlẹ̀ rẹ̀ sí? Kí a wo ìbúté àwọn ọmọlẹ́yìn Kristi nínú Númérì orí kẹrìnlá. Númérì orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣùgbọ́n Kálẹ́bù ìránṣẹ́ mi, nítorí tí ó ní ọkàn mìíràn nínú rẹ̀, tí ó sì tẹ̀lé mi mọ́tí, ó ní èmi ó mú lọ sínú ilẹ̀ náà níbi tí ó ti rè. Irú ọmọ rẹ̀ ni yóò sì ní. Èyí ń sọ wípé ilẹ̀ ìlérí ó jẹ́ ti Kálẹ́bù, nítorí wípé ó tẹ̀lé Ọlọ́run mọ́tí. Àwa pàápàá bí a bá tẹ̀lé Jésù Kristi, ó dájú pé ilẹ̀ ìlérí yóò jẹ tiwa. Ó ti sọ fún wa wípé òun lọ pèsè àyè sílẹ̀ fún wa. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀, òyìn bá ti sọ fún wa. Ó ní nígbà tí òun bá ṣe tán, òun yóò padà wá láti mú wa lọ sí ọ̀dọ̀ òun ti kára òun. Ẹ jẹ́ kí a wo Númérì yìí kan náà, orí kejìlélọ́gbọ̀n. Númérì orí kejìlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá. Ní tòótọ́, ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí tí ó gòkè láti Egypt wá, láti ẹni ogún ọdún lọ àti ju bẹ́ẹ̀ lọ, kì yóò rí ilẹ̀ náà tí mo ti búra fún Abrahamu, fún Isaac àti fún Jacobu, nítorí tí wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ṣé o rí nǹkan tí ó ṣe àwọn ènìyàn wọ̀nyí, ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tí ó jáde kúrò láti ilẹ̀ Egypt? Wọn kò lè wọ ilẹ̀ ìlérí lórí ohun kan, nítorí wípé Ọlọ́run sọ wípé wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ó yẹ kí àwa tí a ń sin Ọlọ́run kí a mọ̀ wípé Jésù pàápàá ti sọ fún wa wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn tí ó bá tẹ̀lé Jésù Kristi títí wọn ó fi rí ilẹ̀ ìlérí náà, àwọn ni ó lè wọ inú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ gúnlẹ̀ sí èbúté rere, bí a bá fẹ́ fi ọ̀run ṣèrè jẹ, ó yẹ kí a mọ̀ wípé kí a máa tẹ̀lé Ọlọ́run nínú orí yìí kan náà, ẹsẹ̀ ìkejìlá. Bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefunne, ọmọ Kenisi àti Joshua ọmọ Nuni, nítorí àwọn lè ó tẹ̀lé Olúwa lẹ́yìn pátápátá. À ń pè wá wípé kí a tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé Jésù Kristi. Bí a bá ń sọ nípa kí a tẹ̀lé Jésù Kristi, kí a tẹ̀lé lọ sí ibi àgbélébò, kí a rí wípé gbogbo ohun tí ó jẹ́ ti ara ní ìgbésí ayé wa àpamọ́run. Ìkejì, kí a tẹ̀lé lọ síbi tí ó jẹ́ pé a lè nínú níbí ni, a lè ní ìjìyà nítorí ìhìn rere, nítorí ìjọba ọ̀run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, kí a máa tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé lọ síbi àdúrà, nítorí wípé bí o bá mọ Jésù, ní òórọ̀, ní ọ̀sán, ní alẹ́, ì máa lọ sí ibi ìkọ̀kọ̀, ibi tí kò sí ẹni tí yóò dì í lọ́wọ́ láti gbàdúrà. Bí a bá jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a tẹ̀lé lọ sí ibi àdúrà tí a ó ti gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá, kí a tẹ̀lé lọ síbi tí a ó ti máa sin Ọlọ́run. Nítorí pé òun wá kì í ṣe láti ṣe ìfẹ́ inú rẹ̀, ṣùgbọ́n láti ṣe ìfẹ́ bàbá tí ó ran. Kí a má jẹ́ kí ìfẹ́ inú wa, orí inú wa, kí a má jẹ́ kó jẹ́ pé òun la máa sọ pé tinú mi ni ó ṣe, tinú mi ni ó ṣe. Ó ní kí a tẹ̀lé Ọlọ́run sí ibi àdúrà àti ibi ṣíṣe ìfẹ́ Ọlọ́run nìkan ṣoṣo, àti ibi tí a ó ti máa ṣe iṣẹ́ ìsìn rẹ̀, kí a tẹ̀lé sí ìrẹ̀lẹ̀, sí ibi ìrẹ̀lẹ̀. Nítorí pé ó mú àwokòtò, ó bu omi sí, ó bẹ̀rẹ̀ sí ní wẹ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀hín rẹ̀. Kí a tẹ̀lé Jésù Kristi pẹ̀lú ìrẹ̀lẹ̀, kí a kúrò nínú ayé, kí a tẹ̀lé lọ sí ibi tí a ó ti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, ìgbésí ayé àìlérí, ìgbésí ayé àìlẹ́gàn. Ó dájú pé bí a bá ṣe bẹ́ẹ̀, níkẹyìn a ó tẹ̀lé títí a ó fi jókòó pẹ̀lú rẹ̀ ní ọ̀run rere. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí a ti ń gbọ́ ìpè Kristi wípé kí a tẹ̀lé, wípé a ó tẹ̀lé. Bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ tí ó ń hu ìwà ẹ̀ṣẹ̀, ìwà tí ó wà nínú ayé, sọ fún Ọlọ́run wípé o fẹ́ tẹ̀lé Jésù. O kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o kọ àwọn ohun asán ayé yìí sílẹ̀, o kọ ìbọ̀rìṣà sílẹ̀, o kọ àwọn nǹkan tó ti ń ṣe tí kò tẹ Ọlọ́run lọ́rùn, tí kò dùn mọ́ Ọlọ́run nínú, o kọ̀ wọ́n sílẹ̀. O ń fẹ́ jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́. ki o si ranti wipe o gbodo tele oko lati se ibi pe o gbodo tele okunrin oloro ni tabi talaka o si gbodo tele awon ajeji ki o so fo olorun wipe o nfe tele jesu o nfe tele jesu ko si ohun ti yo ya o pelu jesu christi o nfe ko aye sile ki o si ma to jesu christi leyin ba olorun soro ki o pon ni ori ofe lati le se ise ododo lati le rin irin ododo lati le to Jesu Christi leyin ati lati le se ohun ti o mu inu Olorun dun so fun Olorun gbadura ki o to lo ri daju wo pe oni igbala tabi ti o ba ti ni igbala ri daju wo pe aso di mimo bi o ba ti ni iso di mimo ri daju wo pe a fi agbara mi Olorun kun o ki o ba le ni ore ofe ani to ati adni sheku lati le tele Jesu Christi titi de opin
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: In Rere ti Matthew, ori ikerin le ni ogun, Yesu si jade lo, o ti tempili kuro, awon meyin re si to wa lati fi kiko tempili na han. Yesu si we fun won pe, eyin ko ri gbogbo nkan won yi, looto ni mo wi fun yin, ki yo si okuta kan ni yin yi, ti a o fi sile lori ekeji, ti a ki yo wolule. Yo si ti joko lori oke olifi, awon meyin re to wa ni koko, wipe, so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo si se ami wiwa re ati ti opin aye Yesu si down o si wi fun won pe e kiyesara ki enikeni ki o ma se tan yin je nitori opolopo yo wa le oruko mi wi pe emi ni Christi won o si tan opolopo je eyin o si gboro ogun ati idagire ogun e kiyesi ki en ki o ma se jaya nitori gbogbo nkan won yi ko le se ki o ma se sugbon opin ki se sisin yi nitori pe orilede yo dide si orilede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo si wa ni ibi pipo gbogbo nkan won yi ni ipilese iponju nigba na ni won fi yin fun ni lati je ni iya won si pa yin a o si korira yin lodo gbogbo orilede nitori oruko mi nigba na ni opolopo yo kose won si ma sofofu ara won won si ma korira ara won oli eke pipo ni yo si dide won si tan opolopo je ati nitori ese yo di pipo ife opolopo yo di tutu sugbon eni ti o ba foriti titi de opin ona ni agbala a o si waasu irere ijoba yi ni gbogbo aye lati se eri fun gbogbo orilede nigba na ni opin yo si de nitori na nigba ti eyin ba ri irira isoda horo ti a ti enu woli Daniel so ti o ba duro ni ibi mimo eni ti o ba ka ki oye ki oye nigba na ni ki awon ti nbe ni Judea ki o sa lo si ori oke ki eni ti nbe lori ile ki o ma se so kale wa mu nkan jade ninu ile re ki eni ti nbe ni oko ma se pada seyin wa lati mu aso re sugbon egbe ni fun awon ti o loyun ati fun awon ti o nfi omu fun omo mu ni ijo won ni e si ma gbadura ki sisa yin ki o ma se je igba otutu tabi ojo isinmi nitori nigba na ni iponju nla yo wa iru eyi ti ko si lati igba ibere ojo iwa di isisin yi be ko iru re ki yo si si bi ko si se pe a ki ojo won ni kuru ko si eda ti ibale la sugbon nitori awon ayanfe ni a fi ki ojo won ni kuru nigba na bi enikan ba wi fun yin pe wo Kristi nbe nihin tabi lohun e ma se gbagbo nitori awon ike Kristi ati ike woli yo dide won si fi ami ati ohun iyanu nla han to be bi o le seese won tan awon ayan fe paapaa wo mo wi fun yin tele nitori na bi won ba wi fun yin pe wo o wa ni aginju e ma lo sibe wo o wa ni yewu e ma se gbagbo nitori gege bi monamona ti ko lati ila orun ti si mole de iwo orun be ni wiwa omo eniyan yo ri pelu nitori ibikibi ti oku ba gbe wa ibe ni awon igunugun ikojopo si loju kan na leyin ponju ojo won ni orun yo sokunkun osupa ki yo si fi imole han awon irawo yo ti oju orun ja sile agbara oju orun ni a o si mititi nigba na ni ami omo eniyan yo si fi ara han ni orun nigba na ni gbogbo eya aye yo kaanu won o si ri omo eniyan ti yo ma ti oju orun bo ti ohun ti agbara ati ogo nla yo si ran awon angeli re ti awon ti ohun ipe nla won si ko gbogbo awon ayanfe re lati ori egun mererin ayejo lati ikangun orun kan lo de ikangun keji nje eko owe lara igi opoto nigba ti eka re ba yo titun ti o ba si wewe eyin mo pe igberun sumo etile gege be ni eyin nigba ti eyin ba ri gbogbo nkan won yi ki e mo pe o sumo etile tan leyin ilekun looto ni mo wi fun yin iran yi ki yo re koja titi gbogbo nkan won yi yo fi se ọrun aye yo re koja, ṣugbọn ọrọ mi ki yo re koja. Ṣugbọn ni ti ọjọ ati wakati na ko si enikan ti o mọ, awọn angeli ọrun ko ti le mọ, bi ko ṣe baba mi nikan soso. Gẹgẹ bi ọjọ Noah si ti ri, be ni wiwa omi eniyan yo si ri, nitori bi ọjọ won ni ti wa siwaju kikun omi, ti won je, ti won mu, ti won gbe iyawo, ti a si nfa iyawo fun ni, titi o fi de ọjọ ti Noah fi bo sinu ọkọ. Wọn ko si mọ titi omi fi de, ti o gba gbogbo won lo. Gẹgẹ be ni wiwa omi eniyan yo ri pẹlu. Nigba naa ni eni meji yo wa ni oko, a o mu ọkan, a o si fi ekeji sile, awọn obirin meji yo jumọ ma lo lọpọ, a o mu ọkan, a o si fi ekeji sile. Nitori na, e ma ṣọna, nitori eyin ko mo wakati ti Oluwa yin yo de, ṣugbọn ki eyin ki o mo eyi pe baile ile iba mo wakati na ti o le yo wa, iba ma ṣọna, ohun ki ba ti je ki arun le ile re. Nitori na, ki eyin ki o mura sile, nitori ni wakati ti eyin ko ro tele ni ọmọ eniyan yo de, ta ni ṣe olooto ati ọlọgbọn ọmọ ọdọ. Ẹni tí Olúwa rẹ̀ fi ṣe olórí ilé rẹ̀ láti fi oúnjẹ wọn fún wọn ní àkókò. Alábùkún fún ni ọmọ ọ̀dọ̀ náà. Nígbà tí Olúwa rẹ̀ bá dé, ẹni tí yóò bá kí ó máa ṣe bẹ́ẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín pé òun fi ṣe olórí gbogbo ohun tí ó ní. Ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ̀ búburú náà bá wí ní ọkàn rẹ̀ pé Olúwa mi fa àbọ̀ rẹ̀ sẹ́yìn, tí ó sì bẹ̀rẹ̀ sí lu àwọn ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ àti sí jẹ àti sí mu pẹ̀lú àwọn ọ̀mùtí, Olúwa ọmọ ọ̀dọ̀ náà yóò dé ní ọjọ́ tí kò retí àti ní wákàtí tí kò dábàá, yóò sì jẹ́ ní ìyà gidigidi. Yóò yan ipa rẹ̀ pẹ̀lú àwọn àgàbàgebè, níbẹ̀ ni ẹkùn ìpayín kékeré yóò gbé wà.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé a wá sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí èyí tí múni dàgbà èyí tí fúnni lágbára. Kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀, èṣù àti ayé, àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere. Bí a ti wá lónìí, a ń gbàdúrà wípé ẹ ó kọ́ wa láti inú ọ̀rọ̀ yín, ẹ ó sì fún wa ní okun àti agbára, oore ọ̀fẹ́ àti iyè nítòótọ́, kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, ẹ̀kọ́ wa wà nínú Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístélì ti Pọ́ọ̀lù àti ti àwọn Apọ́stélì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni lórí bí a ṣe lè gbé ìgbésí ayé onígbàgbọ́. Àwọn Apọ́stélì àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ ti májẹ̀mú titun ni wọ́n mọ̀ wípé a gbé wọn dìde fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún ìfẹsẹ̀múlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀yà ara Kristi. Àwọn Epístélì tí a sì kọ wọ̀nyí ni wọ́n kún fún ẹ̀kọ́ fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ fún àwọn ènìyàn mímọ́. Nígbà tí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run, ó ń fẹ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí a bá di ọmọ Ọlọ́run, wípé a ní láti máa kọ́ ẹ̀kọ́ Bíbélì. Ó ní a ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò wá ni kì í wá sí ẹ̀kọ́ ọjọ́ ajé. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, a sì di àjògún pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa. Èyí ni àwọn Epístélì yìí ni wọ́n sọ fún wa, wípé àwọn ènìyàn mímọ́
3: won nilo eko ki se be nikan awon episteli ti a ni ti a ti fi fun wa ninu majemu titun won fi itoni fun awon ope won se atunse awon eko ti awon eniyan ti ni sugbon ti o je eko ti o lodi won si mu idaniloju wa fun awon ti okan won pororo won mu idayapo kuro won je ki a di eni ti o le mu okan le nitori be ni o se se pataki we pe ke a ma ko eko pataki awon eko ti a sin ko ninu awon episteli won yi o je ki awa ti a je onigbagbo awa ti a ti tele Kristi ke a ni aworan Kristi gege bi a ti ko wa ni ana nipa nini tabi sise alabapin aworan Olorun ti o ba wo awon episteli won yi daadara o ri wi pe won ko fi aye sile fun awon ero ogbon ti aye tabi itan aye baye yala ti awon Jew tabi ti awon keferi ohun ti awon nkan won yi nko wa awon episteli won yi won ko wa nipa iwa onigbagbo nipa bi a se le gbe igbesi aye Christiani to to ti iwa mimo yo wa ni igbesi aye wa ti a gbe igbesi aye ti o te Olorun Olorun eyi ni atika loni ninu ese ikerindinlogun ati iketadinlogun a ma wo ohun meta pataki ikini oro Olorun ninu okan oro Olorun ninu okan awon elomiran won ni oro Olorun ninu ile sugbon won ko ni ninu okan won elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon a fe wo oro Olorun ninu okan ikeji fifi ogbon ti emi si ise fifi ogbon ti emi si ise iketa ipinu ti o wa lehin awon ise wa eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin ikini je ki a wo oro Olorun ninu okan wa ki a tun ka Kolose ori keta ese ikerindinlogun e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo ki a duro nibe na e je ki oro Kristi ki o ma gbe inu yin li opolopo o ti a nso fun anihi a fi okan wa a fi se bi ile ti o ni ilekun a si nso wi pe ki a gba oro Olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro Olorun si ile gege bi alabagbe pelu wa wi pe ki a silekun fun oro Olorun ki o ba le wole wi pe ki a fi aye fun oro Olorun ki o ba le ma ba wa gbe wi pe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori wi pe oro Olorun ti o ga ju won lo oro Olorun ti o lagbara ju won lo oro Olorun ti o gbon ju won lo oro Olorun ti o ni itoni ju won lo o fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele wi pe ki a je ki won ki o jade ki a wa gba oro Olorun laye lati joko ninu okan wa e je ki oro Kristi ma gbe inu yin eyi ti a so fun aye o nje ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbesi aye Kristiani igbesi aye onigbagbo bi a ba si fe gbe igbesi aye onigbagbo bi a ba fe se rere ti a fe se daradara ani lati mo oro Olorun eyi ti o ti odo Kristi wa nitori pe Kristi ni otito iye ati ona o si ye ki a mo wi pe bi a o ba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se Jesu Kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro Olorun nigba gbogbo nitori wipe oro Olorun oun ni o nje iye Èyí ni a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. O ní láti fi ààyè gba ọ̀rọ̀ Ọlọ́run kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tó lè máa gbé inú rẹ. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe bí abẹ́rẹ́ tí a máa ń gún fún ọmọdé, tí a ó pe àwọn àgbàlagbà wí pé kí wọn kí ó di ọmọdé yìí mú, kí a sì fi agbára àti ipá mú wọn láti gba abẹ́rẹ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run kì í fi bẹ́ẹ̀ wọlé. Nítorí bẹ́ẹ̀, bí a ò bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè kí a pè é wọlé, kí a kà á, kí a jẹ ẹ́, kí a fún un láàyè nínú ọkàn wa, ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lè ráyè nínú ọkàn wa. Nítorí bẹ́ẹ̀, ó ń bẹ̀ wá, ó sì ń rọ̀ wá wípé àwa ni a ní láti ṣílẹ̀kùn, àwa ni a ní láti lé àwọn nǹkan tí ó wà nínú ọkàn jáde, kí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run láti wọlé kí ó ba lè máa bá wa gbé. Nínú ayé tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ Kristi ni a máa ń gbọ́. Àwọn ọ̀rọ̀ tí mú kí ọkàn pòróró, ọ̀rọ̀ tí ń tan ni jẹ. Yàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ni wọ́n wà ní àrọ́wọ́tó wa, tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí kò mú èrè wá, ọ̀rọ̀ tí kì í ṣe ni láǹfààní, ọ̀rọ̀ tí máa ń múni ṣìnà. Èyí ni a fi ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn wa. Sàtánì pẹ̀lú èyí ni èṣù fún ara rẹ̀. Ó máa ń jẹ́ ẹni tí máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú ọkàn wa. Àwọn ọ̀rọ̀ tí ó lè gbéni ṣubú, àwọn ọ̀rọ̀ tí ó lè kọ́ni lẹ́sẹ̀, àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ Ọlọ́run kí ó ṣìnà, tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà tí wọn ò tíì dúró dáradára, tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà. Nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti máa bá wa gbé. Bí a bá fẹ́ ní okun, bí a bá fẹ́ ní ààbò, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa. Èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. A ń sọ wípé kí ó máa gbé inú wa. Èyí ni Bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí. Inú ọkàn wa ni ọ̀rọ̀ Ọlọ́run ní láti máa gbé. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà, ẹsẹ̀ ìkẹfà, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Èyí ni ní lé ọkàn rẹ. Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn, ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá, lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn. Àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn. Àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani, ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dá ìyàfóni, ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù, ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ń sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín, kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé bí Filistini tilẹ̀ ń sọ̀rọ̀, bí Goliath bí ó tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ, kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnà rere sí ìjọba ọ̀run, kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ tí a ń gbọ́, ọ̀rọ̀ inú Bíbélì, ọ̀rọ̀ tí ó ní ìyè, ọ̀rọ̀ tí ó ní agbára, ọ̀rọ̀ tí ó ní ìmísí, ọ̀rọ̀ tí ó ní ìrètí, ọ̀rọ̀ tí ó ní àlàáfíà, ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí. Àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó ní ìṣẹ́gun. Bí a bá ṣe èyí, a ó rí wípé agbára yóò wà nínú wa. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo, a ó lè wà ní ìwà mímọ́. Ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn, bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní ókàn àyà wa, àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wá ṣubú yẹ kí n fọ ní àpẹẹrẹ bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹjọ́ ń rin ìrìnkúrìn tí ẹjọ́ ń ṣe ìfẹ́kùfẹ́ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí bí o ti di onígbàgbọ́ nísinsìnyí ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ẹ́ wípé kẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu kẹ tún jọ máa rìn papọ̀ bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ àwọn ohun tí ó ń sọ fún ọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ẹ́ tí ó ń sọ ó dájú wípé ó ṣubú ṣùgbọ́n bí o bá fetí sí bí o bá jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí o máa gbé inú ọkàn rẹ ọ̀rọ̀ kristi kí o máa gbé inú ọkàn rẹ ó jẹ́ aṣẹ́gun ó lè borí èṣù ó lè borí ìdánwò ó ṣeéṣe ìwọ tí o jẹ́ ọkùnrin kí o jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹjọ́ rin ìrìnkúrìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ ọlọ́run bí o irú ẹni bẹ́ẹ̀ bí o bá wá bá ọ ó ṣeéṣe kí o máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí o fetí sí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú lórí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára yóò fún ọ ní okun yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́ wo orin dáfídì orí ọgọ́fà dín kan orin dáfídì orí ọgọ́fà dín kan òkan òkan ẹ̀sán ẹsẹ̀ ìkọkànlá ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere o ti ní ìgbàlà o sì mọ ọ̀rọ̀ ọlọ́run o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀ bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí ó ṣeéṣe kí o padà sẹ́yìn ó ṣeéṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní gbà á ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ ó ṣeéṣe kí o jẹ́ ìyàwó nínú ilé bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn ń sọ nígbà tí a bá wà ní ilé ìdáná ó ṣẹ̀ sí ọkọ rẹ ó ṣẹ̀ sí ọlọ́run ó ṣẹ̀ sí ìjọ ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀ bí o bá pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ lé àyà rẹ ọ̀rọ̀ ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́ lé àyà mi kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ ó ṣeéṣe kí o jẹ́ wípé láàrin ọkọ àti aya àti ní èdè àìyedè díẹ̀ ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè bí a ò bá ṣọ́ra ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láì sí wípé a ń ṣe àbójútó ohun tí a ń sọ ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnìkejì bí o bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí ò ní parí o máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni ìbínú yóò dé àrán kan yóò dé kí a máa nodì kí a máa fẹ́ kí ara wa yóò dé tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ bí o bá gba ọ̀rọ̀ ọlọ́run láàyè nínú ọkàn rẹ ọ̀rọ̀ ọlọ́run tí ó ní kí a dáríji ara wa kí a fẹ́ràn ara wa kí a tẹríba fún ọkọ kí a tọ́jú ìyàwó wa kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnìkejì bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa yẹ kí a wo Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n kí ni ó wí ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ lé ẹnu rẹ àti lé ọkàn rẹ èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù o ni o ye ki oro ki o wa le okan wa ki o si wa le enu wa oro igbagbo ti a wa nwa asu gege bi a ba tin gbo iwasu ko ye ki a je ki o gba eti otun wole ki o gba ti o si jade o ye ki a to jo si okan wa oro igbagbo ti a nwa asu oro igbala ti a nwa asu oro iye anipekun ti a nwa asu oro iwa mimo ti a nwa asu o ye ki o wa ninu okan wa o ye ki o wa le enu wa oro ti a ngbo ni ojojo aje oro ti a ngbo ni ojobo oro ti a ngbo ni ojo aiku oro ti a ti gba sinu cassette ti a ngbo ni igba gbogbo o ye ki a to won jo si okan wa eyi ni o je ki a gbe igbesi aye ododo ki a si ma rin dede ni waju oluwa ni waju olorun ninu deuteronomy ori kejo deuteronomy ori kejo ese iketa o si re o sile o si fi ebi pa o o si fi mana bo ti iwo ko mo be li awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa onje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu olowa jade le eniyan wa laaye bi ese oro ti a kaye bi o ba ye wa a o din akoko ti a nlo ni ibi ise ni ile itaja a o din ku die ki a le wa si eko ijo eko bibeli ni ojo aje bi ohun ti a kaye bi o ba ye wa bi a ba je ki olorun ki o ko sinu okan wa a o din irinkerindo ti a rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o je ki a pa eko ojo aje ti o je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti a kaye bi o ba ye wa dara dara a o pale mo oja ti a nta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun je ki n tun ka si o leti bi mo tin la aye o o si re o sile o si fi ebi pa o ohun ti a n so fun wa nihin ni we pe olorun din ounje ti ara ko ebi pa wa die ki a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni ounje emi mo fe ki o wo ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan eniyan nipa ti ara eniyan ti okan eniyan ti emi o seese ki o ma ye o o ye olorun sugbon teti sile ninu awon eniyan meta yi o n fi ounje fun ti ara ni igba gbogbo o n bo ara yi ni igba gbogbo ni e meta lojumo ni ojo meje ni ose e je ni igba mokanlelogun ni ose kan ni o n bo ara sise apẹ ti mo n se fun o yi feti sile daradara eni meta ni o wa ni iwaju re eni kan ninu awon meta yi o fun won lo nje ni igba mokanlelogun ni ose eni ikeji o fun ni onje ni ekan soso ni ose nitori wepe ojo aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo oro olorun ojo aje won o si nihin ojo alamisi eyi ti se ojobo won o si nihin ounje ekan soso ni a n fun iru eni be iketa a o tile fun ni ounje kankan rara so fun mi gbati eyi ti o fi eyi to je aropo fun ara o n dagba eyi ti a fun ni ounje ekan soso lose ko ni pe ku eyi ti a o fun ni ounje rara nko iku ti de o ye ki a mo wepe ara okan ati emi o ye ki a ma bo won ara ki a bo pelu ounje ti a nje ti a n fi senu okan ati emi wa ki a ma bo pelu adura ti a n gba pelu isin ti a n sin pelu orin emi ti a n ko pelu oro olorun ti a n je pelu oro olorun ti a n fa sinu okan wa ni igba gbogbo sugbon bi a ba tile ni ki a wa ni ojo aje ati ojobo ati ojo isinmi e meta lose se e meta yi poju nigba ti o je wipe e meta lojojumo ni a n bo ara o ye ki a fi atunse si awon nkan ti a n se o ye ki a ri wi pe a nbo emi ati okan wa pelu onje ye ye ki tun ka fun olekan si o si re o sile o si fi bi pa o si fi mana bo ki iwo ki o le mo be ni ti iwo ko mo be ni awon baba re ko mo ki o le mu omo pe eniyan ko ti pa onje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye bi aba fe wa laaye ni toto o ye ki a le ri wi pe anje onje ti emi onje ye a se fi oro iye yi a nfi bo ara wa ni igba gbogbo bawo ni a se le se yi awon elomiran orin David nikan ni won ma nka won ma ro wi pe David je eni ti o mo olorun o je eni ti o la inu re mi ni koja o je eni ti o la iponju koja o je eni ti o wa ni ipo opolopo gege bi baba gege bi oba gege bi jagun jagun gege bi eni ti o wa eni ti o sa kaakiri ti ota nle kaakiri gege bi eni ti o ni isegun gege bi oni eni ti o ni awon omo gege bi eni ti o sin oluwa gege bi eni ti o josin gege bi eni ti a pe ni eni bi tinu olorun nitori awon ohun amuye yi ti o wa ni inu David awon elomiran won ki ka nkan miran bi ko se orin David nikan soso sugbon a so fun anihin ni apa ti o gbe ninu ese iketa oni bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade li eniyan wa laaye e je wi pe ki se orin David nikan ni o ye ki a ma ka gbogbo oro ti o ti enu oluwa jade awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe won ki ka nkan miran ewe owe won ni nitori Solomon ti o ko ewe owe yi oni olorun fun ni ogbon ogbon ti a ko fun awon eniyan saaju re ti a ko se fun awon elomiran leyin ti re yato si Jesu Christi omo bibi olorun nikan soso nitori be loro losan lale igba ki igba ti won ba fe ka bibeli ewe owe nikan ni won ka awon elomiran nkan ti won ka ni awon bi Samuel awon bi Chronicle awon bi Chronicle awon bi awon iwe awon oba won ni nitori opolopo iriri ni o wa ninu awon iwe won yi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe won yi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mo ofin mewa ti o wa ninu iwe eti Mose ko ninu Exodus ati ni Deuteronomy eyi nikan ni won ma nka ni ti won awon elomiran ti le so pe awon o ti le ni fi nkan won yi se awon iwe woli nitori pe awon woli won yi le ase loju lati mo kini ife olorun lati mo kini isipaya ti won ni lati oke wa nitori be Isaiah tabi Ezekiel tabi Jeremiah tabi Daniel tabi Hosea tabi Joel ni awon ma nka ni ti won sugbon a nso fun wa wi pe gbogbo oro ti o ti enu oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wi pe won ki ka majemo lai lai majemo titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye Jesu oro ti Jesu Christi so ise iyanu ti o se won atele lo si Galilee nibi ti a ti nka won atele lo si Jericho nibi ti a ti nka won atele lo si Jerusalem nibi ti a ti nka won ki ka gbogbo oro Olorun won so wi pe awon fe mo nipa Jesu si o mo wi pe ati e ti a nka lati majemo lai lai gbogbo won ni o so nipa Jesu Christi awon elomiran a so wi pe Jesu papa o so fun awon omo ehin re wi pe opolopo oni mo ni lati so ti n ko ti so fun yin nitori e ko ti le gba won nisinsin yi sugbon nigba ti emi mimo ba de yo fi oyi ohun gbogbo yi eyin nitori be won mo we pe epistle won yi ti ako ako nipa imisi emi olorun nipa be epistle nikan ni awon kan awon ki ka nkan miran awon elomiran iwe ifihan nikan ni won joko ti won ka ti won yewo won ni Jesu papa ti so nipase angel ni fun Johanu we pe awon nkan wonyi ni o ti ko le sala isele ni lolo nitori be iyi nikan ni awon nka sugbon ohun ti olorun je ki o di mo fun ani we pe ki se apa kan bibeli ni o ye ki a ma ka ni igba gbogbo o ye ki a ma ka gbogbo bibeli o nso fun a wi pe bi ko se nipa gbogbo oro ki se majemu lai lai nikan ki se majemu titun nikan gbogbo oro ti o ti enu oluwa jade nipa se bayi ni a o wa laaye bi o ba wo bi a se nse nihin ninu ijo wa o ri wo pe bi a ba nko eko ninu kolose bi a se nse leoni bi a ti nko eko ninu kolose ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun be ni an lo sinu majemu titun be ni an lo sinu majemu lailai be ni an lo kaakiri si awon oro ti a ti pese sile fun wa lati odo olorun wa bayi ni olorun fe ki a se bi a ba ti nko eko ni apa kan a o tun ma fi awon apa miran ninu bibeli a fi ma di won won a fi ma se alaye won a fi ma se itumo won ki ohun gbogbo ti o ti enu olorun wa ki o ba le je anfani fun enikokan wa ye ki a wo jobo ori iketalelogun ese ikejila jobo ori iketalelogun ese ikejila bẹẹni emi ko pada sẹyin kuro ninu ofin enu re emi pa oro enu re mo ju ofin inu mi lo bi aban so nipa ofin ti inu iwo ti o ba je eni ti o gbo yoruba daradara o mo we pe a n so nipa ohun jije bi enikan ba bi o ba n fe be enikan nise bi o ba so we pe jo je ki n lo toju ofin ti inu mi na bi o ba so we pe ki lo n so fun mi a so we pe o ki se omo kaaro ojire ni ohun ti mo n so ni we pe mo fe lo jeun we pe ofin inu n fa mi ofin inu n so we pe nisisin mo lati dawo gbogbo duro ki n lo mu ofin ti inu se eyi ni we pe ki o lo jeun bi o ba ka eyi ohun ti o n so ni we pe emi pa oro re oro enu re mo ju ounje ti o se pataki fun mi mo pa ofin olorun mo ju ounje lo ohun ti a so yi o je ohun ti o se pataki popo o ye ki a mo we pe ounje ti ara ikan oro olorun ti emi ikan awon elomiran ti oro yi ti ye daradara won ma nso fun a we pe lai si oro olorun ko si ounje aaro e ni wo pe ki won ki o to jeun laaro ohun ti won o kokko se ni pe won o ni akoko idakeje akoko ti won o ka oro olorun akoko ti won o gbadura nitori pe won fe lati je ki oro olorun ki o wa ni akoko awon elomiran won ma nse ju bayi lo awon elomiran ti won ma nse ni we pe awon cassette ti ati ni sile ti ati waasu oro olorun sile bi won ba njeun yala looro tabi losan tabi lale won a fi cassette yi won fi sibe bi won ti njeun ti won bo ara be ni won tun bo emi pelu ounje ye pelu oro olorun awon elomiran o sese ki o je pe bibeli ti ati ka ni ede yoruba ni won wa si odo awon ti won ba wa toju cassette ni won wa ra awon cassette won yi ki o ba le je wepe boya won we ni ile iwe tabi won jeun won a fi awon cassette yi sinu ibi ti kini yo ti ma jade ki won ki o ba le ma gbo oro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o ti se be ti o je wepe laaro won ni akoko idakeje won ka bibeli won gbadura bi won jeun won a fi cassette oro olorun won a fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won se be iru awon won ni ari pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi a tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu titun yato si majemu lai lai gbogbo idanwo ti won wa lati owo esu ni o bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo seseese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wipe a nlakaka lati ni oye ohun ti a n ka ninu oro olorun ikerin ke ari wi pe an shasharo ninu oro olorun ikarun ke ari wi pe ohun ti anka ohun ti an gbo ohun ti an ni oye re ohun ti an shasharo ninu re amu si se bi aban se be a ri wi pe a o di alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerin dilogun ki a ri wi pe oro olorun ti an so nipa re yi o so ni di ologbon o fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerin dilogun eje ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ninu ogbon gbogbo oro olorun ni ma fun ni le ogbon je ki a wo bi oro olorun se ma fun ni le ogbon ninu timothy keji ori keta ese kedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu kristi jesu oro olorun ni je ki a mo ona igbala oro olorun ni o je ki o ye wa wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo olorun oro olorun ni o je ki a mo wi pe gbogbo eni ti a bi lati inu obirin elese ni oro olorun ni o je ki a mo wi pe abi wa ninu ese amu ese gege bi eni momi anje ese gege bi eni jeun tele tele oro olorun ni o je ki a mo wi pe awon irawo papa won ko mo won ko pe ni waju olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti a bi ninu obirin nipa be ni a fi mo wi pe oro olorun je ki a mo wi pe elese ni enikokan wa ni a ti je lati akoko ibi wa ki se be nikan olorun ni o je ki a mo ni o fun wa ni ogbon lati ri wi pe aba ati gbogbo wa fun talaka eyi ko fun wa ni igbala wi pe ko si ohunkohun ti a le se nipa ise ododo ara wa wi pe a o le ni igbala olorun ni o je ki a mo wi pe wo odo agutan olorun eni ti o ko ese ara aye lo ati wi pe a o pe oruko re ni jesu nitori ohun ni o gba awon eniyan re la kuro ninu ese won olorun ni o je ki a mo wi pe bi a ba wo odo agutan olorun bi a ba ko ese wa sile bi a ba jewo ese wa bi a ba si kan won sile bi a ba ro mo jesu kristi ti a si gba ise ori igi agbelebo gbo fun eni kokan wa wi pe a o ni igbala oro olorun ni o so wa di ologbon si igbala nipase igbagbo ninu jesu ki se be nikan oro olorun ni o je ki a mo wi pe ogbon ti a n so nipa re ti a le ni ninu olorun wi pe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o n se ninu ibi ni si wa se mo wi pe lakoko jesu kristi nigba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o n so ni won fi n so wi pe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun papa si ti fun wa ni ileri wi pe bi a ba tele ohun ti a si n je ki oro ohun ki o wa ninu okan wa wi pe ohun o fun wa ni ogbon ti awon ota wa awon ti n se lodi si wa ati awon ti n se ninu ibi ni si wa ti won ki yo le fi bori wa wo luko ori kọkanlelogun ese kẹẹdogun luko ori kọkanlelogun ese kẹẹdogun nitori ti emi o fun yin li enu ati ogbon ti gbogbo awon ota yin ki yo le soro odi si ti won ki yo si le ko loju bi oro jesu kristi bi o ba wa ninu okan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri wi pe ni akoko inu ni bi ni bi awon ota ti le dide si wa oro yi ni yo fun ani ogbon ogbon olorun yo si je ki a le bori awon eniyan wonyi worin dafidi ori ogofa dinkan orin dafidi ori ogofa dinkan ese ogorun din meji ati ese ogorun dinkan nipa ase re iwo mu mi gbon ju awon ota mi lo nitori ti o wa pelu mi lai lai ni ese ogorun dinkan emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro olorun ni o fun ani ogbon o je ke agbon ju awon ota wa lo o je ke agbon ju awon tin se nu ni bini se wa o je ke agbon ju awon ti o ti le n gbiyanju lati ma fun wa ni imo ti won

orí kẹrin ẹsẹ ìkarùn àti ìkẹfà. Wò ó, èmi ti kọ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí o lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á. Nítorí náà ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n, nítorí pé èyí lè ọgbọ́n yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa, kìí ṣe ìtàn àròsọ, kìí ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí, kìí ṣe àwọn òwe ìbílẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró, àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni ní ọgbọ́n. Nínú Jákọ́bù orí kẹta, Jákọ́bù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́ mọ́, a sì ní àlàáfíà, a ní ìpamọ́ra, kìí sì ṣòro láti bẹ̀. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè. Èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà. Bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́, èyí tí ìṣe ọgbọ́n Ọlọ́run. Nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́, ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́, ìwà òdodo, a jẹ́ kí a máa rìn déédéé. Ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kìí ṣe ọgbọ́n oníkópani, ọgbọ́n alágídí, ọgbọ́n ajínilẹ́sẹ̀, ọgbọ́n ẹni tí ó lè jalè ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a má rí. Ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́, kìí ṣe bẹ́ẹ̀ nìkan, a sì ní àlàáfíà. Ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọgbọ́n ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́, tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ, tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́, èyí kìí ṣe ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́, tí ó ń da ilé onílé, tí ó ń dàárú, ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo, èyí kìí ṣe ọgbọ́n àtòkè wá. Ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà, a ní ìpamọ́ra. Ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà, tí kò ní ìpamọ́ra, èyí kìí ṣe ọgbọ́n tí ó ti òkè wá, kìí ṣòro láti bẹ̀. Ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ ẹ́ kìí gbẹ̀bẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe ẹni tí ó ní ọgbọ́n Ọlọ́run. A kún fún àánú àti fún èso rere, lé àìsí ègbè, lé àìsí àgàbàgebè. Ohun tí a pè ní ègbè níhìn ni wípé kìí gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀, kìí ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn, ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè. Irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo, a ní àlàáfíà. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Èyí ni a fi ń sọ wípé ọgbọ́n Ọlọ́run á jẹ́ kí a mọ ìwà hù, á jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe. Wo Éfésù orí karùn-ún, kí a wo iṣẹ́ tí ọgbọ́n Ọlọ́run ṣe ní ìgbésí ayé wa. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kí kìí ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó wà ní ìwà pípé, a ó rìn ìrìn òdodo, a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run. Àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́. Láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ máa ra ìgbà padà, nítorí búburú lè àwọn ọjọ́. Ohun tí a ń sọ ni wípé

0: ẹni tí ó bá ní ọgbọ́n ọlọ́run tí ó ní ọ̀rọ̀ ọlọ́run kì yóò máa fi àkókò ṣòfò. À ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó, bí a bá ń lọ sí ilé sinimá, bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́, à ń fi àkókò ṣòfò ni. Àkókò tí ó yẹ kí a fi ka bíbélì, àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí, àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́, àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn, àfi ń ta tẹ́tẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n. Ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà, nítorí búburú lè àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n, ṣùgbọ́n ẹ máa mòye ohun ìfẹ́ olúwa, ohun tí ìfẹ́ olúwa já sí. Ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run, ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ 18. Ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, èyí nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹkún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan wọ̀nyí ni a ń sọ nípa ọgbọ́n ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo, ó di aláìlọ́gbọ́n. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin, kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá, lé orúkọ Jésù Kristì Olúwa wá. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n, ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wò ó nínú Kólósè 3:16. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, kí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọn ó káwọ́ gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé, orin tí kì í ṣe orin ẹ̀mí, orin tí kì í gbéni dúró, orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé, èyí kì í ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Kristì kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo. Kí a máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú nínú sáàmù, èyí ni orin Dáfídì, tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí, àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ìkẹta, ó wà nínú ẹsẹ̀ 17, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe, ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe, lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde, láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe, ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo Ọlọ́run. àti kí a máa ṣe ní orúkọ Jésù Olúwa wa. Èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa. Ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí, ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ. Bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ, kò máa àkókò àti jókòó, àkókò àti dìde, àkókò àti jẹun, àkókò bí a ti wọṣọ, bí a ti rìn, bí a ṣe ṣe nǹkan pẹ̀, bí ọmọlúwàbí kò mọ irú nǹkan bẹ́ẹ̀. Irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ láì ní ìpinnu tí a kà nínú ẹsẹ̀ 17 yìí, ó dàbí ọkọ̀ ojú omi tí kò ní ìtọ́kọ̀, tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀. Ó dàbí ilé tí kò ní ìpìlẹ̀, ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́, ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun. Ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa, bí a bá fẹ́ dé ìbúté rere, ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa ní láti ní ìpinnu. Ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, kí a máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Kristì Olúwa. Wẹ́sẹ̀ 17, ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ènìyàn. Nínú Kọ́rìntì 1:10 ẹsẹ 21. Nítorí náà, bí ẹ̀yin bá ń jẹ, tàbí bí ẹ̀yin bá ń mu, tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnì kọ̀ọ̀kan wa, wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀, ní ìṣe, ní ìrìn, níbikíbi, ní àkókò kákòókò, yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún, nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa, ògo Ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa. Kì í ṣe wípé kí a máa fẹ̀, tàbí kí a máa gbéraga, tàbí kí a máa gbé ara wa sókè. Bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀, a ń ṣe láti gbé ara wa sókè, èyí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú Olúwa. Ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe ní ibikíbi, ní àkókò kákòókò, ní ìgbàkígbà, ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a ń ṣe wọ̀nyìí, wọ́n wà fún ògo Ọlọ́run nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀. A ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, ìpinnu wo ló ń mú? Ṣé o fẹ́ máa to ọ̀rọ̀ Ọlọ́run jọ sínú ọkàn rẹ? O fẹ́ máa kà á nígbà gbogbo? O fẹ́ máa jẹ ẹ́ gẹ́gẹ́ bí ẹni jẹun? O fẹ́ máa rí i wípé ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ọkàn rẹ, ó sì fún ọ ní ọgbọ́n tí ó jẹ́ kí o máa rìn, kí o máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó sì fún ọ ní ìgbàlà, ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó rìn déédéé, ó rìn ní ìwà mímọ́, kí o bá lè ní ohun àmúyẹ kí mo ní lọ sí ọ̀run. O sì rí pé ìpinnu yìí láti máa wà, láti máa gbé fún ògo Ọlọ́run nìkan ṣoṣo ni ó wà ní ìgbésí ayé rẹ. Gbàdúrà sọ fún Ọlọ́run kí ó ba lè fún ọ ní ọgbọ́n tí ó yẹ, oore ọ̀fẹ́ tí ó yẹ, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè jẹ́ àjẹmọ́nú fún ọ, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa sọ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run bí o ti rí wípé o ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀, o ti ń jẹ́ afara, àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo, àti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Mú ìpinnu lónìí wípé gbogbo àwọn ìjáfara wọ̀nyí ó mọ kúrò ní ìgbésí ayé rẹ, àti láti ìsinsìnyí lọ ó rí wípé ó ń rìn, ó ń ṣe fún ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo.
1: Thank you. Thank you.

0: ẹsẹ̀ ìkọkànlá nítorí báyìí lẹ ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun tí Olúwa àti Olùgbàlà wa Jésù Kristi. Ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Jésù, tí a ní ìwà rere, tí a ní ìmọ̀ Ọlọ́run, tí a ní àìrékọjá ìwà òdodo, tí a ní ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa, gẹ́gẹ́ bí a ti fún wa ní orí ọ̀fẹ́, ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti ti Olùgbàlà wa Jésù Kristi. Lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin. Gẹ́gẹ́ bí ọdún ti ń yí lu ọdún, tí ọjọ́ sì ń yí lu ọjọ́, tí ọjọ́ àti ọdún tí wọ́n ń rí kọjá lọ, bẹ́ẹ̀ ni a ń darúgbó ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé, a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè, tàbí a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ Jésù Kristì. Ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin, ayé wa ń lọ sópin. Ó yẹ kí a múra sílẹ̀ fún dìde Jésù Kristì, àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ẹ̀ di ògbólógbó tán. Ayé yìí ó ń ré kọjá lọ, nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú Ọlọ́run, kúrò nínú Jésù Kristì. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú àtúnbí àti ìsọdi mímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Jẹ́ kí a dìde dúró láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń ré kọjá lọ, wípé ayé yìí ń lọ sópin, wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà. Àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n. Kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa. Kí a fi òdodo àti orí ọ̀fẹ́ Ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò. Kí a máa gbé ìgbésí ayé àìrékọjá, òdodo, ìwà bí Ọlọ́run, ìgbésí ayé ìwà mímọ́. Kí a ba lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ Jésù Kristì. Sọ fún Ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ, tí a sì ń súnmọ́ òpin ayé wa, kí Ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀, kí o ba lè jẹ́ alábàápín nínú ìjọba àìnípẹ̀kun ti Jésù Kristì.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí, nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wá láti ìgbà tí Jésù Kristì ti kú, wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀ yín wípé iyì ọ̀tun àti okun ọ̀tun, agbára ọ̀tun yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí a ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀ kan lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé ó yẹ kí wọn kí ó múra sílẹ̀. Ohun tí ó sọ fún wọn tí ó sì sọ fún àwa náà ni a fẹ́ gbéyẹ̀wò lónìí nínú Lúkù orí 17. Kí a wò láti ẹsẹ̀ 22. Lúkù orí 17 láti ẹsẹ̀ 22. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ọjọ́ ń bọ̀ nígbàtí ẹ̀yin yóò fẹ́ láti rí ọ̀kan nínú ọjọ́ ọmọ ènìyàn, ẹ̀yin kì yóò sì rí i. Níhìn ó ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ ní pàtàkì. Ó ti fi àwọn Farisí, àwọn akọ̀wé, àwọn Sadusí, ó fi wọn sí apá kan. Ṣùgbọ́n ó ń kin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀, àwọn tí ó ti di ẹni ìgbàlà, àwọn tí ó ti di àtúnbí. Ó ń jẹ́ kí wọn kí ó mọ̀ wípé òun wà pẹ̀lú wọn ní àkókò náà. Ṣùgbọ́n òun bọ̀ lẹ́ẹ̀kejì nínú ẹsẹ̀ 24. Bí ó sì ti rí lé ọjọ́ Noah, bẹ́ẹ̀ ni yóò rí lé ọjọ́ ọmọ ènìyàn. Wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń gbéyàwó, wọ́n sì ń fa ìyàwó fún ni títí ó fi di ọjọ́ tí Noah wọ inú ọkọ̀ lọ, kíkó omi sì dé, ó sì run gbogbo wọn. Èyí jẹ́ kí ó yé wa wípé kí ìdájọ́ kí ó tó wá sórí ayé nígbà náà,